0: ọ̀la orí òkè ògbólẹ́dé yẹn ìkóríta ìpínyàrí fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: Bí máa jẹ̀mú sọ tẹ́lẹ̀ with the covenant I professor àwọn tó nílò those people you need sínú àjọ ẹ máa yá dókè méjì ọjọ́ ní pásítọ̀ tó ti tọ̀ ní kankan quickly lọ pàdé mẹ́ẹ̀ gbọ́ ní kọ́ńtà dẹ̀ olùrànlọ́wọ́ àyànmọ́ the destiny helper lọ́lọ́run fi àwọn kan ṣe fún wa ìtọ́jú jesus able to make for you any kind of bondage irú ìdè yòówù any kind of sickness irú àìsàn yòówù that you find yourself in your bara rẹ nínú ẹ it is time for healing àkókò tó fún ìwòsàn this seven prayer point àdúrà bẹ jẹ wọn yìí don't joke with it mama fi ṣeré o agbára ọlọ́run bọ́ọ̀lù mi god follow me gbogbo irúgbìn ayé lára every evil seed in my body máa jáde jọ wá àyè tó máa dúró sí please keep yourself safe to stand very well na ọwọ́ rẹ sókè lift up your hands madale kedoza iná olúwa ti jáde o ti dé everywhere it has touched everywhere ẹ̀ka iná bọ́ọ̀lù mi ọfà ayé jáde lára mi o oyè àdúrà iná bọ́ọ̀lù mi. Agada baru abale jege duada egegede pedu dasa ofa ye jade ofa ye jade ofa ye jade ofa ye jade yesu oluwa wa yipo kombi to wa medaleza ma mi ara e so pe eru tan gbe si mi lara even lord bless to my body to n pa mi lẹku ikoko making me cry secretly awon kan mo pon ona ladua yi sabu de notice prayers for them eru awon aje the lord of witches to n gbo mi je ikoko loju mi give me shed bitter tears wa ma jẹ sẹmọlẹ you be stabbing your feet as you pray wa ni jabole you say follow jabole oye oye oye oye oye oye oye oye oye oye oye oye oye oye gbogbo ẹrù àwọn àgbà máa jábọ̀ amen kọjú sọnà mi máa change ibi tó wà bí mo ṣe ń pe àdúrà ẹ mọ kẹ́ ìdè àìfojúrí tó dá mi dó sójú kan máa já lára mi àtọwọ́ àtẹsẹ̀ ló máa ṣiṣẹ́ ìdè àìfojúrí oh my god tó gbé mi sójú kan ìdè máa já ariwo rẹ a máa lo ìdè máa já. Ide ma ja. Baba me mi mo. Ide ai fo. To da mi do so.

0: bẹ̀rẹ̀ sí àdúrà àti àwẹ̀. Iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà. Tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá. Tí òǹde ń gba ìtúsílẹ̀. Tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church, ìjọ ìmọ́lẹ̀ alàyè. Ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì káàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday. Ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá. Ní Sabo Under Bridge, Oníchòkúta Hall, Sàgámù, Ogun State, Àkùrí, Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Ṣílò. Àkókò tó fún ìyanu tìrẹ náà. Lábẹ́ ìfàmì róró yan wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró de ọ́ o.
1: Orúkọ Jésù, agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, mo dúró mi ò dádúró, gbọ́ o, látòní lọ, àṣà sí ayé kò ní bá ẹ nílé, àrán sí ayé kò ní bá ẹ lọ́nà, àṣà sí ayé kò ní bá ẹ lọ́jà, níbikíbi tó bá wà, látòní lọ, gbọ́, ẹni tó bá rán ọfà sí ẹ, ẹni tó bá ṣà sí ẹ, àbìlù ayé, àbìlù òkùnkùn, àbìlù ẹni bí, lórúkọ Jésù kò ní kàn yín. Gbọ́, mo ní kò ní ràn ẹ́, kò ní ran ọmọ bíbí inú rẹ. Bíbélì wí pé ta ni òkè níwájú ìwọ Ṣerúbábélì, ó ní wárìrì ìwọ ilẹ̀. Mo pàṣẹ ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, gbogbo ẹni tí alẹ̀ mọ́ ẹ, gbogbo ẹni tó wò wípé ọwọ́ òun ti bá ẹ, ó lọ́wọ́ òun ti bá, ó lọ́wọ́ ti tò pé òun ti mú balẹ̀, kò le ju ibi tó wà mọ́. Gbọ́ o, lójú ẹ̀mí wọn, ẹ̀mí mímọ́ gbé orí rẹ̀ sókè, ó di aṣẹ́gun. Ẹni tí ń yọ̀ tí ń dunú pé òun ti dì ẹ́. Gbọ́, a gbọ́ wípé ó ti tẹ̀síwájú, ó ti ga, ó ti wọnú ògo. Ìdí ayé ò mà ní dì ẹ́, ìdí òkùnkùn kò ní dì ẹ́. Mo wá pàṣẹ sínú ayé ẹnìkan tó ń gbọ́ mi. Níbikíbi tó o bá fi ẹsẹ̀ rẹ tẹ̀láyé, àbọ̀ Ọlọ́run yóò máa dájú lórí rẹ. Ẹ̀yin tẹ̀ ń wa mọ́tò, bọ̀dá tó ń wa mọ́tò yìí, dádì tó ń wa mọ́tò yìí, mọ̀mọ́, gbogbo yín pátápátá, mo gbàdúrà fún yín. Níbikíbi tẹ́ ẹ bá wà, ìwà láàyè Ọlọ́run, níbikíbi tó o bá wà, ìwà láàyè Ọlọ́run àti àbò rẹ̀ kó máa dájú lórí yín. Mo wá gbàdúrà. Ibikíbi tí ọmọ yín bá wà láyé, ìwà láàyè Ọlọ́run kó máa dájú lórí wọn. Ẹ gbọ́ ohun tí olórin kan sọ. Ẹ gbọ́, ó ní sá, níbikíbi tí mo bá wà, kò ṣewu Jésù wà níbẹ̀, Kristi wà o, alleluya ayọ́ ló jẹ́ pé mo ti rí dárí jígbà. Níbikíbi tí mo bá wà, kò ṣewu Kristi wà níbẹ̀. Mo wá gbàdúrà fún ọ o, bó ti wù kí alágbára tí ní ọ lára, bó ti wù kó lágbára tó, àwọn alágbára òkùnkùn lè yín ìkà, bó ti wù kán pọ̀ tó ní agbègbè rẹ àti ní àyíká ọmọ rẹ. Wòmí wò, kò ní ṣí ewu fún ẹ àti fún ọmọ rẹ. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tajà, ẹ máa ta wàràwàrà, oníṣẹ́ ọwọ́, ó yà, ẹ lọ máa rí ṣe. Ẹ̀yin oníṣẹ́ oṣù, ẹ lọ bá àánú àti ojú rere Ọlọ́run pàdé. Gbogbo ẹ̀yin contractor oníṣẹ́ oṣù, kí Ọlọ́run kó wà pẹ̀lú yín, ó ti dára fún yín o. Aláàmì olùfẹ́ nílùú Bàdágìrì, mo kí yín o wípé ẹ kú àṣeyọrí. Ìpàdé àdúà tí a porúkọ rẹ̀ ní My Story Must Change for Good, ìtàn mi láti yí padà sí rere. Ẹ gbọ́ o, ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Ibi tá a bá tún fẹ́ lọ láàrin ọjọ́ mẹ́rin síbí, ẹ máa gbọ́, torí Olúwa ti pa á láṣẹ fún mi pé gbogbo orílẹ̀-èdè, gbogbo ìlú, títí tó fi dé ìlú òyìnbó ni mo gbúdọ̀ gbé ìsọjí yẹn dé. Kí lorúkọ ìsọjí náà? Ìtàn mi ní láti yí padà sí rere. Ìtàn mi gbúdọ̀ yí padà sí rere. My story must change for good. Ẹ gbọ́, ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń sẹ́ẹ̀dì message. Àwọn ọba bíi márùn-ún, mo kí yín o, mi ní dárúkọ, tẹ́ ti kọ lẹ́tà wípé wòlíì gbé pàdé yìí wá sí ìlú tiwa náà. À ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run yóò fún wa ṣe. A ti gba lẹ́tà. Ẹ jẹ́ ká wá dúró de ohùn Olúwa. Bí bàbá mi ti ń bẹ ní ọ̀run bá ti sọ pé move, we are coming. Yóò dára fún yín. Mo appreciate yín. Mo dẹ̀ dúpẹ́ nítorí pé ẹ̀yin náà ẹ appreciate iṣẹ́ ìránṣẹ́ yìí. Ọlọ́run yóò wà pẹ̀lú yín o, ọkàn yín yóò balẹ̀. Ará mi olùfẹ́, ni ojo Tuesday ose ti amuyi mumbo ni suru lere gbegede o gbina meme yo simi omi ti oluwa ni kin fun yin mo so wi pe e meta ni so Tuesday yi lo ma pe meta e ma wa gbagbe o iwe Isaiah chapter 55 oni e wa sodo mi gbogbo eyin ti o ngbe ngbe oni e wa era ofe le gba omi yen sori wo gbe aye omo e oru e loju papa gbogbo eyin ti e lomo si loyinbo tabi o nsare lati lo si loyinbo pe ko lo ko pada ko lo kere ko wale to dabe ni wi pe idiwo ati oro ti a pe iruko re ni idiwo o wa nwaju e agbara Jesu ka teramo adua mboni ni suru lere ti en bo lati orile orile gomu orile asapo kekere ekun e lo si doyi ni orile te ba de doyin e wo moto to lo si shita under bridge ni suru lere te ba de be e bi anybody pe e jo mo lo si Fuja Street community hall to wa nbe ibe la nlo iyen ni kokko en ti en bo lati my two estate eyin ti en bo lati be yen e wo moto Celeste Express en ti en bo lati Iyana Ejigbo Okota Isolo e wo moto Celeste Express te ba de Celeste Express e ko so fa won yan pe en lo si Lawanse lati Lawanse yen e wo ko ti o lo si Randu Avenue Junction e so fun anybody Lawanse awon ni moto yen pe en lo si Randu Avenue Junction te ba de be e wo ko yin Fuja Street niyan e bere community o to wa nbe won se all yen lowo won se koda won ti tu gbogbo e pale sugbon aye wa nbe ti a nlo ti adua de ngba ni mona wa loruko Jesu iwo ni eri kan eyin ti a nba lati oju elegba eri moto straight to nlo si Fuja Street gbogbo eyin eniyan Olorun ni bariga e ja pade nbe o loruko Jesu iwo ni eri kan mo nbo laarin seju iwo na to ngbo mi wa ara anugba wa si ri oju rere Olorun loruko Jesu e ma gbagbe ara mi olufe ni ilu mo se e ku imura sile ipade e kan losu once in a month ni gbogbo eyin eniyan Olorun ni abulegba egbo aboru sonise owo ni e mechanic ni e tabi ise kise lowu ko ma se to ba satijo ni ise owo tabi onise osu papa eyin ti e nse katakara kodu ito pari ise owo e gbudo gbe edide nipase ise e gbudo nla bi o ba ti le wa sise ti o sise lowo e lowo lowo yi anu gbudo dide si e momo baba gbo fokan bale iwo aunty momo to bo kojiya to se wahala o se wa je isin yi ni inira yi wa de inira yen ma lo o sori yo ti e ngboro re yi oporisi meta gan papa eto ma nra wa sugbon sori eleyi ofe ni ma fun yin e gbo gbogbo yen eniyan Olorun ni abulegba aboru egbo o sasa gbogbo yin pata emura sile osodi emura sile gbogbo eyin ara osodi sasa abulegba ati en ti en bo lati agege odi olowo eja pade ni mushin ni Friday ose ta wonu eyi bene Friday e kan losu ni to se Friday keji losu te ba ti wa de mushin gbogbo agbegbe ti mu daruko yen en ti en bo lati suru lere gbogbo ipapata to ba de n bo lati eko idimota to ba ti de mushin so wi pe o n lo si onile gogoro bus stop to ba ti do nile gogoro bus stop yen wa lo n lo si Idera cinema o ko ju bi ile karun si ibe yen wa gbo o oni time o ago meje aro la bere a si pari to ba di ago mewa tori bi n ba ku nbe mu n lo si isaga toruko Jesu iwo ni eri kan lo mura le gbegede o gbina meme yo si mi ina ojo lori ota iwo si lalafia se ri ni ojo Friday to nbo yi gbogbo eyin eniyan Olorun ni ilu isaga e lo mura sile mo fe fun yin ni omi ati osu kejo ofe ni sowo e so n to fe fi se ni wipe oluwa je ki ohun tuntun o bere ninu aye mi mo fe ma ri iyanu ohun tuntun nibo ni te ba ti de isaga ele n lo si Sabo Underbridge onijokuta hall ibe lo ti fe waye get ready ko si mura sile iwo ni eri kan e wa gba o a ara mi olufẹ ago melo ni ago mejo aro si ago kan san ni tori ti ba ti ko ni mo se mo nbo ni sagam niyan iyen ni koko gbogbo yin ti e wa ni kiloruko enje ilogbo elegba ta ho ni yanora gbogbo ojo wednesday ni te ba de yanora ele lo si ilogbo elegba town hall ago mejo aro si ago melo si ago mokanla pe ero ibani soro yi 0706717 0079 gbole kan si 0706717 0079 eni kan gbo mi mo fe ko fi owo e ko fi ran ipade ilowo ko fi ran se oluwa lowo pe owo mi re e ma fi se oluwa bere lati 2000 1200 tabi ju be lo send e olorun yo si ran e lowo yo send ala no si e contrast yen ni bo lowo e tabi o fe son da mewa account number yen re 00699 36 107 pele kan si 00699 36 107 Access Bank oruko to wa nbe Light of the Living Church en ti e fe ra adura anu Oruba ni ikotun alimoso e lo te ba de kotun rara about e wo moto abaranje road ke bole ni Alabama bus stop e bere oye wole street ile baba oye wole God bless you. Oruko mi ni Woli Rotimi Ilesanmi.

0: sọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ńkọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08101 01 01 04 04 28 28 04.
0: Ẹjẹ́ a tún múlẹ̀ kan sí
1: 08101 01 01 04 04 28 28 04.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrùn.
2: Wẹ́pà!
0: Signal Sun Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé-iṣẹ́ Signal Strength Nigeria Limited. Pọ̀bánbarì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù Go TV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nílé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí ilé-iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, Go TV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun Adó-Èkìtì, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adáṣin House, Òkè Ògúnọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó. Fàlàyé ẹpẹ 08101 04 2804.

0: Yaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kiyin e ku ojumo iroyin ni kutu aire lati le se radio Adaba FM 88.9 Akure ilu Laramokin la wata tin gbohun Sategun Folajin Oyetayo lo ni royin sajuna egbo awon koko to wa ninu royin na Tinubu gboriyin bi won ti se idamo eto igbalode to je ti ajo custom lagbaye ijoba apapo le yi fo so po pelu ajo UNICEF lati se amojuto eto kan ile to je ti awon omo kekeke to ku de ka to fun iroyin le okiri eyan meji dinogun do logbe latare isele ile rere kan ile to waye lapa iwo orun ile de Colombia iroyin na re lekun re Arebola Ahmed Tinubu lo ti ki ohun ti o sapejuwe gege bi idagbasoke imo eleeto di titewogba kakiri agbanlaye eleeto je ti okan lara eto ajo custom nile yi igbese on ko seyin bi won ti se ya eka kan ti le se ilanin loye to je ti oro eto abo yen backmans pelu ise eleeti o mu idagbasoke ba agbende eto oniruru ti ile ise on mo pe jade to je ti ajo on lori se akase to je ti igbalode ti o si je ke agbende tun bo wa lori oro eto aje nile adulawo Arebola Tinubu salaye pe idagbasoke on lo sapejuwe ifokanse to n ti pa eleeti ile yi ni loju lati le je ke agbende ko ba oro to ni se pelu imo ayelujara ati lati le wa ona abayo si awon ipenija le eleeto wa leka oro eto aje nile adulawo ninu atejade kan ile ti won fi ta lati wo oludamona pataki fun are lori oro iroyin bayo nanuga lo se lalai pe igbese ohun lo je eleyi to duro re ti o si je ki agbende ko tun bo wa nile ise naa Minister fun olululẹ yi Abuja Yisun Wike lo ti tako aboroyin eleyi to n jarin ni wipe n se ni o n gbiyanju lati lobi lokoko loju lati le je ki o di oludari oga agba eto ipolongo ninu ẹgbẹ oselu APC saaju eto idibo sipo aare eleyi to n bo lona lodun 2027 Wike se lalaye pe n se ni o ti wa bayi to si figba na kan soja pelu atileyin fun aare Bola Tinubu lori latari ninu erongba re fun saa keji l'ofisi minister fun olululẹ yi se lalaipe n se ni ko nilo lati le je ko duro ipo be mu papa julo ko to le se ohun to ye o je ki aare Bola Tinubu ko gbogbo oroke ni orilede Nigeria papa julo ati ni ipinle Rivers to fi mo olululẹ yi Abuja aboroyin lo ti se lalaipe n se ni wiki wa lara awon olóye nínú ẹgbẹ́ òṣèlú APC àtàwọn aṣojú ìjọba eléyìí tó ń lọ́bì lọ́kòkò láti lè jẹ́ kí wọ́n gba ipò náà ní ipò ọ̀gá àgbà ìpolongo ètò òbò nínú ẹgbẹ́ òṣèlú APC nínú àtẹ̀jáde kínní tí wọ́n fi tàn látọwọ́ olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn Lérè Ọláyinka ló ti tako ìròyìn náà Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti pa láṣẹ fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ 18 ti ìpínlẹ̀ Èkó rọra láti lè jẹ́ kí wọ́n máa polongo àwọn ìdàgbàsókè tó ti àwọn àṣeyọrí ọlọ́kan òjọ̀kan tí wọ́n bá ṣe níjọba ìbílẹ̀ lójú náà ti lè jẹ́ kí àwọn olùgbé ìlú àti àwọn iléeṣẹ́ ìròyìn máa ṣe àgbéléwọ̀n àwọn iṣẹ́ eléyìí tí wọ́n ti gbèsè lẹ́sẹ̀ kòkó Kọmíṣánná fọ̀rọ̀ òye jíjẹ àti ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ yìí Ahmedu Takurọ ló fojú ọ̀rọ̀ nílẹ̀ níbi ìpàdé àwọn oníròyìn eléyìí tó wáyé nílùú Àkúrẹ́ ó sì lálàyé pé ètò ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí ìdàgbàsókè kó wà tó ń ti kíkó àkóyawọ́ lójú náà ti lè jẹ́ kí wọ́n rí pé gbogbo àwọn owó eléyìí tó ń lọ sí ìjọba ìbílẹ̀ òun ni wọ́n fi ń ṣe àwọn iṣẹ́ eléyìí tó jẹ́ àkànṣe tó sì ṣe fojú rí tí yóò jẹ́ kí ìdàgbàsókè kó tún bọ̀ wà fún àwọn aráàlú lẹ́sẹ̀ kòkó Takurọ sì lálàyé pé lára àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí ó ti ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀wọ́ àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún lo wa lo je awon etu kan ile to wa fun awon agunbaniro ile ti won ti gbese ni irele oro to ni oro ipesi omi ati awon ina opopona ile ti won ti se ni gusu ijoba akure yaton se awon oja to nti awon ise kokan ni ijoba ibile odigbo ati awon gbangan igbalode to je ti imero ayelujara ati awon ise miran ile to je ti oro eto ilera ti won ti gbese ni idanre commissioner lo wa se lalaye pe o se pataki ati pe mo ti se atoto to nsisi se atunse si gbangan kan ti je ti mopo to wa ni ijoba ibile owo to si lalaye pe opolopo sisi atunse awon shop to nlo bi melo kan bi ogoji niye eleyi ti won ti ti patele sugba to se pe won ti se awon atoto atunse si bayi ni ijoba ibile ewo orun akoko lo tun je awon se dagbasoke miran eleyi to tun lo lowo o se lalaye pe o se pataki fun ijoba ibile lati ma polongo awon ise akanse eleyi ti won ba se atlat le je kun mo won abayo si awon kan miran eleyi to ba tun gba kun o se amoye kan lori oro to ni se pelu oselu lese koko adedotan adebumiti lo ti se lalaye lo ti sakole awon aseyori olokan ojo kan eleyi ti senator teleri to nsoju arin gbugbun ekun idibo ondo ayo akinyelu re se lasiko sare lofisi adebumiti se lalaye pe sa akinyelu re eleyi to waye ni 2011 sodun 2015 lo je eleyi to dure bayi pelu bo ti se se ipese awon anfani ise olokan ojokan to ti sise idagbasoke ilu ni ti butoro ijoba ibile mefa ti agbegbe ekun idibo na ko rora adebumiti lo soro lasiko gba to nba awon oniroyin soro ni ijoba ibile ifedore to si sapejuwe asofitele ri ohun gege bi eni ti lekun re sisile gbaragada gbaragada to si manteti gba imo lodo awon araalu ati pe gbogbo on to ba je ipenija awon eniyan lo mo nkan lokan gbogbo adebumiti wa salaye pe atileyin sisi atileyin fun akinyelu re lo je ara awon akole eleto duro re eleto gbese nje be ba se ndarapo mo wa iroyin ni kutu ayere lati le se radio adaba efe 88.9 akure ilu laramokina tin gbo satagun papa pada de eyan mejidinogun dagbere faye latare isele re ile rere to waye ni apa iwo orun ilede colombia e ma yin colombia pada be ku kale
2: egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede jo ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lulufe re iwe atebo la fi pelu re ajo nadak fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062 6253 0

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
2: kí ló ṣẹlẹ̀.
1: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
0: ẹ ní tòótọ́
1: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà.
2: èwo ló tún jẹ́ CDCare báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDCare ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDCare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. download CDCare lórí play store àti apple store.
3: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asumpta catholic hospital ikere road ado ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
4: bàbá ẹgbàá mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. kódà ṣe kan sùn lọ ni.
5: abba a

0: ni ọpẹ gbẹnu mi kan láàárọ yìí. Mo yọ, mo mú jójó. Mo gbápá ọwọ́ mi gẹ́ngẹ́, mo gbọ́wọ́ ijó mi gẹ́ngẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Adẹ́dà torí wọ́n ní ẹni kú àtẹni sọnù. Ọjọ́ kan báyìí, òun náà là á pàdé. Níjẹ́jọ́ lórí ètò yìí, nígbà tá a ká dé ètò yìí lẹ́yìn jẹ́jọ́, mo ṣèlérí kan fún yín, mo ní apárí gọ́nàsì tó sọnù máa wá rí lọ́sẹ̀ yìí. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ àdàbà náà sì rè é. Tẹ́ ń gbàdàbà tẹ́ ń fàgbà àdàbà ságbéjì ara. Ẹ ti mọ gbọ́ nígbà náà ni nígbà. Apárí gọ́nàsì ti padà dé, mo wá rí. A fa àbọ̀bọ́ yìí. Orí ẹ̀ wá pọ́n sí i. Ó mọ̀dá kéèyàn gorí ewé, orí ewé gbígbẹ. Ọ̀tọ̀ ni kéèyàn gorí ewé, kéèyàn sinmi. Èèyàn tó gorí ewé tó sinmi ló gorí ewé tútù. Èèyàn tó gorí ewé ló wá pariwo bẹ́ẹ̀ orí ewé gbígbẹ ló gùn. Ọwọ́ bá mo káàsì ẹ̀.
1: Lẹ́àfà àlà ni ọ̀ẹ́ntà
0: mi rà. Jẹ́ka àwọn èèyàn gbọ́ pé wọ́n ló wà
1: látẹ̀. Sọ àpọ̀ ẹ́ntà mi rà rè. Dúró
0: òjìjí wà, bàrúfù wà, fẹ́ẹ̀kì wà, ọ̀rígínà wà. Jámọ̀ bóyá fẹ́ẹ̀kì jọ̀dá ní bẹ látẹ́gùn lára àbọ̀rí
1: gíga. Sọ mọ̀ pọ̀ ẹ́ntà mi rà rè.
0: Mi ò ẹ́ntà ẹ̀ kọ́kọ́ introduce rẹ̀ mọ́ gbàgbé àti fi sípé apárí gọ́nàsì. Èmi kọ́ mo sọ bí ọ̀rọ̀ bá lẹ ni.
1: Kò sí wàhálà. O pass lénìí, kò sí wàhálà. Ó ti jẹ́ lọ, ó jẹ́ lọ, ó jẹ́ lọ.
0: Jọ̀dá, nǹkan tí mi ò fi lè fail yẹn
1: ni. Àlọ́ ó ti jẹ́ lọ sẹ́.
0: Kò sí ọdún tí mo fẹ́ ra half plot sórí mi.
1: Sọ fún mi pé o miss mi. Sọ fún mi pé o miss mi.
0: O náà ni, mo miss ẹ. Ìṣòro tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀yin o èèyàn. Ẹ mọ̀ pé èdè Gẹ̀ẹ́sì tẹ mọ́ ń sọ yìí. Èdèkéde ń bẹ́ńbẹ́. Ìdí abájọ tẹ̀mí fi sọ bẹ́ẹ̀ ni pé mo miss yẹ o. Kí ni Yorùbá miss?
1: Pẹ̀lẹ́.
0: Sọ nǹkan nù. Mo sọ nù.
1: Wo àti ta ọ wa wa.
0: O de lẹ́ẹ̀kejì, o di 2-0. Mo miss yẹ, mo miss yẹ. Mo sọ ẹ nù.
1: Kò sí wàhálà.
0: Ṣùgbọ́n mo ti wá ẹ rí.
1: Bọ̀ wá mi rí lórí ewé gbígbẹ.
0: Ibo náà gbé ọ̀pá mọ́ sí náà.
1: Ọwá mi rí lórí ewé gbígbẹ.
0: Mo mọ̀ pé gbígbẹ́ tó gbé ọ̀pá mọ́ ìṣe ti darandaran.
1: Ẹ kú ojú mẹ́, tó kú ojú ọmọ láàárọ̀ tò níjà yìí.
0: Àti bá mi wọ́n kọ́ náà.
1: A tún kí káàbọ̀ sórí ètò ojúmọ̀ ayọ̀. Òun náà ni ọmọ wa lónìí. Ojúmọ̀ ayọ̀ ni mọ owó lágbára lọ́wọ́ Ọlọ́run. Bá a ṣe ti ń jáde lọ láàárọ̀ tò ní eré gbogbo kọ́mọ jẹ́ tiwa. Àánú kọ́mọ jẹ́ tiwa. Ire kọ́mọ jẹ́ tiwa láàárọ̀ tòní. Àti dẹnu àwa bọ́ìsì Ọlọ́run.
0: Jọ̀dá jẹun wonú ẹ.
1: Àníròná ṣùgbọ́n.
0: Jọ̀dá jẹun wonú ẹ.
1: Kí ló ṣẹlẹ̀?
0: Ọyọ sí àbí. Ó yẹ kọ́ lọ bẹ̀rẹ̀ àtinátà o. Ó yẹ kọ́ lọ bẹ̀rẹ̀ àtinátà. N ò gbọ́dọ̀ gbéyàn sórí ewé gbígbẹ. Fún 21 working days. Ó dé kíkun ẹ̀ mọ́ yọ. Jọ̀dá. O yọ ọlọbẹrẹ àti nata.
1: Sọ ọmọ tán pè ń working leave.
0: HMS sì ń wọ.
1: Working leave ni.
0: HMS sì ń wọ kàbí.
1: Ó ń ṣiṣẹ́.
0: O ní náwó lọ́pọ̀ tó ń wọlé. Adaba ga ti kọ́.
1: Owó bí ẹ̀yin ọrùn mi báyìí náà, ṣé bóò níbẹ̀?
0: Ṣé nǹkan tí mo kàn rí báyìí ni kí ojú ẹ̀ fẹ́ mọ funfun. Jẹun àtẹlẹwọ ẹ. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀.
1: Ẹ̀yin ẹsẹ̀ lọ yẹ kó wo.
0: Irọ́ mo ti rójú ẹ báyìí jẹun
1: àtẹlẹwọ.
0: A ní àárọ̀ lọ́wọ́ báyìí nígbà tó ṣì wà ní early stage. Four trimester ló wà. Káyọ̀ tẹ̀ máa jẹ́ kó mú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn nǹkan tó ń lọ. Báyìí bó ṣe wà báyìí, o máa tó máa sùn lórí mic. Sinmi má jò sùn tó bá ti fẹ́ sùn, màá bá mi sin náà máa lò. Mo ti rí o.
1: Báwo rí ìwọ ló lò ní? Ìwọ ló lò ní, mo fún ẹ lé
2: ní. Èmi lò ní,
1: mo fún ẹ sẹ́,
0: mo ti fún ẹ lé ní. Orí ewé tútù lèmi lọ. Nígbà tèmi náà lọ tí mo dé, ọmọ sí ń lẹ́gbẹ̀ẹ́. Okùfàkà.
1: O ti jẹ lọ.
0: Okùfàkà.
1: O ti jẹ lọ ẹ.
0: Ewé tútù ni fàkà máa ń gùn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó tún fún wa lójú ọjọ́ òní. Ẹ mọ́ gbàgbé Jọ̀dá. Mo mọ́ ń sọ kinní kan gbà tọ gorí ewé gbígbẹ. Mo mọ́ ní kí àǹtí ilé epo orí ewé gbígbẹ lọ́gùn. anti ilepo yi anti ilepo yi kan ba yin soke
1: eyin oke daada la la la
0: eyin oke the more be ba se yin oke si customer o mo wo
1: awon yo mo wole wa pe a fe repo
0: ma ton ah
1: ko ju be lo
0: e bodo loko yi na e mo gbo labele
1: eh era yin oke ka won to wa awon ero yin
0: ka won to wa leyin
1: kan mo
0: gbo ko mo ga won tin be nwaju nikan
1: ni
0: ko mo pe awon bobo tin won ni sense yi to ti de
1: ke wa ra mo farabale ke mo
0: mu
1: wa
0: to yin
1: era mo e mo tari ju
0: era mo te adegboye gala ni loko temi ojuma yo lapeto yi e ka ro
1: opo ye mi je oda o na lo kan temi je o ati dinu e ja doke lo na asin pada bo e ku kale
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.

0: kaabo pada lapa bi e kaabo pada lapa bi ah gege be se mo eto yi ah abo fi sagbeyewo ki lo nlo laarin ilu ki lo nlo laarin igboro kini awon kan ti joba nse to ye ka yin won kini nkan ti awon ijoba nse to ya fa awon laso awa mo balance oro wa bi ni
1: beni beni
0: ah bo ba si si ri
1: na la si so
0: abon so ju abe nko ni
1: beni ayi bi akube
0: nga jo
1: ni
0: takata para lagbalagba nsi to
1: bi o wa soje ko soje
0: bi o ba ise jo ko se jo nje ngine ka se dada
1: awa ka de ba ti se dada
0: awon so yin yin yin
1: de ba ise se jakeji na de ba so nu a so fin
0: abi
1: awa ara le o wa se kini won wa mo so
0: bo ja wole to abo na lo si se bakan bakan a ju fa won ara le bo se rire o
1: abi beni
0: o ni bi ta lo laaro yi
1: ebe ta n lo laaro yi ni wi pe se mo pe nigbati are Bola Ahmed Tinubu to wole gege bi are orilede Nigeria ise akoko to ko se na ni wi pe subsidy is gone iyen ni ikede akoko eye to mu wi pe awon owo ti awon kan lorilede Nigeria ti won fi san owo ranwo fun epo pe awon perete kan ni won janfani e won wa gbegile leyin ti won gbegile won wa wo wi pe eleyi lo wa mu ki owo ti o tun bo n wole fun ijoba lorilede Nigeria ko tun bo wa po si tori won ti di awon bi ti owo ti njo won ani eyin gomina lorilede Nigeria o iye te n gba lososu oya etun bo fi kun te ba ti wa fi kun yi eleyi o je ko je anfani fun gbogbo awon orilede Nigeria pe owo subsidy ta yo ati gbogbo e ta se eya ko wa ka tun tari e si gboro fa awon ara ilu ibi ta wa nlo ni wi pe lati gba ti awon gomina yi ti won tin lanfani ati gba ekun owo lososu yi nje yi pa re so han lara awon orilede Nigeria bi iyin akoko nu elekeji o na ni pe owo ti awon gomina yi ti won gba gege bi are si tin fun won lososu ta ba wo dada bayi awon gomina kokan ni orilede Nigeria gbogbo awon gomina ti eni en tin gba bi bilionu meta tele owo e ti da bi bilionu mokanla o ti e ti di bi mokanla en tin gba bilionu merin tele elomi n gba 14 to 16
0: awon na si n jeri e
1: won si n so wi pe a n gba looto o a n gba looto nje se looto o na ni owo yi so wa n fara han lara awon omo orilede Nigeria lawon apinle te wa ibi ta n lo nu a si ti ni alejo pataki ti a jo mo fi oro jomi turu oro lami eto awujo o na ni won eni to je onimo nipa oro osilu na ni. Hello.
0: Hello alejo wa ekaaro.
1: Hello ekaaro.
2: Ẹ
1: káàárọ̀. Ẹ ṣeun. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa. Hello. Hello sir, ń gbọ́ wa.
2: Hello.
0: À ń gbọ́ yín, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ bá wa dárúkọ yín fáwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa.
2: Orúkọ mi ni Láléyé Láṣọ́rẹ́. Mo jẹ akọ̀ròyìn tó ti fẹ̀yìntì lẹ́nu.
1: Ọ̀dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú tẹ́ ẹ bá fi ojú inú wò dáadáa látìgbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ti gorí àpèrè lórílẹ̀-èdè yìí tí wọ́n ti sọ pé owó ìrànwọ́ ti kúrò lórí epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n yìí ti ń fún àwọn tó jẹ gómìnà ní owó yìí ṣá lè sọ wípé àwọn gómìnà yìí ṣé owó tí wọ́n ń fún wọn ṣé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ní ipa ẹ̀ lára.
2: Olótú ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ.
1: Káfí mú ọ̀lẹ̀ jẹ, ọ̀ya.
2: Ọ̀rọ̀ tí à ń sọ yìí èmi á fún wa ní practical example that is pé nǹkan tí mo fojú rí tí mo mọ̀ gẹ́gẹ́ bí akọ̀ròyìn ní ọ̀rọ̀ tá à ń sọ yìí fún àpẹẹrẹ Èkìtì ni mo wà ni Ekiti ni odun 2014 a ri igba ti o je pe owo ti won fun ipinle Ekiti to je pe ti kan ba lo dede o ya kan ma fun wa o kere tan 2.5 billion ni igba yen se mo ti po
1: be ni
2: a ri igba to je pe won ri o won ri owo ton ma fun Ekiti ju 800 million ko pe 1 billion ti gba losu nigba mi nigba ti o sowo lapo ijoba mo ijoba maro wi pe ona wo ni won le gba ma fi ri owo ti won ma fun owo osu awon osise nigba ti mo so yi o de fe to 2 billion gan tabi ko le die fe refe ṣugbọn o ko ri gba losu ko ju 800 million ko pe 1 billion awon osise a de gba bi 2 billion fayo se nigba ti won fun ni allocation yen o pe gbogbo state jo ipe bawo la se fe se a fe san owo to ju 2 billion fun awon osise ṣugbọn a ri 1 billion pe so iyen lo fa to fi je pe ajesile owo osu o wa po
1: o lo n je ki awon gomina je owo osu ngba na
2: o lo je kan je owo osu nigba na ṣugbọn igba ti are tinubu to gori oyi o wa so wi pe ka yo iranwo owo epo ka yo kuro tori owo iranwo owo epo yen awon kan gan won kan gbe ship wa won gbe oko oju omi wa won ni oko oju omi won yen o wi pe 30 million liters lo wa nibe o wi pe ijoba kan bowo lu won sanwo fun won ori ti se ase ma se yi lo wa nigba yen lori oro owo iranwo ori epo ohun ni president fi so pe oke kan mu kuro nisin
1: ati egbo gan wipe opolopo awon mi gan ti won gbe po ngba na gan ise ni tan ba ti gbe po orilede nigeria tan epo mi le mo wo orilede nigeria ijoba orilede nigeria o tun sowo ranwo fun won won a tun gbe lo si awon orilede le
2: be ni gbogbo ase ma se won yi gbogbo lo wa nigba won yen oni ijoba fi so pe won yo owo iranwo ori epo tan yo kuro nisin Ekiti to je pe o ngba bi 2.5 lo ye kan ma gba nigba yen ṣugbọn ti won gba 800 nigba mi Ekiti ti wa ngba owo to je pe o nlo bi billion 15 si billion 15 bayi ṣe mo owo yen ti po gan nisin
1: bẹẹni
2: òun náà fi wá rò wípé owó oṣù òṣìṣẹ́ ó tún ti lé sí nísìnyí àwọn òṣìṣẹ́ tó wà lẹ́kìtì owó oṣù tí wọ́n ń gbà gbogbo owó wọn lóṣooṣù tí wọ́n ń gbà ó wà ní bíi bílíọ̀nù 5 ó lé díẹ̀ ó lé belenja díẹ̀ ni owó tí wọ́n ń gbà
1: tẹ bá wo náà ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà yìí náà lọ jẹ́ pé wọ́n ń sọ pé lóòótọ́ làwọn ti rí ẹ̀kúnwó ìpínlẹ̀ nasarawa láìpẹ́ ìlú náà sọ jáde wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi bílíọ̀nù 4 òun náà ni àwọn ń gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n owó tí àwọn náà ti fò ó ti di bíi bílíọ̀nù 4.20 àbí bílíọ̀nù 4 tí wọ́n ń gbà tó sì jẹ́ pé ó fún wọn ní àǹfààní láti mọ fi ṣe àwọn iṣẹ́ àkànṣe ẹ jẹ́ ká wo àwọn ìpínlẹ̀ yìí ṣé àwọn ìgbésẹ̀ owó tí ìjọba ń fún wọn yìí ṣàǹrí lára àwọn ọmọ ìpínlẹ̀ wọn.
2: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wọ̀nyí ló jẹ́ pé àwọn iṣẹ́ àkànṣe ni wọ́n dojúkọ tí wọ́n fi han àwọn èèyàn wípé ó jẹ́ gẹ́gẹ́ bí àṣeyọrí wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí president ṣe sọ nígbà kan president sọ pé àwọn èèyàn ń jìyà ìyà ń jẹ àwọn èèyàn wípé ẹ má ná àwọn èèyàn wọ̀nyí nígbà táwọn èèyàn bá ń kú táwọn èèyàn ń kú nígbà je ki n se apere osise feyinti lemi mo de ni iriri laarin awon elegbe mi agba pe emi ti gba owo
1: ifeyinti
2: owo to ko gratuity lowo afeyinti mo ti gba ni igba aye mu ni lemi ti kuro lenu ise ijoba sugbon won to su wa nibe bayi elomi o ti feyinti lati odun 2014 elomi o ti gba owo afeyinti e elomi di feyinti lati odun 2016 ko ti gba owo afeyinti e nkan to sele gẹgẹ bi mo se so fun yin igba aye awon gomina kan bi Fayemi ati Fayose owo ti won ri gba nigba yen ko to nkan kan sugbon owo ti wa po bayi o wa ye nisin pe ki ijoba ma agba pe owo ti won je sile o po rekede sugbon bi mo se soro bayi bayi elomi to ti feyinti lati odun 2014 lati odun 2016 won ti ri owo ifeyinti won won ti ri gba that is ele ton pe ni gratuity to je owo bogidi ti ijoba fun e le to ba ti retire won san pension that is iye to ye ko ma gba lososu yen won san sugbon eni to fe gba 3 million gege bi retirement benefit e ni odun 2016 o si le ri moto ra ninu e nigba yen o si ko gan to fe to ba ma gbe sugbon ni ko so pe owo ti value owo o ti lole gan ni se mo pe owo yen nisin nkan to le ra ninu lodun yen
1: ko le ra mo bayi
2: ko le ra mo nisin ko le ra mo nisin so elomi bayi lara won osise feyinti elomi o ni hypertension to je pe a ma ro ogun lojoju elomi ni diabetes ta ma ro ogun lojoju gbogbo won yen iye akiba ti ma je won bo se nje won ikagba ijoba
0: alejo wa eje n bere bayi ijoba apapo looto lo si yan gbangba pe ijoba ti owo to lo sasun awon ijoba ipinle bayi nilopo ni sibe awon ara ipinle kokan si n pariwo pe aye o rogbo lapa bi o leyin ijoba ibile sire ijoba ipinle lo tuku to suma awon eyan ona wo lero pe ijoba apapo le gba tori bi nkan ba sele are la ke pe are la fali ti aso
1: a fi gomina le
0: a fa awon alaga council sile ona wo lero pe ijoba apapo le gba tawon eyan ti belese kokun bi ti won fi ri ere je owo ti won san sawon ijoba ipinle ona wo lero pe ijoba apapo le gba
2: ko si nkan ti ijoba apapo le se ju eleyi ti president wa n se lọwọlọwọ to paro wa si awon gomina ati awon ijoba ibe ipe kan je ko wo yi ko de odo awon eniyan ko ki itura wa ko si nkan ijoba o le fagbara yo owo lara owo won lati ma fun awon eyan ofi o faye gba ofi orile ede yi ko kusan wa o faye gba nkan ti o ye ki president se ohun lo ti n se yi arowa to n pa si won yi arowa yen naa o se pataki nkan to n sele ni pe ti ijoba to ba get priority won right that is to ba nkan to ojuse won nkan to ye kan se ti won ba n se ijoba apapo need lati ma pariwo si won pe kan tọju awon eyan ona ton le gba tọju awon eyan po lorisirisi ka tu ona se ile iwosan ki ogun wa nibe sugbon ijoba n gan ijoba awon states won yen instead kan se gbogbo eleyi won tun bo n gbe tax le awon eyan lori owo ti ijoba apapo fun won won ona fun awon eyan bo se ye kan na fun won project na n le kakiri orisirisi ẹgbọ́n láìpẹ́ tí president tún sọ fún wọn pé titi ori oke lo nse gbogbo won yi pe ko need pe ko owo to fi toju awon eyan iru eni to ti retire to ti pe nisin to ti retire ni 2016 to bi retire ni 2014 ti o ti ri owo afeyin ti egba lati gba yen ko ki se nkan to da agbe lo to won gbiyanju iru owo afeyin ti wa lati ti bae gomina wa fi 20,000 lesi owo awon eyan nigba ti
1: o da eje ki a bere eje ka bere bere gege be se ti menu ba wi pe opolopo pe koda are orilede Nigeria so wi pe awon afara oloke te nse eyin gomina eje ki e se afara fa awon ara ilu na eje ki awon ara ilu na ranfani mokotun ijoba se elero wi pe awon gomina yi awon ise akanse tokan je pe o wa lori iwe lasan lati fi wo wo ni won se ni abi lati le ri pe kan se ise akanse lati le fi rowo o na ni nkan tan se
2: le so nitori nkan ti won so fun wa ni pe awon ise akanse yen fun anfani awon ara ilu ni sugbon to ba je wi pe magomago ni won fi te oju won loto awa o mo eru okan won sugbon eru okan won looto o dabi eni pe o ja o fe ja si rere fun awon eyan nkan ton so fun wa niyan pe fun anfani awon eyan ni sugbon to ba de je pe fun apo ara won no nse fun na olorun ada
1: abi o
0: awon ijoba ipinle yi opolopo won lo nbogito awon ojo ona lese kuku lati abule kan sabule mi lati awon arin adugbo kan sadugbo mi ti won se n pariwo wi pe bye bye awon se ona bye awon se ona bye ona so nikan ni onbe laarin ilu akoko afeke ba wa yanan na ni o abi bo se je bi pe ori ona na nda owo si julo yi se afojusun won priority won yi se o tona soto ona to
2: pelu gbogbo bi won se so pe won se ona si awon eyan ri ona daada rin ni ona to je pe won se laarin osu mefa ati ti baje se awon eyan ri ona rin ni sugbon nkan to se pataki ju ni wi pe kawon eyan ki won janfani ijoba lapara ro won karatu won bo se po ti o je pe ijoba apapo wa fun awon gumina yi o ye ki ara ti ma tu awon ara ilu ju eleyi lo ton ba de so pe won sona kon sona to da gbogbo ona bayi lori bakan ti ona o da ona o da a le so pe ona ti won so pe won se ohun gan ona o da awon eyan rona rin oro wa nfe adura ni orilede kọlọhun ran wa lọwọ nikan lo
0: kile wa ro pa awon ara ilu le se kile ro pa awon ara ilu le se ti o ni fa soro tu ngba to ba ya tori o ye ka mo sona ati ya fun afon kankan ko ma ba sele se ngbadun mi
2: mo ngbadun yi
0: kini nkan te ro pa awon ara ilu kile ro pe won le se igbese wo le ro pon le gbe lati le fi je ki ijoba mo pe bye bye bye bye
1: ki ka le mu ijoba wi pe owo te n gba yi e dakun e na bo se to ati bo se ye
0: ona wo le ro para ilu le to
2: awon ara ilu awon ara ilu won ni asoju ni le igbimo awon ile igbimo asofin yen kan sese won bi ise then awon loba loba wa kan de ba awon oloselu soro iru ipade awon loba loba bae lati gbade igba o ye ki awon ati gomina kan jo ma se ipade bi pe bi ara oro ta nso yi nipa oro owo ke nowo fun ilu ke se ke tun ilu se a le awon na ma se gba se agbenu a ma se a ma soro fun awon ara ilu wipe nkan te se lele nkan te se lele ṣùgbọ́n ó dàbí ẹni pé ìjọba gan ń ṣiṣẹ́ láì kara ìlú sí. Tí ìjọba bá kara ìlú sí, wọ́n á pe ara ìlú, nǹkan tá a fẹ́ ṣe nìyí o, nǹkan tá a fẹ́ ṣe nìyí o. Wọ́n mú wọn sọ pé wọ́n ṣe town hall meetings nílùú, wọ́n á lọ bá àwọn ará ìlú, wọ́n á bá wọn ṣe meeting. Nǹkan tí àwọn ará ìlú béèrè lọ́wọ́ wọn, ǹjẹ́ wọ́n ń ṣe fún wọn? Ǹjẹ́ wọ́n ń ṣe fún wọn? Lóòrèkóòrè ló yẹ kí ìjọba kó máa bá ará ìlú sọ̀rọ̀. Iye bí eléyìí la ní lọ́wọ́ o, ibí yìí la fẹ́ ná sí o, bá ṣe fẹ́ ṣiṣẹ́ nìyí o, bó ṣe yẹ kó rí nìyẹn. Ó yẹ kí àbáṣepọ̀ ó wà láàrin ará ìlú àti àwọn ìjọba. Ṣùgbọ́n ó dàbí ẹni pé ìjọba kan ló fi ẹ̀ṣẹ̀.
1: Kó tó di pé a lọ sí ojú ọjà, mo fẹ́ béèrè ìbéèrè yìí. Láìpẹ́ yìí ni ẹni tó jẹ́ gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ Nàìjíríà, Oluno, sọ̀rọ̀ kan wípé tí kì í bá ṣe àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba tó wà lóde yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé lórí ọ̀rọ̀ àtúntò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, wípé orílẹ̀-èdè Nàìjíríà ìbá ti fọrùn rọ, ojú wo lẹ fi wo ilé?
2: Ṣé ẹ mọ̀ pé ìgbà tí president wa tẹ́lẹ̀ Buhari tó fi fẹ́ kúrò lórí oyè, kò bọ́wọ́ lu ìwé pé kán san owó orí epo, owó èlé orí epo wọn, subsidy yẹn kò àpúpọ̀ ẹ̀. At the same time, ìlú ò fararọ, torí àrépo ọ̀hún gan mọ́, epo ti ń kúrò láàrin ìlú nígbà tí ó jẹ́ pé wọn ti san subsidy. So ìlú ti nǹkan ti ń nira. Òun ni Ààrẹ Bọ́lá Tinubu tó fi gbé ìgbésẹ̀ yẹn wípé ẹ jẹ́ ká mú owó ìrànwọ́. Ẹlòmíì tẹ́lẹ̀ ní Nàìjíríà ó lè ní bí mọ́tò 12 sílé, torí ìjọba ló ń ba epo sí. Owó ti ìwọ̀nba owó díẹ̀ látàn mú sílẹ̀ ṣá, subsidy yẹn náà ní gbogbo ẹ̀, òun náà ló ń repo sí, gọ́ọ̀mẹ̀ntì ló ń repo sí gbogbo mọ́tò nígbà yẹn. Ẹ jẹ́ ká mú kinní yìí kúrò. So òun ló fi jẹ́ wípé owó yẹn fi wá pọ̀ sí, tí Nàìjíríà fi lè máa wà gẹ́gẹ́ bí country báyìí. Ìbá ti wó pátápátá. Ó ti nǹkan ti dàrú kó tó di pé Ààrẹ Buhari kó tó kúrò lórí oyè. Ọ̀rọ̀ oyè mọ́, nǹkan oyè mọ́, Nàìjíríà ò lọ síwájú, Nàìjíríà ò lọ sẹ́yìn, àti débi gbì. Ààrẹ yìí ló ṣẹ̀ wá wò wípé òun kan tá a máa ṣe ni pé ká kúkú mú subsidy yìí kúrò, ká lè máa rówó ná, ká lè rówó ná sórí ètò iṣẹ́ ọ̀gbìn, ká lè rówó ná sí orí ètò ẹ̀kọ́, ká lè rówó ná sí orí ètò ìlera, ká lè rówó ná sí gbogbo nǹkan tó yẹ gbogbo ká ṣe. So òun ló ń jẹ́ kí Nàìjíríà wà títí dì sín yìí o, bí bẹ́ẹ̀ kọ́ Nàìjíríà ti fẹ́ wó nígbà tí Buhari yẹn o.
1: Ọ̀dà ẹ jẹ́ kí a dókè lọ́hùn, a sì ń padà bọ̀. Ẹ ṣeun.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University. Knowledge, integrity, and leadership.
4: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye they quick see.
5: Don't call me auntie.
4: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
6: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

0: tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: gidi o ye ka pera wa si ajo to ni ronu ka bara wa soro
1: oda
0: ipe president n so yi ipe ki awon eyan le ni itura yi o to apero
1: oda eseun
0: ka yi nkan pada
1: oda eseun eseun adupe ti ape yin ti esi jewa tori akoko wa o ti lo ni oda kun jamo rile
2: eseun ibi na ni adupe o fada gba ero si fun to se adegboye gala ni loruko temi o tu dojo mejo
1: to wo pe yemi jo oda o na loruko temi je o dojo mejo ire o
3: ise to se to ki o fenfe o kenke o wa sewewe o du bi lududu leti o du bi dodo ikire 88.9 adaba fm
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

bójú mọ́ bá ti mọ́ báyìí. Ọ̀yá la ni, adé á fún ọ̀yá láti wọ́n ní sàwọ̀ ojúmọ́. Ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni o. Àṣẹ, ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni. Àṣẹ, ojúmọ́ tó mọ́ gbogbo wa lónìí. Ojúmọ́ rẹ tàìkú bá ní ọ̀rọ̀ ni o. Ọlọ́ndàkùn, wá wọlá ọjọ́ òní. Ọjọ́ ọ̀ṣẹ́gun ni, àtẹ̀mí àtẹ̀yìn àṣẹ́gun ọ̀tá. Àárẹ̀ yín òdì ṣẹ́gun wà jẹ́tẹnìkọ̀ọ̀kan wa, àmì àti àmì. Àjẹ́ tí ń gbére pàdé olókun mọ́ gbére pàdé olókun mọ́. Ó dọ́dù èmi òye táyọ̀ mọ́ Fọlájìn. Èyí tí ń gbére pàdé ọlọ́sà. Ó yá mọ́ dá padà, ó dọ́dọ̀ mí nìyẹn. Àtọ̀tọ́ tó sì báyìí. Jẹ́ ń fajẹ́ sara bí sẹ́sẹ̀ fún ni o. Ajé onírè, ẹran ọ̀gẹ̀dẹ̀ lẹ́jẹ lálẹ́ ẹ̀fẹ̀ pápápá. Láì ní dẹ́nà pẹ́nu láì tún ní fọlọlọfọ. Èmi ti gbé ohun tí mo mọ̀ ṣe dé mo mọ́ gbé ń ká gbogbo bí tẹ́ bá wà. Lábá ń sọ nípa ojúlówó ìròyìn eré ìdárayá. Lédè káàárọ̀ ojúre tí ò lábùlà pọ́nbélé ká fàtàmọ́là. Ọlọ́ọ̀bá mi ló ní orí bẹ́ẹ̀. Gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi láàárọ̀ tòní. Ẹ̀yin sókè kó mọ ọdún lalala. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Àyọjúràn kọ́ o, abínibíni. Abínibí tó wá jẹ́ yìí, lọ̀pọ̀ wá fi rò pé ogun ni ogun kọ́. Ọlọ́ọ̀bá mi ló ní a máa lo dáúlà. A sì rí dáúlà yẹn lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Àmì àti àmì. Ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀, Fọlájìn Òyetáyọ̀ mi ti parúkọdà. Ọmọ wọn nílùú Ràgbì jẹ́ olókè méjì takọtabo nípínlẹ̀ Ọ̀sun wá ń bí. Ẹ̀jẹ̀ ń lọ kó sọ̀yẹ̀ wá láti ìlú rẹ̀ torí ibá méjì kọ́. Ìdíje ti Adé Abeke Foundation Sport Fiesta. Ìpele preliminary rounds ìyẹn Ayò Ọlọ́pọ̀n Games àti draft àti scrabble. Ó ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bá ṣe kọ̀wé ẹ̀. Òní gangan ni. Tó bá ti di ọjọ́ Wednesday ọjọ́ kejìlá ni yóò gbéra sọ láago mẹ́wàá o. Láníyàn Rora Hotel ẹgbẹ́ Kọ́lá Sọ́mi lọ́rẹ̀ ni ó ti wáyé. Marathon winners Eze Emmanuel sepò kíní, Akínwálé Abiodun sepò kejì, Chuka Emmanuel sepò kẹta, Ayọ̀dẹ́lẹ̀ Òjò. Òjò Wuro òun sepò kẹkẹrin. Ọládùn Oníṣègùn sepò karùn-ún. Agbọ́nrin tàwọn marathon nìyẹn. Boxing senior category Salaudin Serif ipò kíní, Adébáyò Idris ipò kejì, Apostle Eve ipò kẹta, Ahmad Moronkola ipò kẹrin. Boxing junior Asis Abdullahi ipò kíní, Adébáyò Osogo ipò kejì, Adesina Idris ipò kẹta, ẹni Adé Simon. Ludo lágbọ́nrin tàwọn ọkùnrin Kọ́lá Azabatinga ipò kíní ló dìmọ̀. Bámidélé wà sí ipò kejì, Tajudeen Tọ́pẹ́ ipò kẹta, Saidi Galasi dipò kẹrin mú. Table tennis Sáàrò Mario ipò kíní, Adé Ọ̀sunmù tí ipò kejì, Adé Ọ̀sunmù ní Muhideen Lawal Kayode ipò kẹrin. Bó ṣe wà sí nìyẹn. Tọ́pẹ́ Táwà lágbọ́nrin ti Ludo Female Category Mrs. Taibat òun ṣe ipò kejì, Miss Sparkles Tèmi Kọ̀tàn Olúwa ṣeun ó ṣe ipò kẹrin. Grand finale àṣekágbá yóò wáyé lọ́jọ́ 15 oṣù yìí. Ọjọ́ Sátidé ní láago mẹ́wàá àárọ̀. Òun ni ó láǹfààní àti gbìnàyá. Mega School opposite the Rosebowl lọ́rẹ̀ ló ti máa wáyé o. Gbogbo àwọn tó ṣalámòjútó ètò àkí wọn dáadáa. Kọ́mí dáadáa Kọ́mí Adé ní Ìbàbádì Coach gẹ́gẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi. O lè mí náà farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwọ́ mọ̀.

0: kẹsẹ̀ lọ nìyẹn fọláyọyẹ táyọmí náà ń gbé sí wa létí láti bẹ lọ ẹjá máa tọ kẹjẹkẹjẹ kí n gbanú pé gbé agbóhùnrùn the tigress lọ. Àwọn ọkọ̀ obìnrin ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó máa ń fọwọ́ ju bọ́ọ̀lù sínú ajáde apẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé àwọn náà ń palẹ̀ ara mọ́ o. Wọ́n ń palẹ̀ ara mọ́ dé ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé. Aláfọwọ́jú bọ́ọ̀lù sínú ajáde apẹ̀rẹ̀ tí ó wáyé láìpẹ́ yìí. Àwọn ọ̀fẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ eléyìí tí wọ́n ń gbá. Orílẹ̀-èdè China wọ́n tún ná wọn fúngbà kejì báyìí. Ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kojú orílẹ̀-èdè China. Ìyẹn China àwọn agbábọ́ọ̀lù obìnrin wọn tó ń fọwọ́ ju bọ́ọ̀lù sínú ajáde apẹ̀rẹ̀. Èyí tá a gbá lọ́jọ́ Friday tó lọ wọ́n ná wá 767. Gáàpù yẹn súnmọ́ra pọ̀. Èyí tá a tún gbá lọ́jọ́ Ṣẹ́gun 6965 ni o. Fẹ́ẹ̀rí pó ga yàtà tó wá di ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí. Ọ̀tún lakọ́ yìí àbíjọ́ mẹ́rin wọn ó gba ìfẹsẹ̀mọsẹ̀ tó tún gbẹ̀yìn o. Ojú orílẹ̀-èdè China tábá wá ti kú ọ̀nbẹ̀ alélé pẹpẹpẹ. Ìrìn àjò yá ó dorílẹ̀-èdè Spain. Wọ́n lọ kojú orílẹ̀-èdè Belgium ìyẹn níbẹ̀ tábá ti wá kú ọ̀nbẹ̀ ìyẹn ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 15 oṣù táwa yóò parí ní ọjọ́ 14. Tàbá ti wá kú ọ̀nbẹ̀ alélé pẹpẹpẹ wọn ó tún gbéra pa. Ó di Zaragoza wọn ó lọ kojú orílẹ̀-èdè Mali àti orílẹ̀-èdè wo nìyẹn. Orílẹ̀-èdè Puerto Rico tọ́ba ti di ọjọ́ 15 sí ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún táwa yìí. Àti ibẹ̀ òun gangan ni wọ́n wàá gbà lọ sí Berlin. Ibẹ̀ ni wọ́n ti gbà lọ sí Berlin níbi tí ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé. Aláfọwọ́jú bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ láwọn ọ̀tọ̀ obìnrin ibi tí ó ti gbéra sọ. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Yóò gbéra sọ ní ọjọ́ 4 oṣù kẹsàn-án títí di ọjọ́ 13 oṣù kẹsàn-án. Ìpínwó gangan lórílẹ̀-èdè Nàìjíríà the tigress wà. Ẹ kú jẹ́rì ẹ̀ ń tẹni à á ṣàlàyé rẹ̀ kúnnákúnná fún wa. Ìpín kejìlá wà Group B orílẹ̀-èdè South Korea lájọ wà nínú ìpín náà. Hungary àti orílẹ̀-èdè France. Ẹ gbọ́ a nígbàgbọ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà the tigress a rí nǹkan mú bọ̀ yàtọ̀ sódò. Ẹ kú jẹ́rì. Ẹ jẹ́rì orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn eléré ìdárayá wa. Ní gbogbo agbọ́nrin kàtígórì Ọlọ́run kẹ́ wa pọ̀. Káàmọ́ ìdébẹ̀ ní bábá ìdébẹ̀ lásán a mọ lo dáúlà síra ni. Mo rí ẹnbẹ́ òdúró rẹ ọ̀túnba láre fọ́lànà gbogbo olúwọ́wọ́ jẹ́sídẹ̀ẹ́ détán Sunday ni. Ara àwọn tó ń sọ́pọ́ọ̀tì wa nìyẹn. Adéwálé Màsá gbogbo olúwàjùẹ́ jẹ́sídẹ̀ẹ́ détán o. A nílò àtìlẹ́yìn gbogbo yín àti gbogbo àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí pàápàá jùlọ lórí ètò lórí ọ̀dàn. Ẹ já kó ń bẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Àwọn gọ́nàsì nìyẹn kò sí wàhálà. Ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ Prenga eléyìí tó ṣe wípé ẹ̀sẹ̀ tó ń gbé màálùú ṣubú. Ẹ mọ̀ pé àwọn ẹ̀sẹ̀ kan wà tó ń gbé màálùú ṣubú. Ó gba ẹ̀sẹ̀ tó ń gbé màálùú ṣubú lọ láìpẹ́ yìí o lọ́wọ́ Anthony Joshua. Ọmọ ìwá ṣe kìlọ̀kìlọ̀ ó ní sẹ́ rí ẹ̀sẹ̀ Joshua. Ó yẹ kí wọ́n wé rẹ̀ wo torí pé ẹ̀sẹ̀ yìí kò sí bó ṣe strong tó bó bá gbẹyọ̀ kan sí méjì. Ìkọ́ ọgọ́ mọ bí tára rẹ̀ kò sí. Ó lèmi tó ṣe wípé nínú ìtàn ìgbésí ayé mi. Ìjà ogun péré ni mo ti jà nínú gbogbo ìjà ogun yìí. Kò sẹ́ni tó nọ́ọ̀kì mi out rí. Ó lèmi wá ni Anthony Joshua dédé nọ́ọ̀kì ní second round. Ní òtí ẹ̀ last day 5 rounds. Ó ní ìṣe Anthony Joshua ìṣẹ́ tó ga yàtà ni o. Èyàn ò sì gbọ́dọ̀ mọ́ gba ìṣẹ́ yìí lójoojúmọ́. Wàláì gbogbo àwọn opponent eléyìí tí ó ti kojú Anthony Joshua. Ó ní ẹbẹ̀rù ọmọkùnrin yìí ìṣẹ́ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ń gbé màálùú ṣubú dín o. Gẹ́gẹ́ bí Prenga gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ òun lèmi náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Òótọ́ ni kì í ṣe ìròyìn mọ́ ẹ ti rí gbọ́. Ẹ kú jẹ́rìí ẹni tí ẹni mi ṣàtúnwí asán mọ́ nígbà ìròyìn pọ̀ ńlẹ̀. Mo ti sọ gbogbo bí nǹkan ó ṣe lọ fún yín nínú ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìpàdé tí wọ́n ṣe wọ́n ti ṣe wọ́n ti yan gbogbo bí nǹkan ó ṣe lọ. Gbogbo fixtures a ti mọ bí nǹkan ó ṣe lọ. Ìgbà ó bá súnmẹ́tílé ẹ mọ gbọ́ lẹ́nu mi. Ẹ kú jẹ́rìí ẹni tí ẹni. Aláṣẹ KSC àbí gbogbo ọ̀kadà àkókò àwọn gọ́nàsì nìyẹn. Ó bàjẹ́ tì. Ibẹ̀ gangan màá mú yín lọ láàárọ̀ tòní. À á lọ farabalẹ̀ wò ó torí ibá méjì kọ́ tó bá ti di ọjọ́ Sunday. Ọjọ́ Sunday gangan ni ìdíje ti Community Shield. Òun ni ó bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé bá ti wo ìdíje Community Shield tán. A jẹ́ pé ọ̀sẹ̀ tó tẹ̀lé ni ìdíje ti English Premier League ó láǹfààní láti máa gbìnàyá nìyẹn. ni to bi dije community shi odun wo gan lo bere awon wo lo ti gbaju e gbo lenu mi laaro toni oni benti eri Michael daso foto gbogbo lara mokin iwadi ma ijinle po ohun ta fi duro lori owo category e ni oloba mi lo ni ori be e je ma je nja ko to legun o kin lo polowo oja bi n ba de e wa gbo re kini wo royin nipa n to bi community shi di gan ati be be lo won la ni oye ta yo ruko mi lo nje be Fakao Sports won lo wa mo nbo wa mo de tan e ku kale
1: dem say monkey smart na because three near but now monkey will jump past the eye they quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
3: Yes sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything. No. All the bass boats they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you dey road. Headline sponsor. Bet power. GoTV. Love it.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ẹsìn ọgbọ́dọ̀ kò rí àsádélé láì fún àbàdàmọ́là. Gbọ́ mi dáadáa olúbáyọ̀ mẹ́kẹ́ gbogbo ìjàpọ̀ extension. Ẹ fọkàn balẹ̀ jẹ́ sí yín ti wà ńlẹ̀ àfi sọwọ́ sí yín. Àjọ múra jẹ́ sí délẹ̀ ni, ó bàjẹ́ ti. Ẹ jẹ́ ń lọ sí ní ìròyìn tí mo ní fún wa láàárọ̀ tò ní. Pàápàá jùlọ lágbára bóyá lẹ mọ̀ tí mo ti lọ mú wá. Kí ni tó bí ìdíje ti community shield? Orúkọ wo gangan ni wọ́n ń pè tẹ́lẹ̀? Ẹ máa farabalẹ̀ bá mi ká lọ. Jẹ́jẹ́ mọ̀, ìdíje ti community shield. Àkọ́kọ́ orú ẹ̀, ọdún 1908-1909, òun ni wọ́n kọ́kọ́ gbà o. Kí lorúkọ tí wọ́n ń pè tẹ́lẹ̀? Wọ́n ń pè ní Charity Shield. Charity Shield Cup, òun ló ń jẹ́ tẹ́lẹ̀. Wọ́n fi replace èlé tí wọ́n ń gbá tẹ́lẹ̀, tí wọ́n pè ní Sheriff of London Charity. Sunday, kí ni ìdíje tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún? Wọ́n fi ń pawó wọlé ni. Gbogbo tíkẹ́ẹ̀tì tí wọ́n bá tà nígbà tí wọ́n bá ń gba ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Wọ́n fi ń tọ́jú àwọn ìlú àti àwọn agbègbè tó ń ti àwọn èèyàn tí ò rọwọ́ orí dáadáa. Orílẹ̀-èdè ti England. Ọdún 1908-1909, òun gangan ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀. Àwọn owó gangan lọ́kọ́ kojú ara wọn lọ́dún náà lọ. Gbogbo Manchester United. Òjò tí ń pagún wọn bọ̀ kìí sàná o. Ikọ̀ Manchester United, àwọn náà kọ́kọ́ sísọ lójú ìdíje ti Community Shield Cup. Ọdún náà lọ́hùn-ún, wọ́n ná ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo nìyẹn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Queen's Park Rangers, keep you up. Wọ́n ná wọn lámì ayò méje mẹ́rin sódò 4-0. A jẹ́ pé ikọ̀ ti Manchester United, òun ló kọ́kọ́ gba ìdíje ti Charity Shield Cup. Eléyìí tá a wá mọ̀ sí Community Shield Cup lọ́dún tá a wà yìí. Lásìkò tá a wà yìí, mẹ́rin sódò ni ikọ̀ Manchester United fi ná ikọ̀ Queen's Park Rangers. Ẹ ń bá mi bọ̀. Kí ni criteria fún wọn tó bá gba ìdíje ti Community Shield? Ẹ ń bá gba ìdíje ti English Premier League? Yóò kojú ẹni tó bá gba ìdíje ti FA Cup. Àwọn méjèèjì ni wà gba ìdíje ti Community Shield Cup. Bó bá ṣe pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ló gba ìdíje ti FA Cup, Carling Cup àti Premiership. Bó wá ni wọ́n ṣe gba Community Shield Cup. Ẹ ń bá ṣe ipò kejì lórí tábìlì ìdíje ti English Premier League. Ìyẹn tó bá jẹ́ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ló gba gbogbo ife ẹ̀yẹ mẹ́tẹ̀ẹ̀ta lórílẹ̀-èdè England ni o. Ẹ ń bá ṣe sẹ́kọ́ndì náà wọn ò bá gbá. Ṣùgbọ́n bí ò bá rí bẹ́ẹ̀, ẹni tó bá gba English Premier League àti FA Cup ló máa ń gbá Community Shield Cup. Àlàyé àbí? Jẹ́jẹ́ mọ̀. Ìfẹsẹ̀wọnsẹ̀ yìí, wọ́n kà gẹ́gẹ́ bí friendly match ni o. Friendly match. Ife ẹ̀yẹ tán bá sì gbà ń bẹ̀ kìí ṣe major trophy. Wọ́n kà á sí gẹ́gẹ́ bí major trophy. Ìyẹn ife ẹ̀yẹ Community Shield Cup. Ìyẹn mo pin dé bá àríyànjiyàn bóyá Community Shield Cup bóyá major trophy ni. Major trophy kọ́ o. Gbogbo káàdì tẹ́ ẹ bá gbà ń bẹ̀ àti yellow card. Wọn ò ní kà á tán bá ti dé ní ìdíje ti English Premier League o. Ibẹ̀ náà ló dópin sí. Sunday, gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn. Tó o bá sì gbá mi àyò wọlé tàbí tó o bá ṣe ìrànwọ́, ibẹ̀ náà ló tán sí wọn ò ní kà á mọ́ gbogbo gò tó bá gbá wọlé nígbà tí ìdíje ti English Premier League bá gbéra sọ. Àgbọ́yé, òun làwọn tèmi ń sọ ń gbòòrò ayé. Jẹ́jẹ́ mọ̀. Àwọn àjọ tá ń pè ní Charity, àwọn gangan ni wọ́n ṣàgbékalẹ̀ ètò yìí. Láti lè jẹ́ kí wọ́n máa fi pawó wọlé lábẹ́lẹ́ fáwọn ìlú àwọn agbègbè tó ń ti àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ. Wọ́n ń yí orúkọ ìdíje ìpadà kúrò ní Charity Shield àti Sheriff of London tí wọ́n ń pè tẹ́lẹ̀. Wọ́n yí sí Community Shield Cup lọ́dún 2002. Látọdún 1974, pápá àṣeré Wembley ni wọ́n sábà máa ń lò láti gba ìdíje ti Community Shield Cup. Ọdún 1908 ni wọ́n bẹ̀rẹ̀ sẹ́ ń gbọ́ mi o. 1974, pápá àṣeré Wembley òun ni wọ́n sábà máa ń lò. Ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín. Látọdún 1908-1909 tí sí Community Shield Cup ti bẹ̀rẹ̀. Tọdún yìí ló máa jẹ́ 104 edition. Wọ́n ti gbá 103 sẹ́yìn. Pẹ̀lú bí ikọ̀ Arsenal ṣe kojú Manchester City lópin ọ̀sẹ̀ yìí nínú ìdíje ti Community Shield Cup, òun ni yóò jẹ́ 104 edition, ìyẹn Charity Cup tí wọ́n ti gbá látìgbà tó ti gbéra sọ. Sunday, pápá àṣeré Wembley ni wọ́n sábà máa ń lò. Ṣùgbọ́n ẹ lọ kọ́lẹ̀, ṣe rí ìdíje ti Community Shield Cup tọdún yìí kò ní wáyé ní pápá àṣeré Wembley tó bá ti dọjọ́ Sunday. Ẹ ní kí ló dé tí ò ní fi wíwáyé? Pápá àṣeré Cardiff ní Wales, ibẹ̀ gangan ni ó ti wáyé o. Ṣé ẹ rí lọ́jọ́ Sunday yìí àti August 14. Oni musical concert ti o ti ma waye ni papa sere Wembley. Idi abajo re ti o fi ni waye nbe lodun yi o. Musical concert kan be to se pe August 14 ni o ti bere. Yo pari ni August 19. Abajo re ti todi o fi ni waye ni papa sere ti Wembley. Cardiff lonle de wo ni Arsenal ti ko Manchester City na fi koju ara won. Ta lo gba idije fi eye community shield do podu. Osoluwa e ma fi Manchester United sere o igba mokanle ni ogun 21 time so n gbo mi Dortmund gbugbu adaba mi o ni white awon Liverpool niyan igba mokanle logun ni Manchester United ti gba idije ti community shield cup awon lo gbaju awon ara bi awon mo ya wa Arsenal awon lo wa ni ipo keje meta din ni ogun 17 times e ma fa Arsenal na se yeye mo gboro aye Arsenal lenu inu won ti gba idije ti community shield cup ta lo tun tele won Ogbo Liverpool ka fatamala e merin din ni ogun 16 times ni ko Liverpool ti gba idije ti community shield cup awon Chelsea yeye na tu awon no fe mo boya won ti gbari e ti gbari e merin pere ni Chelsea ti gba o a je pe ibi ti Manchester United Arsenal ti Liverpool ba tin soro keyin ni ma pele ngo ni won lawon na sagba se bopo ni ogbari si wahala ege bi nkan se lo folaji oye tayo atun gbe wa debe eje nsi oju opo le ka gbo won ara wa idije ti league agba ojo orilede ti England ati ti Nigeria yo bere laipe lejina oju wo le fin wo ta leyin ro pe yo gbe fi lo ni Naija ati loki okun 0816251991 won gangan loju opo te fi da si elu e ka re ko ojumo o
2: Ẹwà kójúmọ́ bàbá.
1: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ọlọ́nipẹ̀ kan láti Arigidi Àkókó.
1: Ó yẹ dáṣetò, ẹ dáṣetò.
2: Mo kàn ní kí yín ni à ń gbádùn ètò yín gangan ni.
1: Ẹ̀sìn mo dúpẹ́ o.
2: Ẹ ṣe ẹ pé ìtọ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́.
1: Àmì àti àmì, àmì àti àmì. Thank you very much. Bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa, àwa náà ń gbádùn yín. Ẹ̀lò ẹ ti wà ń bẹ̀ ọkọ̀ ojúmọ́ o.
3: Ẹ̀lò ẹ kọ̀rọ̀ ọlọ́dún kò dẹ̀ wọn ọ̀nà bred arsenal kàn fẹ́ dominate lákọ̀ gbà bóyá bí ẹ̀mẹrin sẹ mẹta
1: léraléra
3: bẹ́ẹ̀ ni tó láwọn kóòsù wọn yẹn wọn tí mẹ́mẹ́ àní kejì ẹjọ́ community shield yẹn mélòó ni man city gbà.
1: man city
3: bẹ́ẹ̀
1: kò sí wàhálà màá mú wá fún yín màá mú wá fún yín ẹ̀sìn ẹ̀sìn. gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ nìyẹn o lèmi náà farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwọ́ mọ̀ ẹ̀ jẹ́ ń tún sí ojú ọ̀pọ̀ yẹn.

0: Hello, ẹ kú ojú mẹ́ ti wà ń bẹ̀ orúkọ yín o. Ẹ̀sìn orúkọ yín àti bí tẹ̀ ti ń pè wá. Ó yá pàápàá. Ogonas. Sugaja, fujaja. Ẹ jẹ́ máa fìyẹsẹ̀ lọ́láàárọ̀ tòní. Ẹ ń tó pè tán kẹ́ni tó pè. Wọ́n ní mélòó ni Man City ti gbà? Man City ti gba Community Shield méje o. Mo sọ yìí, mo dúró Fọlájì Oyetayo. Ẹ jẹ́ máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Ọjọ́ Thursday kọ́ yìí. A tún gbọ́ra wa láláròyé. Gbogbo ohun tó rọ̀ mọ́ ìdíje ti Community Shield ó kọ tó ń jẹ́ tẹ́lẹ̀ àwọn tó gbájú iye ìgbà tó bẹ̀rẹ̀. Ẹ ti mọ̀ láàárọ̀ yìí. Ọlọ́run bá mi ló ní orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ máa ṣeré ìdárayá, ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
2: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe egbògi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63.

0: ó máa tẹ ẹrí ẹni gbòòrò lẹnu ọjọ mẹta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Agbóhun ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí, tá a máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ní bí fíafíà ó dìgbà.

0: Testis.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́pọ̀ ń. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé. Ẹ kú kalẹ̀ wọn.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan, CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí sólà inverter kankan, àtúntà ni CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Káwọn tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare wò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbé wá fún mi, màá tún máa sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ni tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí bá mọ́sẹ̀ mẹ́jọ, tí bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ ẹ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, lálojúkọ Fẹ̀tọ́jì Pharmacy, Olúwatóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn CDCare. Ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, lálojúkọ Fẹ̀tọ́jì Pharmacy, Olúwatóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: CDCare there for you.
5: Yeah.
0: Ondo City, are you ready? A fresh fire of revival is coming. The Christian Association of Nigeria, CAN, Ondo West Local Government Area, and Ondo Territorial Order, in conjunction with Jesus Heals the Sick Ministries Lagos, presents the Ondo Gospel Crusade, Apostolic Ministers and Church Workers Conference, and Christian Priest Work. You bere pelu ni Olorun lori rin lojo Sunday, 16th of August, year 2026, Lago Mejila Osun. Then experience three unforgettable evenings at the Gospel Crusade from Monday, 17th to Wednesday, 19th of August, year 2026. By 4 p.m. daily at Our Savior's Anglican Primary School, SO Ondo City. Ministers and Church Workers Conference on Tuesday, 18th and Wednesday, 19th August, 2026. From 8 a.m. to 11 a.m. Venue, St. Andrew's Anglican Church, Idimoge Street, Ondo City. And when Russia Loron, Loron Yomalo Lojononi, Apostle Toye Oliver, JHTS, Lagos, and other anointed men of God. Venerable Ayodeji Che Ojumo, Chairman Khan, Ondo West Local Government Area. Reverend Abimbola Ololade Shola, Learning Committee Chairman. Reverend Dr. Joel Abiodun. Coordinator, Ondo Territorial Order, Evangelist Yemi Peters, Director of Programs, JHTS. And when he Riri, Isha Igbala Olorun, Iwosun, Itosile, Isoji, Ati Agbara Jesu Christi, everyone is invited.
4: Iyọmọ tòótọ́ o, ìbá ṣe pé bá ṣe lò ló já sí. Àsìkò tẹ́ wá fi àwọ ọmọ ẹbí ará àti yèkan yín sílẹ̀ yìí, ó ga púpọ̀. Bàbá ojúro wa yeye. Dickiness Olúyẹmí, Ayálàgbà James Bílípà, Ìyàkin, àní ọmọ gbẹlẹjọ akẹ́pẹ́ ìyìnlọmọrí tí òde lóde rèlè.
5: Ṣé kó tánú?
4: Àdúpẹ́ o. Fún ìgbé ayé o nígbàgbọ́ tẹ fi lulẹ̀ ayé yín.
5: Ẹbí ọmọ Jẹ́mi Olúyẹmí,
4: tí àdúgbò Níjìnrín lóde rèlè ni.
5: Àti ẹbí Akínbùwà
4: nígbẹlẹjọ lóde rèlè. Akéde wípé
5: a máa lọ gbé ara Dickiness Olúyẹmí Bílípà kúrò ní
4: General Hospital òde rèlè.
5: Lọ sí ilé rẹ o.
4: Ní kojúkojú Agnes Hotel òde rèlè ni Friday.
5: Ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ 2026 yìí.
4: Ibẹ̀ gan la ẹ̀sùn nígbàgbọ́ ti máa bẹ̀rẹ̀.
5: Lago mẹ́rin ọjọ́rọ̀.
4: Sátidé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹjọ 2026
5: ní ilé màmá.
4: Ní ètò ìsìnkú tó máa wáyé o.
5: Nígbà tí ìsìnjáde òkú
4: máa bẹ̀rẹ̀ lago mẹ́wàá àárọ̀.
5: CAC Òkèyè District Headquarters òde rèlè.
4: Gbọ̀ngàn ńlá Bàbá Pósòrò
5: Desktop Event Center òde rèlè.
4: Ojúkò ìgbàlejò
5: Aya
4: Jìnrìn Agúdúgà
5: o. Ọmọ gbẹlẹ́jọ akẹ́gbẹ́ ìyá àdúrà.
6: Màmá Akin, Màmá Ìgbàrà Òkè, ó dìgbà.
4: Àpapọ̀ àwọn ọmọ
5: ló ń kéde o lórúkọ ẹ̀.
7: Are you an attending health worker? The surest and fastest route is getting admitted into Rehoboth College of Health Technology, Akure, a government-approved health institution that trains would-be health workers. It's currently admitting students for 2026-2027 section. Students with O-level results can apply to study community health extension workers, junior community extension worker, dental health technician, medical laboratory technology, anesthetic technician course, health information management, environmental health technology, career giver, and many more. Minimum of 5 credits in SSC or GC O level at not more than 2 sittings, including English language, mathematics, physics, chemistry, and biology. Obtain your application form at the registrar's office, Rehoboth College of Health Technology, Alaba Layout, Ofuta Southgate, on payment of 10,000 naira only through the school bank UBA account number 102-56-85067. The completed form must be returned with photocopies of credentials and bank teller before the date of examination, which will be communicated to you. For further inquiries, call 003-821-4452.
8: Isaji. The First African Church Mission, Nigeria and Overseas, Mahin South East District, St. John's FACM Parish, Cheja, Ilaje Local Government, Ondo State. Ugbegbegbo Yosibi Ajodun, Okodinlogo, 29th year anniversary, Ati Isaji Olojo Meje, Akori Isaji ni,
9: Tess Iwaju.
8: Go forward. Exodus chapter 14, verse 15. Ìsọjí yóò bẹ̀rẹ̀ láti Monday, August 17th, sí di Saturday 22nd, year 2026. Ìsìndúpẹ́ yóò wáyé ní Sunday, August 23rd, ní aago mẹ́wàá òwúrọ̀. Àwọn àkókò ìsọjí ni aago márùn-ún àárọ̀, aago mọ́kànlá àbọ̀, àti aago márùn-ún ìrọ̀lẹ́. Nínú ìsọjí yìí, Jésù ń dúró dì ọ́ láti ṣe tirẹ̀ ní àṣepé. Comrade Ọmọ́ṣẹ́bí Taiwo, Revival Secretary, Chief Engineer Ọláwọlé Arúwayọ̀, Chairman Committee, Prince E.D. Joshua, Parish Secretary, Brother Romans O. Ayomike, Leva Chairman, Evangelist R.A. Ikomola, Revivalist, Reverend Canon A.A. Ogunyemi, Vicar and Parish Chairman, His Lordship, the Right Reverend K.O. Edokpai J.P., the Opposition Bishop, Gbogbo Ijoni.

0: furniture and more on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today.
1: Visit us at Danko Plaza at Jilosun, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road at Doikiti. Please call 0707-484-3351.
0: CityCare. Pay small, small. Live BB.
2: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye, they quick see.
3: Don't call me auntie.
2: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
4: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the bass goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
8: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

0: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró nájà rẹ.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
9: CDK, sọ́

0: our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: ẹkọjúmọ ní gbogbo ilẹ̀ gílẹ̀
1: ẹkùnlé láàárọ̀ ìgbogbo ẹ̀yìn èèyàn
0: wa ní gbogbo ibi kíbi tẹ́tí láǹfààní àti máa wú wa lóòrọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa lọ lánàá tó mú wa padà lónìí
1: a tún ṣìwé ìrántí ni
0: a ṣì ní torí ọmọ tó bá ti kọ̀ tí yóò bá ti ṣìwé ìrántí
1: bẹ́ẹ̀ni
0: a máa ń ṣìwàwò ńgbà míì
1: a ṣì náà gan
0: òun náà fi sọ pé àrọ́bá ni bàbá ìtàn
1: bẹ́ẹ̀ni o
0: ọmọ tí yóò bá bá tàn
1: a bàrọ̀bá
0: torí àwọn àgbà kan ó lọ́rọ̀ kan tó bá a dé bí ọdún
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni má tún yẹn láàárọ̀ yìí
0: torí àkókò wa àṣọjọ́mi ẹ ṣeun ṣeun o ní gbogbo ilẹ̀ ó tu òjìire bí àti gbogbo àwọn ìpínlẹ̀ tó jẹ́ alámùlẹ́gbẹ́ àti kákàkiri àgbálá yé mi tẹ́tí ń gbọ́ wa tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ káyé lè jára lágbára lọ́wọ́ ọlọ́run ìbànújẹ́ òní kan yín o ire owó ọmọ ayọ̀ àti àlàáfíà ìkú balẹ̀ ọ̀rọ̀ ni ó wọlé tọ̀ yín o ní bá a ṣe dé wẹ́rẹ́ sọ́ọ̀dẹ̀ yín báyìí àìkú ti wọlé sọ́ọ̀dẹ̀ yín bá a ṣe wọlé sínú ilé yín ní gbogbo ibùdókọ̀ nínú ọkọ̀ ní gbogbo àwọn ibi tẹ́ ti ń gbọ́ wa ibẹ̀ ni ìdùnnú àtayọ̀ yóò ti máa bá yín gbé o láyé àti láéláé àti pé àwọn ìwé ìròyìn ọ̀dẹ́ láàárọ̀ tòní o gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ pé tá a bá ti dé bí gbúdọ̀ bá òun gangan lójú ijó pẹ̀lú kọ̀ǹgọ́ àti ìlú lápá rẹ̀ kẹ́ wọ́n bèrè pé ṣíṣú ta àbí òta
1: ṣe lè sọ àbí òsọ.
0: Bọ́dá wa ilé sanmi gan nígbà tí bàbá bá yéde wà láyé tó bá ti ń jíbọ̀ báyìí náà sọ pé ilé sanmi o gbúdọ̀ san kankan lẹ́yìn ẹ̀ mọ́ o bá làlákàlà mọ́jú ilé ṣáà ti san ọ́ adúgbò lọ́wọ́ ọlọ́run ilé ò san gbogbo wa yọdún jẹ dátọ mi lórí kejì lọrun járe.
1: Dátọ mi.
0: Kadun.
1: Káyọ̀dé.
2: Ọ̀pọ̀ students àti obìnrin ló nífẹ̀ẹ́ sí private university.
3: Ṣùgbọ́n owó gọbọi ń dẹ́rù bà wọ́n.
2: Ó yá ka lọ sí Westland University.
3: Ìwọ
2: Osun State.
3: Flexible and affordable fees ló mú kán yàtọ̀.
2: Approved by federal government.
3: Wọ́n gba student wọlé lọ́wọ́lọ́wọ́.
2: Full time.
3: Tó gboyè BSc.
2: Ní College of Natural and Applied Science.
3: College of Social and Management Science.
2: Àti College of Health Science.
3: Tó o bá ti ṣe ìdánwò
2: UTME.
3: Tó o ní JAMS requirement.
2: Pẹ̀lú at least 5 credit passes.
3: In no more than 2 sittings.
2: Odi student Westland University nìyẹn.
3: Change of institution
2: láti wọlé sí 100 level
3: nínú ọgbà ilé ìwé wa tàbí
2: ní CBT center
3: 2 or 3 credit passes lo nílò
2: fún jù bẹ́ẹ̀
3: OND
2: HND
3: NC
2: ló fi wọlé fún direct entry
3: àwọn students register
2: gba lecture
3: ṣe exam jù bẹ́ẹ̀
2: lọ́gbà wa
3: fún top up conversion
2: HND BSc with pass
3: ọ̀ọ́tọ̀ class lè ṣe
2: bẹ́ẹ̀ ni o ní ND certificate
3: tún lè wọlé sí direct entry
2: 200 level lọ́dọ̀ wa
3: Westland University wà ní kilometer 2
2: Iwo Ejigboro
3: Adenike Ajoke Estate
2: Iwara
3: Iwo Osun State
2: website
3: www.westland.com
2: edu.ng 0708057691
4: appreciation
5: ẹni a ṣe lóore tí ò dúpẹ́ dàbí ọlọ́ṣà kónilẹ́rù lọ́ni àwa ń dúpẹ́ o lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ondo honorable Lucky Rimison Ayédàtiwa tí wọ́n jẹ́ mọ̀ pé orí wa sàn lóòótọ́ wọn ni wíwà lójúkan bí adágún odò tó gẹ́ wọ́n yan àwọn èèyàn wa sípò gbéga àti ní Lucky ní gbogbo ilé ìwòsàn ìjọba ní Ondo South Senatorial District bẹ̀rẹ̀ láti State Specialist Hospital Òkìtì Pupa àwọn General Hospitals tó wà ní ìlú Ọ̀rẹ́ Ìgbọ́kọ̀dá Ìrèlè Ìgbọ́tako Ìgbẹ́kẹ̀bọ́ àti Arárọ̀mí Òbù níbi wọn ṣe gba àwọn casual staff wa síṣẹ́ ẹ ṣeun gan ni o àtúndúpẹ́ lọ́wọ́ acting chairman hospitals management board HMB ìyẹn Dr. Akeredolu ON administrative secretary Dr. Iwaola gbogbo òṣìṣẹ́ HMB Dr. Taiwo Fashoranti tó jẹ́ pioneer board chairman HMB àti Dr. Victor Atẹ́gbolé a mọ rírì yín fún ipa tẹ́ ẹ kó nínú ìtẹ̀síwájú yìí ìwájú lọ́pọ̀ ibi tí gbogbo yín yóò máa rí sí o àmì gbogbo òṣìṣẹ́ state specialist hospital Òkìtì Pupa ló ń kéde pé
6: bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin ènìyàn bá dúró tọ́ tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-53 Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abamation.

0: àti ẹbí Comrade Bankole mú ìwà akíyẹlé. Ẹmú ẹ̀sìkò yìí kéde ètò ìsìnkú àbáwọn. Ọdún yìí lo ọdún mẹ́rìnléláàádọ́rin 74 years náyé. Ọjọ́ Wednesday, August 12, a ṣe àṣálẹ̀ orin ní Ebenezer Anglican Church, Valentino, Ondo. Tó bá dọjọ́ Thursday, August 13, a ṣe àìsùn àṣálẹ̀ olè gbàgbọ́ ní dédé aago mẹ́ọ̀ ní number 86 Commercial Road, Odode, Udai. Ọjọ́ Friday, August 14, a gbé ara Comrade mú ìwà akíyẹlé lọ sí St Paul's Cathedral, Odode, Udai ní dédé aago mẹ́gbà òwúrọ̀ fún ìsìnkẹyìn tí ara àbádọ́láwọ̀ kalẹ̀ sùn. Ayẹyẹ jíjẹ mímu àtijọ́ ni Yomasi Atẹ́lẹ́ ní Methodist High School, Odode, Udai. Ó dọ̀la o, ọmọ àdájà, ọmọ ẹlẹ́gba, ọmọ tó kìnyá, ó tò sọ́kọ̀lẹ̀ ṣùṣù. Ọmọ gbẹjọ́gbẹjọ́ méjọ́ pa ẹgbẹ̀gbà, ọmọ tó kọbọ̀ ya bí èrè jàná. Ọmọ dẹ́ di kàrà méjì sí náà dàgbà tẹ ò kó tó. Ọmọ àdìgbà bàbá kan, ọmọ mọ́wọ́ rẹ̀ má pé. Kété ọmọ àti ẹbí àwọn yẹn ṣe kéde.
1: Káàbọ̀ máa jẹ́ a. Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàná.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Obìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lọkùnrin òun tún gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọmọ odó òun ó lè gúnyọdé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmátẹ̀. Àsìkò yìí kan ló ṣẹ̀wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka Herbal Capsule. Ṣé kìí jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá? Gbogbo tó bí tẹ̀gẹ̀ tí sán tẹ́rán. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri Chemist àti Pharmacy Shop. Tẹlifon 0803-860-6858. Vigoka Ibà.
3: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì iná ti rá àwọn afurasí mẹ́ta kan mú léyìí tó jẹ́ wípé iṣẹ́ tán yàn láàyò ni jíja ẹ̀rọ káàdì tí wọ́n fi ń pọ̀wó lẹ́nu ẹ̀rọ ATM jíjí àti jíjà àgbà pẹ̀lú jìbìtì lílù. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu nínú àtẹ̀jáde tó tari síta nílùú Ado Èkìtì ibẹ̀ ló mọ̀ ti dárúkọ àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n rá mú ọ̀hún léyìí tí ó sọ wípé àjọ ọlọ́pàá léyìí tó ń kùgìrì sí ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn RRS ní ọjọ́ ajé ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ra àwọn mẹ́ta ọ̀hún mú o Tìmílẹ́yìn Akínọlá ẹni ọdún 39 Òjó Peter ẹni ọdún 54 àti Adémọ́lá Akínwárí ẹni ọdún 35 Abutu wá ṣe àlàyé wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n rá mú o látàrí ìròyìn tó gíríkì léyìí tí ó ta wọn lólobó wípé àwọn wọ̀nyí náà ti wà ní agbègbè ẹ̀rọ tí ń pọwó lẹ́nu ẹ̀rọ o léyìí tí ó wà ní ilé ìfowópamọ́ Wema tó wà ní òkè Ṣá nílùú Ado Èkìtì. Ó wá sọ wípé kẹ́ ẹ sáré lọ sínú ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ́ ẹ kàyókù ń bẹ́ẹ̀.
4: Káyọ̀dé.
3: Bíọ́dún.
4: Àwọn ilé epo èyí tí ilé iṣẹ́ ìpapọ̀ ti Dangote tí wọ́n ṣe àtìlẹ́yìn fún bí ilé epo MRS àti àwọn ilé epo míì ni wọ́n mọ̀ ti mú àdínkù dé báyìí tí wọ́n ta epo wọn báyìí o. Gẹ́gẹ́ bí àwọn aṣojúkọ̀ ròyìn bí wọ́n ṣe lọ káàkiri ni wọ́n sọ pé ní báyìí tẹ́ ẹ bá dé àwọn ilé epo wọ̀nyí 1,210 naira ni wọ́n ń ta epo wọn yàtọ̀ sí 1,260 naira èyí tí wọ́n tà á tẹ́lẹ̀ yẹn ní ìlú Abuja àti ní agbègbè rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi léde wọn ní èyí ń fi hàn pé wọ́n ti dín epo náà kù pẹ̀lú nǹkan bí 50 naira ìyẹn 50 naira fún lítà kan o. Bákan náà tẹ́ ẹ bá délé epo Ranu àti àwọn ilé epo tó kù ni wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo yìí náà ni wọ́n ti mú àdínkù dé bá iye owó epo wọn. Nǹkan bí 1,275 naira ni àwọn tà á léyìí tí àwọn tiwọn tí wọ́n fi nǹkan bí 25 naira tí wọ́n fi jẹ́ kí ó dín nínú iye tí wọ́n tà á tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
5: Ẹ kú ilé gbogbo ọmọ olúbulẹ̀ ẹ̀sìn kú àtìgbà yí gbogbo ọmọ amúṣimódì. Òde ti pé ìtàtù tó ń gbogbo ló ń lọ rẹbutu ṣáájú ọdún ìjẹ́ṣu ìbulẹ̀ tó ń bọ̀ lọ́nà. High Chief Saka Ahmed Olayinka Atúlùṣe of Ìbulẹ̀ Ṣọ̀rọ̀ Land ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí òòṣà ló ní a mọ̀ kí gbogbo ọmọ ìlú Ìbulẹ̀ Ṣọ̀rọ̀ nílé lóko lẹ́yìn odi pé a kú ọdún o. Oní bá a ti ń ṣọdún èyí ká tó rẹ́mí ìṣelọ́lá àwọn onílẹ̀. Bó ṣe ń kí gbogbo olóyè ló ń kí gbogbo ìṣòro kú ọdún ìjẹ́ṣu ìbulẹ̀. Eléyìí tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ tá a wà yìí 15th of August 2026. Ọlọ́wọ́ ijó àmẹ́tí aṣọ wọn gẹ́ng ìgbà aláṣẹ ìjábà tá a mọ wọn tiẹ. Aichi Fatulu ṣe wá ní amọ kí kábíyèsí. Ọba olúlẹ̀kẹ̀ David Ogunlade. Jòpókìtì second. Olúbulẹ̀ tìlú ìbulẹ̀ sọ̀rọ̀ pé wọ́n kú ọdún o. Ó ní kọba ogbo kọba ó ràmọ́dún ṣe lọ́la àwọn onílẹ̀.
6: Ọmọ olúbulẹ̀ amúchúmọ́dí. Ọ̀rọ̀ balẹ̀jọ́ mi ṣọ̀ṣọ̀ ọ̀nà olúbulẹ̀ o. Ọmọ àjọ̀gẹ̀dẹ̀ sùn ọjọ́ olúṣù.
5: Ya fílẹ̀ bẹ́ẹ̀ ìyá yìí. High Chief Saka Ahmed Olayinka. Dìá tún lu ṣe ọ̀fìbulẹ̀ sọ̀rọ̀ land.

0: aro ajoke Alex banana oun lo kede wipe eku odun eku iyedu gbogbo omo ilu isua.
1: Admission, admission, admission. Ekiti State College of Technology, Ijero Ekiti, Excotech, has commenced admission into the 2026-2027 academic session. Fún gbogbo ẹ̀yin tí ẹ gbìyànjú àti wọ ilé ìwé gíga fún sáà ìkẹ́kọ̀ọ́ ọdún 2026-2027. Bó o bá ti gba 100 mark ní ìdánwò JAMB tó ṣe, ààyè ti wà fún ọ. Bákan náà, bó o bá ti ń retí èsì ìdánwò O level, awaiting results, ààyè sísílẹ̀ fún ẹ. Ní Excotech, àwọn ẹ̀ka ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan ni ààyè ti wà fún ẹ̀kọ́ ìwé ẹ̀rí ND àti HND. Available courses include accountancy, business administration and management, biomedical engineering, electrical electronics engineering, computer engineering, cyber security and data protection, software and web development, science laboratory technology, community health, paramedic science, dental surgery, health information management, medical store management, public health technology, ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Admission form is now available. Ẹ kàn sí website wọn www.excotech.edu.ng tàbí ẹ pé 003-697-5762 006-946-4930. Announcer, the management.
2: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa rámí sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o, lápòṣù kò tó wa lákúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá tuta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbé travel, bíi bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, tó fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára tuta tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ má bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Onyx Building, opposite Weber Bank, Adesida Road, Àkúrẹ́, tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdojúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ESO Lákúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ báàgì, aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé báàgì, ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde, ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bá bí òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
3: Ẹ kú ilé gbogbo ọmọ olúbulẹ̀ ẹ̀sìn kú àtìgbà yí gbogbo ọmọ amúṣimodi. Òde ti pé ìtàtùtò ohun gbogbo ló ń lọ rebutu ṣáájú ọdún ìjẹ́ṣu ìbulẹ̀ tó ń bọ̀ lọ́nà. High Chief Saka Ahmed Olayinka, atúlùṣe of ìbulẹ̀ Ṣọ́rọ̀ Land, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí òòṣà. Lóní a mọ kí gbogbo ọmọ ìlú ìbulẹ̀ Ṣọ́rọ̀ nílé lóko lẹ́yìn odi pé a kú ọdún o. Ó ní bá a ti ń ṣọdún èyí ká tó rẹ́mí ìṣelọ́lá àwọn ònílẹ̀. Bó ṣe ń kí gbogbo olóyè ló ń kí gbogbo ìṣòro kú ọdún ìjẹ́ṣu ìbulẹ̀. Eléyìí tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ tá a wà yìí, 15th of August 2026. Ọlọ́wọ́ ìjọ àmétí aṣọ wọn gẹ̀ǹgẹ̀ aláṣẹ̀jábà tá a mọ wọn tiẹ̀. Àìchì Fàtúlùṣe wá ní àmọ́ kí kábíyèsí. Ọba Olúlékè David Ogunlade, di Òpókìtì second. Olúbulẹ̀ tìlú ìbulẹ̀ ṣọ̀rọ̀ pé wọ́n kú ọdún o. Oníkọ̀bà ogbó kọ̀bà ó ràmọ́dún ṣe lọ́la àwọn ònílẹ̀.
4: Ọmọ Olúbulẹ̀ amúnjúmọ́dí ọ̀rọ̀ balẹ̀jọ́ mi ṣọ̀ṣọ̀ ọ̀nà Olúbulẹ̀ o. Ọmọ àjọ̀gẹ̀dẹ̀ sùn ọjọ́ olúṣù.
3: Ya fi ilẹ̀ bẹ́ẹ̀ ìyá yìí, High Chief Saka Ahmed Olayinka, di atúlùṣe of ìbulẹ̀ ṣọ̀rọ̀ land, òòṣà lolùkéde.
5: Gbogbo wa o la o ṣa mọ ọdún o, àkàlà máa gbó èyí ọdún tẹ o.
6: Dọ́dún. Pẹ̀lú báwọn èèyàn bí wọ́n ṣe ń gbáradì láti ṣe ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní báyìí o, àwọn nǹkan tó ṣe kókó tó sì ṣe pàtàkì tó sì tún jẹ́ ẹlẹgẹ́ léyìí tí wọn yóò fi ṣe ètò ìdìbò ọ̀hún ni wọ́n sọ pé wọ́n ti kó dé sí ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún báyìí o láti ọwọ́ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àjọ elétò ìdìbò náà ló jẹ́ kó di mímọ̀ wípé òun máa kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń sin ìlú tí wọ́n ń lọ sí nǹkan bí 100,000 láti pé kí wọ́n lè bá wọn ṣiṣẹ́ iṣẹ́ ìdìbò èyí tí wọ́n fẹ́ ṣe ọ̀hún. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé kò ní dín ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò lọ sí nǹkan bí 125,000 ó lé nǹkan bí 390 tí wọn yóò kó síbẹ̀ o. Wọ́n ní àwọn ọlọ́pàá yóò wà lára wọn, àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbò ìlú ni yóò wà lẹ́yìn ara wọn náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àjọ tí ń rí sí pípa owó ìlú ní pọ́ńpọ́ EFCC ni àwọn náà ni wọn yóò wà ńbẹ̀ o. Gẹ́gẹ́ bó ṣe wí ẹni tí í ṣe akọ̀wé wọn ìyẹn fún àjọ elétò ìdìbò náà ìyẹn Adédayọ̀ Òkétọ́lá, ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ níbi ètò ìdìbò náà pátápátá ni àwọn ti bójútó tó sì jẹ́ pé wọ́n ti gbáradì láti lè jẹ́ kí ètò ìdìbò náà kó lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
7: Bíọ́dún.
6: Káyọ̀dé.
7: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Kogi ni wọ́n ti sọ wípé wọn ti dọ́là àwọn tó wà lákàtà àwọn ajínigbé tó jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún tó sì jẹ́ wípé àwọn ajínigbé ọ̀hún ìnáran lọ́rùn ọ̀sán gangan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi sọ pé àwọn ti rí àwọn márùndógún tó wà lákàtà àwọn ajínigbé léyìí tí wọ́n jí gbé ní pópónà ìtòbí àyìngbá níjọba ìbílẹ̀ òfú ní ìpínlẹ̀ ọ̀hún gbà padà látàrí bí wọ́n ṣe dojú ìbọn kọra wọn pẹ̀lú àjọ ọlọ́pàá àti àwọn ajínigbé náà. Àwọn tí wọ́n rí gbà wálé ọ̀hún ni wọ́n rí gbà lẹ́yìn ìgbà tí àwọn ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọlọ́pàá ológun àjọ ọ̀tẹlẹ̀múyẹ DSS àwọn ọmọ ẹ̀ṣọ́ àbáraẹnilàbòlú àjọ fijilanté àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn tí ó jẹ́ alákùnlọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Kàfúrófì Bello ń ló sọ̀rọ̀ yìí lánà ọjọ́ ajé o ní gbàgede oníròyìn níbi tí ó ti ń bá ròyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ ní oríta pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún tó wà ní lọ́kọjá Bello ló wá sọ wípé ìṣẹ̀lẹ̀ ń ló ṣẹlẹ̀ ní ìka ago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú láàrin Ojúwo Ajengo àti Mamerebo léyìí tí ó sì sọ wípé oríkù ọ̀hún gan ló fẹ́rẹ̀ burú jù níbi tí àwọn ajínigbé tí wọ́n tẹ̀mù sí tán sì ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jí àwọn èèyàn gbé ní ìkórìtà kan tán pè ní ìtòbè aṣigili ní pópónà Másọ̀sẹ̀ ọ̀hún. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
6: Káyọ̀dé
7: Bíọ́dún
6: àdáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ẹni ọ̀rọ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń dùn lọ́kàn tí wọ́n pe ara wọn ní G100 ni wọ́n mọ̀ ti sọ báyìí pé àwọn ti parí gbogbo ìgbésẹ̀ àkọ́kọ́ láti pé kí wọ́n mọ̀ bá gbogbo àwọn adarí èyí tí wọ́n sọ pé wọ́n fẹ́ jẹ́ ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027 láti pé kí wọ́n lè bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè foríkorí kí wọ́n sì fi ìmọ̀ kùmọ̀ kí wọ́n lè yan ẹnìkan dondo láàrin wọn láti pé kó lọ dojúkọ ẹgbẹ́ òṣèlú APC léyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti fẹ́ gbé àpótí fún ipò ààrẹ náà. Gẹ́gẹ́ bí Saliu Muhammad Lukman bó ṣe wí ń ló sọ pé lára àwọn tí wọ́n yàn láti sọ pé bóyá wọ́n máa bá sọ̀rọ̀ ní igbákejì ààrẹ orílẹ̀-èdè nígbà kẹrí Atiku Abubakar léyìí tí ń ṣe ọmọ oyè sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ADC bákan náà ni ọ̀gbẹ́ni Peter Obi àti Rabiu Kwankwaso ti ṣe igbákejì rẹ̀ táwọn èèyàn wá látinú ẹgbẹ́ òṣèlú NDC ń tiwọn. Bákan náà ni wọ́n sọ pé wọ́n tún fi ìwé pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé látinú ẹgbẹ́ Allied People's Movement. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ́ díje sí ipò ààrẹ náà ni wọ́n sọ pé ìwé ọ̀hún ti tẹ̀lẹ̀ wọ́n lọ́wọ́ tí gbogbo wọn tí wọ́n sì ti gbà pé wọ́n mọ wá síbi ìpàdé yìí tí wọ́n máa ṣe nílùú Àbújá láti lè wo nǹkan tí wọn yóò ṣe láti fa olùdíje kan dodo kalẹ̀ tí yóò jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò èyí tí yóò gbéná wojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Leadership kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Abinkan nípínlẹ̀ Abia òun ló ti gún ọkọ rẹ̀ pa látojú oorun tó sì ṣe bẹ́ẹ̀ tí ó ràn sójú ikú. Arábìnrin kan tán porúkọ rẹ̀ ní Innocent Sarah ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó gún ọkọ rẹ̀ Innocent Nwaoji léyìí tí ó wà lójú oorun títí lójú ikú ní Umuo Kereke ní Ngua ló wà níjọba ìbílẹ̀ Obingua nípínlẹ̀ Abia ọ̀hún. Ìròyìn tó tọ́ níròyìn lọ́wọ́ ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lálẹ́ ọjọ́ Àbámẹ́ta léyìí tó sì sọ gbogbo àwọn tó wà nínú ìlú àti agbègbè ọ̀hún sínú ìwárìrì òjijì bó tilẹ̀ jẹ́ pé ohun tó ṣokùnfà irú ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tó fi gun ọkọ rẹ̀ pa látojú oorun náà ni kò tí ì yé ẹnikẹ́ni. Ṣùgbọ́n ìròyìn tí wọ́n gbàjọ ni wípé Nnawoji ọ̀hún ni ó ṣàṣe bẹ́ẹ̀ tí ó gun ọkọ rẹ̀ pa o lásìkò ìgbà tí ọkọ rẹ̀ wà lójú oorun tí ò tiẹ̀ jẹ́ kó tajú sáyé kó tó di pé ó ràn lọ́rùn ọ̀sán gangan ọ̀hún. Ẹnìkan lára àwọn tó wà nínú ìlú náà David Amaraisu ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú oníròyìn ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch, Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
7: Bíọ́dún
6: pẹ̀lú bí wọ́n ṣe sọ pé àwọn olùdíje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú alátakò wípé wọ́n fẹ́ kóra wọn jọ láti ṣe ìpàdé kan kí wọ́n fi oríkorí kí wọ́n sì fi ìmọ̀ kùmọ̀ ìyẹn ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún tí a wà yìí ni àwọn tí wọ́n gba ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì jọ pé bí wọ́n ń ṣiṣẹ́ fún ni wọ́n ti bẹnu àtẹ́ lu ìkórajọpọ̀ náà tí wọ́n sọ pé gbogbo nǹkan tí wọ́n ṣe náà ilẹ̀ náà máa fi ru wọn nítorí pé igba ìsinsin kan báyìí kò ní de ọ̀nà de ọwọ́ o wọn nítorí gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n kóra wọn jọ ni gbogbo wọn ò tó náà gún ní ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí ngbà tó ń sọ̀rọ̀ náà ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ìyẹn sẹ́nitọ́ george akume oníṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ ìpátápátá kò sí nǹkan kan tó mọ̀ tí òun rí lọ́wọ́ wọn láti pé kí wọ́n lè fi jáwé olúborí mọ́ ààrẹ bọ́lá ahmed tinubu lọ́wọ́ oni torí náà ó ní kí wọ́n kóra wọn jọ o ó ní gbogbo wọn pátápátá ìmọ̀ ẹni ni wọ́n kò ní dalẹ̀ o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn vangard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
7: gbẹ́dún
6: káyọ̀dé
7: àjọ tí ń rí sí lílọ bíbọ̀kọ̀ àti jágere nípínlẹ̀ kwara òun ló ti já àwọn kan lọ́rẹ́ lára àwọn ọmọ àjọ òun ò bẹ́ẹ̀ nìkan lára wọn sì gba kóńdó lórí ẹ̀sùn lílọ́ni lọ́wọ́gbà àjọ léyìí tó ń rí sí lílọ bíbọ̀kọ̀ àti jágere nípínlẹ̀ kwara ni ó ti ṣe bẹ́ẹ̀ gbaṣọ lọ́rùn ìkan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ tó ń sì fọwọ́ sí júwe ilé fún nígbà tí wọ́n tún já ìràwọ̀ lápá àwọn méjì mìíràn wálẹ̀ látàrí ìwádìí tí wọ́n ṣe lórí ẹ̀sùn lílọ ọlọ́kọ̀ lọ́wọ́gbà lásìkò ìgbà tí wọ́n ń ṣe ètò gbálùmọ̀ olóṣooṣù nílùú ìlọrin tó jẹ́ lílo ìpínlẹ̀ kwara gẹ́gẹ́ bó ṣe sọ àjọ tí ń dánilẹ́kun àríṣe kọ́ńdúkọ́ńdú nínú àjọ ọ̀hún léyìí tí wọ́n taari àtẹ̀jáde síta lánàá ọjọ́ ajé láti ọwọ́ adarí ìròyìn fún àjọ kwatma náà ènìyàn láwuyì ọlálẹ́kan èyí ló mọ̀ sọ̀rọ̀ látàrí fúnra amóhùnmáwòrán wá léyìí tó gbọdọ̀ pẹ̀ ẹ̀rọ ayélujára tí wọ́n sì ṣe àfihàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún níbi tí wọ́n ti hùwà kòtọ́ léyìí tó ba àjọ náà lójú jẹ́ tó sì jẹ́ wípé kò sí nínú iṣẹ́ ìwà àti ìṣe pẹ̀lú òfin tó rọ̀ mọ́ àjọ náà ní ìwà tí wọ́n hù ní agbègbè ìkóríta olóbìrípo gèrè alimi lásìkò ìgbà tí wọ́n ṣe ètò gbálùmọ̀ olóṣooṣù ti ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tí a wà nù rẹ̀ yìí fúnra amóhùnmáwòrán wà òun ló ti mú kó nírúurú ọ̀rọ̀ àti àlùmọ̀sá máa jáde léyìí tí àwọn ìgbìmọ̀ tó sì ń ṣe ìdarí àjọ ọ̀hún tí wọ́n fi bẹ̀rẹ̀ ìtanáwádìí débi wípé àwọn àjọ tí ń dánilẹ́kun ìwà ọ̀daràn tí wọ́n fi tẹ́wọ́ gba ọ̀rọ̀ náà ẹ wo tẹ́ bá ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn inú ìwé ìròyìn punch àti gbogbo ìwé ìròyìn míì tún jáde lónìí ní kẹ́ ẹ lọ sí. adúgbòlò gbogbo ẹ̀ jẹ́ bá gbé tòtú lọ
8: sí ẹ̀ bá sá sí
7: gbogbo ẹ̀ tẹ̀sí kúnkún ló ọjà yẹn wà mọ̀rírì yín ẹ̀ ṣeun ṣeun
8: adúpẹ́ o
7: ẹ̀yìn tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbúṣe wọn sáré fẹ́ àmọ̀rírì yín o gbára lọ́wọ́ ọlọ́run lè lájọ mọ́ àríbára
8: àmì ọlọ́run
7: lókọ́ ẹnìkejì mi.
8: Chief Commander Abiodun Ilorin lèmi ń jẹ́ aládé alẹ́lẹ̀ lórúkọ tó fi ń gbé mi lárugẹ.
7: Olúkàdé ló kọ tèmi Akínwéyèdè Fálẹ́gàn bàbá tó bí mi lọ́mọ
8: rọkọ
7: kò
8: gbà gbé ilé.
7: ó yà fẹ́ gbé mi abẹ́ ọ̀pẹ ànúyá lẹ́rìí yíyan èkìtì.
9: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: ẹ tó gbé ìyàwó lálẹ́.
11: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
12: kí ló ṣẹlẹ̀.
11: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
9: ẹ ní tòótọ́
11: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
9: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK ẹ̀ wà.
13: èmo ló tún jẹ́ CDK báyìí.
9: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
9: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
11: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
9: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà download CDK lórí play store àti apple store.
14: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asumpta catholic hospital ikere road ado ekiti ẹlẹ́pẹ́
15: 0707-484-3351.
16: ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
15: ìgbọ̀n ọ̀rọ̀ mọ̀ sán mi ìṣọ́ra ń fà mí so oríkèéríkèé ara ń dùn mí ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi ìlérin ògbóná kẹsẹ́kẹjì mọ́.
16: àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí bó ṣe dára tó ni mustive capsule egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o ẹ lọ ra mustive capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
17: mustive capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ ondo. mustive capsule wà nílùú àkúrẹ́ ondo ilẹ̀ olùjì ọ̀rẹ́ òkìtìpupa ìbọ́kọ̀dá
12: Mastiff capsules tó wà nílùú ọ̀wọ̀. Ìkàrẹ́ àkókò, ìṣù àkókò, ọ̀kà àkókò, ifon àti nílùú kaba.
18: Ilé-iṣẹ́ Timitayo Tridomedical Nigeria Limited ló ń ṣe Mastiff capsules jáde láti mọ pharmacy tó súnmọ́ yín. Ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
19: Libẹ̀, libẹ̀, má fọwọ́kọ̀.
20: ADABA
19: 89 Adaba.
21: Ẹyẹ yẹn wa pẹ ku dede asiko yi lai gbogbo ti ategun ikanni ti o nfẹ de iroyin ayo lamoto yin wa papa julo gbogbo awon omo to fe wole iwe giga ati awo bi ta n sare pe ki awon omo wa na le wole iwe giga eni kan be nbi pelu mi e ba mi ka won to ngbo wa nle
22: aku dede asiko yi o gbogbo eyan ara le aku ojo meji meta oruko mi ni olori daniel lati le iwe seda seductional consult ti akale si egbe kajola hotel ni edo lodge loke jebu lakure
21: e seun opolopo awon eyan ti mo le iwe yi kini nti eni fun awon to ngbo wa bayi
22: gege bi awon eyan se mo wa ni gbogbo pe ilewe sedar seductional consult ati gbe kale lati ojo pipe lati ma ran awon omo lowo lati bo si ipele keji ni university ni orilede wa nbi bayi ti omo ba fe lo
21: kini awon ti omo gbodo ni lati kopa ni bi eto yi
22: akeko to ba fe kopa o kere ton o gbodo ni credit marun ni neco tabi waec o ni se pelu eko ti omo ba fe loko ni ipele keji ni university to ba hun orilede wa nigeria nibi
21: bo ni ti oro wo san ati legbe nibo ni ile iwe yi si wa kini awon ojo opo ti won mo ba yin soro
22: gege bi a se mo ile iwe seda seductional consult pe awa ni egbe kajola hotel ni edo lodge ni okeje ni akure owo ilewe wa kogun parara o akini awon obi lara tori gege bi a se mo bi akoko yi bo se ri an fi ero awon obi lorun lati ma san nipele nipele owo hostel wa na ko de gun parara gege bi a se mo wa akin fi owo ilewe ati owo hostel akin fi ni awon obi wa lara ero ibanisoro wa ni 08033312794 lekan si 08033312794 ilewe seda seductional consult o kale si egbe kajola hotel ni edo lodge ni okejebu ni akure
21: kini awon eto tuntun eleyi ti ilewe yi tun ni fun awon omo to fe lo kawe loke okun
22: adupe lowo olorun fun aseyori ati aseyege eleyi ti olorun sese se fun wa ni dede asiko yi ni owo lowo lo bayi olorun ti ran wa lowo lati le ran omo lowo awon omo ti won ba ni ife lati lo kawe ni oke okun lowo lowo bayi ati ni university ni country merin ni europe adeti ni university ni country merin ni uk omo to ba fe se foundation program ni europe ani omo to ba fe se first degree adeni master's degree fun anybody ti o ba fe se owo ti won fi se kini kogun para tori ipele ni ipele ni owo won won kin san ni ekan tori won ti mo bi gbogbo ese ri so won fi ni anybody lara nipele nipele bi o ba de se ntesi waju ni admission process yen iwo fura re wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe seda seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo kin se oni jibiti ati no itesi waju awon mo wa ohun lo je wa logun nitori e la se tun gbianju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
21: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
22: igbesi akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni seda sectional consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teniyan fi ma lo si ilu bi ti won ba ta ba se admission ese o ilu bi to ba fe ninu awon country merin ni europe tabi ni uk yi
21: awon ojo opo ni won le lo lati mo ba yin soro bere bere kata bi keji
22: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
21: imoran yin ni soki fun awon obi atalagbato
22: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
21: to won ni ke dun ko po so ki bayi lo bi oge titi igba mi mu kiyin

0: Justice.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ agbọ́kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí, ta fẹ́ máa ra bí solar inverter kankan, àtúntà ni CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá bára mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CD Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé oníbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yẹn gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ayé, tẹ́ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fetochi Pharmacy, Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn, CD Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fetochi Pharmacy, Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: CD Care there for you. Yeah.
0: number one radio.
4: Radio.
0: Adaba FM.
4: Adaba FM.
0: 88.9. Akuru.
5: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: rí àpẹẹrẹ bí ara yíyún tàbí ara títa ìsàlẹ̀ ikùn dídùn ojú ara kíkan inú gbígbóná orí fífọ́ ẹ jẹ́ kí a yan Amo Flush Capsule láàyò bákan náà ẹyin tí ẹ bá ṣe àkíyèsí àìlè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ dáadáa ìbàdí ríro inú kíkún tàbí inú kíkùn ọ̀pá ẹ̀yìn àìlè ṣe déédé ọmọkùnrin dáadáa tàbí kí nǹkan oṣù wa máa wà déédé ẹyan Amo Bitters Cleanser láàyò bákan náà Amores ni a ṣe àgbékalẹ̀ fún ọkùnrin àti obìnrin láti ṣe àfikún fún libido wa láti fi kún agbára ọkùnrin àti obìnrin pàápàá jùlọ lásìkò tí wọ́n bá fẹ́ ṣeré ìje kàkà kí ó rẹ̀yìn lọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́ yín ẹ máa gbé egbògi Amores sára fún ìgbaradì kí ara ọkùnrin àti obìnrin kó lè tètè múrẹ̀ rodò ẹ mú Amores wọ ìyàrá lọ Atura Herbal Mixture ni a ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti àgbàlagbà pẹ̀lú àwọn arúgbó wa Atura wà fún àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí ìtọ̀ ṣúgà inú kíkún tàbí inú kíkùn ìbàdí àti ẹ̀yìn ríro ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn nǹkan oṣù obìnrin tó ń ṣe ségesège pẹ̀lú ìtọ̀ àtọ̀jù tí kì í jẹ́ kí ẹlòmíràn sun àsunwọra lóru bákan náà àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kán má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìn dòdò ẹ jẹ́ ká máa fún wọn ní atura mu ní àárọ̀ tàbí ní alẹ́ láti máa neutralize system wọn bákan náà àwọn egbògi wa kì í mú ènìyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ lóòrèkóòrè bákan náà kì í fi ebi pa ènìyàn sí ẹ wá rí pé àwọn egbògi wa dára púpọ̀ ẹ máa rí àwọn egbògi wa Amo Bitters Amo Flush Capsule Atura Herbal Mixture àti Amores rà ní gbogbo ilé ìtajà oògùn òyìnbó pátápátá gbogbo àwọn pharmacy store chemist patient medicine dealers bákan náà ẹ máa rí Perrie G Atura àti Amores rà ní gbogbo àwọn tó ń ta drinks pátápátá àti supermarkets nationwide fún ìbéèrè lórí àwọn egbògi wa Amo Bitters Amo Flush Capsule Atura Herbal Mixture àti Amores ẹ pè sórí ẹ̀rọ ìbánisẹ̀rọ 070-88-77-8855 lẹ́ẹ̀kan sí 070-88-77-8855 a ò ní fi àìsàn ló gbá o Amo Bitters Amo Flush Capsule àti Atura Herbal Mixture ni àmì rẹ̀.
1: Atura Herbal Mixture ìdánù kè tó ń bolo tí ń pitú àìmọye iṣẹ́ lágọ̀ ara Atura iṣẹ́ rẹ̀ tó ti gbéra ju ti tẹ́lẹ̀ lọ látàrí àfikún àwọn èròjà tá a fi ń pòpọ̀ lọ́nà ìgbàlódé ju ti tẹ́lẹ̀ lọ lẹ́yìn àjẹkì àjẹlù bẹ́ẹ̀ lómi ṣe ń jẹ̀rẹ̀ sí lórí àríyá bẹ́ẹ̀ ni ó mọ béèrè fún àmàlà àtàbùlálá kò sì ní yé pajúpẹ̀ yẹn sẹ́ni tí ń pin alákàn àti gaàrí inú kíkún ló fi ń ṣeré àfikún máa ní Atura nílé ní gbogbo ìgbà Atura Herbal Mixture ike kan ìlò ẹ̀ kan ni torí kò lọ́tí nínú rárá àwọn èròjà tó ń ṣàtúntò oúnjẹ tá a bá jẹ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó fi ṣara lóore ló sarajọ sínú ẹ̀ Atura Herbal Mixture ohun gangan la bá máa pè ní amúnútutù bákan náà ló ń kópa ti ẹbu ọ̀nà táìsàn lè gbà rúfin lágọ̀ọ́ ara ó ń ṣàfikún immunity system Atura Herbal Mixture iléeṣẹ́ Amolab Healthcare Nigeria Limited ló ṣe é pè bó o fẹ́ rajà tàbó o fẹ́ ṣalátúntà lọ́pọ̀ kú ọ̀yọ̀kú sórí 070-88-77-8855 Atura Herbal Mixture àjọ nádà kí fúntẹ̀ ló gbà pé ó dáa fún gbogbo ẹbí Atura Herbal Mixture Amolab Healthcare Nigeria Limited gbogbo ẹbí ló ń dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà pé ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń fara tu gbogbo èèyàn pẹ̀lú Atura Herbal

0: Ọrọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
1: Abba, ayé òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
2: Aunty, you are enjoying, oh, only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
3: Jesty Fizz? I never leave home without it.
4: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water. Stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: rédíò tí ẹ ti ń gbọ́ wa àti tẹlifíṣàn tẹ ti ń wò wá wọ́n pọ̀ ẹ ti mọ̀ wọ́n lọ́wọ́ yìí ẹ ń gbọ́ wa níléeṣẹ́ rédíò adami mogo 107.7 FM tó wà nílùú ìdó èkìtì bákan náà lẹ̀ ń gbọ́ wa ketekete níléeṣẹ́ rédíò progress 100.5 nílùú adó ẹ̀ ń gbọ́ wa iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ èkìtì èkìtì fm 91.5 tó wà nílòkún àwọn gan-an ni wọ́n ń gbà wá lálejò ní orí ètò iṣẹ́ ti gbọ́ yìí torí iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ èkìtì ni bákan náà lẹ̀ ń wò wá ketekete ní ktv channel 41 nílùú adó iléeṣẹ́ midas radio 90.5 tó wà ladó náà ketekete lẹ̀ ń gbọ́ wa kí n kúrò ńbẹ̀ lọ sí fàjúyì ladó iléeṣẹ́ peoples 104.1 FM ni fàjúyì ẹ̀ ń gbọ́ wa náà lọ sí ayọba 95.1 FM tó wà ní agbègbè secretariat ìjọba nílùú adó tó fi mọ́ voice 89.9 FM ní ẹgbẹ́ nta wọ́n fẹ̀gbẹ́ kanra wọn ni ẹ̀ ń gbọ́ wa ńbẹ̀ náà bákan náà lẹ̀ ń wò wá ketekete báyìí ní nta channel 5 tó jẹ́ ti ìjọba àpapọ̀ nípínlẹ̀ yìí ẹ̀ ń gbọ́ wa náà ẹbí ńlá radio 102.3 FM nílùú adó ń bí ẹ̀ ń gbọ́ wa kí n kúrò nílùú adó lọ sílùú ìkẹrẹ ketekete lẹ̀ ń gbọ́ wa ní ìkànnì new cruise 92.7 FM nílùú ìkẹrẹ kí n wá kúrò ńbẹ̀ lọ sí àdàbà 88.9 FM tó wà nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo ketekete náà lẹ̀ ń gbọ́ wa ńbẹ́ àti àwọn ojú ìkànnì òpó tí ẹ ti mọ gbọ́ ètò yìí láàárọ̀ yìí àwọn tá a jù sódò lórí ètò iṣẹ́ ẹ ti gbọ́ ẹja ńlá ló gbé o lónìí ẹ gbọ́ wirinwirin ọ̀rọ̀ nípa akitiyan ìṣèjọba gómìnà yìí ní in tó ní ṣe pẹ̀lú ilé ìwé gíga aya institution nípínlẹ̀ èkìtì ṣùgbọ́n orírun gan láti bẹ̀rẹ̀ àlejò mi láàárọ̀ yìí àwọn náà ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì tìpínlẹ̀ èkìtì ọ̀jọ̀gbọ́n babatola ayọ̀dẹ́lẹ́ ẹ jẹ́ kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò iṣẹ́ ti gbọ́ o.
1: ẹ kú lé o gbogbo ará ìlú
0: àdúpẹ́ lọ́wọ́ yín
1: àwọn tó ń bọ apátápátá etí wa agbọ́n tó dáa lè ní lágbára ọlọ́run
0: àmì adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i àwọn náà ni ẹ ti gbọ́ àwọn ti kí yín pé ẹ kú ilé orúkọ gbogbo àwọn tí a jọ ṣètò yìí tí ó dùn tí gbọ́ngbọ́n yóò sì kan sí i òun ni èmi adébọ̀wálé adéfàbí tí mo jẹ́ atọ́kùn ètò iṣẹ́ ti gbọ́ tí mo fi ń kí yín pé ẹ kú dédé wòyí o ẹ sì káàbọ̀ sí orí ètò bàbá wa ayọ́bẹ̀lẹ̀ ò ti bẹ́ sí orí aré yín tó bá jọ nǹkan láàfin wéra wọn ní àkókò tá a wà yìí ó sì dàbí ẹni pé ọlọ́run ló sọ pé àkókò ni láti wá sí orí ètò iṣẹ́ ti gbọ́ bá a bá ń wo inú oṣù kẹjọ yìí lọ́dún 2024 ni ọlọ́run sọ pé ẹ̀yin ni ó mọ̀ síwájú ilé ẹ̀kọ́ exu ó ti pọ́dún méjì báyìí ọjọ́ kejìlá ogúnjọ́ mo mọ̀ pé yóò ti yé yín ìyìn tí mò ń sọ bó o lẹ ṣe bá ilé ẹ̀kọ́ exu ládó àwọn nǹkan wo lẹ wá ṣe tí àyípadà rere tó fi dé bá ilé ẹ̀kọ́ ọ̀hún o.
1: Olótú
0: mo ń gẹ́yìn o.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ọlọ́run ṣeun.
1: Tó fàyè gbà wá láti jẹ́ gíwà gba ilé ẹ̀kọ́ ti Fásitì Èkìtì tó wà ní Adó Èkìtì. Ká sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ọmọlúàbí Yọ́tún Àfáyọ̀lóye Banji tó fún wa ní àǹfààní láti tukọ̀ ilé ẹ̀kọ́ náà láti bí ọdún méjì sẹ́yìn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan nígbà tó jọ bí ọjọ́ kejìlá inú oṣù kẹjọ ni a gbọ́ ìròyìn pé gómìnà Yọ́tún Àfáyọ̀lóye Banji ti yan tó yàn wá gẹ́gẹ́ bí alákòóso iléeṣẹ́ náà ìyẹn ni nígbà tó bá ṣèwádìí ogúnjọ́ oṣù kẹjọ ni a ṣe ìbúra wọlé
0: èyí ò tẹ́ gba ìṣàkóso
1: ìṣàkóso tí mo gba ọ̀pá àṣẹ láti máa ṣiṣẹ́ látìgbà náà ni a ti ń jẹ àǹfààní gómìnà wa nínú ilé-ẹ̀kọ́ náà ìbéèrè tẹ bẹ̀rẹ̀ ni pé báwo ni a ṣe bá ilé-ẹ̀kọ́ náà báwo ló sì ṣe ń tẹ̀síwájú sí ṣáájú mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba tí ó ti wà lẹ́nu ìṣàkóso ilé-ẹ̀kọ́ náà pàápàá lọ́wọ́ olóògbé Michael Adékúnlé Ajásin tí ó jẹ́ gómìnà nígbà tí wọ́n dá ilé-ẹ̀kọ́ náà sílẹ̀ níbi ogójì ọdún tó lé mẹ́rin sẹ́yìn and that was 1982. Ati gbogbo awon to lo nlo lekiti patapata le ma daruko gbogbo won awon kan wa to lo nlo lati se ise na pa kan na ni gbogbo awon to ti je ki wa ile eko na awon mejo lo ti se saju mi a ba ologbe ifedayo ladapo to je bi wa akoko ologbe modunrin to tele won ene keta to tele won ni ojogbon akirebode to wa tu ja lakoso ile eko na ba gege bi ta pe ni chairman of council no ene keta le won ni baba shell blo na wa okay ken igba na ni ojogbon dipo kolawole na wa de kan le ojogbon dipo kolawole don wa nbe nipa mo ba won sise gege bi package emi ni en kan san to ma je gi wa
0: bayi
1: awon meje jo to ti sise yi pelu ati le awon ijoba won si fi ipile lele to daju won ti ko ipa ti won ohun ta se nse ni pe ka mo le nkan ta ti won se sile
0: iyan ipile ton fi lele ni mo ni
1: awon mo le pelu ran lowo Olorun ati gomina ati osise ati council e to ba dele eko na loni a mo wi pe ise ribiribi ni Olorun lo awon to sakosi le eko na lowo lowo lati se gbogbo kan tesiwaju alaafia njoba awon osise won bo osuwon lososo ba se wa bi a je osise kankan lowo kankan awon to fẹ̀ntì náà oṣooṣù náà gba kàtà ń pè ní pension a ṣe ń san gratuity náà
2: oríṣiríṣi ọ̀nà ìwà ipá.

0: ìyẹn gan ló wá jẹ́ kí gómìnà sọ pé ìpínlẹ̀ ní orísun ní pé ogun tó yẹ kán ṣe kán máa ṣe jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ nípa nítorí pé tí ilé bá máa dára olórí ilé gbúdọ̀ dára àwọn aṣíwájú àwọn tó ń ṣètò àwọn tó ń ṣe ìpinnu gómìnà ta ní ó wò títí títí pé ọ̀nà ọ̀nà fẹ́ gbégbà láti pé àtúntò àtúnṣe àti ìdàgbàsókè tó dára tó bá ẹ̀kọ́ yìí àwọn pe àwọn kan ní chancellor tó máa ń jẹ́ bí alága kò kárí
1: fún ilé ẹ̀kọ́ gíga
0: ó wò títí títí ó yan ọmọ Èkìtì kan ọmọ àrè wọ́n pè ní dókítà túnjí olówó láfẹ́ àti ìrírí wọn rí àwọn yòókù ṣe gudugudu méje ṣùgbọ́n
1: ẹ̀ẹ́dẹ́ wọn tún tayọ
0: ta bá gbé epo wò
1: ta gbé omi wò
0: àwọn pé ìkan ya ìkan tóbi jù kan lọ iṣẹ́ tí bàbá wa túnjí olówó láfẹ́ tí gómìnà bá wa rí tó bá wa ṣe àwárí wọn tí wọ́n ṣe lẹ́ẹ̀kan náà ó kọjá òye ni àfi ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọkọ̀ kára ọkọ̀ fún àwọn tó ń lọ sí ìrìn àjò láti ṣiṣẹ́ ìwádìí àbí kí wọ́n ṣe ń kọ́ nípa tán ti ń ṣe fi ìmọ̀ ìjìnlẹ̀ ṣe òwò lórí kọ̀ǹpútà tán pe ní trading floor bàbá yìí ṣe fún wa
2: kan ní chancellor
0: tó
2: máa ń jẹ́ bí
0: àwọn olùkọ́ tó bá fẹ́ lọ tó bá ṣiṣẹ́ ìwádìí tàbí lọ́dọ̀ sọ̀rọ̀ ní òkè òkun
1: fún ilé ẹ̀kọ́
0: kàtàgbè ní 5 million naira
1: yóò mílíọ̀nù márùn-ún náírà
0: ó ti fún àwọn tó lé bí 30 ẹnu pàtó lè ẹgbẹ́ tó jẹ́ ó bàbá ẹ̀ náà tún wò títí pé gbogbo àwọn iléèwé tó bá tayọ tán ní gbẹgbẹdẹ tán ní first class mílíọ̀nù
1: amẹ́ràn náà
0: ìdánwò títí ọ̀dọ́ máa fún wọn
1: yóò láti jẹ́ pé
0: oríyá fún wọn ó ti ṣe lọ́dún méjì tẹ̀lé ra wọn àwọn tó ti gbà wọ́n ti lé ní igba wọ́n ti tó ọdún
1: tó jẹ́ pé àpò ara wọn ló ti ń jáde
0: àpò ara wọn ni gbogbo àwọn ọmọ wa náà àwọn ọmọ wa kan tà tí tó fẹ́ ṣiṣẹ́ ètò ẹ̀kọ́ ìyẹ̀rọ bí 25 wọn ló kó lọ sí èkó tó ń kọ́ wọn níṣẹ́
2: àwọn
0: tó wà títí pé ilé ẹ̀kọ́ yìí pé òun gbúdọ̀ mú gómìnà wa lórí pé tó ka òun yẹ kó tó mọ Èkìtì náà ó tún gbogbo ẹ̀rọ ayélujára wọ́n pè ní starlink gbogbo ọgbà báyìí àtọmọdé àtàgbà gbogbo akẹ́kọ̀ọ́ olùkọ́ ọ̀fẹ́ la máa rí ó ti ṣètò fún wa
1: ní ìyóò téèyàn lè wo ojú òpó lọ́fẹ̀ẹ́
0: láìpẹ́ ló ṣe fún wa ó tún di pé ibi tí àwọn wa ń gbé ní
2: Èkìtì kan
0: ẹ̀yìn ọgbà
2: ọmọ àrẹ
0: ní school area
2: wọ́n pè ní
0: ọmọ wa tà síbẹ̀ olówó láfẹ́
2: àti ìlú wọn rí àwọn olùkọ́ ṣe
1: gúdúgbò lè má gbádùn náà ìjọba ẹ̀ẹ́dẹ́ wọn tó tayọ
2: ta bá gbé epo wò
0: kó bá wo nǹkan tí arákùnrin ṣe fún wa adúpẹ́ lọ́wọ́ gómìnà tó bá wa wá wọn rí kò sígbà tá a pè wọ́n tàn ní dá wọn lóhùn wọ́n sì ń ṣojú ṣèṣe wọn nígbà tí nǹkan bá fẹ́
1: lọpọ ikọ ẹgbẹ
2: bàbá yà á pè
0: ní sí
2: kí ló ṣe bá tó fẹ́ ṣe báyìí
0: bó mọ̀ pé
2: iṣẹ́ gómìnà ló ń ṣe pé
0: kíbẹ̀ẹ́bà nì dá
2: gómìnà bá wá ẹni tó dáa
0: ṣẹṣẹlọ
2: ó tún wò títí tí àwọn kan tó ń sọ ní kanṣu
1: àwọn ìgbìmọ̀ ìṣàkóso
2: àwọn kan ló wà ní ìgbìmọ̀ ìṣàkóso
0: àwọn tó mọṣẹ́
1: tọ́mọdé ọ̀jẹ̀mẹ̀
0: tọ́mẹ̀tọ́ tọ́mẹ̀tọ́ tọ́mọ̀ojúṣe wọn tí wọn bàjẹ́ lọ́wọ́ rárá ìlú tàn sí ibà ìlú jẹ́ ó fi ìkan lára àwọn gíwá tẹ́lẹ̀ rí bàbá wa kí Oyèbọ̀dé tó jẹ́ gíwá kẹta ó fi ṣàlàkóso iṣẹ́ táwọn yìí ṣe iṣẹ́ gidigidi ni wọ́n jẹ́ kí iṣẹ́ wàá rọ̀ wá lọ́rùn àwọn tó ń yàn síbẹ̀ àwọn ọlọ́pọlọ pípé sẹni pé sẹni gómìnà wa ṣe
1: iṣẹ ni o
0: tí o kó àwọn tá máa ni wá lára
1: àgbà tó ẹjọ tí wọn mọ
0: tó ń ṣe mútọ wa kò sọ yọtọ bèrè pé mímọ ilé wa bíìsì àbúrò ṣe lè fún wa àwọn kan ló tún ṣe fún wa wọn rẹ nínú ọtí ẹkọ owó tó yẹ kó máa gbà owó ìjókòó ó ti ká máa fún àwọn ọmọ ilé ẹkọ àwọn tó ń gbé kò kún owó ara wọn náà fi ń wọkọ wá owó àwọn tó yẹ kó ní ẹdùn ọkàn láti pé kí ilé ẹkọ tẹsíwájú ó sì ń tì wọ́n lẹ́yìn wọ́n sì ń tì wá lẹ́yìn gbogbo ọ̀nà tẹ́bá sì tún wá wò ó tẹ́bá tún wá wò ó tábá ní tábá ti sọ̀rọ̀ owó owó náà ló kàn
1: owó ni
0: tábá ti ní owó owó sì ní kókó
1: lẹ́yìn owó
0: lẹ́yìn owó owó ni
1: owó náà tún
0: ní lẹ́yìn owó náà ni tí ò bá sówó kò sí bá ṣe lè rí kó lékọ́ tí owó ò bá ti tó owó oṣù lè lọ déédéé tí owó ò bá sì ti tó àwọn akẹ́kọ̀ọ́ lè rí àwọn irinṣẹ́ tó yẹ kó máa fi ṣiṣẹ́ nígbà tí gómìnà máa dórí àléfà àjẹlò owó wà dáadáa.
1: Èyí ò pé wọ́n sì jẹ àwọn kan lé owó.
0: Jẹ àwọn kan lówó lóbi owó oṣù mẹ́rin. Àti owó àjẹlẹ̀
1: àjẹmọ́nà
0: subvention oṣooṣù tán fún wa ó tóbi mẹ́rin wọ́n bá gbogbo mẹ́rin náà ti san wọ́n jẹ àjẹlẹ̀ owó rárá báyìí mo fẹ́ dánilójú ìgbà kan wà ní ìpínlẹ̀ tó yẹ pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì táwọn ará ìlú bá ti gba owó oṣù yunifásitì wà láṣẹ àwọn máa fún wa ní
1: owó wọ́n sẹ́ máa pín nǹkan lé yín lọ
0: ara yìí alẹ́ sí ká lẹ́yìn pé tí ẹni ebi ń pa ọ̀bọ wa sùn
1: lọ rárá
0: wọn báyìí wọn bá ti san wọn ará ìlú ọjọ́ kejì owó tiwa
1: yóò àwọn ti ṣiṣẹ́ ìjọba náà náà san ti yín
0: wọn a san tiwa kí a máa san fún àwọn òṣìṣẹ́ inú wọn a sì máa dùn láti máa ṣiṣẹ́ ṣé ìpè tí èèyàn bá jẹ́ alákòóso tí inú òṣìṣẹ́ dùn láti ṣiṣẹ́ iṣẹ́ a máa tẹ̀síwájú láàrin ọdún mẹ́ta tí gómìnà báwo tó dé orí àkóso ó fi kún owó oṣooṣù tán fún yunifásitì wa nígbà méjì bákan náà ló ṣe fún àwọn yòókù o nǹkan kan tẹ̀ wúmi lórí nígbà tán fi bí ilé ní ogójì kún owó àwọn oṣù
1: àwọn ìdá ogójì nínú ọgọ́dù ọgọ́rùn-ún
0: ní fọ́tí náà fi lé àwọn tẹ̀sí àti gómìnà tó ṣe náà ká máa tẹ̀ yọ bàbá ní bàbá lẹ́nu pé ọ̀nà pọ̀ tó bá ti mọ̀ tó pọ̀
1: yọ ọmọ tọmọ
0: díẹ̀ díẹ̀ ni ọjọ́ kan la dédé rí lẹ́tà pé vc gómìnà ní ká béèrè pé èlò owó tán tẹ̀ fi lówó oṣù yìí èyí la fi kún àtẹ̀tí ìmọ̀bí tán lọ àwa náà ta bẹ́ẹ̀ lóòótọ́
1: iye báyìí ni o
0: iye báyìí àfisì lẹ́yìn ọ̀sẹ̀ kan náà dé sọ fún wa pé owó
1: ta ti gbé sókè
0: ṣe ẹni pé ẹni tó mọ ètò ni tó dẹ̀ mọ pé ẹ̀tọ́ ò ń ṣe fún wa ìyẹn ni pé tí bá dé yunifásitì wa lónìí nítorí pé a sọ owó oṣù déédéé àjẹ òṣìṣẹ́ lówó àwọn àjẹlẹ̀ tó wà látẹ̀yìn pátápátápátá.

0: ààbò sí àjẹnikẹ́ni lówó gómìnà ló bẹ̀rẹ̀ jẹ́ kí lè ṣe é ṣe fún wa.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Kò jẹ wá lówó kankan sílẹ̀ àwọn. Eléyìí tí owó àwọn òṣìṣẹ́ tá a dẹ̀ san ti àwọn akẹ́kọ̀ọ́ àmì olùkọ́ àwọn tí ìṣe olùkọ́.
1: Àwọn tí òkè mí fún fún ẹ̀fún.
0: Àrí àtìlẹyìn wọn. Gbogbo láàárọ̀ ìbáyọ̀ pé ṣe é ṣe kí àwọn ilé ẹ̀kọ́ kan àwọn yunifásitì ò san tó ti sanwó àwọn òṣìṣẹ́ tí à ń pè ní kátà tí ò tí ì san. Ó ṣe é ṣe kí àwọn asùn gbéná wojú wọn ẹnìkan fún mi gbóni tí ìwọ wùwà tó
1: nílùú ṣùgbọ́n ó ti ń jà rìnrìn
0: ó ti wá bá mi pé kankan máa kán tó àwọn tó bá sanwó yẹn àwọn yẹn ti wá dúpẹ́ lọ́wọ́ mi bó ti kankan dúpẹ́ lọ́wọ́ gómìnà ló jẹ́ kó ṣe ṣe fún wa láti sanwó yìí tó bá ní ìjọba tí ó ti yunifásitì ẹ̀lẹ́ láti sanwó yẹn
1: ó gbéná wojú ẹ̀
0: agbọ́nrọ̀jú ẹ̀ ṣùgbọ́n gómìnà wa ò fi àyè lẹ̀ fẹ́nikẹ́ni láti gbéná wojú wọn ó ti wá lẹ́yìn. Tẹ bá sì wo fún ìgbà àkọ́kọ́ ní yunifásitì yẹn ìyàwó ààrẹ orílẹ̀-èdè wá sí yunifásitì wa.
1: Fún ìgbà àkọ́kọ́.
0: Ìgbà àkọ́kọ́.
1: Ọdún yìí náà ni.
0: Ọdún yìí náà ni níbẹ̀ kò ṣẹyìn gómìnà wa àti aya wọn. Ilé tí ìyàwó Tinubu ìyàwó
1: ààrẹ orílẹ̀-èdè
0: tó kọ́ fún wa àwòṣí fìlà ni. Ẹni tó bá débi àgbàgbà Jekú Òjòpó. Ọwọ́ gómìnà la rí bẹ́ẹ̀.
1: Nǹkan kì í ẹsẹ̀ ràgbó.
0: Ọwọ́ gómìnà la rí bẹ́ẹ̀. Ọwọ́ ìyàwó la rí bẹ́ẹ̀. Kì í ṣe pé wọ́n gbélé yẹn fún wa. Wọ́n tún fún fi.
1: Nǹkan èlò ìgbàlódé.
0: Kí la pé 500
1: ní yóò. Ìyóò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta.
0: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù wọ́n tún gbé fún wa. Pé ká máa fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ṣe tó bá dá gájíá. Ọwọ́ gómìnà la rí díẹ̀. Kò sẹ́ni tó lè wá sí yunifásitì wa láti ta tí ò ní sọ́wọ́ gómìnà ń bẹ̀. Àwọn ọmọ la rí bẹ̀. Àrọ́wọ́ ìyàwó ń bẹ̀. Ṣé ilé ò tó nǹkan.
1: Bẹ́ẹ̀ ṣe kọ́ sí bí ó pọ̀ ṣùgbọ́n bí n bá ní kẹ́ ẹ máa sọ wákàtí kan gan ò fẹ́ gba ẹni tí ẹ kọ́ sí
0: bí ìlú. Máa ṣe ní ṣókí. Tẹ bá rí gbogbo ọgbà wa báyìí. Àwọn ilé tó ń jáde ń bẹ̀ẹ́ bẹ́ni pé èèyàn ń gbé fúlàní. Bẹ́ni pé construction site. Ilé ti ń pọ̀. Ọwọ́ gómìnà la níbẹ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ wọn, àwọn olóṣèlú, àwọn tọ́jú ẹ̀jẹ̀, àbí àbíò, àbí MOB, àwọn bí Dr.
1: Zakari Tóyìí.
0: Gbogbo wọn ló ń fà wá. Tọ́ ń kọ́lé. Àwọn kan gẹ́gẹ́ bí ìjọba sọ pé wọ́n tún máa kọ́ STEM. Àwọn ọmọ tó ń ṣe mẹ́sìn tó ń kọ́ ètò ìṣògùn á kọ́ sí teaching hospital. Àwọn tó ń kó oògùn ilé tá a ti máa kẹ́kọ̀ọ́ gómìnà sọ pé wọ́n á kọ́ fún wa. Orí bàtà sọ̀rọ̀ kẹ́yìn wọ́n ní gómìnà bc máa ń ti ẹlẹ́yìn gbogbo kan a máa ṣe. Kí ló ẹ̀kan ṣe fún wa tó sí kò tán tí ṣe bí èrò wà. Ẹ̀tẹ́ bá ṣe ni pé ìyàwó gan kò sí tí ìyàwó bá fẹ́ ṣe nǹkan kan tí ò bá látìlẹyìn ọkọ kò tí ṣe ṣe
1: lè ṣe
0: sí. Ìyàwó ó tún wá ń kọ́ wa ó ń kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ kò fẹ́ bá kọ́bọ̀.
1: Tí o dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ rí gan.
0: Kò fẹ́ kò ṣẹlẹ̀ rí kò sí ìyàwó gómìnà tó ṣe wá kọ́ ọmọ
1: bẹ́ẹ̀. Tí wọ́n dẹ̀ tún ráyè ibi iṣẹ́
0: wọn
1: yọ̀ tó.
0: Wọ́n wá. Àwọn ọmọ wọn kan tán máa ń wà tó ti fún ní ẹgbẹ̀rún náírà lọ́nà ọgọ́rùn-ún wọ́n máa ju mẹ́wàá mẹ́wàá lọ́wọ́ ṣe ṣùgbà mẹ́ta.
1: Láti ṣe kó yírí yá
0: fún mi. Olúdá fún ọmọ wa tí ìyàwó ṣe kò ṣẹ̀yìn ọkọ. Àti tẹ bá tún wò ó lọ títí. Tẹ bá wò ó. Àwọn akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó. Àádọ́ta péré ni ìjọba ní ká máa gbà tẹ́lẹ̀ nítorí pé wọ́n ní gbogbo àwọn olè ta ní kò tó. Asábàlọ gómìnà àlọbá gómìnà.
1: Àwọn tí wọ́n gbà wọ́n náà pọ̀.
0: Tọ́pọ̀ ẹgbà wọn èkìtì amúwálé ti gbúdọ̀ ṣe ètò
1: ẹ̀kọ́ ìṣègùn òyìnbó mẹ́sìn o.
0: Àádọ́ta péré. Gbogbo nǹkan tó ní táwọn tó wà ní ìdí ètò yìí tán ní ká ṣe gómìnà ti wà lẹ́yìn ìbàdàn wa àlọ́báwọn pa gómìnà gómìnà ọjọ́ jẹ́kẹ́ mọ̀ wípé ohun tó ń bá gbogbo ọ̀tá fẹ́ òun máa ṣe ó dẹ̀ ṣe wọ́n wọ́n bá bó ṣe sọ di ìlọ́pọ̀ méjì nìyẹn dípò àádọ́ta wọn ní ká ló máa gba ọgọ́rùn-ún ọwọ́ gómìnà la rí bẹ̀.
2: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Bákan náà tẹ bá wo títí
2: ọ̀rọ̀ pọ̀ gómìnà sàṣe dáadáa sí yín
0: wọ́n ṣe gudugudu
2: nínú gbogbo àwọn gómìnà tó ti ń wá tí wọ́n yàtọ̀ ní òye tí
0: wọ́n ṣe yàyà mẹ́fà a gbúdọ̀ fọmọ wé máa máa lé ọmọ pa.
2: Ẹ ṣeun bàbá wa ọ̀jọ̀gbọ́n Babatọ́lá Ayọ̀délé gẹ́gẹ́ bí tí àwa náà mọ̀ kì í ṣe ìjọba nìkan ló lè sapá tiwọn nìkan nípa ìlọsíwájú ètò ẹ̀kọ́ a máa ń gbọ́ pé àwọn aládàáni náà ẹ jẹ́ kọ́kọ́ mu lápá bí ìbáṣepọ̀ tó ṣe sàn án wò ló wà láàrin àwọn akẹ́kọ̀ọ́ jáde alumni ilé ẹ̀kọ́ exu àti àwọn tó wà ní ìlànà ti aládàáni private ǹjẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin yín ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé nípa rẹ̀.
0: Ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin wa dáadáa.
2: Ìyẹn báwọn náà ń nawọ́ sí yín.
0: Wọ́n ṣe bẹbẹ ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ yunifásitì ló ti wá ń bá mi bí ọ̀rọ̀ ni mò ń gbé gbà.
2: Láwọn akẹgbẹ́ yín.
0: Bẹ́ẹ̀ni bá mo ṣe rí wọn mú bá mo ṣe kó wọn jọ. Ẹ bá nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n ṣe
2: ojò yín lójú
0: ojò wa lójú láti gbogbo bàtà àwọn tó ti bẹ̀rẹ̀ àwọn aṣíwájú adétúbẹ̀rù àwọn ẹjìnà bámiṣayé àti ẹjọ́ wọn bẹ̀rẹ̀ báyà bá ṣe lọ ṣe ìṣòwò wọn ṣiṣẹ́ láìpẹ́ wọn ra kẹ̀kẹ́ márúwá mẹ́ta kọ́ máa fi kọ́ àwọn wa tó ń gbé létí mob kọ́ fún àwọn medical students kọ́ máa kó francisco lọ́fẹ̀ẹ́ àwọn àti senator mákẹ́kẹ́ rí bámidélé àti gómìnà bí ìbejì ni gbogbo wọn bí ìbẹta
2: èyí pọn fọwọsowọpọ
0: wọn jọlẹpọ ni
2: torí ti yín náà nìkan
0: wọn lọ jọlẹpọ ni oníwọlé tẹ pé bá pẹ lára ọṣẹ
2: èyí ò dọṣẹ
0: ni àdọṣẹ wọn ti jọ ìbáṣepọ wọn ó dà ẹbí tá àwọn akẹkọọ mẹsìn gbé àwọn alumni lọwọ sí àtijọba àti mobi radio station fm wọn mọ n pa ẹ.
2: Èyí náà ti ní rédíò
0: báyìí. A ti kọ kápò kó àwọn èròjà síbẹ̀ ni kó máa tún èròjà dá máa kó síbẹ̀.
2: Ìgbàlódé
0: tó
2: yanrantí.
0: Ìgbàlódé tó di gbogbo tẹ bá ṣe àwọn alumni náà tá a pè ní akẹ́kọ̀ọ́ jáde náà ti àwọn tí ó jẹ́ tó jáde ní ilé-ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ tó jẹ́ alumni ti engineering. Báyìí wọ́n kọ́ lé fún wa lecture theatre 5-1 náà pé wọ́n kọ́ fún wa
2: báyìí márùn nínú ẹyọkan
0: wọ́n kọ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí
2: yóò tóbi nù
0: ó tóbi wọ́n ti ṣe foundation gbogbo ẹ̀ lọ́wọ́ máa ń wò lójoojúmọ́ bí ìgbà tí ẹni tó bá bẹ tàkùté ká náà wò
2: tètè wò bóyá ó mú
0: gbé orú mi ló dáa wọ́n sì ń ṣe dáadáa àwọn alumni tá a ṣe rí náà wọ́n kọ́ àwọn ìjọ wọ́n fún àwọn ọmọ wa lẹ́bùn lọ́dọọdún tọ́ bá ti ṣe ẹ̀yìnbà tó bá kẹ́kọ̀ọ́ jáde owó ńláńlá wọ́n sì ń kọ́ oríṣiríṣi ilé fún wa àwọn aládàáni náà a ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn o sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan dr dasak adédèjì ó kọ́ ní fún wa love management science àwọn bí tọ́ àwọn akẹ́kọ̀ọ́ ń gbé àwọn nìkan wà tó dà ìbò ti mẹ́hẹ̀ tó ga gẹ́gẹ́ àbá àwọn kan ní àjọṣepọ̀ pé kí wọ́n wá kọ àjọ máa fojúto wọ́n ti parí abala kìíní láti ẹnu géètì ẹ bá ti wọ ẹnu ọ̀nà wọlé apá ọ̀tún báyìí ti wà láwà ẹ̀rín ilé dúdú tọ́kùn ní wọ́n ti parí abala kìíní tẹ bá débẹ̀ iná omi ìkejì ti bẹ̀rẹ̀ báyìí àti àwọn kan tatu bá ṣètò pé òkè ilẹ̀ wà ẹ wá kọ́lé fún wọn nítorí náà gidi nǹkan tá a sọ ni pé láàrin àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde o
2: wọ́n ṣe dáadáa
0: àti àwọn tí àwọn tó jọ́mọ èkìtì wọ́n ṣe dáadáa bàbá júlí pharmacy
2: wọ́n náwó sí
0: pé òun ló jẹ́ ká dá pharmacy lẹ̀ wọ́n gba arìnrìn yẹn láàrin ọdún kan wọ́n lọ sí ọdún kẹta báyìí láìpẹ́ àwọn ọrẹ wọn ó tún kó àwọn irinṣẹ́ ránṣẹ́ sí wa bí kọ̀ǹpútà bí ìwé kíbẹ̀ lè máa tẹ̀síwájú baba se baba la gan o gbeyin
2: won ton na wo se yin na
0: be
2: awon eyan po
0: o po ola nu pe ko san o gbeyin
2: ah
0: e ori ori wa da lekiti
2: e se o be n ba ni ke mo ka lo e mo se dada o e mo re eyan rere bato
0: olorun olorun se olorun
2: ojo bo baba tola ayodele tori ibere to wa nbi o po die ti eyan ba wa ni ipo yo wo bi to ti bere yo wo bi to de yo wo bi to nba lo sugbon ni ipo te eyan ba wa lori ajo ni ile iwe ni abi nkan kan ni yo wo ipo to wa lowo lowo e je ka wo ile eko university ipinle ekiti lado ipo wo le wa laarin awon ile eko university ni nigeria won pe kini kan lede igbo ni ranking ibe ranking wo le baxo lado ngba te de ibo lo wa bayi
0: taba ni Ekiti a so pe ko si le ta de Ekiti awa odo bo ta go mo a na so pe ori sun mo ile yeye ibi akoko la gbo ma wa mo so saju le tan pe awon to ti saju won ti se won se gudugudu meje sugbon ba ta de be laarin awon universities Nigeria to won ju odun ipo ta wa bi ipo bi namba 30 something
2: ọgbọ́ wo le wa da si lati bi ta ti to fi sare si waju n
0: lati
2: ta ti ẹnu ọfẹ ni abi
0: ọfẹ ọlọrun náà lati ta ti yẹn tẹlẹ ati bọ si 12 ninu bi 300 ogun ni fọlọrun
2: kẹrẹkẹrẹ bọ si pe waju
0: ko ye mi wọn sọ fun gbogbo igba naa pe kí lọmọdé mi mọ ṣùgbọ́n tí ẹ bá ti wọn ní yorùbá ní tájá balẹ̀ lẹ́yìn àpọ̀bọ̀ àlọ́lọ́
2: ẹrẹ lọwọ
0: ẹyàn àní gómìnà àní chancellor àní chairman of council members àwọn alumni ṣiṣẹ gidigidi àwọn tó jẹ tábì ní union members gan iṣẹ tábà mi ṣe ẹfẹ wà adébàgbé pé ṣe ọmọ adélẹ́bù kan ní ìmìnira chairman jack five nínú ọ̀bẹ́yìn lani sanu nasus asu àti nat tábà ti délẹ́bù kan bá ṣe jẹ́ ọ̀rẹ́ tó wọn ní ìmìnira chairman jack five.
2: Yóò pé wọ́n tún ti fẹ́ dá ẹgbẹ́ mi
0: fẹ́. Ẹgbẹ́ management ni ẹ pé àjọfọwọ́sowọ́pọ̀ ó jẹ́ kí iṣẹ́ náà tẹ̀síwájú. O la fi ń ṣe gbogbo tá a ṣe wọ̀nyí kì í ṣe pé ẹnìkankan mọ̀ nǹkan kan ṣe kí má bàa gbàgbé gómìnà wa iná ìjọba ní IPPS.
2: Wọ́n fà lọ́dọ̀ yìí.
0: Pé kí iná máa tàn.
2: Ẹ máa ma lo dísù ní gbogbo ìgbà.
0: Wọ́n ti fà lọ́dọ̀ wa. Chancellor tán tún yàn fún wa. Ó tún gbé òpó iná tó lé ní ó dín díẹ̀ ní ọdún ni. Tẹ bá dé iná ọgbà ẹ̀sù lálẹ́ báyìí bẹ́ẹ̀ni fẹ́ wà nínú ìgboro ni. Iná yẹn tàn ní gbogbo sí àti táwọn ọmọ ń gbé kò fẹ́ káwọn wà nínú òkùnkùn. Gbogbo nǹkan wọ̀nyí ni àwọn tó ń ṣètò wọ́n fi ń rí lára wa kò síjà àti ilẹ̀kùnlé ẹ̀kọ́. Táwọn bá wọlé wọn mọ gbà tán wọlé wọn sì mọ gbà tán máa jáde ni ọlọ́run fi gbé wa sókè má gbà pé gbogbo àwọn tó ṣiṣẹ́ lẹ́ẹ̀kan ìpínlẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀sù
2: ó dúró
0: la fi lè ráyè ṣe àwọn gbogbo nǹkan tá à ń ṣe wọ̀nyí.
2: Ẹ ṣeun ẹyìn mo fẹ́ kẹ́sà
0: ẹ má jẹ́ kí n gbàgbé ọ̀rọ̀ IPPS yẹn náà iná ìjọba yẹn àmọ́ ni mo wà kán pè ní pé àwọn pé ibi tí bc ń gbé ní gra pé kò yẹ kí bc náà kó máa di pé iná ń lọ tó ń ṣẹ́jú iṣẹ́ bc pọ̀ wọ́n ti fa náà sílé mi o.
2: ẹ̀yin náà ti ń jẹ̀gbádùn
0: rẹ̀
2: a wà kí yín.
0: Ah, àwọn ètò ìjọba báwo ṣe rẹ̀ rẹ̀.
2: Ẹ ṣeun ọ̀jọ̀gbọ́n Babatola Ayọ̀dẹ́lẹ́ nǹkan méjì ni mo fẹ́ kájọ wò mo dẹ̀ fẹ́ kẹ́ sọ fún àwọn èèyàn torí àmọ́ àwọn tó ń gbọ́ wa ọgbọ́n tẹ̀ ń dá sí láwọn ilé ẹ̀kọ́ gíga àwọn ìpèníjà kan máa ń wà tó jẹ́ pé lẹ́nu ìṣetẹ́ débẹ̀ yìí àgbọ́mọ́ ìkíní nílé ẹ̀kọ́ gíga máa ń gbọ́ nípa ìrọ́kẹ̀kẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn agbon nigba te de be yi a ma n gbo nipa idokuku laja awon egbe osise union leni ni o bi awon kan ba ti so pe won gbe awon kan ma so pe won gbe ogbun leyin wa da si n to sele yi ti gbogbo re to kan fi n lo bo se ye ko lo
0: ti ọ̀rọ̀ láti wà lẹ́yìn ẹ̀dá kò sí nǹkan tẹ́yìn ẹnikẹ́ni ò lè ṣe tí ẹ bá dẹ̀ ní ìgbàgbọ́ tó dágájíá ó lè sọ fún òkè kó ṣìdí kò sí ibi tí àti káàdì alẹ́ kò sí lẹ́ẹ̀kọ́ tí ò ní sí tí ò ní tiẹ̀ kí tó gbàṣẹ́ mo ti gbàdúrà mo rẹ̀ ti múra ọ̀rọ̀ sì ní kí n tẹ̀síwájú gbogbo ìgbésẹ̀ tí bá ń gbé mo máa ń pàdúrà lọ gbé ìgbésẹ̀ báyìí
2: béèrè tọ́ni lọ́wọ́ ọlọ́run
0: tọ́ni kí ni kí n ṣe nígbà mo sì gba iṣẹ́ mo ní àwọn àmúyọ àlàkalẹ̀ kan mẹ́fà
2: olókun mẹ́fà tẹ́ gbé kalẹ̀ náà
0: òun ni mo ṣe lórí iṣẹ́ àwọn olókun ẹgbẹ́ ẹgbẹ́ òkùnkùn kò síbi tí ò sí ó wà ní gbogbo ṣùgbọ́n gbọ́dọ̀ là ń dá sí wọn àwọn ọmọ ẹ̀ náà là máa rán síná àwọn ẹgbẹ́ òkùnkùn yẹn ọmọ ilé ìwé ṣàánú wọn
2: àbí wọn ẹ̀ṣẹ́ bọ́ra
0: ara wọn náà là máa rán sí wọn a máa bá wọn sọ̀rọ̀ kò sẹ́ tó lè fẹ́ sọ pé ẹgbẹ́ òkùnkùn dára kò sẹ́ tó lè wá síta ní ọpẹ́ ẹgbẹ́ tó ń ṣe ni ààbò tó dájú sì wà àwọn aláàbò pátápátá mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́pàá ni o àti civil defence ni o àti àmọ̀tẹ́kùn ni o àti àwọn rss ni o àti àwọn dss o wọ́n ti wà lẹ́yìn nítorí pé ìjọba bá òkú ṣe dáadáa sí wọn mo máa ń ṣèpàdé pẹ̀lú àwọn ọmọ wọ̀nyí lóòrèkóòrè mo máa pè ní vice chancellor student forum ìpàdé vice chancellor
2: pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ bí ìfikùnlukùn
0: máa pe gbogbo wọn dé ẹ̀ka gbogbo ẹ̀ máa kún gbàmí wọn máa lé ní ọgọ́rùn-ún àjọ jókòó kí ni ẹ fẹ́ ká ṣe fún yín tí a ti ṣe kí là ń ṣe fún yín tí ò yẹ ká ṣe ọ̀nà àbáyọ ẹ jẹ́ kí dẹ̀ sọ fún yín àmọ́ ọpọlọ wà lórí wọn ọpọlọ wọn pé náà tán bá ní nǹkan báyìí ló yẹ ká ṣe tá a ṣe máa bè lọ́rọ̀ pé kípa ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe
2: ọ̀nà ìmọ̀ràn tí wọ́n
0: àjọ fi kùlùkù àforíjì síbi kan pé bá a ṣe fẹ́ ṣe nìyí ẹ̀yìn ẹ̀kọ́ pati yín àná ẹ̀kọ́ pati wa nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn sí security pé bọ́ọ̀ nǹkan ò ṣe dáadáa wọ̀nyí àwọn kan níṣẹ́ tó ń ṣe wọ́n ní wọ́n ṣe máa ń gbé notice síta pé ẹ bá rí báyọ̀ ẹ̀ẹ̀kan tẹ́ máa ṣe ni o wọ́n sì máa ń ta lólobó wọ́n ta àwọn aláàbò lólobó pé àwọn kan ṣe kán máa kóra wọn jọ níbí o ọgbọ́n tó ìbáṣepọ̀ wà tó dágájà wà lára àwọn ọmọ wọ̀nyí mi ò jẹ́ kán sọ pé wọ́n ti pa ẹnìkan ẹgbẹ́ òkú ṣe
2: ilé ẹ̀kọ́ sì dánwò lọ́wọ́ ẹ
0: máa ṣàkóso ẹ ṣàkóso ẹ máa gbé
2: ọ dúró
0: àwọn kan fúnra láti sọ fún wa pé nǹkan báyìí ṣẹlẹ̀ ìgbésẹ̀ báyìí láti gbé o ìgbésẹ̀ báyìí la máa gbé o táwọn òṣìṣẹ́ bó ti sọ fún ilé ẹ̀kọ́ kò sọ fún tà ń dá sí náà oògùn ebi oúnjẹ lóògùn ebi
2: àbí nígbà tí èèyàn bá yóò kò sí.
0: tó bá ti yọ ẹ tó bá yóò lè máa ga ẹ tó bá ti bá sí pa ò lè bọ wàásù o ò lè jẹ òṣìṣẹ́ lówó oṣù mẹ́rin kó má bèrè o jẹ òṣìṣẹ́ ní ẹ̀tọ́ ẹ̀ o fẹ̀ tó ṣiṣẹ́ oṣù mẹ́rin o ò fún lówó iṣẹ́ ò lè tẹ̀síwájú akọ ìjọba kọ̀ọ̀rọ̀ wa láti jẹ́ pé gbogbo owó àjẹsẹ́yìn máa padà san tó bá dẹ̀ ní àwọn ẹ̀pẹ́ tó gbéga wọn tẹ̀síwájú wọn kò dá dúró
2: ẹ̀ṣẹ́ lóòrèkóòrè
0: bẹ́ẹ̀ ni àwọn kan wà tó yẹ kí wọ́n ti wà lórí lẹ́bù kan bí ọdún mẹ́sàn-án mẹ́wàá ìbàtà débẹ̀ lájú kí lẹ́ wọ́n dẹ̀ ti ní wọ́n ti ní ìwé ẹ̀rí tó tún ga ọgbọ́n la máa dá sí a sì lọ bá kánṣu àwọn ìtàn dúró síbi ìlú tẹ̀ ẹ̀jẹ̀ kan ń rìn díẹ̀ náà kí wọ́n lè ní ìwúrí kan aláṣẹ wọn fọwọ́ sí àbí wọn síwájú bọ́ nínú wọn ṣe dídùn tábásì fẹ́ gbé ìgbésẹ̀ kan à á pè wọ́n à á fi kùlùkù pẹ̀lú wọn a fẹ́ ṣe nǹkan báyìí ló yẹ ká ṣe bá aláṣẹ máa ṣe a máa pé gbọ́ ni àyè pé gọ̀ àwọn náà èèyàn ni wọ́n ẹ̀jẹ̀ àṣegbà kí àṣegbà ni àyè wà kí fáórí lẹ́yìn olórí ìgbà ta fẹ́ sọ̀rọ̀ pé wọ́n sanwó orí wọn sanwó orí àwọn orí tá a ń san wọ́n ní kò pé eléyìí ò
2: ní
0: kò pè wọ́n ìjọba tó ń ṣe dáadáa sí wa gbọ́dọ̀ sanwó orí kò pè àwọn owó tí wọ́n ṣe wọ́n ò tó ẹ̀já sanwó káwọ́ ìjọba lórí àdẹ̀sọ pé báyìí la fẹ́ ṣe àtẹ̀jọ àwọn fúnra náà ló ń ṣe wọ́n ní wíjú sí ìjọba tẹ̀lé dáadáa jẹ́ ká ṣètò wa fún ìjọba
2: àwọn náà dẹ̀ wá
0: ṣètò wọn àdílé sọ pé dandan kádídé yọ owó yẹn pé ṣe bí èmi ní wíjú sí kí yọwọ́ àjọ máa ń ṣe ìpàdé atẹ́gùn ní nǹkan tá a ń pè ní labour management relations mo lẹ́nìkan tó jẹ́ pé ọ̀jẹ̀ nínú
2: òṣìṣẹ́
0: olórí gidi tó ń òṣìṣẹ́ olórí
2: tó wà láàrin
0: ara ajé ọ̀rọ̀ lè a máa bá wọn ṣe pàdé
2: a tún máa bá yín ṣe náà
0: tó bá a bá mi ṣe náà a ti bọ̀ lẹ́nu wọn pé kí lẹ fẹ́ àyíká àwòrán a bá ọ̀gá sọ̀rọ̀ so ó jẹ́ gẹ́gẹ́ bí alága ó jẹ́ gbẹ́ gbé
2: alága ta láàrin ìwọ̀n yín
0: ó rí mú
2: ó sì rí
0: ta ó jẹ́ kálàfin àjọba.
2: Ẹ ṣeun bábà wa ọ̀jọ̀gbọ́n Ayọ̀dẹ́lẹ̀ torí mo fẹ́ káwọn èèyàn dá sí n tá à ń sọ yìí bó ṣe ìṣẹ́jú kan àbí méjì ni ẹ ti sọ báyìí àwọn èèyàn sì ń sọ kì í ṣe bóyá torí pé a rí yín pé à ń pọn yín léjù ṣùgbọ́n wọ́n lẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n èèyàn máa ń ní ìwòye àwọn kan lẹ́ tó gìrìngì nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ń ẹ sọ pé wọ́n ṣe dáadáa tí ọlọ́run ló ni gbogbo ìgbà wọn náà ló ní àkókò kí lẹ fẹ́ kí wọ́n fi máa ṣèrántí ọ̀jọ̀gbọ́n Ayọ̀dẹ́lẹ̀ gan gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ Èkìtì Ladọ Èkìtì.
0: Ara nǹkan tí mo fẹ́ ká fi máa rántí ni wípé ipò tí ilé-ẹ̀kọ́ náà wà láwùjọ àwọn ilé-ẹ̀kọ́ gbogbo kò gbúdọ̀ já wálẹ̀.
2: Ó ti wà lókè báyìí ó gbúdọ̀ dúró sókè.
0: Àti pé gbogbo àwọn atúbàṣe jáde ibikíbi tí wọ́n sì wà kọ́ máa gborúkọ wọn kán sì máa kópa tó dáa láwùjọ. Jẹ́ kí n já yín ṣe ṣé bá rí gbogbo àwọn yunifásitì náà dásílẹ̀ Lẹ́kìtì lẹ́ni ọ̀dọ̀ aná ti máa mú olórí àti rẹ́jísítà o àti
2: mọ́sálà
0: àti làbẹ́rẹ́ o over 90% wọn ẹ̀sùn náà ti máa mú wa. A tún máa ṣe kankan sí ni pé àwọn ọmọ tó bá ń jáde a fẹ́ máa ṣètò ọ̀kan kan ní iṣẹ́ ọwọ́ àwọn iṣẹ́ ọwọ́ dání torí tó bá jáde pẹ̀lú sàbùkẹ́ tí wọ́n ní iṣẹ́ ọwọ́ náà wà ń bẹ̀. Láàánú mo lọ sí ọ̀dọ̀ ọmọ kan tí ó yàwòrán àwòrán mi tó ń gbé sí
2: ọ́fíìsì yín
0: ó dẹ̀ yá bẹ́ni pé
2: ẹ̀jọ́
0: mo níṣẹ́ òjò ànúgbò ọwọ́ ẹ̀ ló fi yàwòrán sociology ló dẹ̀ ń ṣe ó tún yàwòrán. Mo fẹ́ jẹ́ ká mọ̀ pé ilé ẹ̀kọ́ tá a ní tó jẹ́ yunifásitì Lẹ́kìtì mo fẹ́ ká àwọn ètò tá a ń ṣe mo fẹ́ kó pọ̀ sí ìgbà tí mo ti débẹ̀ tó tó ti dá àwọn ètò kan àti àti ṣe tá a ṣe àti bẹ̀rẹ̀ sí ṣe yunifásitì wa ló jẹ́ yunifásitì àkọ́kọ́ tó ń jẹ́ tó ń gba ètò ìmọ̀ ìjìnlẹ̀ ní mẹ́sìn phd mẹ́sìn àti bẹ̀rẹ̀ ẹnìkan ti ṣe sẹ́nẹ̀tì tí àpòfù rìsọ́ọ̀tì ẹnìkan sí a máa bẹ̀rẹ̀ postgraduate physiology àti nursing láìpẹ́ a máa bẹ̀rẹ̀ program aerospace engineering tá a máa níbàáṣepọ̀ pẹ̀lú
2: pápákọ̀ òfurufú
0: ara nǹkan tí gómìnà ṣe dìbò fún wa náà nìwọ̀nyẹn. Àwọn ètò ẹ̀kọ́ káàtà bẹ́ẹ̀ gbé kalẹ̀ kò fẹ́ kí àwọn ètò wọ̀nyí kó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. Àwọn kan tó tún fẹ́ ní ni pé iná ètò ilé-ẹ̀kọ́
2: ìkó
0: dúró kò gbúdọ̀ dún àdúrà yẹn kí a máa tẹ̀síwájú kó bá di pé àwọn ọmọ wọn ń ṣe jàgídíjà gan tí wọ́n bá wọlé lọ́dún ọdún mẹ́rin tí wọ́n kó tó bá ti wọlé ọdún mẹ́rin kò gbúdọ̀ dọ́jú mẹ́rin.
2: Ní kò yà ọdún mẹ́rin kò gbúdọ̀ dọ́jú mẹ́jọ.
0: Gbogbo àwọn ọmọ wa tó jáde báyìí láìka máa parẹ́ exam abẹ́rẹ́
2: sáàmì
0: àwọn olùkọ́ wọn mo fẹ́ kí wọn pé wọ́n kú iṣẹ́ torí pé wọ́n fi ètò ẹ̀kọ́ àti ìdánwò àwọn ọmọ wọn
2: fi
0: falẹ̀ tí wọ́n bá ti ní báyìí wọ́n ti kó wá ọmọ sì mọ̀ pé bàbá rẹ̀ ìkan báyìí ló wà a lè ṣàìrí àwọn díẹ̀ ṣùgbọ́n àti para wa sọ̀rọ̀.
2: Ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo eyin ti en gbo wa lati ekan ni ori eto ise ti gbo na la wa ni awon ile ise radio ti e tin gbo wa akoko ti to fun yin lati pe wa o ti e ba ni nte fe bere lowo oga gba ile eko exo lado nbi baba wa ojogbon baba tola ayodele awon ni won wa pelu mi ni ori eto ise ti gbo loni bo le se ri exo si lowo yi ti nte tun le so nipa bi gomina se nda si won awon imoran wo le fe fun won iri wisi wo le tun ni fun won na e ku dede wo ye ka ro o
3: hello
2: abi kalo won ni ma o
3: se se o ko ki baba wa nbe ko fun je ta ko ta so
2: e seun o
3: e ni ke ri lo so na pe je wa ko ko
2: adupe lo won ni
3: pe le baba ko se pe bo won ti ko ti na bo si wa ta
2: eyi won ni se form yin ti close abi fun
0: àwọn
2: tó fẹ́ wọlé ni
0: ó sì wà ńta àìdédé close bẹ́ẹ̀ máa fún àwọn èèyàn láti wá àfàwọn láyè láti wá ṣùgbọ́n àmì pẹ́ ó ní àkókò ti já àbúdá wa pé àbúdọ̀ parí ẹ̀yà fẹ́ kí àdúró díẹ̀ kí rìsọ́ọ̀tì àwọn wàyẹ́ kì í jáde ó dẹ̀ ti jáde báyìí.
2: ẹnìkan wà lójú òkú ẹ káàárọ̀ owó ẹ kú ìyálẹ̀ ta ẹ̀ sá o orúkọ yín ẹsùn ẹ káàbọ̀
3: ẹ pé ìpìlẹ̀ bá tó máa ń tẹ̀wọ́
2: àmì àtẹ̀yìn náà
3: ẹ bá ti tú àlejò wa fẹ̀
2: wọ́n ń dá yín nù
3: ọba máa wà pẹ̀lú wọn
2: bá mi o
3: ẹjọ́ ọmọba ní kí kọ́kọ́ ṣe lè náà yọ ìjọ pọ̀ nínú òṣèlú bá àdúgbò sọ fún àwọn àjọ wá sí program rẹ̀.
2: Iṣẹ́ ńlá lẹ fẹ́ gbé fún wa o. Àjọ Bureau of Community Communication náà wọ́n gbọ́ bá wọn.
3: Ṣé àwa la ni gómìnà?
2: Ẹ̀wọ̀n àwọn ò gbìyànjú ẹ̀.
3: Ṣé o tẹ́lú pé àwa la ni? Ṣé wọ́n bá wa ṣe òfin lè náà?
2: Kò sí wàhálà. Ṣùgbọ́n bàbá wa XUVZ la ní lórí ètò yìí. Ìjẹ́ níbèrè fún wọn.
3: Ìbéèrè tí mo jẹ mí ni pé ìbéèrè tí mo jẹ mí ni pé ìbéèrè náà òun náà.
2: Wọ́n sì ti sọ̀rọ̀ ń parẹ̀.
3: Pé wọ́n sọ̀rọ̀ jẹ́ ẹ̀ta ẹ̀. Ẹ̀dọ̀ kí ni ètò ní ètò ń ṣe láti lè kápá àwọn ìjùlọ ìlọ́dọ̀ torí pé wọ́n ní nígbẹ́ náà ní sẹ́wà lè tó ṣì í. Ṣèmi tó gbòòrò wọ́n ní pé wọ́n fẹ́ sọ fún
2: ẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí wọ́n dá a nílòhùn pé wọ́n ní ìgbésẹ̀ ní ìwò lẹ̀ tún gbé.
0: Ọ̀rọ̀ mi nípa àbàní.
2: Èrò ọ̀tá ìṣe ìṣe gbogbo ọ̀rọ̀
0: láti sọ.
2: Ó tún jẹ mọ́ ọ̀rọ̀ ètò ààbò náà.
0: Ẹ̀fẹ́ mi dá lójú pé a ní àwọn akẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ wa àtòtò. Kò sí ìkan tó lè
2: jẹ́ ẹ̀sìn o.
3: Olùkọ́ ẹ̀dẹ̀mí ló ṣe lẹ́ẹ̀kúnlẹ̀ láti ìrìn àkókò.
2: Láti ìrìn àkókò nípínlẹ̀ Òǹdó ẹ káàbọ̀. Adúpẹ́ bàbá. Kìí ṣe kọmíṣẹ́ ẹgbẹ́ wa dáadáa o. Bí wá ilé ìwé yunifásitì ẹ̀sùn lọ́dún Nàìjíríà o.
3: Kò sí ìgbà dàgbà sòótọ́. Ìgbà tàbátẹ̀ ń parẹ́ náà èyí wà fúnra. Ṣé ní gómìnà wa ọmọ inú ọ̀gbà ni wọ́n.
2: Ẹ ṣeun.
3: Ṣé ìbẹ̀ ti fi yọ? Ṣé wọ́n rí àárẹ̀ rádà? Wọ́n máa ń ṣe pẹpẹ gbà. Ìpẹ́pẹ́ ìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà. Ẹgbẹ́ báwo òṣìṣẹ́ pè sórí ètò
2: yìí.
3: Ẹgbẹ́ ìjọba tó wà lóde ìjọ wọn ní oṣù méjì mẹ́ta báyìí tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tẹ wọ́n ní oṣù mẹ́wàá kò sí rí ìmọ̀. Ẹgbẹ́ ìwé gbà àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní bí wọ́n ṣe wọ́n lé ìwé gbọ́. Bàbá ìwà gbìyànjú pé ìwé ọjọ́ ìgbà ti wọ school.
2: Bí mo bá gbọ́ yín ètò Netford lẹ̀ ń sọ díẹ̀ díẹ̀ ń ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ bàbá wa ǹjẹ́ ọwọ́jà ìjọba àpapọ̀ nípa tí wọ́n béèrè ìyẹn ó dọ́dọ̀ yín náà.
0: Gidi gan.
2: Táwọn èèyàn pọ̀ tó ń jẹ ọlá rẹ̀.
0: Wọ́n pọ̀ ní Netford. Ara iṣẹ́ tí mo ń ṣe náà nìyẹn tó bó ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa pàápàá níbi ìbọn lọ́wọ́ fọ́ fi orí dáadáa. Mo ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ léwe pápátá ìjọba fẹ́ràn wa lọ́wọ́ ni bọ́ ṣe ń ṣe ní ìlú òyìnbó nìyẹn
2: àwọn àwọn sì fi ń lọ dáadáa
0: àwọn jà fún mi bílíọ̀nù
2: ìṣòwò díẹ̀
0: tó lé bílíọ̀nù mẹ́ta tó lé la ni àwọn àná fún
2: ẹ̀sìn
0: ẹ̀wọ̀n yàtọ̀ sílẹ̀
4: owó tó kò fọ́kọ tó bá yẹ pé

assistant registrar ọbẹni Sunday Kayode Ojo principal assistant registrar táwọn náà wà ń bí ẹ ṣeun adúpẹ lọwọ yín o a sì ń dúpẹ lọwọ Mr. Bode Ibituyi public relations officer one àti ọbẹni Opeyemi Ojo Adeleye tí wọn jẹ university photographer tí wọn tán kiní mọ wa lójú adúpẹ lọwọ yín ẹ jẹ ń dúpẹ lọwọ gbogbo àwọn ikọ náà ti àjọ mẹto ìwá lónìí ní orí ètò iṣẹ ti gbọ tẹ fi gbádùn wa mo kọkọ dúpẹ lọwọ ilé iṣẹ èyí ohun àjọ tó ṣe àgbékalẹ ètò iṣẹ ti gbọ yìí ní àti àkókò yìí lọ ara ọtọ ni wọn mọ bá dé ní orí ètò yìí àwọn àlejò ńláńlá la mọ gbé wá sí orí ètò àwọn ńláńlá náà la ti ń gbé wá tẹlẹ o ṣùgbọn a tún fẹ

0: teens and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Jollof rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Magistar tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Láti bí ọ̀sẹ̀ mélòó kan ni àwọn ẹ̀fọn burúkú ti ń jẹ ọ́. Mo rántí bí àpẹẹrẹ àwọn àìsàn náà ṣe rí. Wo bí o ṣe ń gbọ̀n bí ewéko ní ìgbà ọyẹ́, ó mà ṣe o. Ara rẹ ló ń gbóná bí ẹsẹ̀ náà yìí. Bẹ́ẹ̀ lo ò dára yá rárá, kódà o jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Ẹ wò ó, àpẹẹrẹ ibà lélẹ̀ yìí o. Mi ò sì ní fẹ́ kí ibà gbá mi mú lásìkò.

0: bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM, níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emily Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run, àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀. Ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ sọ fún gbogbo ẹni tí ò tí ì gbọ́, gbogbo ẹni tí ò tí ì mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣe é má gbọ́ ètò ni o, fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run, Prophetess Emily Ọlọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí. Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ògo ni fún bàbá.
2: Mímọ́.
1: Ògo ni fún ọmọ.
2: Mímọ́.
1: Ògo ni fún Ọlọ́run ẹ̀mí mọ́.
3: Bí ó ti wà láti kọ́ ṣe, ó ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín.
1: Àmín.
3: Àmín lórúkọ Jésù.
1: Jésù.

0: Adá tí o tí yàn sẹ́nìkan ni darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ ìyèrè lórí afẹ́fẹ́ nípa ọ̀rọ̀ rẹ la sí iná kù nípò. Nípa ọ̀rọ̀ rẹ la mú arọ lára dá. Nípa ọ̀rọ̀ rẹ ni iná kù fi rójú rere. Nípa ọ̀rọ̀ rẹ ni àwọn ọmọ Ísírẹ́lì fi délẹ̀ ìlérí. Nípa ọ̀rọ̀ rẹ la fi yọ Dánìẹ́lì nínú wo kìnìún. Nípa ọ̀rọ̀ rẹ lobìnrin oríṣun ẹ̀jẹ̀ fi ráàánú gbà. Ó yá nípa ọ̀rọ̀ rẹ, ó yá kó tú wá sílẹ̀. Ọ̀rọ̀ rẹ orílẹ̀-èdè kan ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Lẹ́yìn ọ̀rọ̀ a kò dáhùn kó Ọlọ́run gba ọpẹ́ wa. Ọlọ́run bẹ́lẹ̀ wọ́n ṣọfà gba ẹ̀yẹ wa. Ọkàn wa kó balẹ̀. Orílẹ̀-èdè kó gbà láfíà. A máa yin Ọlọ́run. Ní ọgbọ̀n ìṣẹ́jú Igéṣù ọmọ Dáfídì, ọba tó la Samaria já, ó yá là á kọjá. Ọlọ́run bẹ́lẹ̀ wọ́n ṣọfà, ó yá là á kọjá. Ọlọ́run Ayọ̀dẹ́lẹ̀ Babalọla nílùú Arákejì, ó yá là á kọjá. Ọlọ́run Mósè Orímọládé ọmọ tí wà láṣẹ nínú ìkàrẹ́ là á kọjá. Lákòókò ẹ̀ ó yin Ọlọ́run. Àlọ́bàmí ní Genesis 15 kí ló sọ níbẹ̀, bó lóun máa ráàánú gbà. Ó lórúkọ Jésù wọnú ògo rẹ lọ, ìtàn rẹ ló sì kó yí padà. Ìwé Jọ́hánù orí karùn-ún verse 20, ìwé John 5 verse 28, bó lóun máa ráàánú gbà. Ìtàn rẹ yí padà, ojú rere ló sì kó wa orí. Ẹnìkan níbo mo ṣe fẹ́ ṣe, mo nílọ wọnú ògo lọ. Gbọ́ o, torí àkókò ní sórí gbogbo àwọn ọmọ Jésù yẹn, Dáfídì tá a kọ̀ sílẹ̀ ló ráàánú gbà. Ó ní ìkẹjọ oṣù kẹjọ, ó yá gbogbo tó ti nù ẹ láti January di òní ọjọ́ kejìlá, ó yá lọ gbọ́ ògo rẹ padà. Àdí òní ọjọ́ kọkànlá lọ gba kọ́kọ́rọ́ rẹ padà. Ó kọ́kọ́rọ́ rẹ, ó yá kó lọ máa sí ògo. Kọ́kọ́rọ́ rẹ kó lọ máa sí ayọ̀. Kọ́kọ́rọ́ rẹ kó lọ máa tilẹ̀kùn ìbànújẹ́. Kọ́kọ́rọ́ náà, ó yá gbà á, ó yá gbà á, ó yá gbà á, ó yá gbà á, ó yá gbà á. Genesis 15 yẹ kí ló sọ. Máa gbọ́ ohun tóluwa fẹ́ ṣe fún ọ. Olúwa fi ọwọ́ agbára mú Dáfídì jáde. Bí darandaran bá padà jọba, àkọlé ìrìn àjò wa ló sún ní kọ́kọ́rọ́ ìdílé Dáfídì. Mo pa ní ẹsẹ̀ ìwọ tó gbàgbọ́. Ìwọ tó ti kọ̀ sílẹ̀ ló ní ọ̀rọ̀ ọjọ́ tòní, ó yá wọnú ògo rẹ lọ. Ẹni tó bá bá mi ríwe kó ló sí orí kiní yẹn, kó sì sílẹ̀, kí ló sọ níbẹ̀?
1: Lẹ́yìn
0: ìkan wọ̀nyí, ọ̀rọ̀ Olúwa tó Ábúrámù wá wò ó. Áńgẹ́lì wo ló wà níwájú rẹ, àmọ́ tọ́wọ́ ẹ lásun èrí. Ó yá lórúkọ Jésù, ọwọ́ tó bọ́sọ èrí lọ́rùn Jósúà. Mo ní kó bọ́sọ èrí lóṣù òye lórúkọ Jésù. Ọwọ́ agbára ló bọ́ aṣọ èrí lọ́rùn Jósúà olórí àlùfáà. Kí la fi bù ọ́ lójú níwájú olóore rẹ? Èyí tó jẹ́ kó o máa gbàdúrà tó rẹ sí àdúrà. O rí áńgẹ́lì yẹn ni, ó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀, èṣù dúró sí. O gbọ́ Olúwa sọ fún Olúwa bá èṣù náà wé. Mo pa ní àṣẹ èṣù tó rọ̀gbà yí ọ, káńgẹ́lì ogun tó dúró tì ọ́, tó láfi kó o máa ṣàdúrà rẹ jẹ lóṣooṣù, ó yá ilẹ̀ mú lórúkọ Jésù. Ó ní lẹ́yìn nǹkan wọ̀nyí.
1: Má bẹ̀rù.
0: Ábúrámù. Hallelujah somebody. Hallelujah somebody. Ọkàn àlàyé hallelujah. Ó ní ẹtú bẹ̀ ká ẹsẹ̀ tó kà. Lẹ́yìn nǹkan wọ̀nyí. Ọ̀rọ̀ Olúwa tó Ábúrámù wá lójú ìran wípé. Má bẹ̀rù o. Ábúrámù, èmi ní àṣà rẹ. Tẹ̀síwájú o. Wípé Olúwa mi. Kí ni ìwọ hallelujah? Kí ni ìwọ náà ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti January di òní yìí August 11? Mo pa ní àṣẹgbà kọ́kọ́rọ́ ògo rẹ padà. Bí Olúwa bá mú ìkólọ Ábúrámù padà, Olúwa ní ìlérí fún ìwọ náà láti ṣe. Àmọ́ nítorí pé òun kánjú ni, ọ̀rọ̀ wọnú ayé rẹ lọ lónìí o. Ọkàn àlàyé tó gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí lọ Ọlọ́run láti ìjọ Trinity Cathedral nílùú Omi Fọ́n. Gbogbo ẹni tó bẹ nájà pé tó bá nájà ẹ sí ara òní tú, ó yá pẹpẹ kéde ojú ẹsìn rẹ. Ó ní Olúwa èmi sá lọ láì lọ́mọ, àmọ́ gbọ́ question mark kan wà ńbẹ̀. Mo fẹ́ kó wọ onígbàgbọ́ kó tẹ́tí. Ó ní gbọ́ ohun àwọn áńgẹ́lì lọ́rùn, gbọ́ ohun tí a fi rámi sí Ọlọ́run. Rántí pé Ábúrámù ọ̀rí Ọlọ́run ni. Àmọ́ kọ́kọ́rọ́ kan sọnù nínú ayé Ábúrámù. Gbọ́ bí kọ́kọ́rọ́ kan bá sọnù tá a ṣàwárí rẹ̀, kò fi gbéraga bá Ọlọ́run sọ̀rọ̀. Ó tẹríba. Ó pa ní àṣẹ bí Ábúrámù bá ráàánú gbà lọ́wọ́ Olúwa, ó yá lọ ráàánú gbà lórúkọ Jésù. Ìgbà àti àkókò rẹ tó ti kọjá rẹ, ìtàn rẹ yí padà. Kí ló sọ torí àkókò? Bẹ́ẹ̀ ni o. Oh yes. Ó wí pé wó. Kí ló ń jẹ ìwọ náà níyà? Sọmọ ló ń jẹ ọ níyà ni? Sí aya ni? Sí ọkọ ni? ẹni ni agbára sí pé ni bàbá wa Jésù Kristì Olúwa wa àti fún ní orú ó ti fún wa ní orúkọ kan pé ní orúkọ Jésù gbogbo orúkọ máa wọlé ọwọ́ wo ló ń fìyà gé olóṣooṣù ọwọ́ wo ló jọ̀wọ́ ara rẹ̀ ta lẹni tó rìnrìn àjò láti já wa bọ́ ta lẹni tó gbagbára lórí òkè méjeje láti já wa bọ́ àwọn kan á máa lọ sórí òkè méje lọ́jọ́ méje léra wọ́n á ní màá ba ìrìn àjò rẹ̀ jẹ́ ọ̀rọ̀ jáde tó bá ti wá ń gòkè á ní lágbájá ò gbọdọ̀ gòkè mọ́ tó bá tún sọ̀kalẹ̀ lórí òkè náà á ní mo já lágbájá bọ́ lórí àkàsọ̀ ògo rẹ̀ ó yá ìwọ wo ló rá mi méje ṣe mo kéde gẹ́gẹ́ bí Dèbórà ẹ nílò máa já wa bọ́ ọlọ́run já bọ́ lórúkọ Jésù ọ̀run já bọ́ ipá rẹ̀ pé gbóhùn lẹ́nu mi àṣírí wòlíì ni mo sọ fún ọ lónìí àwọn kan rin ìjọ wọ́n rin ìlú méje láti dá ọmọ ológo dúró wọ́n rin lọ́jọ́ méje àwọn kan rin ní wákàtí méje ìwọ́ wo ló gbàgbọ́ bí pẹpẹ bá ru ìmọ́lẹ̀ méje ẹni jọ̀wọ́ ayé wa láti já wa bóyá kó gba kú wa kú lórúkọ Jésù torí àkókò yẹn kó ló sí orí kíní kí ló sọ níbẹ̀ ìwọ́ wo ló rá mi ṣe ẹni bẹ́ẹ̀ nájà tó ò fojú rí ó yá iná ṣí nídìí kí ló sọ níbẹ̀ nínú ìwé kó ló.
2: Jésù Kristì nípa ìfẹ́
0: ọlọ́run. Ipa kíni o? Ó ní nípa nípasẹ̀ ìfẹ́ ọlọ́run kì yóò sí nǹkan. Gbogbo ẹni lé ayé rẹ láti já ọbọ́. Gbogbo ẹsẹ̀ gìrìgìrì tó ń gbọ́ lẹ́yìn ẹsẹ̀ rẹ lóṣooṣù. Àmọ́ tí ò fògo fún ọlọ́run bí kò ṣe láti lé ọ̀pá nínú ayé, ó ya agbára rẹ̀ pé lórúkọ Jésù. Fasiri ẹ̀yẹn kí ló sọ níbẹ̀?
2: Àwa
0: ń dúpẹ́ ọlọ́run. Ọlọ́run ọ̀run kà wá mọ́ wọn kí ló sọ níbẹ̀ àti bàbá Jésù Kristì Olúwa wa àwa ń gbàdúrà wípé
2: nígbà tí àwa gbúro ìgbàgbọ́ yín nínú Kristì àti ìfẹ́ tí ẹ̀yin ní sí
0: ènìyàn bẹ́ẹ̀ni
2: nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín
0: lórúkọ Jésù ìrètí rẹ kò ní pin lórúkọ Jésù lórúkọ Jésù mo ló máa ní ẹ̀rí ìwé Luke yẹn kí ló sọ Luke 7 yẹn kí ló sọ lórúkọ Jésù o máa rà ánú gbà kí ló sọ níbẹ̀
1: orílẹ̀-èdè wa
0: ó fẹ́ràn kí ló pé
1: orílẹ̀-èdè wa
0: ìwọ wo ló gbàgbọ́ lórílẹ̀-èdè wa rí sí ẹ̀ṣẹ̀ nítorí olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gé ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ó ní ẹni tó bá gbàgbọ́ kó ní ìyà ìnípẹ̀kú ìwọ wo ló rá mi mẹ́ta tó lọ gbọ́ agbára ìgbédìde níbi tá a ti tà ọ́ sí olúwa rà ọ́ padà níbi tá a gbàgbé rẹ lọ gbọ́ ògbó rẹ mo kéde rẹ olúwa dá ògbó rẹ padà kí ló sọ torí àkókò
1: wọ́n ti kọ́ sínú gbọ́gùn kan fún wa
0: hallelujah ó ní ìlèbá.

0: orúkọ Jésù ó yá lọ gba iyì. Ó ní èmi kọ́ sínágọ́gù kan. Mo kọ orin náà nítorí pé kí ni a gbé Jésù Kristì kalẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn. A gbé e dìde fún ìṣubú ọ̀pọ̀ ènìyàn. Ìwọ wo ló gbàgbọ́ pé a gbé wòlíì rẹ dìde lónìí? Èyí tí ń ṣe ẹ̀mí lọ́lọ́run láti ìjọ Trinity Cathedral fún ẹni tó bá gbàgbọ́ kó wá mu omi iyì lọ́fẹ̀ẹ́. Pàdé wa lọ́la ọ̀la ojú àánú sọ pé màá gba kọ́kọ́rọ́ ìdílé Dáfídì. Ẹnìkan ní ó dẹ̀ yẹ kó wá ìbádẹ́ dára kó wà. Àmọ́ rántí pé Olúwa lóun bọ̀ gẹ́gẹ́ bí olè lóru. O mọ ìgbà tí olè náà ń bọ̀ láti wá jíro iṣẹ́ ọwọ́ ènìyàn. Ìbádára kó o rú gbogbo ìgbàgbọ́ rẹ wá sílé Olúwa. Ìbádára kó o mú ìgbàgbọ́ rẹ rìnrìn àjò nínú oṣù yìí kó o lè jèrè èyí tó wà nínú ọdún yìí. Ó ní èmi kọ́ sínágọ́gù kan. Kí ló sọ níbẹ̀?
1: Jésù sì ń bá wọn lọ.
0: Olúwa ń bá wa lọ.
1: Nígbà tí kò sì jì sí etí ilé mọ́.
0: Kò jì sí etí ilé mọ́ o. Balógun ọ̀run náà rán àwọn ọ̀rẹ́. Ayérayé o, Olúwa sọ
1: pé
0: wípé
1: Olúwa
0: mọ tẹ̀síwájú
1: èmi kò tó.
0: Alleluia. Nínú ìwé Chronicle yẹn ta ló tún láti kọ ilé fún? Bí kò ṣe láti fi tùrà rí níbẹ̀, bí kò ṣe láti fi àkàrà ìfihàn ní ìgbàkúgbà àti láti gbégbá ọpẹ́, ìwọ wo ló rá mi ṣe? Bí Olúwa bá mú ọmọ ọ̀dọ̀ náà láradá, àìsàn ara wa fò lọ lórúkọ Jésù. Kí ló sọ níbẹ̀?
1: Nítorí náà
0: èmi kò rò pé
1: ṣùgbọ́n
0: alleluia ó ní sọ ní gbólóhùn kan. Ó ní fọ́nkárẹ́ balẹ̀ nínú Olúwa ọ̀rẹ́ ìrètí bẹ fún ọ̀yàrá sàrà fọ́nkárẹ́ balẹ̀ ìrètí ayọ̀ bẹ. Ó ní dájúdájú máa ṣe rere, dájúdájú máa ṣe rere. Èmi ti ní Jésù láyé mi, ẹrù ò sí mọ́. Dájúdájú á dára fún mi. Ó ní èmi kò tó láti ṣe kíni o?
1: Láti tọ̀
0: wá. Ṣùgbọ́n
1: gbọ́
0: ní gbólóhùn kan. Ó ní sọ kìkì ọ̀rọ̀ kan lọ́run. Àwa ń fi ìdí rẹ̀ kalẹ̀ ní ayé. Ó ní sọ gbólóhùn ọ̀rọ̀ kan. Àwa yóò mú ìránṣẹ́ náà láradá. Ìwọ wo ló ń sọ ẹ̀sọ̀ gbọ́wọ́lé ìpín rẹ? Ó yá lórúkọ Jésù wọléwọlé òde ọ̀run kó wo wá sọ. Lórúkọ Jésù ó ní sọ gbólóhùn ọ̀rọ̀ kan ká sì mú láradá. Ọ̀rọ̀ rẹ rèé, ọ̀rọ̀ rẹ náà kó mú wa láradá. Kí ló sọ níbẹ̀ torí àkókò?
1: Èmi náà pẹ̀lú jẹ́ ẹni tí a fi sí abẹ́ àṣẹ.
0: Ó ní kí ni o?
1: Nítorí èmi náà pẹ̀lú jẹ́ ẹni tí a fi sí abẹ́ àṣẹ.
0: Èmi àwa ìránṣẹ́ Ọlọ́run, àwa ohun èlò Ọlọ́run, a wà nínú àwọn tí wọ́n fi sí ipò àṣẹ láti súre tó ní ọmọ ogun lẹ́yìn rere. Ó ní kí ni o?
1: Mo
0: wí fún ọkàn pé lọ
1: a
0: lọ
1: oyè
0: wá àṣẹ jáde. Ohun tó sọnù láyé rẹ ọ̀run dá padà. Ẹnìkan ò sàmí. Ó ní sọ pé kó lọ a lọ. Ó ní sọ pé kó wá ó lá wá. Ọ̀rọ̀ jáde o. Mo kéde ní ti bàbá ọmọ mi mímọ́. Mo sọ̀rọ̀ mo tẹnubọ gọ́gọ́ tẹ̀ jẹ́ odò àgùntàn. Ó yá gbogbo àìsàn tó ń sà tó rà kó jáde lọ. Gbogbo tó sọnù ó yá kó padà. Kí ló sọ níbẹ̀ wá?
1: Àti fún ọmọ ọ̀dọ̀
0: pé ṣe èyí
1: a
0: sì ṣe. Bẹ́ẹ̀ ni o,
1: ẹnu
0: yà sí. Ó yí padà pé wo Olúwa ń bọ̀. Olúwa ní tètè máa bọ̀. Ó ní ẹ sáré wá. Ẹ wá wo olùgbàlà tó sáyé ìwádìí rere. Prógíráàmù tá a ṣe ní Trinity lákòókò yìí interdenomination program ni. Kò yọ ẹnìkan kan sílẹ̀. Àfẹni tí ò bá gbé ògo wá sáyé, àfẹni tí ò bá fẹ́ ṣetán láti rá àánú gbà, tètè máa bọ̀ lọ́la ojú àánú. Wá gba kọ́kọ́rọ́ ohun tó tọ́ sí ọ. Ohun tá a ti gbà lọ, òun tọ́ ló ti gbé àsọtẹ́lẹ̀ tipẹ́ pé o máa jẹ́ èèyàn. Àmọ́ rántí o, ibojì máa appreciate dorí ilẹ̀ lọ. Mo pa ní àṣẹ. Ìkọ́gun tí ọ̀tá wa fi ṣagbára Ọlọ́run jìnà
2: lónìí.
0: Kí ló sọ níbẹ̀?
1: Ó yí padà sí ìjọ ènìyàn
0: tí tọ̀ lẹ́yìn. Ó wí pé
1: mo
0: wí fún yín pé
1: èmi kò rí ìgbàgbọ́ ńlá yìí
0: ṣe
1: nínú àwọn ènìyàn Ísírẹ́lì.
0: Ó ní èmi kò rí ìgbàgbọ́ ńlá yìí rí. Alleluia. Ó ní àìgbàgbọ́ bí lá tèmi lòlùwà. owo si dide o egba o soro ai gbagbo bila emi lo oluwa owo si dide o loruko jesu tori akoko jesu ni emi ko si ti ri igbala iri bi awon kan tohun leyin o ya loruko jesu igbagbo re mu olarada mo ne wa lola ko wa gba kokoro idile dafidi ma je ki irarere re ki o lo lai wa si imuse ma je ki oluwa ko bere pe bawo lo se se igbesi aye re oni ijoba oruku dede araye eyi pada oni dajo aye nbo ti o bere lowo re oni dajo aye nbo ti o bere lowo mi bawo lo se lo igbesi aye wo ki se elese nkan la ma korin na fun lojo na ama ko fun eni to gbo iran rere ti o sise to ama ko fun eni to la la isegun fun rara re ti o sise to loju aye ama ko si eni to ri iran rere bi abraham yen amo ti iran rere o se iba dara to emi oba laye wa ni genesis 17 yen oluwa tun se leri fun abraham ki abraham ko le mo wi pe emi lo ba to da yin atawon baba yin o ni ta leni na to le ri di ise mi iwo wo lo gbagbo eni wadi re kiri pa re fun loruko jesus Luke 5 verse 4 yen kilo so en kan so pe mo ti rogo lo loni kilo so o da ke oro so wi pe hallelujah adawole re lo se oya ko lo wo ope wa o ni ti si ibu oya o ni ju sibe o ni ko ku apo boya lo kere ni bi to ti sise si ibi to ti sise si lo kere le be gbogbo lo nkan mo fe fi ti fun e sare ba mi wo Exodus 40 verse 14 o gbodo jagumo se o ra mi se ni o ni jagumo emi o mo boya won ma waje ogun nile baba tan ti bi o abi nile iya amo bi oluwa ba je emi ni oya oluwa si wo ogun laye ki lo sare be
2: Forty-four.
0: Hallelujah.
2: Hallelujah.
0: Only tori oluwa yo ja fun yin. Ta leni na to le ja fun o. Ajeraye lo le ja fun o. Ame meta lati nu okan re ni sora re do Olorun to n ba oja Olorun pade re. Ene sora re se se ogbeji meji a orun meje ile meje aye se kedogun ene sora re sagbede meji to fi aye re ni olara o ya pepe si lowo ise kilo o ni kini o tesi waju kilo sa
2: oluwa si fun mo se
0: pe wi pe
2: ese ti wo fi kepe
0: ese oluwa ni kilo se emi lo olorun ta fi kegbe lori afefe bayi oluwa ni ka so fun gbogbo ile de wi pe e tesi waju sogbo
2: gbe
0: apa re soke
2: ki
0: iwo ki o si na bo na si oko be ni o ki o pin ya ti meji sa me meta ibo lo lati ibo lo ka omo enu moto ni ori irin ni nu irodun ni ori dubule ni ibo ki bo ni lo ti gbe kan ni adaba 88.9 fm o pa se lone ofa na o ya ko dagbere loruko je
3: mi loruko je
0: emi o mo bi to lo boyo fe lo si court lo ni ni to tun wa ronu po se o ma gba idalare amo bi oluwa ba da omo israel lare o ya lo gba idalare ogun ebi wo lo bi o lere ejo to mo lowo re to fi je oniya ta wa fi pa so ogun na o ya pa awon pe loruko je oni kan na pa na soju oko mo na pepe ma n gburu agogo agogo ma n te gbogbo aye lo n teri ba fun ibo lo ti ra mi meta ti bi mo se kede olorun baba lola olorun mo se olorun bele wa sofa eni yo israel re lenu pelu ami meta pepe teri re ba
3: ami ami loruko jesu
0: ki lo sta nibe
2: awon ome israel yo si laarin okun koja
0: o la ma la ori okun koja ni iyangbe ile tesiwaju
2: ati emi kiyesi emi o mu aya awon egypt
0: ni wo eni to ti le obo lati january yẹn oluwa ni ko mọ bẹru rẹ mọ oluwa ni emi wa niwaju rẹ bi akọni ẹlẹru oluwa ni buburu kan ki o subulu wa bẹẹ ni arunkaru kan ki o sumọ ile wa o ni kiki oju wa la wọn fi ma wo ere awọn eniyan buburu ma gbẹ wọn le wa kọja lọwọlọwọ amọ ti wọn ba le wa ani sare amọ gbẹ ohun ti oluwa sọ ninu bibeli yẹn o ni awọn ọmọ israel yio la okun pupa naa ja o ni a o si yinmi logo lori farao o pa wọn lẹnu mọ okun gbe wọn mi ogun to le ọ lati january to tu ise re da ogun to gba kolo lowo re to roju re oko re ma ogun to ta ile re ruti ile re ti daro ogun to ni ko ma gbe bukata ko ma ro lore ogun to ni kan lore ko mo kan ma ran lowo o ya tabi ba ma fara o ba se gbe ogun na se de la ye re lo le akosile odi pare
3: amen
0: ero odi baje
3: amen
0: revelation 21 verse 2 kilo so ewe revelation ewe fi ogun olekan kilo so nibe ewo wo lo ra mi se bo te nbo lola oni wo wa gba ilu mimo re lola o jerusalem tutun yen o ti orun so kale wa orun re ko si
3: amen
0: orun ranlowo re ko si
3: amen
0: orun anu re ko si
3: amen
0: bo ba ku isejo kankan si ona mo olorun ma se bi oba ki lo so tori akoko amurawo wa mura sile we sa ba mi wo sam 19 yen bo fa fi gbolo nkan ka se re le ko le mo wi pe oluwa ma ya ni lenu nigba taye so po tan oluwa ma bo aso esi nigba taye so pe esi po oluwa ma de sinu aye iwa gan yen oluwa ma ba wa to awon omo wa awon abiya mo odi oran a wa ma pa won a ma mu won lo orilede koja a ma rin loju ota bẹ́ẹ̀ ni ohun kóhun kì í ó se wọ́n kí ló sọ sam 19 yẹn máa gbọ́ o ó ní àwọn ọ̀run wọn sọ pé àwọn ayé mo fi ọ̀rọ̀ rẹ lé ọlọ́run lọ́wọ́ yẹ olúwa la ayé rẹ kọjá kí ló sọ níbẹ̀ oh yes oh yes bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o oh yes abiya masa mi to ni agbara meta gbogbo ta ko se ka pa wa ko la agbaye ja
3: amin
0: o ni a o la agbaye ja e soro a o si mi bi o iwo to gbogbo

wàjẹ́ bí sí ìran rẹ òde wà á mọ́kè o ní jábọ́ o ní tọrọjẹ́ araba tó takú síwájú èmi àtiyín tó ti gbẹ̀jẹ́ ó yẹ àtòhun àtẹ̀jẹ́ rẹ ilẹ̀ ké mọ lórúkọ jésù. O ma ra anagba. O ma roju rere. O fe pe emi lo Olorun nitori akoko ti lo a le juwe je ka pe gba number yen ko ma pe ni kankan ko gba isure idaji osoye ko wa gba kokoro idile Dafidi ni jo Trinity Cathedral ni lo mi folola ni alongside wa gba on bo lakure bi kibi to ba tin bole bole ni oja omi fo so da gbe okada so pe o lo sosa le yawo li ni Trinity Cathedral alongside wa gba tebi 08 1 4 2 6 6 8 7 2 2 J over Jesu Christi Michael Mimo Alasa Laye Alasa Lorun Kenu Aya Juda Olorun gba opo ewa ya waka ya ogbon si mimo ogbon seju sodi no mata lowo gbogbo ile to wo ke ma gbe lai lewu gbogbo awon ta ma gbo kan ma ra anoba a o jo yin Olorun ijoba run oni boss ori be ko ji pada Jesu Oluwa wa amen.

0: a dove.
1: Like a big bag.
2: Gaining velocity on Adaba FM.

0: ẹyin ẹyin wa ẹ ṣeun tí ẹ ṣì wà pẹ̀lú wa lórí ètò àpérò tó ń dé sí etí gbọ́n ní kan ní àdàbà 8.9 FM àkókò títọ́ fún ẹ̀yìn ara ilé láti bá a dá sí ètò wọn 08162519991 ojú òpó tí ẹ máa tọ̀ dé ọ̀dọ̀ wa ń bí ẹ ló ẹ káàsán orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ẹ káàsán
0: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ẹ yí rédíò yín sílẹ̀ àbí kẹ́ rìn jìnà síbi tí rédíò yín wà ká lè bá gbọ́ra wáyé.
1: Mo ti yin sílẹ̀.
0: O da orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Yínká ló ń pè láti ìdánrẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ kú àpérò. Ilé àtọ̀nà ni a dáa.
0: Àmì.
1: Lórí ìlú àwọn ayọ́ náà ló lè fún wa yọ. Ọ̀nà òsílẹ̀ àpẹẹrẹ wọn ń ṣòfà Edwidge. Mọ́tò mi ló wà láfọ̀ẹ́ tó ń ṣòfà Edwidge fún wa. Mo gbogbo àdúgbò wa kò sí ṣe lò. Ẹ bá wa bẹ̀ wọ́n. Wọ́n ká ń ṣòfà Edwidge. Wọ́n bá wa ṣe àwọn ọ̀nà pẹ́pẹ̀pẹ́ tó wà láàrin ìgboro Caribbean. Ọ̀nà àdúgbò wa ní Stone bẹ̀ yẹn. Ojoojúmọ́ ni mọ́tò ń bàjẹ́. Ọ̀nà ẹ̀rẹ̀ jáde tó ń lo òjẹ́ tó bá ń lọ Èkó láti ṣẹ̀ kò nígbà tí wá sókè àrò pé òun fẹ́ wá gba òkè àrò lọ mọ́. Dàrẹ́ ti máa lọ jáde sọ̀wọ́ ẹ̀nà. Ọ̀nà ẹ̀ wọ̀n ṣé kò ṣe é rìn. Ẹ̀wọ̀ ẹ̀rù ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ bá wa ṣe ọ̀nà wa pẹ̀pẹ̀pẹ́ ilé tọ́lẹ̀ ṣe kù ṣe kù wọ́n yẹn kọ́ parí ẹ̀ kọ́ fi ṣe parí bìjì ilẹ̀.
0: O da ẹṣẹun 08162519991 ojú òpó tí ẹ máa tọ̀ dé ọ̀dọ̀ wa nìyẹn. Ẹ ló mú kí ẹ káàsán. Ẹ ṣeun orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Kẹ́sì ló ń sọ̀rọ̀ láti kàrí àkókò.
0: Ẹ ṣeun.
2: Àbò dúpẹ́ lọ́wọ́ àwọn tẹ gbé wá sórí ètò. Àwọn tẹ gbé wá sínú tìyẹn wọn gbó wọn yé wọn. Bó ti yẹ kí ìjọba wa rí nìyẹn. Ẹ jọ overhead bridge. Ó kẹ̀ jẹ́ pé mímọ́ kí ní kẹ̀lá yàrá mi pé ibi tí àwọn olórí wa bá ti máa rí owó dàìváìtì sákàtì tara wọn ò ní wọ́n máa ń ṣe é jù. Ẹni bá lọ sí ìjọ àní á mọ̀ pé títí yẹn ò dáa. Tí ọba sí ìjọ àní ó yẹ kí wọ́n bá wa ṣe títí yẹn kó gbó dáadáa. Ọ̀nà eṣẹ́ ní kàrẹ́bì ìka rẹ̀ sí eṣẹ́ ibi tó yẹ kí ìjọba náwó sí nìyẹn. Ọ̀tọ̀ ojú kan ilákùrẹ́ náà ni ọba ilé ibìkan kàtídíà ojú kan ilé ẹ̀nà kówó sí láti ìgbà tí bàbá àgàgù tóun ti ṣèjọba tiẹ̀ tí mí dé tí mí dé. Ṣáwọn tó kù náà ṣé wọ́n ń ṣe Arondo State ni. Owó tí wọ́n fi ń ṣe Ofire Bridge ẹ wo iye títì tí wọ́n fi ṣe. Ẹ̀wọ̀ Federal ni èmi kàn wá rọ Federal. Ṣé rí owó subsidy kan ni wọ́n fún àwọn state kọ̀ọ̀kan. Kí Federal kúkú mọ bá wa ṣe títì ní state kọ̀ọ̀kan. Kí wọ́n má sọ fáwọn gómìnà mọ́ wọ́n kan owó yẹn à.
0: Ìyẹn ò ní lè kò ní ṣe ṣe. Ìyẹn ò ní ṣe ṣe. Ẹ ṣeun.
2: Ok ìyẹn ò ní ṣe ṣe.
0: Kò ní ṣe ṣe.
2: Ọ̀gbọ́n kí àwọn gómìnà wa. Káwọn gómìnà wa kí wọ́n rántí pé àwọn olùọdún tí wọ́n wó kúrò ń bẹ̀ o. Ó tọ́ bá ṣe ń là máa ròyìn lẹ́yìn wọn o. Kẹ́nìkan dẹ̀ máa lo 12 years 13 years ní Senate ní rírẹ́ ó ti pọ̀ jù. Sọdún mẹ́rin ẹ kúrò ń bẹ̀ èrò pọ̀ ń lẹ̀. Nàìjíríà ò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá ò ní tú.
0: 08162519991 ẹ jẹ́ kí a gba ìpèbí méjì àbí kan sí kí àwọn èèyàn wa nu ilé kan tó bá kí wọ́n tó sọ̀rọ̀ lé lórí. Hello.
3: Hello.
0: Ẹ ṣeun orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: Èmi ni Ṣẹ́gun láti òde ayé.
0: Ẹ ṣeun.
3: Ọ̀rọ̀ tí ẹ sọ yẹ́ ẹ̀yin náà lẹ fún àwọn gómìnà ní agbára.
0: Àwa kẹ́ àwa kọ́ ló ń fún wọn lówó.
3: Náà nǹkan tí mò ń sọ ni pé kò sí ètò tẹ́ fẹ́ ṣe. Tó jẹ́ pé ká bá fẹ́ dáhùn sí ẹ sọ pé ẹ máa sọ̀rọ̀ kùbá kùgbé.
0: Ẹ lè sọ̀rọ̀ yín láì sọ ọ̀rọ̀ kùbá kùgbé. Kò dídán lọ́gẹ́ sọ̀rọ̀ kùbá kùgbé.
3: Ọ̀rọ̀ tá a sọ yóò ọ̀rọ̀ kùbá kùgbé nítorí pé wọn ò ṣe dáadáa náà láàrin ní ọ̀rọ̀ kùbá kùgbé. Ọ̀rọ̀ pé wọn ò ṣe dáadáa. Ẹ wá wo ọ̀nà tí gómìnà máa ń gbà lọ ìlú ẹ̀ nígbà tá a ti ń sọ̀rọ̀ overhead bridge. Tàbá ti dé ọ̀rẹ́. Ó yẹ kó gba ọ̀nà ọ̀rẹ́ lọ sí òkè ti pupa kó wá lọ ilẹ̀ ìlàjẹ. Ẹ wo tó bá ti dé ọ̀rẹ́. Abrance níbi àwọn sójà ní ọ̀rẹ́ ńbẹ̀ yẹn á gba ọ̀nà ìrèlè. Á lọ gba overhead bridge tí àgàgù ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀. Ẹ ṣé irú nǹkan bẹ́ẹ̀ ṣe wá dáa ni.
0: Tó lè
3: jẹ́ pé ìlú ẹ̀.
0: Eléyìí tó túmọ̀ sí pé gómìnà fúnra ẹ̀ gan ó mọ̀nà tí ò dá lókì tún gba kò gbá bẹ́ẹ̀. Àwọn náà fẹ́ kí mọ́tò ń bàjẹ́ ni.
3: Ẹ ṣàtẹ bá wá rí ọ̀nà ọ̀rẹ́ yẹn sí òkè ti pábà ẹ̀ ṣá. Wọ́n ti àbádùn ẹ̀ pátápátá. Ààrẹ ni tó lọ ń gba igbó tako jáde sí ọ̀rẹ́.
0: Ẹ ṣe.
3: Igbó tako sí ọ̀rẹ́. Esa oro yo le o le o le o le o le o le o le o ju wa la ya o.
0: Ese. Oda. 08162519991. Abi. Kunle gamna o fe ko ye ki absorber ko ye ki moto de tifa ah omo yi don ta moto ya moto tutun be gamna ye ba se inauguration to ba se inauguration bayi lo cha ti o cha moto yen ni nigba inauguration odun mele lo ni gamna si ilu e wa fe ko tete gbo 8162519991
4: hello
0: oruko yen ati
4: beti e ti se ma gbe call in time ah a de ringi e ni gbe
0: e ba biru
4: ah oruko yen ati beti e ni na pe ka won ra du ba yin da si e ti soro e fun wa fun wa like ka ba yin da si
0: o da ise e ba da si
4: aha olu shagun to paul akimade lati lekun da lo soro
0: e seun pastor
4: seri gbo oro te so pata lataro ko si asadanu be o mo gbadu afun yin pe atolotu atawon te jo soro yi e ni si oro so o
0: amen
4: seri ninu oro yin lataro pata mo se follow up latoke de sale te se pare oro yin ekiti te ndaru ko yin ah yo ba ni ta ba fi omo wi omo a lu kan pa o omo yato so omo o be ni wa ko le jojo pastor a le jojo loselu a le jojo lo pa yato sira o iwo ni kalu ko toto ni iwa to ba de wa ninu eyan lo tin pa yan mo se gomina le fe se nkan ba ni state yi ki awon asofin ma mu si ninu oro yin ni o ko possible now ah so governor for over implement the project jade awon honorable si yen ni wa kokko sofin lori e na kon to gbe jade that means won lowo si ni now eh tawon yen ba so pa awon ogba gomina ko se kokko to le se o won ni sign ni ise ti sika se ni yen won ni sign an so loselu o sugbon die na ilu ti mo mo nipa awon loselu bo se logan mo so fun yin so over bridge ton se yen eh awon yen ti soro saju iyen kon gogogogogogon won fi ewe ete palapala pa ni they know the right thing to do won fe se ni eh de ti so le kan pe e be o fe sa pa pe ewe e je kon mo ra si ebi mo kini kan pe bo se re bo se re weyin re wo mo se ma kon ni laye atijo niyan eh won gbona bayi eh won gbo awon eyan de awon ese a ma so fun won eh ita awon eyan fe won go bridge la fe je ni ani ki ebi ton ilu kara yan ko bale owo school ko wale nkan to won ko wale se bi ta won yan so niyan eh won obo ti won se yan won na fe lo ma so bayi bridge se bridge ni mo fe je ni e wo ese e se tenu bo bi owo o e se mi se oro so
0: ami ami e seun oda 826 to jagba pe kan ka to ma ka se eto ohun le were fun ti ose yi e ja wo aka gba pe yo kan si e seun oruko yin ati ti pe wa
5: hello
0: eyi radio yin sile abi ke rin jina si radio yin oruko yin ati ti pe wa eh o ti re oda hello e se oruko yin ati ti pe wa kila wi
5: majele jaye lo lati
0: oda
5: mo kon to ka sele si awon ko fun wa ta je pe won ka bibeli abi won ka quran eyi olohun ba
0: maye pastor ma ni governor wa pastor ni o ka ba si lori mo gbo yin
5: hello
0: mo gbo yin mo ni pastor ni gomina wa mo ran yin leti mi
5: eh thank you to ba je pe oni to yo awon mi so pe oyo olorun ye because olorun ba si loja ati riran ba wo iwe revelation o ni ani ti se ko ma se risho ati ani ti se bi ko ma se risho o ba la o jere ise ti a se lorun ododo olorun ba cause kenya ko mo won pe iya bayi lo nje niyan o enikan ko de ni pa lati se o de je pe won be adari ti o ba se eja ka fi gbogbo nkan le olorun lowo ile ise radio adaba oni baje lagba olorun
0: ami ami esu oda ki a ma ka se eto nle ki dun ko po ko pe soki lo bi ko ti e pe foro were yen o dun die sugbon oni eni so pe bo ya won ka bibeli ma ran to ran leti pupo nu won awon adari wa pastor asha ri gomna
6: won ti thanksgiving
0: adari won bi don tin kabash
6: o ma se thanksgiving won de man john church
0: so ka ma ka se eto nle
6: oda ke bi o to ma lo seri nkan kan ni ma tun tenu mo local government autonomy daduro joba bile o se pataki fun dagbasoke ese kuku tese kuku o ba ti dagbasoke wahala ni on la re fin ke tata pe e se fi flyover le na ke moju to idagbasoke ese kuku
0: mo sure pe are ri awon owo won e o go ke gba ah e ba
6: pa yo o se are so gba to o ba ladoja soro
0: e ke se wo na se governor ri a pe ti o ba da wa rowo le pe bi akan iba da o da pa wa dari igba yen won liberu olodun ju awon to wa be se
7: se se ri temi ri ni pe sherry eje ma se dada eje ki a ma prioritize in ta fe se eje ki awon araalu ma ba wa da si
6: pe oke o
7: kon ni se ka le so pe araalu le nse fun lai se lai je be eje pe nse fun apo ara yin ni o
0: ki se let the governor speak ti ma lo mu awon ti won ni le bere bere to ye lowo governor prepare question na ma bere lowo governor abi kon lo ku awon lati ku awon ti won mo kan to nsele ni ipinle ondo so to ma fe se real let the governor speak awon to le bere the right question lowo governor awon ni kon fi sibe o da ni riju ba lo lori eto fun ti ose yi ojo mejo ni ke tun pade wa lagbara deda nigba ti a mu akoto eto wa se ti gbo yin olasukan mi olojobo ni oruko temi ti mo je atokun eto ohun opelo awon ti ajo se tun gbo yin ti e pe ati awon ipe ta la fani ati gbenjida Moses Ojo ati Adekunle Adeomi ti dojo majo keti ko ma gbo wa ni re

0: Prime Communications, computer laptop to da to fini lokan bale odo won lo ti rira.
1: Education is the foundation of every great future. The High Chiefs Bode and Betty Osedimileyi Foundation is pleased to announce the 2026 edition of the HCBBO Foundation Scholarship and Bursary Awards, designed to support brilliant and deserving students through quality education. The 2026 Foundation Scholarship Program supports students in public primary, secondary, and medical colleges. HCBBO Foundation has extended this year's Scholarship and Bursary Awards beyond pupils and students in public primary and secondary schools across Owo and Ose local government areas to Accra North and Accra South local government areas. In addition, medical students who are indigents of Owo and Ose local government areas are invited to submit their expression of interest through the foundation's official website, www.thehcbbofoundation.org. The application portal closes on Monday, 31st August 2026. Don't miss this opportunity to take a bold step towards a brighter future. HCBBO Foundation, empowering lives and building the future.
2: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026. With the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Ololeko Fadolopo, FRPA, Director General, ACON.
3: Destiny Grand Resort Hotel and Spa. Agbara gbangba ile itura nijo.
4: Ile igbafe ati gbagan ayeye toju adugbo kan lo.
3: Destiny Grand Resort Hotel and Spa. Ile itura to fokan bale. Bi eni wa nile eni. Mo debe mo saje pele. Ibe lawon to mo bo se lo tin jaye ori won. Ina won ki seju. Ayika to dun wo ni won wa. Awon yara to ye enu en kuriri. Executive and Presidential Suite. Standard rooms with free internet facilities wa nbe se pe. City Executive Bar. Swimming pool. Oni ronje ile ye ati toki oku. La fe soni abo to peye wa fun gbogbo dukia yin be lawon osise won jafafa bakan na ni gbagan ayeye to bayi dada conference hall wa ni Destiny Grand Resort Hotel and Suite sebi boko ojina ilaki ko number 1 ebe bodunde omosa crescent atali estate ibule soro nipele ondo ni won fi kale si won alaye e le pe alase atoludari Destiny Grand Resort Hotel and Suite prince oguleye bodunde omosa tori number yi 0803-984-3608 tabi 0906-586-890
5: Etati si ikede pataki didun didun ni ranti olododo eyi lawa omo ebi ati ore fin se ranti mama wa princess Adenike Falohun omo ba dewusi afun bi owo adesida o pe ogun odun 20 years leni ti mama wa ti fi wa sile saye osese yi titi lai la o ma se ranti re o mama wa Christian Adebola Michael Folonso, Ezekiel Ifedayo, Oluwabunmi, pelu gbogbo awon momo de won se ranti re. Mama wa, ma sun lokan aya Jesu titi di igba ti ipinya ko ni simo. Mike Folonso, Adishola, Lunkede loruko awon omo ati ebi.
6: To yi la fin ki gbogbo awon eyan won tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni.
7: E to igbeyawo laye.
8: Jọwọ e duro na jare
9: ki lo sele
8: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero foso ki nse le wa ma fowo foso nle en 2026
6: eh ni tuto
8: ka ta so pe o ti ran abi
6: ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
9: e mo lo tun je cdk bayi
6: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
8: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
6: ah lati osu to koja ni mo ti ra won
8: olu se agutan e so wa po
6: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado-Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
11: CDK sọ́yẹ́ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
7: kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
11: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
7: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
11: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
7: Làwọn tẹ́ tún kó dé báyìí.
11: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
7: Èló ni àwọn solar system yìí.
11: Owó tí ò kán nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
7: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
11: Bẹ́ẹ̀ni.
7: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
11: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
7: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
11: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
7: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
11: Bẹ́ẹ̀ni.
7: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
11: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
7: Láìṣe náà nẹ́pà.
11: Ara o.
7: Lọ́dọ̀ yín báyìí.
11: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
7: Ẹni tó bá ní ìdí solar freezer.
11: Bẹ́ẹ̀ni.
7: Ó wà lọ́dọ̀ yín.
11: Ó wà nílé iṣẹ́ wa.
7: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
11: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, A-Frames Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
7: Ẹ̀jẹ̀ àtùmú lẹ́ẹ̀kan sí
11: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
7: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
12: Wẹ́pà!
7: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè, wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ní pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o, ó máa gbé gbogbo ohun èlò ìlónà inú ilé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀, wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó-Èkìtì, number 123 Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adáṣin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2804.

Life is good on Adaba FM. Adaba FM, I like it forever.

0: This is Adaba FM. Stay riveted.
1: Báwo ni ṣe rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, ìṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: Ògbólùgbọ́dẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbáòkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbáòkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbáòkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó láwá, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba te yan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo wa kuro yi o ri pe lo Olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara Olorun wa lo dupe o dupe fa Olorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be Olorun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to Olorun o si ri pe Olorun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni belomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun belomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi pọwa jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé, kò síbi tá a lè wá egbòdé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọlé bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò, mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kọ wá láti ìlú sẹ́yìn òrò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́, tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn òrò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wa. Ìwọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ńbẹ̀ la wà. A ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmí a máa ta, ẹlòmí a máa ró. Lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 Àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí, tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
6: olùgbò ọdẹ tó ń fi wí àtegbò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.

0: fún dédé àsìkò yìí àsìkò ọjọ́ mẹ́ta ọlọ́run wá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa gbàdúrà pé ọlọ́run á fún wa ní àlàáfíà sí ara àti ti ẹ̀mí àbọ̀ ọlọ́run dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe ń sọ láti ọ̀sẹ̀ tí ó kọjá nípa personality disorders ta sọ pé mẹ́wàá ni a sọ méjì ní ọ̀sẹ̀ tí ó kọjá a tún máa tẹ̀síwájú ní èmi mo fẹ́ kí àtẹ̀tí wa sílẹ̀ láti gbọ́ a ṣe àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan àti fún ìdílé wa láti lè ṣe àtúnṣe níbi tó yẹ kí a ṣe àtúnṣe àti lè láti gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn tá à ń jíjọ ń gbé àti láti mọ ìwà fún oníwà kí a lè gbà máa gbé pẹ̀lú àlàáfíà pẹ̀lú ara wa ìkẹta ni pé ta ń pè ní suicide personality disorder eléyìí tí wọ́n burú gan ó burú nítorí pé eléyìí ẹni yẹn wọ́n á ti mọ̀ pé ẹni ní àrùn ọpọlọ nítorí pé irú ẹni bẹ́ẹ̀ bó ṣe ń ronú ó yàtọ̀ bó ṣe ń ṣe pátápátá ṣe ló dàbí ni pé ayé mìíràn ló wà tó máa ṣe nǹkan á yàtọ̀ pátápátá kò tiẹ̀ báyàn ṣe rárá ní ti tiẹ̀ ni eléyìí tá a ti sọ tẹ́lẹ̀ pé àti báyàn gbé ó difficult mú tẹ́ni àwọn ilé tó bá ń jẹ́ sísọ ẹ̀ yìí àmọ́ ìpẹ́ ni ó ti ní àrùn ọpọlọ gidi torí pò kò lè báyàn gbé rárá ó lè yàn fún ara yìí pé ó lè máa rẹ pé inú igbó lóhùn láti gbé ó lè yọ orí àpáta lóhùn láti gbé ṣùgbọ́n kẹ́ni yẹn kí irú ẹni tó ní àìsàn ọpọlọ yìí ó lè kàwé ó lè ṣe gbogbo ṣùgbọ́n tó bá máa wà níbi iṣẹ́ ibi tí àwọn èèyàn wà rárá kò lè wà níbẹ̀ á fún ara ìta kété síbòmíràn tí ò lè bá ẹnìkan kan ṣe kò yí bá èèyàn ṣe rárá irú ẹni bẹ́ẹ̀ tá a bá ń wò ó kì í ṣe gbogbo ìgbà láàmà bínú sí irú ẹni bẹ́ẹ̀ a máa fojú wé pé ó ṣe é ṣe kó ní ìpèníjà àìsàn ọpọlọ lẹ́pà ti ìwà ẹ̀dá olóṣèṣe pàtàkì ẹ̀kọ́ yìí kì í ṣe pé láti fi bú ẹnikẹ́ni tàbí tàbùkù ẹnikẹ́ni ṣùgbọ́n ká lè mọ̀ wípé bí a ṣe wà yìí o kò sẹ́ni tó pẹ́ kò sẹ́ni tára ẹ̀dá kò dẹ̀ sẹ́ni tó sọ pé ò ní ya wèrè ṣùgbọ́n ẹni tí ẹni tó bá wà lẹ́ẹ̀gbẹ́ la sọ fún pé ìwà tó wù yìí ó kù díẹ̀ káàtó ká lè ṣe ìrànlọ́wọ́ fún irú ẹni bẹ́ẹ̀ àti lè dé sí sọ pé sọ èrò ọkàn ẹ̀ jáde bóyá inú ń bi ni o tàbí inú ẹ̀ dùn ni o ọ̀nà òdì láṣe sí nítorí pé sọlọ́dà mẹ́nipẹ́ ni tó ń dánìkan gbé àti máa bá èèyàn ní ìbáṣepọ̀ tó dára a lè lọ́pọ̀lọpọ̀ kò ní rọrùn irú àwọn ẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n ti máa ní àìsàn ọpọlọ tó ti ń burú ẹ̀ wà sí so irú àwọn tó ní pẹ́sọ́nẹ́tì yìí àti lè wọ́n tẹ̀ kí n báyẹn gbé débi pé wà á mọ wà lè bá wọn gbé àti lè bá wọn gbé ó máa ń ṣòro tàbí láti bá wọn ṣiṣẹ́ ó ṣòro lọ́pọ̀lọpọ̀ torí pé wọn ò ní báyàn fọwọ́sowọ́pọ̀ àpọ̀ láti ṣiṣẹ́ yẹn ní àṣeyọrí àwọn kan náà wà tá à ń pè wọ́n ní antisocial personality disorder irú àwọn ẹ̀yìn yìí wọn kì í mọ ẹ̀wọ̀n ara wọn wọn ò mọ ẹ̀wọ̀n ara wọn ní àwọn eléyìí irú àwọn eléyìí báyìí wọn ò mọ ibi tí wọn kì í dé àwọn lọ́pọ̀lọpọ̀ ń máa kó sí ọwọ́ àwọn ọgbófinró yìí kan tán bá sọ pé kán má ṣe òun náà ṣe tán bá sọ pé ọ̀nà yìí ọ̀nà kan ṣoṣo ní ẹlò mọ́tò máa gbà ọ̀nà ibi tán sọ pé kán má gbà lágbà yìí kan tán bá sọ pé kán má ṣe yẹn táwọn agbófinró tàbí àwọn aṣáájú tán bá sọ pé kán má ṣe òun gan ni inú àádùn sí láti ṣe tán bá sọ pé kán pa òfin kan mọ́ rárá o ìyẹn òfin yẹn wọn inú wọn àádùn sí láti rú òfin yẹn wọn sọ pé kò sẹni tó lè sọ pé kó má ṣe a níwọn bí irú ẹni bá dáa tó bẹ a máa lérí pọnpọnpọn kì í ṣe ẹbí ẹ náà ara àwọn àìsàn ọpọlọ ni bó ti jẹ pé a lè fojú wé pé ẹsẹ bó ń ó sì ṣe òjò ẹ dáadáa ó ṣe gbogbo ẹ tó yẹ kó ṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wà tó jẹ pé tí gbogbo àwọn èèyàn bá sọ pé funfun ni o tó sọ pé rárá pé dúdú ìnu àṣẹ ní títọ tó jẹ pé ó ń tako òfin àti ìlànà ìbáṣe tìjọba ni o ìbáṣe sí ìdílé ni o ìbáṣe ní ìjọ ni o tàbí ní àwùjọ tó wà a mọ̀ pé irú antisocial personality disorder àrùn ọpọlọ ti ìwà ẹ̀dá tí ó ń tako ìfẹ́ tàbí ìlànà ti àwọn èèyàn tó gbé kalẹ̀ tàbí òfin ìjọba irú àwọn èèyàn báyìí wà wọ́n lè kàwé so bí àwọn èèyàn bá wà nínú àwùjọ gbogbo nǹkan tó lòdì sí òfin náà máa ṣe tó bá wà nínú ìjọgbọ̀n ẹ̀ bá ṣe mùsùlùmí bá ṣe kìrìsẹ́nì bá ṣe tàbáláyé iye kan tó sọ pé kán máa ṣe mo lọ́ máa ṣe so ẹnikẹ́ni tó bá ń ṣe irú eléyìí ó kíyèsí ara kó mọ̀ pé kì í ṣe pé àbí mo ní agídí ṣùgbọ́n ó ń tọ́ka sí pé irú ẹni bẹ́ẹ̀ ó ní àìsàn ọpọlọ tó yẹ kó tún ṣe ẹnikẹ́ni tó bá ń ní àwọn àléébù yìí ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ pé nǹkan tán bá sọ pé kán máa ṣe tí ò dáa tán bá sọ pé kán máa ṣe kó máa ṣe ara àwọn nǹkan tí ó lè máa fi ṣe ìrànlọ́wọ́ fún ara ìlélẹ̀ adẹ̀rẹ̀ wọn bẹ́ẹ̀ ní gbogbo wọn kì í mọ̀ wọn ara wọn ó lè jẹ́ nínú ìdílé ibùgbọ́n lè jẹ́ láàrin ọkọ àti aya ọkọ lè ti lọ sọ wípé owó tá a fẹ́ ṣe yìí owó yìí a fẹ́ fi kọ́lé ni o a fẹ́ fi ra mọ́tò ni o ìyàwó lè sọ pé rárá o òbí mọ́tò kẹ̀ ó lè tọwọ́ bọ owó yẹn kó sọ pé aṣọ lòun fẹ́ fi lọ rà kó sọ pé òun fẹ́ lọ fi ṣe naming ceremony ni orí lòun fẹ́ fi ṣe birthday ni a dẹ̀ na owó yẹn nǹkan tó sọ pé wọ́n kọ́kọ́ ó sọ pé kó má ṣe òun láṣẹ ìrìn tó mọ ó lè jẹ́ ọmọ gan láàrin ìdílé ẹni ọmọ tàbí aya tàbí ọkọ tàbí ẹnikẹ́ni tó bá ti ń ṣe lòdì sí òfin tàbí ìlànà àwùjọ tàbí ti ìjọba tàbí ti ìdílé ẹni ẹni antisocial personality disorder ọlọ́run ara ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ tí ó bá tún di ọjọ́ mẹ́jọ a ti máa tẹ̀síwájú nínú ètò yìí ọlọ́run tó ayé wa ṣe a tún ìwà wa ṣe a sì mú wa tẹ̀síwájú nínú àlàáfíà àti nínú ìlera nínú ìgbésí ayé wa ó tún di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.
1: mo kí àyè olùgbọ́ ètò yìí àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì àdúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwadáre adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ bákan náà àdúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà ayọ̀túndé ọmọlé ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì àkóríṣẹ́ ìránṣẹ́ tòní ni àkíyèsí nípa àkókò àkíyèsí nípa àkókò ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run mímọ́ ọlọ́run ìṣẹ́gun ọlọ́run òtítọ́ ẹ wá tọ́ wa sọ́nà ẹ là wá lójú ẹ̀mí ẹ gbàdúrà wa ẹ sọ̀rọ̀ wa dayọ̀ gbogbogbò kí ó lè jẹ́ ti ẹ̀yin ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmì àdúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ọlọ́run alààyè ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tí ó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá sí láti mọjọ́ òní ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe wà ní Philippi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà àti ìkeje Philippians 4:6-7 bíbélì mímọ́ sọ fún wa wípé ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run àti àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù ọlọ́run yóò fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́kàn balẹ̀ ẹ jẹ́ kí a túbọ̀ máa tẹra mọ́ àdúrà ká gbẹ́kẹ̀lé ọlọ́run wa ojú òní tì wá ìṣẹ́gun yóò sì jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ẹ má gbàgbé ìlérí náà o gẹ́gẹ́ bí ó ṣe wà ní Philippi orí kẹrin ẹsẹ ìkẹfà àti ìkeje kí ọlọ́run aláàánú kí ó ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní èyí tí àkórí rẹ̀ jẹ́ àkíyèsí nípa àkókò iṣẹ́ ìránṣẹ́ yìí jẹ́ ìpèníjà fẹ́ni kọ̀ọ̀kan wa yálà ajẹ́ àgbà tàbí ajẹ́ ọ̀dọ́ tàbí ọmọdé ọkùnrin ni wá ni obìnrin ni wá ni bí nǹkan ṣe ń lọ nínú ayé lónìí bí nǹkan ṣe ń lọ láwùjọ ó tó kí olúkálukú kí a jókòó ká ṣírò ká ronú kólúkálukú gbé ìgbé ayé rẹ̀ yẹ̀wò kí ó sì wo bí àkókò ṣe ń lọ ní agbára ọlọ́run a ò ní fi àkókò ṣòfò ọlọ́run aláàánú yóò sì ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ibi àkọ́kọ́ tí a ó kíyè sí ó wà ní ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ ìkẹrìnlá ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ ìkẹrìnlá James 4:14 a máa bẹ̀rẹ̀ láti ẹsẹ ìkẹtàlá James 4:13-14 ẹ wá nísinsìnyí ẹ̀yin tí ń wí pé lónìí tàbí lọ́la àwa ó lọ sí ìlú báyìí a ó sì ṣe ọdún kan níbẹ̀ a ó sì ṣòwò a ó sì jèrè nígbàtí ẹ̀yin kò mọ ohun tí yìí ó hù lọ́la kí lè ẹ̀mí yín ikú kù sáà ni yín tí ó hàn nígbà díẹ̀ lẹ́yìn náà a sì túká lọ je ka wo gbogbo ero gba omo eniyan a o lo si chokoto a lo kotangura a lo soki okun a o sewo bayi a o se ton a o se tin olikaluku n pete pero olikaluku n mura awon ka so wi ko won japa e je ka kiyesi bo la se n lo akoko wa ojo n lo bo la se n lo akoko wa nje o ni ibamu pelu awon ikilo ati akiyesi ti olorun pe nikokan wa si e je ka wo irere Luke ori kokan le ni ogun ese ikerin le ni ogbon titi de ikerin di ni ogoji Luke 21:34-36 oro olorun so fun wa wi pe sugbon e ma kiyesi ara yin ki okan yin ki o ma se kun fun wobia ati fun oti amupara ati fun aniyan aye yi ti ojo na yo si fi de ba yin lojiji bi ikekun nitori be ni yo de ba gbogbo awon tin gbe ori gbogbo ile aye nje ki e ma sona ki e si ma gbadura nigba gbogbo ki e ba le la gbogbo nkan wonyi tin bo wa se ki e si le duro ni waju omo eniyan ise iranse yi o n pe akisesi wa wipe bi nkan se n lo looto da ka je o da ka mu o da ka gbegbe aye alaafia sugbon gbogbo ireti wa e mo ja fi sinu aye yi nitori pe aye yi ti n dogbo lo o n dogbo lo eleda orun wa aye o n bo laipe lati wa se ikore aye lati wa se atunse ohun gbogbo lati wa so igba dotun orin kan so wipe ma se wa simi taye yi ma se wa lafia ti hin titi olugbala yo fi de lati pa na ese olugbala na ni oba awon oba oluwa awon oluwa oba to nbo o sumetile olorun wa ti detan jesu detan e je ka kiye sara a je a mu olorun yo pese oju oni ti wa gege bi lere ta fi bere ise iranse pe ki a ma se aniyan ohun ko ohun sugbon ninu gbogbo nipa ebe ati adura ki a ma fi aniwa siwaju olorun oluwa yo to wa sona sugbon ni lati kiye si ki a ma ba baye san lo bi omi gbogbo idamu aye yi ko ma ba gba wa lo tabi ki awon ohun to ti je aso tele ti yo sele laye ese yi ko ma ba di pe awa na lo ki wo kise si aba ijodo ni tabi agba e je ki a wo Timothy ukeji ori keta ese ikini titi de ikerin e je ka kiyesi Timothy ukeji ori keta ese ikini titi de ikerin 2 Timothy 3:1-4 sugbon eyi ni ki o mo pe nikeyin ojo igba ewu yi o de nitori awon eniyan yo je olufe ti ara won olufe owo afunu agberaga asoro buburu a ṣe àìgbọ́ràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ́ aláìlèdáríjini abanijẹ́ aláìlèkóra wọn níjanu ohun róòrò aláìnífẹ́ ohun rere oníkúpani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ. Timothy ukeji orí kẹta ẹsẹ ìkíni títí dé ìkẹrin ẹkíyèsí ẹsẹ ìkẹrin oníkúpani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ. Ẹ̀jẹ̀ ká kíyè sára bá ẹ̀jẹ̀ ká kíyè sí àkókò báwo ni o ṣe ń lo àkókò rẹ báwo ni mo ṣe ń lo àkókò mi tọlọ́run aláàánú kí ó ran ìwọ àti èmi lọ́wọ́ láti lè ṣe àtúnṣe tí ó yẹ ní orúkọ Jésù Kristì àmí. A wá lọ wo ìwé ìrere Matthew orí 24. Ẹ jẹ́ kí a wo ìrere Matthew orí 24. Jésù sọ̀rọ̀ nípa àkíyèsí nípa bí nǹkan yóò ṣe rí kí ó tó di wípé Ọlọ́run wá ṣe ìkórè ayé yìí tí ohun gbogbo yóò dópin tí ọmọ ènìyàn yóò yọ láwọ sánmọ̀. Àdúrà wa ni wípé kò ní bá wa lójijì wọn sì nífẹ̀ẹ́nikẹ́ni wa ṣàwátì nílé ológo náà ṣùgbọ́n ní láti kíyèsí bí a ṣe ń lo àkókò wa báyìí. Tí a bá wo ìrere Matthew orí 24 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 23 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 23 a ó kà sísàlẹ̀ títí dé 18. Matthew 24:33 gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin nígbà tí ẹ̀yin bá rí gbogbo nǹkan wọ̀nyí kí ẹ mọ̀ pé ó súnmọ́ ìtílé tán lẹ́yìn ilẹ̀kùn. Lóòótọ́ ni mo wí fún yín, ìran yìí kì yóò ré kọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣe. Ọrun àti ohun ayé yóò ré kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. Ẹsẹ̀ 16:36. Ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà, kò sí ẹnìkan tí ó mọ̀. Àwọn áńgẹ́lì ọ̀run kò tilẹ̀ mọ̀ bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo. Ẹsẹ̀ 17:30 báyìí àti 18:30 tí a tún dánudúró. Gẹ́gẹ́ bí ọjọ́ Noah sì ti rí, bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò sì rí. Nítorí bí ọjọ́ wọn ni ti wà síwájú kíkún omi, tí wọ́n ń jẹ, tí wọ́n ń mu, tí wọ́n ń gbéyàwó, tí a sì ń fa ìyàwó fún ni, títí ó fi di ọjọ́ tí Noah fi bọ́ sínú ọkọ̀. Ẹ tẹ̀jẹ́ ká tẹ̀síwájú. Ẹsẹ̀ 19:39. Wọ́n kò sì mọ̀ títí omi fi dé tí ó gbá gbogbo wọn lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò rí pẹ̀lú. Ohun tí Jésù fi ṣe ìkìlọ̀ yìí, ó wà ìtàn náà wà ní Genesis 6:6. Pàápàá jùlọ tẹ bá wọ ẹsẹ̀ 5, Genesis 6:5, ìtàn òtítọ́ ni, àkọsílẹ̀ òtítọ́ ni, kìí ṣe àròsọ. Pé bó ti rí nígbà ayé Noah, bẹ́ẹ̀ náà ló ń bẹ nísinsìnyí, ẹ já kíyè sára. Bíbélì ò sọ pé ká má ṣàjọyọ̀. Mo gbọ́ mo yà, òde wẹ̀jẹ wẹ̀ mú, àlówó má jayé ìwọ ló mọ̀, ẹ já kíyè sára. Àkókò ń lọ, àbí bó dẹ̀ ṣe kókò jọ̀ọ́jàn, a fẹ́ lówó, a fẹ́ lọ́rọ̀, a fẹ́ jẹ́nìyàn. Ǹjẹ́ a mọ̀ wípé gbogbo ayé yìí ni yóò bá lọ? Ọlọ́run wa ń bọ̀, ẹlẹ́dàá ọ̀run ayé ń bọ̀ láti wá ṣe ìkórè ayé yìí. Gbogbo bàbá sì ṣe lo àkókò wa, a ó jiyìn níwájú rẹ̀. Ní agbára Ọlọ́run kò ní jẹ́ ìdálẹ́bi fún wa. Ẹ jẹ́ kí a wo àwọn ohun tí ó lè ràn wá lọ́wọ́ nípa kí a má fi àkókò wa ṣòfò. A ó tún wá wo àpẹẹrẹ Apostle Paul àti bí Ọlọ́run náà ṣe mu borí, kí Ọlọ́run aláàánú kí ó kọ́ ẹnì kọ̀ọ̀kan wa mọ̀ ọ́n ṣe. Fún àpẹẹrẹ, jẹ́ kí a lọ sí ìwé Éfésù 5, bẹ̀rẹ̀ láti ẹsẹ 15:20 títí dé 20. Ephesians 5:15-20. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, nítorí náà ẹ kíyè sí láti máa rìn ní ìwà pípé, kìí ṣe bí àwọn aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Ẹ máa ra ìgbà padà, nítorí búburú lé àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹsẹ 18:20. Ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹsẹ 20 tí a ó sì dánudúró. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run àní Bàbá lé orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. Ọ̀rọ̀ Ọlọ́run nìyí o. Éfésù 5:15-20. Ephesians 5:15-20. Bákan náà, ẹ jẹ́ ká tún wo Éfésù 5 ẹsẹ 8 títí dé 11. Gbogbo nǹkan wọ̀nyí ló ń pé ká kíyè sí. Ayé lè máa ṣe irú ẹ̀, ó lè wà láwùjọ, gbẹja ṣọ́ra. Àkíyèsí àkókò ó ṣe pàtàkì. Éfésù 5:8 títí dé 11. Ephesians 5:8-11. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀, nítorí èso ẹ̀mí wà ní ti ìṣoore gbogbo àti òdodo àti òtítọ́. Ẹ sì máa wádìí ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa. Ẹsẹ 11, kí a ó sì dánudúró. Ẹ má sì bá àìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí. Eléyìí bá wa wí o, bẹ̀rẹ̀ látorí àwọn ọ̀dọ́. Gbogbo nǹkan tá à ń wò ní ẹ̀rọ ọwọ́ wa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀rọ ìléwọ́ káyélujára, ayé ń ṣe irú ẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ohun gbogbo tá a ó ṣe, ìbáṣe ní gbangba, ìbáṣe ní kọ̀ọ̀kọ̀, ká béèrè, ǹjẹ́ ohun tí mo fẹ́ dáwọ́lé, ǹjẹ́ ohun tí mò ń ṣe yìí, ǹjẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run? Ọmọ ènìyàn lè máa kan sára sí wa pé tẹ̀síwájú, ṣùgbọ́n ǹjẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run? e je ka kiyesi ohun ta ba nse o gbudo gbonte olorun bibeli mimo lo si ma je ka mo ipo ohun ti a nse o bojumu tabi ko dara e je ka wo Filipi ori keta ese iketala ati ikerinla ka wo ohun to sele si igbe aye Paulu leyin ti o di atunbi bi o se nlo akoko re bi olorun si nfe ka wa na ka se atunse Filipi ori keta ese iketala ati ikerinla Philippians 3:13-14 Olorun so fun wa ara emi ko kara mi si eni ti owo re ti te na sugbon o nkan yi le mi nse emi ngbagbe awon nkan ti o wa lehin mo si naga wo awon nkan ti o wa ni waju emi nlepa lati de opin ireje ni fun ere ipe giga Olorun ninu Kristi Jesu o be wa pelu adura ki awa na ki Olorun ran wa lowo lati le ma tiraka lati le ma lepa ohun rere fun itesiwaju wipe Oluwa ran mi lowo lati le se ohun to to lati le se ohun to ye o to tun le to wa so na o ni Filipi ori kerin ese ikejo Philippians 4:8 oro Olorun so fun wa wipe le akotan ara ohun ko ohun ti nse ooto ohun ko ohun ti nse owo ohun ko ohun ti nse tito ohun ko ohun ti nse mimo ohun ko ohun ti nse fife ohun ko ohun ti o ni iroyin rere bi iwa titọ kan ba wa bi iyin kan ba si wa e ma gba nkan won yi ro gbogbo nkan won yi ni yo ran iwo ati emi lowo nigba ti a ba gbe ero liwo wa tabi ta ba lo be ore ore wa wo tabi ero mo ma wo ran tabi ipade kan ta ba lo ipade da konko ohun ta n se nibe nje o to nje o ye nje ti nje o je fife se o se gbo se o mu iroyin rere wa ki kan se wipe aye n patewo fun wa wipe ka ma tesiwaju nje o munu Olorun dubi tabi ko mu inu Olorun dun e je ka lakiyesi nkan won yi Olorun alaanu yo ran enikokan wa lowo ni oruko Jesu Kristi ami e je ka gbo ohun ti bibeli mimo so fun wa ni Korinti 2 ori kefa ese ikerinla iketadini ogun ati ikejidini ogun 2 Corinthians 6:14-18 oro Olorun so fun wa wipe e ma se fi aidogba dapo pelu awon alaigbagbo nitori dapo kini dodo ni pelu asododo dapo kini mole si ni pelu okunkun ese keta di ni ogun nitori na e jade kuro laarin won ke si yara yin si oto le Oluwa wi ke ma se fi owo yin kan ohun aimo emi o si gba yin ese kejidinlogun emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ki Oluwa alaanu ki o ba wa segun te ba wa wo ori keje ese ikini Korinti 2 yi 2 Corinthians 7:1 nitori na eyin olufe bi ati ni ileri won yi e je ki a we ara wa mo kuro ninu gbogbo egbin ti ara ati ti emi ki a ma so iwa mimo di pipe ni iberu Olorun ti gbogbo wa ba jojo mu ile lokokodo ta kiyesi idan Olorun yo dun si wa awa gan a o lalafi ara a o ni tokan ati temi awujo wa yo si dara eyi ni ife Olorun fun wa ni oruko Jesu Kristi ti a ba wo irere Luke ori kokanla ese ikerin le ni ogun titi de ikerin din ni ogbon Luke 11:24-26 nigba ti emi aimo ba jade kuro lara eniyan a ma rin kiri ni ibi gbigbe a ma wa ibi isimi nigba ti ko ba si ri a wi pe emi a pada lo si le nibi ti mo ti gbe jade wa nigba ti o si de o ba agba a si se li oso nigba na ni o lo o si mu emi meje miran ti o buru ju ohun ti ka re lo won wole won si joko nibe igberin okunrin na si buru ju isaju re lo ikilo ni eleyi n pe wa wi pe nigba ti eyan ba ti so ipo Oluwa mo fe se rere mo ti yonda gbogbo fun Olorun a o gbudo darale a o gbudo jafira Jesu ni ka ma sona ka si ma gbadura a o gbudo gba erokero laaye iwokuwo irinkunrin isekuse ibi ta ti fomo ibi to Olorun ti tunse ta ti yonda fun Olorun ohun to da ohun rere ohun lo ye ka fi sibe nipa ka josin ka ka oro Olorun ka si ma tele lana Olorun Olorun alaanu yo ran wa lowo yo si je ki a kiyesi akoko wa bi a se n lo lona to to ti o si ye ki Oluwa ki o mu wa dele ologo ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá mímọ́, ẹ fún wa níṣẹ́gun lórí ìlú àkókò wà, ẹ mọ̀ jà sọnù sáyé, ẹ mọ̀ jà báyé ṣàn lọ bí omi, ẹ túmọ̀ ọ̀rọ̀ yìí fún wa, káyé wa látúnṣe, ògo kó jẹ́ tiyín, ní orúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa, àmín.

0: Ọlọ́run ti ń gbénú ìpẹ̀kún ṣògo, ògo ni forúkọ rẹ̀. Ògo tó ju gbogbo ògo ayé lọ, ògo ni forúkọ rẹ̀. Ìwọ lọ́bọ̀ ògo tí gbogbo ògo ayé ń tẹríba fún, ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run tó ni kọ́kọ́rọ́ kádàrá, ògo ni forúkọ rẹ̀. Ìwọ ló ń ṣí, ìwọ ló ń tì, ògo ni forúkọ rẹ̀. O ṣílẹ̀kùn ti àwọn kan, o tilẹ̀kùn ti àwọn kan. Bí ìgbà tí àjọ mọ̀nàmọ́ná bá ti tanná àdúgbò kan, tọ́ paná àdúgbò mìíràn, ògo ni forúkọ rẹ̀. O fi àwọn kan mọ̀nà, o sì jẹ́ kí àwọn kan kó máa wọ̀nà káàkiri, ògo ni forúkọ rẹ̀. O yọ àwọn kan kúrò nínú àdánwò, o tún fi àwọn kan sínú àdánwò, ògo ni forúkọ rẹ̀. Ta ló tó ọ láyé, ta ló jù ọ lọ, tí òkú fi rí ọ tó sá, tí Jordan rí ọ tó padà sẹ́yìn, ògo ni forúkọ rẹ̀. Ọba tí wọ́n ń pè ní lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìpọ́jú, tí ìpọ́jú ẹ̀dá bá dé, ìwọ nìkan ni yóò kú níku, ògo ni forúkọ rẹ̀. Agbénisókè téńté lójú abínú ẹni, ògo ni forúkọ rẹ̀. Agbára tó fi ń jẹ́ Ọlọ́run kò sẹ́ni tó yé dọ̀la, ògo ni forúkọ rẹ̀. Ta ló lè pè ọ lẹ́jọ́, ta ló lè mú ọ, ta ló lè bí ọ, ògo ni forúkọ rẹ̀. Àìlè mú ọ yìí, àìlè bí ọ yìí, ni gbogbo àgbáyé yóò máa fi bẹ̀rù rẹ̀, ògo ni forúkọ rẹ̀. Ẹ ṣá mọ̀ bá ṣe ń ṣètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Abala méjì gangan labala ta pètò sí. Abala àkọ́kọ́ la pè ní ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n. Abala ẹlẹ́ẹ̀kejì la pè ní àṣírí iṣẹ́ ọwọ́. Orúkọ tèmi ni Bọ̀bọ̀lá Gbẹ̀ngà, Master One of Entertainment káàfàtà. Gbogbo ara kìkì ọ̀rọ̀, gbogbo ara kìkì èdè. A pèdè bí ẹni ńlá yín, mo tún dé lọ́jọ́ tòní sí yín lọ́rùn. Ẹ wo ẹja sáré wo abala àkọ́kọ́ lórí ètò yìí fún tọjọ́ tòní. Abala ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n. Ṣé ń gẹ́ tiẹ̀? À ń gẹ́ tiẹ̀.
1: Ẹ káàbọ̀ sórí ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n tòní. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ń wòye sábà fún ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n ní àkòrí? Torí ń fẹ́ kẹ́ mọ́ fojú wípé eré orí ìtàgé ni wò ó. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sáwọn ìyàlà ń gbé jáde torí ká lè fi kọ́gbọ́n. Tó mo fún tòní ní àkòrí Mákanjú Ọlá o. Ọkùnrin kan bẹ ní ìlú kan pàtàkì nípínlẹ̀ Ondo. Ìlú yìí jẹ́ ìlú tí ń bẹ lára àwọn ìlú tí ń pèsè kòkó jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ọkùnrin yìí ní ká fi orúkọ bo òun láṣìírí. Bàbá rẹ̀ jẹ́ àgbẹ̀ oníkòkó, ṣùgbọ́n tó ti rebi àgbà ń rè, tó sì fi ọ̀pọ̀lọpọ̀ oko kòkó sílẹ̀ fáwọn ọmọ mẹ́ta tó bí. Àwọn ọmọ wọ̀nyí pé ogún bàbá wọn. Ṣé wá rí ẹni tó wá pè wá fún ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n tòní? Ó sọ̀rọ̀ wípé òun jẹ́ ẹni tó gbádùn fàájì ṣíṣe púpọ̀. Owó tó wá ń jáde nínú oko kòkó yìí kò tó fóun rárá, torí gbogbo àwọn ọ̀rẹ́ òun ló ti ń lo ọkọ̀ olówó ńlá tí wọ́n sì ti kọ́lé alápèwá wò. Ẹ wò ó, ká má fa ọ̀rọ̀ gùn. Ó ní ọ̀rẹ́ òun kan ló wá fi ọ̀nà han òun. Kíá òun náà bá gba ìmọ̀ràn láti dọ́gbọ́n sí i. Kò sì pẹ́ kò jìnà lòun ti ra ọkàn ńlá bíi méjì. Òun sì tún kọ́ àwọn ilé ńlá bíi méjì tó dùn ún wò lójú. Ṣùgbọ́n kò wá pẹ́ púpọ̀ sí àsìkò yìí. Nna ni owó kòkó bá gbéra sókè sí i, tí kòkó àpò kan wá di bíi mílíọ̀nù kan náírà. Ó ní gbogbo àwọn ọmọ bàbá òun méjèèjì tó kù náà ló ń bẹ̀rẹ̀ sí rí owó ńláńlá lórí oko kòkó tiwọn, táwọn náà sì di ẹni tí ra ọkọ̀ ńláńlá tí wọ́n sì kọ́ ilé àtàtà. Ní bí òun ṣe wá ń sọ̀rọ̀ báyìí, òun ti wá di ẹni tí ọkàn ò wá balẹ̀ mọ́ o. Torí àwọn tí ń bẹ nídìí ètùtù ọlá tóun ti ṣe tẹ́lẹ̀ ti wá ń bèrè oríṣiríṣi àwọn nǹkan láti ṣe ìràpadà ẹ̀mí òun. Bí òun ò bá sì ṣe é, ó lè kó òun sínú wàhálà ní kò pẹ́ kò jìnà. Ó ní nígbà mìíràn wọn a máa yọ sí òun lójú oorun. Nígbà míì ojú ayé, ó ní òun ò kàn fẹ́ mọ́ dá orúkọ àwọn nǹkan tóun máa ń mu tàbí jẹ tàbí ṣe nígbà míì. Ó ní bí tolójoojúmọ́ ṣe ń bẹ ńbẹ̀ ni tọlọ́jọ́ méje méje, ìgbà míì tolóṣooṣù. Ó ní lásìkò tá a wà yìí, owó tó ń jáde lórí oko kòkó ti wá pọ̀ débi pé ìbá tó fún òun láti di ọlọ́rọ̀ rẹpẹtẹ lónìí. Ṣùgbọ́n ìkùnísùúrù ló sún òun láti lọ ṣe ètùtù ọlá. Òun ti wá lọ bá àwọn tó bá òun ṣe ètùtù ọlá yìí wípé kí wọn ó ba nǹkan tí wọn ṣe fóun náà jẹ. Ṣùgbọ́n wọn ní kóun ó má dán wò wípé ẹ̀yìn rẹ̀ kò ní dáa rárá. Iwájú ò wá ṣe é lọ, ẹ̀yìn ò ṣe é padà sí mọ́. Ẹ̀yin ọ̀dọ́ o, ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n o. Ẹ má Kanjú Ọlá, àwọn àgbẹ̀ tó gbé oko kòkó wọn tà láti lọ máa ṣòwò mọ́tò títà tàbí gé igi gẹdúngbà náà, ọ̀pọ̀ ló ti fẹ́ lọ dá owó padà fẹ́ni tó ra oko lọ́wọ́ wọn. Ṣùgbọ́n táwọn wọ̀nyẹn ò gbà mọ́, torí àwọn náà ti rí pé owó ń bẹ fáwọn tó bá ní oko kòkó. Torí ẹ má Kanjú Ọlá, ohun tí ẹ rò yìí pé kò tó lónìí, o lè di ohun tí ó di púpọ̀ lọ́la o. Ẹ túbọ̀ máa pè wá, kẹ máa fi ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n eléyìí tó ṣẹlẹ̀ sí yín ránṣẹ́ sí wa. Tó kò ní ju báyìí lọ, ẹ kú kalẹ̀.
0: Degbengade e ma so pe o mo o pe Degbengade mo ro pe atutu kogbon kan tabi omiran lori isele akonilogbo ta gbo lojo toni ope kankan lowo to mogun Olubunmi oya itu sumo bi pelu taganda yin e ka tesiwaju nibi ta bade ni jejo lori ise owo ta mu bo e ise owo ta de mu lo lowo ta nso nipa re lowo o nla mo si ise owo ta npe ni solar system iwo to ba sinbe lati bi ose die seyin bere lowo en to wa legba pe se on get e to ba ti ni on get e bere on to ti get ko download e fu o ki wo na le ba le get e ewo solar system gangan la njiriwo lati bi ose die seyin ati bere origin ibi to ti kokko discover bo se discover ati awon lorisirisi lati so nipa re loni solar panel gangan la fe ma njiriwo solar panel gangan la fe ma gbo lewe lewe solar panel gangan la fe ma wo lojo toni oya e tu sumo mi logologo e sumo mi lopolopo ke mu wo eyin dani ke mu takada yin dani ke wa kogbon mogbon ke wa ko imo ku imo lojo toni ki la npe ni solar panel gangan solar panel gangan lagbada ta ma n gbe soke ohun gangan lo ni ohun ta mo si photovoltaic cell to ni ninu ele gangan lo ma n gba oorun wole to oorun ba tu wo ara solar panel ohun lo dabi glass to dabi glass baba te eyan ba n gerun to ma ti n wo ara re be gangan ni solar panel se ri size by size de ni a ma n pe ni watt by watt gangan la ma fi siro ani from 1 watt was 750 watts ele gogo lo komo ni ilu ta wa yin lorile de ta wa yin from 1 to 750 watts gogo lo komo ohun to ba fe lo lo ma determine iwu kwate to ma lo gogo ele ni igba to orun ba ti ba ni igba to orun ba ti lu ni igba to orun ba kan si ele gogo lo ma yi ta yi orun si usable electrical energy so to ma wulo fu wa igba ti sunlight ba ti lu solar cell ele awaye electron direct si ohun ta mo tin dc current dc current gangan lo ma yi pada si dc current gangan la wa so kale sunu ile ta so kale sara battery ti awa gangan a le mulo se n get e and get e e je sare tele ise technology city mo n bo wa gbogbo ara mo fi n bo.

Adérímọ́lé la fi gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó mọ̀nà. Bàbá ń gánà tó pèèyàn mọ̀ sí bàbá kéréwà. Ohun abínibí yàtọ̀ sẹ́ni tó lọ́kọ̀. Nítorí iṣẹ́ ìdílé wa ni mo fi mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò láti fi ṣe ìtọ́jú ẹ̀dá. Àkọ́kọ́ ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé kí ló ń ṣe mí gan? Kí ló ń tó ṣokùnfà? Kó tó kan ọ̀nà wo la ó gbà ṣètọ́jú ẹ̀? Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè máa ṣe ni ká sì máa rí àpẹẹrẹ tó jọra wọn. Lẹ ò fi gbọ́dọ̀ lo oògùn ẹ̀tẹ̀ láti fi wo làpálàpá. Iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ̀ pàtàkì àyẹ̀wò. Ká ṣàyẹ̀wò fún ni ká sì mọ̀nà àátọ̀. Yàtọ̀ sí pé ká lewé àtegbò ilẹ̀ Ghana, ká lo tilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn. Ọ̀pọ̀ pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojú kọ ni là ń retí èrè ìgbéyàwó. Ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án, ọdún mẹ́wàá, ọdún mẹ́jọ, ká máa retí èrè ìgbéyàwó. Lọ́pọ̀ ìgbà wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò sóhun tí ò lè fà á o. Ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 081-64-122-777 081-64-122-777 Àdójúkọ Continental Guest House nílùú Àkúrẹ́ ni mo wà. Ẹ bèrè bàbá Ghana. Bàbá kéré wa, àìsàn ìbálòpọ̀ ń ṣe àkóbá púpọ̀ fún ọmọkùnrin, bẹ́ẹ̀ ló ń ṣe àkóbá ọmọbìnrin. Bí àìsàn ìbálòpọ̀ bá pẹ́ lára ọkùnrin, o lè mú kó má lè ṣe déédéé pẹ̀lú básùn. O lè jílòrò ṣe ẹ̀yọ́ tó ẹ̀mẹrin ẹ̀márùn-ún. Iṣan ara ló gbé ẹ̀jẹ̀ yìí kara tí ò sì gbọdọ̀ ní ìṣòro kó má di pé ìbàdí ń faniso. Àìlérin ìbùsùn kan sí kejì tá ò ti máa dáwọ́ tẹ̀bàdí bí iṣan ara bá ti wá ń ṣe àkóbá fún ni débi pé apá kan ẹsẹ̀ kan ṣe wọjọlọ tẹnu ti ń wọ́sẹ̀gbẹ́ tọ́ ì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ eré àyà rẹ ti bẹ̀rẹ̀ sí ní já pìpìpì. Ìwọ́ wá ṣe tán obìnrin rẹ ń pé ṣó ti tán nìyẹn. Tètè mójútó ara rẹ o. Ẹrù wọ òní dẹrù ẹlẹ́rù. Ewé àtegbò ń bẹ tí yóò fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Tara rẹ yóò sì dá ṣáká.

0: wọn ni wọ kiri elomi o le wa kwalẹ nitori isoro ju yi ni isoro ni kese ni o ma wu bamba ka fọwọ tẹ ko ji wonu ko tun jade pada tabi ko ma re ni dede latinu baba ngana baba kere wa wa laduju ko continental guest house akure 081 64 122 777 Aisan, kò ní fara wa ṣe bùgbé o.
1: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai. Ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ arẹra ṣe ẹ̀kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipipi má lè gbẹ́pẹ́ má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀
0: 081 64 122 777
1: bàbá kẹrẹ wa pé mi débẹ̀.

0: lover.
1: Live is good on Adaba FM.
2: Wí àtegò sọmọ ará ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Pàkó òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegò ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: O ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19 07-64-60-64-19
3: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: O ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19 Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sìkẹtẹ ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so toto gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le obi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi pọwa jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn, kò sí nítòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbòdé. Láàárín ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Nígbà tí wọlé bá wá sí ọ̀dọ̀ mi, ká wá jàǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú sẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wa. Ìwọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo ohun tó ti nẹ́gbàrá, tó ti nẹ́gbọ̀rọ̀, tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára Ọlọ́run, tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè Ògùn, nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School, nílùú Àkúrẹ́. Ńbẹ̀ la wà. A ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-64-19 07-064-60-64-19. Bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́, ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmíì a máa ta, ẹlòmíì a máa ró. Lágbára Ọlọ́run, ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School, nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-64-19 07-064-60-64-19 Àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí, tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú olùgbọ́ ọdẹ tó ń fi wí àtegbò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè Ògùn lónìí. Ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.

0: eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac marvelant ministry ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjọmọ̀ fèrè jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tó ti wà níkalẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lorúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọyá ẹ jẹ́ kí a wọnú ètò ọ̀hún lọ.
1: Jésù wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjírò èyí tá a ṣe ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marvelland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò. Bákan náà nílùú Adó Èkìtì ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì níbi tọ́lọ́run ti ń dábìrà. Ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méjì sí mẹ́jọ àárọ̀ nígbà tí sìn ọjọ́ ìsinmi gangan bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Adésínà Jẹ́ Adéjùmọ̀ ni Ọlọ́run kó kọ́kọ́ rọ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú. Ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211. Máa bọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù nítorí pé Jésù ni Olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marvelant Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọyá ẹjẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé bí gbogbo tí ẹ ti lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ mi. Mo gbàdúà pé àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Mo dẹ̀ kí wa kó àsìkò tí a wà yìí àti ìgbà tí a wà yìí. Mo gbàdúrà pé Olúwa máa mú wa
3: láàyè.
2: Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbọ́ mi o, mọ́ fàdúrà lẹ o, mọ́ dẹ̀ fàdúrà ṣeré. Bí mo ti ń tẹnu mọ fún wa, mọ́ jẹ́ kí èèyàn kankan tàn ó jẹ́. Mọ́ jẹ́ kí èèyàn tàn ó jẹ́ o, mọ́ fàdúrà lẹ, mọ́ dẹ̀ fi àdúrà ṣeré. Mo kí wa o, gbogbo ẹni tẹ́ ń pè wá tẹ́ ń gbàdúrà fún wa. Gbogbo ẹni tẹ́ ń pè wá tẹ́ ń gbà wá nímọ̀ràn pé ẹ ń gbádùn mẹ́sẹ̀jì wa. Akinyin, ẹ ṣé. Lórúkọ Olúwa ọmọ tí yín náà máa dókè. Mo sọ ní ọjọ́ kan fún wa pé láìsí ogun kò lè sí ògo. Tí ò bá sí òkùnkùn kò ní sí mọ́lẹ̀. Bó o bá tan láńtà lọ́sàn kò ní níyì. Ó dìgbà tílẹ̀ bá ṣú kò tó níyì. Ẹ lè test ẹ wò tílẹ̀ bá ti mọ́ báyìí àbí thank God bọ́sàn láṣẹ wà ẹ. Ìwọ tan láńtà kò wá gbé síta kò sógo tó máa fihàn. Ṣùgbọ́n nígbà tílẹ̀ bá ṣú tó o bá tan àtùpà tàbí tó o bá tan ná wà á rí i pé ògo ẹ̀ máa farahàn. Aṣẹ ni wúrà ní láti lana kọjá kó tó di dídán. So ó ti wà láti tètè kọ ṣe ó dẹ̀ wà síbẹ̀. Ó máa ní sórí kó o tó lè dìde. Ẹni tí ò bá ní tàn kì í pẹ́ tán. So ó máa ní nǹkan kan tó máa sọ bí ìtàn. Kó tó di pé o máa sọ pé a mo kó gojá ẹ gbọ́ mi. Tí ó bá jẹ́ pé kò sádánwò ni àwọn ọmọ skool ní máa ṣe ẹ̀zámù. Ẹ̀zámù tó ń ṣe yẹn à ń dán wọn ń wò ni. Gbogbo tó ń là á kọjá yìí ẹ̀zámù ni à ń dán ọ wò ni. Ìwọ máa borí lórúkọ
3: Jésù.
2: Mo gbàdúà pé o máa pààsì lórúkọ
3: Jésù.
2: Bí máa ti máa rìn lọ́sọ̀ọ̀sẹ̀ là ń gbọ́ yẹn. Ọjọ́ Monday la máa ń wà ní olú ìyá ìjọ wa ní headquarter Ogangan Street Súpárì Àkókó. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti ń bọ̀ láti Àkúrẹ́ tẹ́ ẹ dọ́wọ̀ tẹ́ ẹ dé Àkùngbá ẹni kan fọ̀nà Súpárì ìrànyìn. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti ń bọ̀ láti Èkìtì tẹ́ ẹ gbà kàrẹ́ wọlé tẹ́ ẹ bá ti dákùngbá ẹni kan fọ̀nà Súpárì ìrànyìn. Ẹni tẹ́ ń bọ̀ láti Àbújá lọ́kọjà Kogi gbogbo ẹ̀ Bílò tẹ bá ti dákùngbá ẹni kan fọ̀nà Súpárì ìrànyìn. Ẹ máa bọ̀ lọ́nà Súpárì straight. Wọ́n ń pe àdúgbò yẹn lọ́gàngàn. Tẹ bá ti ní chọ́ọ̀tì fèrè Jésù lẹ ń lọ kò sẹ́ni tí ò máa bẹ̀ lọ́gàngàn. Tó bá dẹ̀ ń ṣe Èkìtì lẹ ti ń bọ̀ tẹ bá gba Èmùrè wọlé. Tẹ bá ti dé Èmùrè lẹ́yìn Èmùrè ẹ máa kan Súpárì. Lẹ́yìn Súpárì ẹni kan fọ̀nà Àkùngbá ràn yín. Ẹ máa bọ̀ straight lọ́nà Àkùngbá. Tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dọ́gàngàn ẹ ti máa rí sáńbọ̀dù wa ń bẹ̀. Mo gbàdúrà pé òní wáyé asán. Every Monday ni mo máa ń rí yàn. Lọ́jọ́jọ́ Monday ni mo máa ń wà ní headquarter. Ọjọ́ Tuesday mo máa ń wà ní ìjọ wa Ládó. ojo Friday ipade adura ma nlo ni kare so ba se ma rin niyan kakiri kakiri eyin omo olorun mo so aso tele saye o ti aye ni lokan po ni je laye o ti aye ni lero po o le da mo wi ile ti oluwa anu ma so eda
3: amen jesus
2: mo ni anu ma so eda
3: amen
2: so eyin omo olorun e je ki a ma gbadura laisemi ati laisare every first sunday a ma ni pade adura lagbara kan a pe ni talita kun mi o ma ni agbara o ma ni agbara ipade adura kan kan lekun gbagbagban jericho must fall o di jericho gbudo wo o ma ni agbara eyan omo olorun on the 22 ni pade adura e lo ma bere ni september next month it have a way ni jericho must fall o ma le ekan lodun ni angeli ma ru omi pade adura yen o ma ni agbara ki se pade adura sere sere egbo mi o ki se pade adura eleyi ni silo o yato si silo to igbele lomi a pe lani se be na tun a tun ma jeun a jeun leleyi o ehe to ba ti gbadura tan ma lo le e leleyi o ni pade adura eleyi on the 22 lo ma bere awon olorin ma wa nbe ranse olorun lori sirisi ma wa nbe eja pipi ara wa ka de mura sile o ma ni agbara isoji ni ta ba ti bere lago merin a ma pari se ago mejo ejo omo olorun e fokan bale olorun wa pelu wa security wa gbogbo awon tun wa si pade adura wa won mo ba se ma mura si silo ta se lo yi ko si force to wa laye ti o si nbe abi eleyi ti o ba se nto se odo wa iwo ni soja o iwo la mateku iwo lolode o iwo lolopa o ko si ohun to je force to wa lakoko ti a gba sibe yen so a ma arrange program dada nitori ti wa ati nitori ti yin na ati nitori oruko wa so fokan bale Jericho must fall security wa loruko Jesu adara fun wa
3: amen Jesu
2: moto ma ma koyan a de ma da yan pada be ni moto ma di oba o ma de iwaro o ma de aye pe o ma de aye gunle o ma doke oka o ma de ikare moto odowo o awon bi ti moto ma de ni mo ti salaye fun wa yen eyin omo olorun e ja mura sile de program yi Jericho must fall o ma ni agbara mo miss e o mo miss e eyin ara aye pe iwaro e mura sile Maveland ti de ilu yin ki se bombo o ti debe in fact oluwa ti arrange gbogbo o ti perfect e kaka open e loku ati kan touch ile oluwa sibe yen ati ra le be arrange ti le oluwa ra le fun wa ni to de to bi gan so eyin omo olorun mo bo wa open e ni osu yi emi ati woli ataji rere agbaye evangelist ojuade lajo ma open e ni aye pe iwaro nibe yen e ku mura sile to ba di ose to nbo ma so address fun wa mi o ti ma address yen sori dada ehe ma so fun wa lose to nbo loruko Jesu a ma ri anu gba
3: amen Jesu
2: a ma ri anu gba
3: amen
2: number ilo ma pe mi si gbogbo nkan to ba fe bere nipa Maveland sugbon ma ti pe mi bayi o o deyin etoko to pe mi gbogbo eyan omo olorun a ma so fun yin elomi ta ba ti pe number tan bayi o bere si nda wa la mu niyan ko ye ko ri be a mo pe like wa ni sugbon yin na e mo tun fi pa wa lara adara fun wa gbogbo en te de tun mo n pe te mo emi o ti gbori o mo fe le ni Odo State mo ti gbori elomi a tun pe adade de pe mi pada o fe ja gbadura fun o tun fe ka wa tun ma pe ye ise ranse o tun ri be yen ehe number mi ni 07 61 11 9572 gbo le kan si 07 61 11 9572 to ba pe yen tin ba gbe pele 08 56 46 22 11 08 56 46 22 11 o ma ri anu gba gbogbo eyin ti aye yin wa la sale aye e kuro la sale
4: amen
2: aye e kuro la sale
4: amen
2: mo ni aye e kuro la sale
4: amen
2: awon kokoro ti ran e ti sodanu ti pe ma ri baba
4: amen
2: a de dara fun
4: amen
2: jesu oluwa wa
4: amen
2: eyin omo olorun an ba ko ri nla kan lo oni lati le satani jina o la n ba lo ni ose to koja bo de so fun wa pe a ma pari e lose yi mo so fun wa pe satani ki se po ma ri satani soju bayi gbogbo eni keni to ba jade to ba ni mi jeta isu yo si mi o duwo ti mi bayi iran lo npa o le ri satani o le ri soju o rara satani ma nsise lona to po satani a ma wonu eyan a ma ya eyan lo egbo tan ma ni satani yalo be ni satani yalo egbo mi eyan omo olorun oniruuru ona lo le fi le satani jina oniruuru ona de ni satani fi le duro ti o mo so fun wa lose to koja mo ni elomi iyawo e ni satani e elomi omo e ni satani e elomi oga e ni satani e ha de duro kan le pe mo duro to omo yen ni iwe chronicle kini 21 o wi pe satani si duro ti israeli o si ti sa dafidi lati ka eye awon omo israeli lai gbase lowo oluwa be ni ko bere authority dafidi o de ki se nkan ko mo bere lowo oluwa a bere oluwa se nse bayi sugbon satani kan ti dafidi kan fi pompous pe mo ti tota ki se gbogbo nkan da loluwa ma ma ba mi dasi ki se gbogbo nkan ma ma po oluwa si dafidi wo pe o ti tota laye o ko gbase lowo oluwa o de lo nke ya awon omo israeli ibe je la lo lose to koja ni ose yi e ja wo eko kika wa james 4:7 yes james 4:7
4: nitori na
2: e teriba fun olorun
4: e ko oju ija si esu ohun o si sa kuro lodo yin
2: hallelujah elomi ki so olorun lo teriba fun bayi o satani gan lo n teriba fun bayi a de wa koju ija si olorun hallelujah o
3: hallelujah
2: sugbon mo ma soro le yen lojo mi elomi olorun gan lo n koju ija si bayi ya re elomi bayi si to ba ti nowo tan ko ni be elomi ija ile oluwa la mo ba ja church la mo ba ja to wo ba ti de bayi church la mo ba ja a ni isoru won diun lowo awa ko leta a gbele oluwa lo court sugbon e je ki won so fun pe omo kan wa ladugbo nbe je pe aje ni e ma ri to ba ro omo yen bayi o mo mo ko ba te la mo sa lo fe aberu satani ju olorun lo elomi ninu ile oluwa ko le yaju si aje igba mi wa ba ta ba se program lo ti n ba ti n pa owo be yen ti mo ro omo kan ti mo kan ki e mo pe apolopo wa iranse olorun iranse olorun mi olorun fun wa ni eko ise yi ìrẹsẹ ọlọrun mi dẹdẹ a kan sọrọ gbua ẹbí ìgbà mi ta jẹ mọ wa program mi bayi si ọmọ yẹn le mọ ju ọmọ ọmọ ẹ lọ o ọmọ mi le mọ ju ọmọ ọdún mẹjọ lọnà àwọn ọmọ mo ń sọ yìí o ṣùgbọ́n ẹ jẹ́ kó rẹ vangelist kan tó jẹ́ àgbàlagbà tó kàn jẹ́ pé bóyá ó gbèsù kan lọ́wọ́ ẹ̀ yàrá kó máa rí fín a lè rí ọlọ́run fín ṣùgbọ́n a máa ń bọ̀wọ̀ fún satani ẹ tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkà wa yẹn kà yes.
4: nítorí náà
2: ẹ tẹríba fún ọlọ́run
4: ẹ kọjú ìjà sí èṣù
2: tani wọ́n kọjú ìjà sí báyìí ṣé kìí ṣe ọlọ́run ni ẹ̀mí satani tó wà nú ẹ ló ń jẹ́ òfin kọjú ìjà sí ọlọ́run ẹlòmíì pásítọ̀ ló ń kọjú ìjà sí máa rẹ́rìn títí mo máa ń sọ fún àwọn ọmọ ìjọ mavela ma ni ìrandíran ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ sí ń jìyà báyìí wọn ní mọ̀ nǹkan tán ṣe ẹ kọjú ìjà sí èṣù àti ọmọ ogun ẹ̀ oná ní ká kọjú ìjà sí bẹ́ẹ̀ ni èṣù wà nínú ilé ẹ̀yìn oná ní kó kọjú ìjà sí kì í ṣèyìn rere náà ni ó kọjú ìjà sí ẹ̀yìn tí ẹ kàwé ẹ̀yìn tí ẹ ní owó ẹ̀yìn ọlọ́lá ayé ẹ kọjú ìjà sí èṣù ni bíbélì sọ kò sọ pé ẹ kọjú ìjà sí ọlọ́run táwa ni èṣù ibi tí mo ń lọ gan nìyẹn o mo kàn yà síbẹ̀ yẹn ni ibi tí mo ń lọ gan ni pé ta lè ṣù tó máa kọjú ìjà sí o lẹni tí ò fẹ́ jó o ṣe rere o lẹni tí ò fẹ́ jó o rọ́nà lọ o lẹni tó ń ṣì ọ́ kúrò lọ́nà tó yẹ kó o gbà èṣù nìyẹn sátani tán ni kó kọjú ìjà sí nìyẹn o lè ṣì ọ̀rẹ́ ẹ o lá máa ṣì ọ́ lọ́nà tó yẹ kó o gbà o la ni mo mo olorun o la ni mo mo mo lo church o la ni mo se bayi o la ma si olona o la ni mo to mo o la ni mo kawe eyin odo koju ija si satan yen to si olona ti ojo mo bi toro aye e lo ti ojo mo toro aye e kan to je pe bo se nwa owa be se ma rin lo rabidu ti baba pe o ti ya pe o tan ni ri o tan ni mo bi to wa ore yen o fere o fe bayi eje ni oni bibeli wi pe ko koju ija si rai oni bibeli wi pe ko ba ja awon ore kan wa to je pe o gbodo koju ija si ko to le succeed awon ore kan wa to je pe tan ba pe o gbodo gbe ko won mo ko to le succeed awon ore kan wa to je pe tan ba rerin si o o gbodo da won lohun ko to le succeed ki se bo ba won yan odi o sugbon to ba se be o le succeed awon gaga wa ti wa koyin si ko to succeed kilo ma koyin si o ni satani kilo ma koyin si o ni guoti kilo ma koyin si o ni siga memu kilo ma koyin si o ni gbo memu kilo ma koyin si o ni rin de oru kilo ma koyin si o ni rin kunrin kilo ma koyin si o ni iwa ti o ba ti olorun mu o ni bibeli ni ka koju ija si bayi hallelujah
3: hallelujah
2: e koju ija si satani beni e teriba fun olorun ta ni won teriba fun ta lo n teriba fun e ja wo nti bibeli so fun wa nipa awon ti o ma koyin si e ja wo nti bibeli so fun wa awon kan wa to ba koyin si won awon kan wa ti won ba n ba orin satani ni won leyin e ti won ba n ba orin satani ni won leyin e to ba fe succeed tele o ni succeed mo to ba le awon yen kuro leyin e awon eyan kan mo wa tan mo nda bi satani leyin eyan iwe oba keji iwe oba keji ori keta ese kerinla yes
4: elisha si wipe
2: elisha wipe
4: ti oluwa awon omo ogun ti nbe
2: e ma gbo yes
4: niwaju eni ti emi duro
2: niwaju eni ti emi duro
4: a ma se pe mo bu owo fun ti o safati oba juda
2: hallelujah
3: hallelujah
2: gbogbo eyin olugbo oro olorun e je salaye fun yin awon ba meta kan lo ba elisha lati beere oro lowo olorun lati wa di nkan kan sugbon elisha nigbati o ri awon oba meta e oba kan wa nu won to je eniyan olorun sugbon awon to ku to tele yen ika patapata ni won awon eyan kan ma nwa ninu irin ajo eyan bi satani ni won awon eyan kan ma nwa ninu irin ajo eniyan won ni je olo to ba le won danu ta ba fi le tele e mo so fun awon omo ijo maveland ijo kan ti mo nko won mo ni to ba fe lo gba contract gbogbo eyan ko lo ma mu dani awon omo ise kan wa ta ba fi le tele won ni jo won ni fe contract yen ogun ti wa nu aye won awon kan wa to gbodo fi le to ba fi won le won ni jo succeed be la sha ti ri won ba le la sha gbogbo ah kabiyesi iwa e de da o gba won olori ibu to ko leyin nko awon to ko leyin won le jo succeed satani ni won leyin e awon eyan kan wa bi satani inu aye yin onku iwo de feran won awon eyan kan wa bi satani inu aye yin sa iwo de like won awon na de ndi e lowo awon na ndi e lowo iru won o de le mo iru won o le mo won tun le mo gba waju wa mo gbeyin gan wa mo se be npo feran won awon na de npa yi e lara mo so fe nikan mo ni o bo se se o le succeed o to ra won to ntele o satani ni won gbọ́ baba yẹn ni baba olorin yẹn baba yewa satani oluwa ba o wi deyin leyin mi ah deyin satani deyin leyin mi o deyin ka bibeli yes
4: elisha si wipe
2: elisha wipe
4: bi oluwa awon omogun ti nbe
2: bi oluwa awon omogun ti nbe ni waju eni ti emi
4: ma se pe mo bu owo
2: aha
4: Jehoshaphati oba juda ki toto
2: ni toto
4: emi ki ba ti be owo
2: mba ma
4: da ni emi ki ba ti ri o
2: mba ma ri yin o mba ma ri yin tori gbogbo eyin oba meji to ku e n se eyan olorun iwa yin o da iwa yin o da gbogbo eniyan ko lo mo ba rin opolopo yin lo n ba satani rin opolopo yin lo ni satani bi omo opolopo lo ni satani bi iyawo opolopo lo ni satani bi oko eh iwo mo olohun iwo mo olohun gege bi iyawo oko eni o mo olohun oko eru wa si olona satani niyan ogbogbon de lo ma lo lati fi lejina o wa le ma le ku o leji se po ma le iyawo eyan ku le ta boko eyan ku le o ogbon lo ma lo ogbon olohun ni wa emi inu eyan lo ma le emi inu e to mo se wa su iba elomeya ni baba yen get nkan to nse mi ti ya lagbaja ba de ti de o ma ko eru e rara emi inu e gan loluwa ni ko le emi inu e lo ma le e ja wo Matthew 16:21
4: lati igba na lo ni Jesus ti bere si fi han awon omo eyin re
2: e ma gbo o Jesus oluwa gan ke le mo pe mi o paro pe awon eyan kan ma wa lorin ajo aye e bi satani tan ni fe je ki le ri olohun o se bi mo se so yen elomi mama wo pe su oto ni sa awon kan ma wa lorin ajo aye e bi satani tan ma gbe eme satani wo tan ni fe je ki le ri olohun o se yes
4: e tun be bere si fi han awon omo eyin re bi ohun ko ti le sa lo si Jerusalem lati je opo ya lowo awon agbagba ti awon olori alufa
2: yes
4: ti awon akowe
2: yes
4: ti asi pa ohun ati ni ijo keta ti o si jinde
2: yes
4: nigba ni Peteru mu
2: Peteru
4: o bere si ba wipe
2: o n ba wipe
4: ki a ma ri
2: hallelujah
5: hallelujah
2: mo so ninu oro lekan mo ni satani mi a ma wu abi en bo n feren ko de ni fe je ki le ri olohun o se ni a ma gba waju a ma gbeyin a ma gbotun a ma gbosi o le mi to wonu Peteru aran Jesu oluwa nse lati ni koku fun ese wa Peteru ni laye ileri yen o gbodo se ah o le ku o ajo ma ma dagba ajo ma lo be ni ajo ma darugbo ni
4: o si bere si ba wi pe
2: Peteru ba Jesu
4: wi pe
2: ah oga e ma so be laye
4: yo ri be fun o
2: aha
4: sugbo yi pada
2: o yi pada
4: o si fun Peteru pe
2: Jesu wi fun Peteru
4: pe kuro leyin mi
2: kuro leyin mi
4: satani
2: se ti n gbo bayi
4: o ikose ni iwo je fun mi
2: hallelujah
5: hallelujah
2: Jesu mo pe ki se Peteru lo soro satani lo fe ya lo ma to so na keje ta ti ya Peteru lo fun yin nigba ta wa mu Jesu ka le mo pe satani ka le fi odo Peteru se bugbe ni Peteru lo kokon fa adaada lo kokon fa ikoyo lo geje ele ti fa e le mu oga ise mo mi ni eni mo takuti yin ni se hallelujah la kan
5: hallelujah
2: awon kan wa leyin ta ni je ki le ri olohun o se satani ni won to ba le won diyan won ni je o so si je je mo pe eyan ma lo church ti je ki le ri olohun o se pastor amo duro fun yan bi satani ngba bi beni ko senti o le duro fun yan anti eyan amo duro bi satani ngba mi egbe eyan amo duro bi satani ko senti o le duro fun yan bi satani o wi pe egbo mi o sa oluko ni e ma so be e ri ni nigba ti Jesu gba wetan ti satani ba le gan Jesu wo lo ni ruru ona o lo Peteru satani gangan to fun re wa o tun wa danwo olo Peteru nigba ti Jesu gba awe tan o tun so fun pe bo awe to ba se omo Olorun ni o ya bele jakara se bayi o bere si so gbogbo e Jesu wi pe satani pada leyin mi so o ni lati mo pe awon kan mo wa ninu irin ajo aye eyan satani ni won lai se pe o ba le won o ni so si di o ki n se pe o ni lati le satani kuro nile e oni lati le satani kuro ni irin ajo e oni lati le satani kuro nbi se oni lati le satani kuro nu gbogbo irin ajo e oni lati le satani a ma wa in church bo ba se ngbe soke la ma fa wale eyin pastor gbogbo nkan la ma daru to ba nemi olohun to jina ko ni jo gbadun a ma da gbogbo eru buru a ma daru temi olohun o ba si ko ni jo gbadun so eyin omo olorun oni lati mo wi pe satani ko si bi ti o ti le yapia ko si bi ti o ti le yapia o awon omo woli tan je omo woli Elijah won fe je ki Elisha so si di o won duro gege bi satani ti ni pe oga oga de je ki lo fe si o le so si di mo nti to ba fe so si di satani awon na convince Elisha o la pe Elisha je enikan to ni lokan pe o ma ri nkan gba nise won appear lona kini lona keji o ti sesin o ti fokole o ti ba gbodan abuku ti ba o be ni won so onururu oro na so tori won je satani leyin iwo na le satani jina mo gbadura pe gbogbo satani to pago ti o to pago ti se to pago ti aye oluwa ma le jina a de dara fun o jesu oluwa wa
3: amen
2: number to ma pe mi si ni 07 611 9572 bole nkan si 07 611 9572 okan e ma bale
3: amen
2: god bless you
3: amen

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

tutu lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Ògbónáná tutu lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Ó ní ìjọba ọ̀run kù dẹ́dẹ́ aráyé ayípadà o ní ìdájọ́ ayé ń bọ̀ o. Tí ó béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe lò ó igbe sí ayé rẹ̀. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Òun ní báwo ló ṣe lò ó. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Òun ní ṣe ti dáadáa ni àbídà kejì. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Òun lọ́ọ̀bà gbélé ayé kó o ṣe rere. Torí pé ọjọ́ kan ń bọ̀ iná mọ̀dílẹ̀ lẹ́yìn àsusùjẹ. Àkókò kẹyìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àsán nílé ayé. Àfọ́bà fílẹ̀. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Òun ní lóore. Ògbónáná tutù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Àtún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wà nù. Lórí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. A tún máa jálẹ̀ bí àpò yèrè. Àwọn ròyìn àgbọ̀ sífìlà. Àgbọ̀ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún lélẹ́yìn náà. Àkókò fi dẹ́rù bara wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ògbónáná tutù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Ọ̀yẹ́ já bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Báwọn ròyìn ọ̀hún bó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ tó ń jáde. Ká mọ mú wá. Ògbónáná tutù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn.

0: gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn láti ìpínlẹ̀ Ondo ni wọ́n ti bẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀ àtiléka sọ́ròdè ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti bọ́ ọkùnrin kan ẹni ọdún 37 ni ó fipá bá ọmọ ọ̀dọ́ rẹ̀ ọmọ ọdún 15 ó fipá bá lájọṣepọ̀ ó ti bọ́ sí gbàgà àwọn ikọ̀ elétò ààbò ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àjọ elépo rọ̀bì NNPC àwọn náà wọ́n ti mú àdínkù dé bá owó epo pẹtiró ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọmọ ogun sangiri làgiri ọ̀làgiri kàkà ilẹ̀ Nàìjíríà wọ́n dẹgbódi àwọn tó jẹ́ agbésùmọ̀mí ọgbà bẹ́ẹ̀ ni wọ́n pinwọ́ ìkọlù tí wọ́n fẹ́ ṣe wọ́n bá rí ìbọn AK-47 wọ́n tún rí gbà lọ́wọ́ wọn. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àjọ abániláàbòlù ó ti fi kélé òfin gbé àwọn afurasí kan tó jẹ́ pé ọ̀kadà ọlọ́kadà òun ni wọ́n máa ń jí gbé ìpínlẹ̀ Kánò òun lọ́wọ́ ti bà wọ́n. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Láti ìpínlẹ̀ Kánò mọ́gbà ìpínlẹ̀ Adamawa lọ àwọn ọmọ ogun tó fi kélé òfin gbé àwọn tó ń ṣe àtìlẹ́yìn fáwọn tó jẹ́ onísùmọ̀mí nípínlẹ̀ Adamawa. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Edo ni àwọn agbébọn kan wọ́n ṣekú pa ẹni tó jẹ́ adarí ìlú nílùú Benin. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró gbà lọ́wọ́ wọn nípínlẹ̀ Èkìtì. Ọgbà bẹ́ẹ̀ ìjà tó bẹ́lẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ó ti ṣokùnfà ikú èèyàn mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn èèyàn márùn-ún òun ni wọ́n ti fi kélé òfin gbé lórí pé wọ́n ṣekú pa olùkọ́ fásitì nípínlẹ̀ Benue. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀dà náà mo tún tajú kán rí àwọn ìròyìn kan láti ìpínlẹ̀ Ondo ń bí. Obìnrin àgbẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n jí gbé nípínlẹ̀ Ondo ọgbẹ́ mímì sínú igbó gẹ́gẹ́ báwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ṣe dóòlà ẹ̀mí àwọn márùn-ún. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan kan ẹ fìdílé ẹja túnjọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná nu ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yíga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbóná nu. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ́ ìròyìn, ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
2: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o, lápò ṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá tún ta bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ràn-án, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, tó fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára tún ta tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin Building, opposite Weber Bank, Adéṣídà Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdojúkojú First Bank, After Texaco. Bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì, ọmọdé, báàgì, gbére ìlú òyìnbó, tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745-3497. Family Arena, iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
0: oye kaabo pada lati oke lohun e je bere ni papapa lati ipele ondo awon iko eleto abo won ti fi kele ofin won ti fi gbe e okunrin ke ni odun meta din ni ogbon iye to fi pa ba omo odun me dogun to ba lajo sepo ile ise olopa ni ipele ondo no je pe won ti ni awon ti fi kele ofin gbe okunrin ke ni odun meta din ni ogbon ti won poko re ni Solomon Honola lori esun wipe o jabale omo odun me dogun obe kan ni omi fun ni joba ibile odigbo nipinle yi en to je aluko ile ise olopa Abayomi Jimoh oni afrasi ohun lowo ba latari bi o ti je pe alagbato omo ohun ni o wa fi ejo sun ni ile ise olopa gege bi won se ti wi o won ni omobirin ohun lo nsise gege bi omo odo ni odo alagbato re ohun to je pe opolopo gba ona je pe yo jade nile laigba ase ani eleyi lo mu ki alagbato ohun ki omo beri pe ibo gan na no nlo ile ise olopa won ni omobirin ohun ina je pe won fi lede wi pe ona la no je pe inse ni o mu lo si odo ibi odo iya re eleyi to je pe ibi ton gbe tele ni omi fo ohun nibi ti won ni ibe o na lo je pe o tin ba ni ajosepo ile ise olopa won ba bere iwadi won fi kele ofin won fi gbe afrasi ohun won ni won ti gbe lo si eka ton si iwadi lori isele ifipa ba ni lopo ohun o gbona nu otutu leyin bembe royin iwe royin leadership ono gbe jade losan tuni o gbona nu otutu leyin bembe royin ipile ondo ibe na mo si wa o gbona nu otutu leyin bembe royin awon iko amotekun nipinle ondo lo je pe won ti dola emi awon kan be ogba be ni won fi kele o fi gbe awon bi me dogun won ni agbe kan to je obin o tun ku si akata awon to je ajinigbe na iko amotekun nipinle ondo lo ti fi kele ofin o ti fi gbe awon kan bayi be ni won se afihan awon bi me dogun ti won je ajinigbe atawon oniwo daran mi eyi ti won ni won se ose bukakiri ipinle yi bakan na ni won tun kede re wipe won dola emi awon agbe meji ti won jigbe lose to koja loju ona ondo si ife ile oluji okegbo okan lara awon iyo ohun ni iroyin fiye ni pe won ni ogbe mimi si akata awon ti o je pe won ji won gbe ohun en to je oludari eko amotekun oloye adetunje adeleye nigbati o nse afin awon afrasi ohun nilu akure adeleye ni owa ba won natari pe won lowo ninu ijinigbe idigunjale atawon iwa buruku mi bi fifole onile o gbona nu otutu leyin bembe royin iwe royin Vanguard o gbe jade losan tuni punch na wa nbe iroyin ele lati ipele Ekiti o gbona nu otutu leyin bembe royin awon iko eleto abo olopa o nse ni won ti mu awon oto je omo egbe okokun won tun ri awon nkan ija loro gba lowo won awon iko eleto abo nile ise olopa nipinle Ekiti na ti bi kele o fi gbe awon afurasi meta lori pe won ni awon nkan ija loro won si je omo egbe okokun yin se ni awon afurasi awon dako won aluko mayowa oparinde Samuel ati Mukaila Akintayo ninu atijade eyi ti en to je alukuro ile ise olopa ni ipele na Sunday Abutu to fita ani ise ni iwadi eleyi ti won se o fi han pe awon afrasi ohun ni won je omo egbe okokun eye eyi to ye pe ise ni won ti gba won ti so bi won ti je omo pe omo egbe okokun lawon be kan na na si so ipa ati ipo eleyi ti won wa ninu egbe okokun owo sa ati ba won iwe iroyin Daily Post onugbe jade losan tuni ohun to ba jọ na ni ka to fi wo nipinle Osun ija awon omo egbe okokun o sokun fa iku eyan meta ile ise olopa ni ipinle Osun lo ti fi lede pe eyan meta lo ti padanu emi won latari ija eleyi to wa laarin awon omo egbe okokun aye ati eye ẹni tó jẹ iléeṣẹ ọlọpàá ọhún ò fìlédè pé wàhálà ọhún lọbẹrẹ ní iléṣà ní ìpínlẹ ọsùn ni nínú àtijáde tí alūkkóró iléeṣẹ ọlọpàá abiodun ọjẹlábí tó fìta nílùú òṣogbo ló ti fìlédè wípé ìjà náà ń lọ ṣẹlẹ ní àná òde yìí lọgán tí wọn ni wọn gbọ ni wọn kó àwọn ikọ elétò ààbò lọ sí agbègbè ọhún gẹgẹ bí wọn ṣe ti fìlédè wọn ni ìṣe ni èèyàn mẹta òun lọ pàdánù ẹmí wọn látàrí ìjàkú akátá eléyìí táwọn ọmọ ẹgbẹ òkùnkùn tí wọn ń jà ìwé ìròyìn punch onógbe jáde lọsànán tòní ó gbóná inú òtútù lẹyìn bẹ̀m̀bẹ̀ ròyìn. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pinwọ́ àwọn ikọ̀ ajínigbé tí wọ́n fẹ́ ṣiṣẹ́ láàbì. Àwọn ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ pé wọ́n pinwọ́ àwọn ajínigbé tí wọ́n jẹ́ agbébọn tí wọ́n fẹ́ wu ìwà láàbì ní ìjọba ìbílẹ̀ Langton ní ìpínlẹ̀ Plateau tí wọ́n sì rí ìbọn AK-47 àtàwọn tààbọn wọn rí gbà lọ́wọ́ wọn. Ní ilé yìí òun lọ wáyé gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ogun wọ́n ti gbé sórí ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ wọn tí wọ́n sì ní àwọn ọmọ ogun náà ní olùbó tàwọn tí wọ́n sì lọ gbéná wojú àwọn afurasí agbébọn ọ̀hún. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn payment times onógbe jáde lọ́sàn-án tòní. Ọgbà bẹ́ẹ̀ ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Adamawa ni àwọn ọmọ ogun náà ti fi kélé òfin gbé afurasí kan tó ń ṣe agbódegbà fún àwọn tó jẹ onísùmọ̀mí nípínlẹ̀ Adamawa. Àwọn ikọ̀ ọmọ ogun ní ìpínlẹ̀ Adamawa ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé afurasí kan tó jẹ ẹni ọdún 43 tí wọ́n ní ó jẹ́ agbódegbà fún àwọn tó jẹ onísùmọ̀mí lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò níjọba ìbílẹ̀ Gúúsù Mobi. Àwọn ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò Zagazula Makema onógbé sórí ìtàkùn rẹ̀ ìtàkùn xl lónìí olónìí Makema ó ní àwọn ikọ̀ ọmọ ológun náà ni wọ́n gbéná wojú àwọn atiláwí ọ̀hún tó jẹ́ pé wọ́n rí ẹni tó ń jẹ́ agbódegbà tí ń fún wọn ní ọwọ́ èyí tí ọjọ́ pé ọwọ́ fi bà báyìí orúkọ rẹ̀ òun náà ni wọ́n pè ní Yàyà Àdàmú. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn Daily Post onógbe jáde lọ́sàn-án tòní. Àwọn afurasí márùn kan lọ́jọ́ pé wọ́n ti mú lórí pé wọ́n ṣekú pa ẹni tó jẹ́ olùkọ́ fásitì nípínlẹ̀ Benue. Àwọn afurasí kan ní ìròyìn fi ẹni pé ọwọ́ ti bà báyìí àwọn bíi márùn ni gẹ́gẹ́ bí wọ́n ti ní wọ́n ṣekú pa ẹni tó jẹ́ olùkọ́ kan ní fásitì eléyìí tó jẹ́ ti Makurdi. Ìròyìn fi ẹni wípé ńṣe ni àwọn afurasí márùn ọ̀hún ni wọ́n mú lórí pé wọ́n ṣekú pa olùkọ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Gabriel Sasuan èyí tí ọjọ́ pé ẹni tó jẹ́ àwọn ikọ̀ elétò ààbò wọ́n fi ojú ọ̀rọ̀ yìí wọ́n fi léde fáwọn oníròyìn. Ìṣe ni ìròyìn fi ẹni pé wọ́n ní ọkùnrin ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ọ̀hún ni àwọn atiláwí agbébọn náà ni wọ́n ṣekú pa lọ́jọ́ keje oṣù keje ọdún 2026 tá a wà yìí ní Makurdi. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn Daily Post onógbe jáde lọ́sàn-án tòní. Àjọ elépo rọ̀bì NNPC Limited àwọn náà ti mú àdínkù dé bá owó epo pẹtiró. Àjọ àwọn iléepo àjọ elépo rọ̀bì NNPC Limited làwọn náà tí wọ́n ti mú àdínkù dé bá owó epo báyìí. Ìròyìn fi ẹni wípé ńṣe ni lónìí olónìí àwọn iléepo ọ̀hún eléyìí tó wà ní Gwarinpa Kubwa ní ojú ọ̀nà Wuse Zone 4 àti Zone 6 nílùú Abuja ńṣe ni àdínkù ni wọ́n ti mú àdínkù dé bá owó epo ọ̀hún tí àwọn náà tí wọ́n sì ń tà ní 1,180,000 òun náà ló jẹ́ pé wọ́n ń ta jálá epo ọ̀hún tẹ́lẹ̀ tí wọ́n sì mú àdínkù dé bá báyìí. N₦1,50 òun ni àwọn náà ni wọ́n yọ kúrò ńbẹ̀ N₦49. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn Daily Post onógbe jáde lọ́sàn-án òní. ẹjẹ́ ń sí ojú òpólẹ̀ 0816-251-9991 0816-251-9991. Ó gbóná inú.
3: Ó ti ti lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
3: Ọpẹ́ ní jẹ́ ọ̀dá ẹ̀ká sẹ́gbó ètò.
0: Ó yà ń gbọ́yùn.
3: Ìjìn àtàkọ́ ló gbìn látàrí ìdí ògbèsè.
0: Ó yẹ dá sí.
3: Ṣẹ́ni tí mo fẹ́ dá sí ni pé arákùnrin 27 years tó fi kó ajẹran tó gbé sí ọmọ 15 years. Ọwọ́ ìtẹ́sìn àárọ̀ ìjọba àpapọ̀ kíní ìlàgàlàgà tó wà lábẹ́ méjèèjì abẹ́ kí wọ́n bá fún ọ bí omi ọsàn tó bá fún tán. Yóò kò ní ààyè sẹ́rù nǹkan báyìí mọ́ tó mú kí ẹgbẹ́ ètò gan.
0: Ẹ ṣeun 0816-251-9991. Ó gbóná inú.
4: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
4: Àbáyọ̀mí Oyèlésì láti olókùn Agídà àkókò ìkọ́nmọ̀ pọ̀fẹ́sọ ni pé àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́ gba àlàáfíà láyè lágbà àlàáfíà ìjọba lọ́jọ́ náà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ NFC náà tó ti bá wa ń gbé epo yẹn wálẹ̀ dẹ́dẹ̀ díẹ̀ lágbà lọ́wọ́ fún wọn ṣe kọ́ tóde kọ́sẹ̀ tó parí kọ́ bá a gbé sí 500 naira o. Ẹ ṣeun
0: 0816-251-9991. Ó gbóná inú.
5: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
5: Ẹ mọ̀ pé ètò sa.
0: Ẹ ṣeun o.
5: Orúkọ tèmi ni Adébọlá Afọlábí Bólẹ̀s láti ọ̀rẹ́.
0: Ó yà ń gbóyin.
5: Nípa àrọ̀ pé ban àwọn àdàgú ni mo fẹ́ sọ lórí. Ibẹ̀ tí a mú sí sagbóde gbá fáwọn àdàgbù yẹn ọlọ́run náà àdúrà náà ló gbà. Tó bá dùgbà nígbà náà ò lẹ́sẹ̀. Yorùbá ní tí yorùbá ń lágbo òkúlé kò bí odò. Òkú tó tún wá gba ẹ tó sáwó fún tó ìkúkú òrò náà ọwọ́ ọwọ́ ti tẹ̀. Ìyá tó bá sọ̀rọ̀ nígbà tó jẹ́ ẹsẹ̀ pé tó.
0: Ẹ ṣeun 0816-251-9991. Ó gbóná inú.
6: Ó ti ti lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
6: Nítorí pé láti ìtàgùn lábẹ́ ìjà náà.
0: Ó yà ń gbọ́yìn.
6: Kò sí àwọn àmọ̀tẹ́kùn wa pé wọ́n kún kẹta kútakú. Pẹ̀lú mo ṣe gbé àwọn tó dúró gbé tó ń ṣe gbà wọ́n sílẹ̀. Mo wá tún pé ìjọba kó túbọ̀ rúnmọ́ lágbára dáadáa. Àwọn ènìyàn ká máa fàájọ́ àwọn lọ́wọ́ mi ṣe jùlọ àpò láwà lójú bọ́ àwọ.
0: Ẹ ṣeun o 0816-251-9991. Ó gbóná inú.
7: Ó gbóná inú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
7: Emmanuel láti nàìjíríà ló ń sọ̀rọ̀.
0: Ó yẹ dá sí.
7: Eléyìí tí mi fẹ́ dá sí níbẹ̀ ni ọ̀rọ̀ epo yẹn. Ẹ jọ wá bẹ àwọn NNPC àti àwọn tó kù ká bá wa reduce price epo yẹn. A bẹ̀ wọ́n torí Ọlọ́run.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
7: Ṣíṣe.
0: 0816-251-9991. Ó gbóná inú. Ey, ó ti já.
8: Ó gbóná inú.
0: Tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
8: Ọ̀pọ̀ Yẹmí jẹ́ ọ̀dọ́ ọgbọ́jọ́ mẹ́ta ayọ̀ ló ń pè láti kọ̀lé.
0: Ẹ ṣeun.
8: Mọ yẹ àwọn NFC bá wa jà afẹ́ wa ń bẹ àwọn ilé epo tó wà nígboro náà káwọn bá wa jà bó ti tọ́ bó ti yẹ káwọn bá wa wọn iye tán ṣe ta náà ṣe ń tà síbẹ̀. Èkejì tí mo fẹ́ dá sí náà ni ti ọkùnrin tó lọ ọmọ ọdún márùndínlógún yẹn. Ìgbà tó yẹn ti wípé ó ń lọ ó máa ń jáde ní ọ̀nà kan tàbí tá a máa wa kiri bóyá ó ní nǹkan tó ti wà láàrin àwọn àtúnkùn yàtọ̀ sí pé ìyẹn nǹkan tí ò bá jẹ́ pé ó ti ní nǹkan tó wà láàrin wọn kò lè máa jáde lọ bẹ́yẹn. Ìgbà tọwọ́ ti tẹ́niyẹn náà àdúpẹ́ àṣírí náà máa tú ó máa sọ tó wà lẹ́nu ẹ̀ ṣe pé tó.
0: Ẹ ṣeun 0816-251-9991. Ó gbóná inú.
9: Hello.
0: Hello, à ń gbọ́ yín o.
9: Adé àfún ìjọ ẹ̀kọ́ ètò.
0: Àmì ẹ ṣeun.
9: Orúkọ mi ni Ojú Ajídé ọmọ Kẹ́láàsì ní ọ̀kà àkókò.
0: Ó yà ń gbọ́ yín.
9: Kí àwọn èèyàn wa ní Ọ̀ṣun kún gba àlàáfíà láàyè. Èyí tí à ń parawa tí à ń parawa dànù yìí kò dáa. Wọ́n jọ kún gba àlàáfíà láàyè ní Ọ̀ṣun orí wa òní gbàbọ̀dé o.
0: Àmì o.
9: Ẹ̀kọ́ ètò sà.
0: Ẹ ṣeun o, ẹ ṣeun. Ó gbóná inú. Hello. Hey, ọjà. Ó gbóná inú.
10: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
10: Ọ̀pọ̀ Yẹmí jẹ́ ọ̀dá.
0: Ẹ ṣeun.
10: Ẹ máa kó ètò.
0: Ẹ ṣeun.
10: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìrìn àkókò.
0: Ó yà ń gbọ́yìn.
10: Nípa pé wọ́n ti ń fipá bá àyàn lò pọ̀ yìí. Ó dìgbà tí orílẹ̀-èdè tó bá ṣòfin kan tó lágbára gbòógì tán lè máa fi àwọn wọ̀nyẹn tán máa fi máa gbófin bíi pé bóyá nìkan tá a fi ṣe wọ́n tá a máa bá àwọn tó ń hùwà yẹn lẹ́rù. Ó dìgbà tán lè dópin ọ eléyìí tán ní ṣe oríṣiríṣi káàkiri wọ̀nyí ó ti ń pọ̀ jù kọ́nà kún ràn wá lọ́wọ́. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ àmọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tèmi jẹ́ òun. ohun abase leni ka mo ran ti pe yo ditan bo ba deyin wa ola eje agbele aye ka se rere o re lo pe ka o pe o gbona nu otutu leyin bembe royin
1: yega o sele oke bembe royin le gbo lowo ni le se adaba efe walai ogbonanu fun kede tabi polowo oja yin lori eto yi e kan se ka ipolowo oja ile ise adaba efe to wa ni pegbekegbe a division loba deshida road akure tabi ke pe jo oda sori ero ibanisoro yi 0806 904 6714 bembe royin eje ajo mo gbo lo.
11: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
14: Ẹkú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Fẹ́mi Alágbó ló ń kiyín o, ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́. Ibẹ̀ la wà nísìn, ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá torí gbàgbà, ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbó sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá wa máa bọ̀ ọ́, kò sí ìrònú fún ọmọ. Tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín, àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn, máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 0706532683, lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó kójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà, tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi, máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí ò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apáloṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sú ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ sì ṣe kíni, ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe, kí ló dé, kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ṣá máa bọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe lágbára rẹ, tó ń fún ọ ní ìfòyà, tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀, kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni pọ́blẹ́mù wọn àti gbéra. Ẹ̀rọ mi àwọ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park, ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
15: Àwọn kan á ní pé kan rò lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ọ̀gànjá wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn gbóná látinú wá, ma se beru nipa ise Olodumare ma fun ni ogun to ma ba olara mu
16: eku dede iwoye o eyin temi ni ilu Akure emi aya Femi Alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure ta ba ri wo obirin to ti wa nile oko lojo to ti we to reyan pe ran nise ma bo nile ise Femi Alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise Femi Alagbo tabi wo ti o le gbabo dada lori papa bi o si me ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo disin ma bo ka fi fun e help ba mi help bo ko mi ni ile ise a nreti yin
14: bi yawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to nse obirin o awa okunrin na lo mo kan to nse okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri yawo mi e ri sambodo wa to ko Femi Alagbo o ke be ninu Democracy Park pe ibo ni office Femi Alagbo e ma bo an office ile Hausa ni bo ni ile Hausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu state ni ile Ibo asukore te eyin temi ke na wa jafani Femi Alagbo adupe lowo eyin te wa loko te ni pe ah Femi Alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu olohun lo se o Femi Alagbo kon o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se Olagbo ara re ni pa se Olodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fi afia o ami o
17: se omo idi ti onje ti won fi ororo mamado se fi dun ti o le gbade rara
18: o be ti o se lose to koja yen o dun go mo se ran ti e
17: abi ki lo de ti o fi le gbagbe eran ti ore re din ladi dun
19: ore mi jo aso deran to dun yen loni
17: ke gan ni idi ti awon omo re ma fi lo nsere nile anti kemi
19: mami mami jale lo soda anti kemi
17: o ko soso lo le je
19: mamado ni
17: onje to ba ma dun ati bi ororo lati ma mo ororo mamado ni mu adun onje yo fun iwo atawon ololufe re ororo mamado wa ni gbogbo ile itaja to sumo e lo ororo mamado loni
20: some weeks ago that those stubborn mosquitoes bit you. I remember. And now the symptoms? See how you're shaking like a leaf in Harmattan and your temperature too is so high. You've been quite dull and haven't been eating well lately.
21: It feels like malaria symptoms, but I cannot afford to be knocked down now. I have a lot on my plate.
20: Then let us treat it immediately.
21: You're right. But which anti-malaria do we use this time?
20: Not to worry. The pharmacist gave me Linsunate soft gel the last time I had malaria and it was very effective.
21: In what?
20: Linsunate soft gel. Let me go get it.
22: Stop malaria before it stops you with Linsunate soft gel, a product of Lean Edge Pharmaceuticals Limited. Available in pharmacy stores nationwide. It's

0: bẹ̀rẹ̀ bàǹbà lọ́ba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́lì tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Ẹ̀fọ́ bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pay,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
1: Oye ẹsẹ̀ rà léyọléyọ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sì dọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
1: Distributọ̀ ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan
1: Lápẹ́.
0: Telephone 081-6531-6655.
1: Oye ìpè kí n gbọ́.
0: Evergreen.
2: Balógun bọ̀ wá wá ó jí mi tètè nù wá. Ọba omi jọba òkè.
3: Ìkéde ìkéde ìkéde.
4: Ìlàjà ọkọ̀ mi látàn dẹ̀yìn, ó yẹ owó ìdẹ̀yìn.
3: Ó bọ̀ ìbàdẹ̀ kí máa ṣẹlẹ̀.
4: Ìlàjà bọ̀ ìbàdẹ̀.
3: Wúra gbò sùmùnámùná lórúkọ.
4: Iye ìfàríjà àwọn ẹgbẹ́ Global Obiatos Nigeria Limited nábẹ́ ìṣàkóso Marina Blue Economy.
3: Ẹ̀ka ti
4: ìlàjà lókun gọ̀mẹ̀.
3: Pẹ̀lú ìsowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo nábẹ́ ìṣàkóso Ọlọ́lá Gómìnà wa.
4: Dókítà Lucky Oruwumi
3: Ayédatiwa pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ ìlàjẹ̀.
4: Ọ̀rẹ́bù Maris Orúkún Ayára gbé fọjá fọ̀
3: léde àwa ọ̀dẹ́mà lókun pé.
4: Bẹ́ẹ̀ náà ti ọjọ́ kejìlá oṣù kẹjọ ọdún yàrá yìí.
3: Wednesday 12 August 2026.
4: Ọ̀nà ìkọ́nà ìgbẹ́dọ̀lá dẹ́mà lókun mú àwọn ẹjọ́ mẹ́ta yìí o. Wednesday ọjọ́rú, Saturday ọjọ́ Àbámẹ́ta àti Sunday ọjọ́ Àìkú.
3: Kí ọkàn máa lókun lè balẹ̀ àti ká túbọ̀ ká pèsè oúnjẹ dé wa.
4: Ọ̀nà ìkọ́nà ìbá tẹ àgẹ̀rẹ̀.
3: Nípa lílòdì sí òfin yìí, nkún yóò ju aláìgbọràn bá rí.
4: Ojú ẹ máa rí o.
3: Olókun wa gbé dédé wa o. Àmì
4: ìkéde wáyé náà ti ọwọ́ engineer Olú Ọmọ Aládénùsì FNESE special advisor on marine and blue economy.
3: Ondo State lórúkọ dédé ọmọ ẹgbẹ́.
2: Olókun gbowó wá òyì mi tètè lù wá. Ọba omi jọba òkè.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí máa ti sú mi. Ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
7: Ọlọ́run ti ṣàrídájú rẹ̀ ní Pétérù kíní orí karùn-ún ẹsẹ̀ kẹrin pé bí olùṣọ́ àgùntàn náà bá ti dé adé ògo yóò jẹ́ tirẹ̀ kí ìwọ náà ó lè jálábà pín. Jésù ń pè ọ́ sínú pàgọ́ ọdún yìí ti ìjọ Christ Light Gospel Church tí a pe àkórí rẹ̀ ní adé ògo. Ọjọ́ tí yóò gbìnà yá ń lọ́jọ́ ọjọ́rú ọjọ́ kejìlá tí yóò sì kásẹ̀ lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2026. Christ Light Gospel Church
8: Fulfillment Ground
7: No. 1
8: Kajola Street
7: ní dojúkojú Sunbelt Filling Station Ìdánrẹ̀ Road nílùú Àkúrẹ́.
8: Àwọn ìránṣẹ́ Ọlọ́run
7: Pastor Sunday Anwar
8: Bishop Peter Labi
7: Pastor Daniel Oguche
8: àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn
7: Reverend Tio Moses
8: lálákòóso ìjọ
7: fún ìbéèrè
8: 08033590149
7: láti jẹ́ alábàápín lórí ìtàkùn ayélujára
8: ẹ̀tẹ̀ www.facebook.com/clgc01
7: fún ìbápàdé àwọn tí a ó sọdọba ẹ má gbẹ̀yìn.
9: Ìsájí, ìsájí, ìsájí.
10: The First African Church Mission.
9: Nigeria and Overseas.
10: Mahin South East District.
9: St. John's
10: FACM Parish.
9: Cheja.
10: Ìlàjẹ́ Local Government.
9: Ondo State.
10: Ó gbé gbogbo yàn síbi àjọ̀dún.
9: 29th
10: year anniversary.
9: Àti ìsọjí ọlọ́jọ́ méje.
10: Akọ̀rí ìsọjí ni.
9: Tẹ̀síwájú.
10: Go forward.
9: Exodus
10: chapter 14.
9: Verse 15.
11: Mo tẹ̀síwájú lọ́nà náà.
9: Ìsọjí yóò bẹ̀rẹ̀ láti Monday.
10: August 17.
9: Tí di Saturday 22nd.
10: 22nd year 2026 is in Dubai Owaye ni Sunday August 23rd ni agogo mewa owuro awon akoko isoji ni agogo maru aro agogo mokola abo ati agogo maru irole ninu isoji yi Jesu ndrodio lati se tire ni asepe comrade omo Shebi Taiwo revival secretary chief engineer Olawale Aruayo chairman committee prince ED Joshua parish secretary brother Romans O Ayomike Levi chairman evangelist RA Ikomola revivalist reverend canon AA Obuyemi vicar and parish chairman his lordship the right reverend KO Edokpai J the opposition bishop gbogbo ijo ni olukede
11: A celebration of honor is here. A gathering of royalty. A moment history will never forget. The Akure Kingdom proudly invites the general public to the installation of Mr. Latif Aderomileyin as Are Atayeshi and Mrs. Kemi Aderomileyin as Yeye Atayeshi. Come and witness the splendor of tradition and the joy of a remarkable occasion. Date, Saturday, the 15th of August, 2026. Beni, Enya Larawa, Ewa Kadoshi Ayeyola, Ati Yeti Yofitansile Nilu Akure, Nibi Teati Mafi Baba wa ati iya wa Latif Aderomileyin ati aya re Kemi Aderomileyin ti won se ma jawe oye le won lori gege bi Are Atayeshi ati Yeye Atayeshi ti Akure Kingdom
12: installation at Deji of Akure Palace reception follow at Kemboard Event Center Adebowale Junction Ondo Road Akure
13: gbogbo ẹyin eyan wa nipinle ondo gẹgẹ bẹ ti mọ pe asiko ojo aroroda e je ma lagbara gan tawon amoye oju ojo so asotele npa re ohun lo tun ti gbode kan yi o ninu ojo yi lopolopo ilu ago atawon abule ni kun fun omi awo woda ajo to ri si sele pajawuri nipinle ondo labe idari ati isakoso igbakeji gomina wa nipinle ondo dr laide adelami mni se wa npe gbogbo eyin olugbe gbogbo eyin onile ile iwe ile igbafe ile itura ile iwosan ibi itaja ibi ijosin gbogbo abi awon to ni ile bi gbogbo awon bi ta menu bayi to wa ntosi eti omi atawon bi ti agbara ojo le gba koja nla ro yin pe eja sumeyin kuro ni bi geregere ka bo si bi gegele ekule wa gbagbo so fun toko pe kiko idoti tabi dide ojo agbara ti wa di ise to ni jiya labe ofin nipinle ondo sora ko ma bara kata ofin gege be ti mo pe gomina wa lucky orimisan ayedati wa sca won sise takun takun lati mu iduro sise ati igbaye gbadun ba gbogbo mutumu wa labe iseto ijoba irorun to ba wa ni ohun isele pajawiri kankan lagbegbe yin e ma pe 0803 847 0009 ati 0703 122 3590 bo si se ka mo lo tara office igbakeji gomina nipinle ondo to wa ni alagbaka lakure ijamba atofu emi oni se wa o ajo ondo state emergency management agency sema awon lo nkede
14: gbogbo oníṣòwò àtolókòwò kékèké jákèjádò ìpínlẹ̀ ondo oríire ńlá ti dé o pẹ̀lú lucky light initiative gómìnà lucky ayédàtiwa ló ní kí gbogbo oníṣòwò àtolókòwò kékèké kan máa ríran lọ́wọ́ inẹ́tíkì ìṣẹ́jú 247 solar system tí ó jẹ́ kọ́rọ̀ ajé wọn mọ́ rúgọ́gọ́ sí 1000 ni ó jàǹfààní yìí jákèjádò ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ ondo ni o yes o my people for ondo state better opportunity don land o na the lucky light initiative one statewide solar empowerment wey go support 1000 small business across all the 18 local government areas. Now, complete solar system they go give you if you qualify. Solar panel, inverter system, battery, charge controllers, plus including full installation and setup free of charge. They no go charge you cobalt. If they say, go in a union for principle, for worship, letter, yeah, repo bentiro, no door yourself. Apply today through www.ondea.ng/lucky light. And take them again, www.ondea.ng/lucky light. Chicken, lucky light initiative. Powering the economy of Understand one business at a time.
15: Where did you buy it? CK. Easy, yes, easy.
16: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan. Gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́pọ̀n ọ̀hún lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé ẹ̀kọ́ kalẹ̀ wọn.
17: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCARE CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCARE a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCARE app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀mọ sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDK wà fún ni kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
18: wò
17: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yẹn gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ ṣe bẹ́ẹ̀ ni tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
18: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
19: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
18: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCARE ó dìgbà kan náà ẹ ṣeun.
19: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
20: CDCARE there for you.
21: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
22: Abba ajo oko ti ìbọnni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abá dúró
0: tó tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide me.
1: Ẹ̀kọ́ ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀làrere High Chiefs Bọ̀dé and Betty Osedimilẹ́yìn Foundation HCBBO Foundation fi ayọ̀ kéde ètò ẹ̀bùn ẹ̀kọ́ ìrànlọ́wọ́ owó ilé ẹ̀kọ́ ọdún 2026. Ètò pàtàkì yìí ni a ṣe láti fi ran àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìmọ̀ràn àti ìlérí lọ́wọ́ kí wọ́n lè ní ẹ̀kọ́ tó dára. Ètò ọdún yìí wà fún akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba, ilé ẹ̀kọ́ girama ìjọba àti àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn medical students ní àwọn university ìjọba. Pàápàá jùlọ ní ọdún yìí HCBBO Foundation ti gbòòrò àǹfààní ẹ̀bùn ẹ̀kọ́ ńlá yìí o. Kì í ṣe fún ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ nìkan mọ́, ṣùgbọ́n ó tún kan àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìjọba ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North àti Àkúrẹ́ South. Pẹ̀lú èyí, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn tí wọ́n jẹ́ ọmọ bíbí Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ ni a tún wá ń pè láti fi ìfẹ́ hàn nípasẹ̀ ojú òpó wẹ́ẹ̀bù Foundation yìí. Ẹ ṣàbẹ̀wò sí www.thehcbbofoundation.org lónìí láti forúkọsílẹ̀. Ọjọ́ 31 oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ìparí ìforúkọsílẹ̀ o. Má ṣe jẹ́ kí àǹfààní yìí kọjá rẹ o. HCBBO Foundation, ìmóríyá ètò ẹ̀kọ́ ìkọ́lé ọjọ́ ọ̀làrere ni.
20: Opportunity ńlá kan mà ló wọlé dé o látọ̀dọ̀ olú ọmọ One Foundation. Olú ọmọ One Foundation dé pẹ̀lú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ lọ́fẹ̀ẹ́. Èyí tó máa jẹ́ káwọn ọ̀dọ́ wa oníṣẹ́ lọ́wọ́ kí wọn ó lè mọ ríná rí lò. Free training. Ètò ìkọ́ṣẹ́ ọwọ́ nìyẹn sà. Bí wọ́n bá dẹ̀ fi kọ́ iṣẹ́ ọwọ́ náà tán, wọ́n tún máa gbé irinṣẹ́ kalẹ̀ fún wọn. Ẹ̀yin ọ̀dọ́ wa o, àǹfààní ńlá leléyìí o. Àtẹ̀yìn òbí tọmọ yóò tí ì rí kan ṣe kan. Ṣé èèyàn tó níṣẹ́ ọwọ́ tó le jìyà láyé? Torí bí ẹ bá ń tẹ̀lé àwọn èèyàn kan gìrìgìrì, báwọn ni ó mọ fún yín lẹ́ jajẹ́? Ó le dìgbà kan kí wọ́n mọ̀ rẹ̀ ja fún yín mọ́. Torí náà la ṣe ń sọ fún yín pé ẹni tó kọ́ ni bí wọ́n ṣe ń pẹja. Tó dẹ̀ tún fún ni ní ìgèrè àti ìwọ̀ tí wọ́n fi ń pẹja ló dáa púpọ̀ jù. Irú iṣẹ́ tó bá wù yín, ẹ̀yin kẹwàá kọ́tẹ̀dẹ̀ máa gba equipment irinṣẹ́ náà. Kẹ́yìn ọ̀gá hairdresser, barber, fashion designer, computer engineer, àtàwọn iṣẹ́ tó kù bẹ́ẹ̀. Ó rẹ́dì láti kó àwọn ọmọ níṣẹ́. Tó dẹ̀ máa gbowó oṣooṣù. Ẹ tètè wá máa gba fọ́ọ̀mù yín lọ́fẹ̀ẹ́ o. Ní nọmba 22 Yemi Ajibade Street, ojú Ẹlẹ́gbà Junction, nítòsí Láfẹ́ Junction, Àkúrẹ́. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday 10th of August to Friday 14th of August. Olú ọmọ One Foundation, ẹ máa ṣe o. Thank you, sir.
23: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
24: It's about to go down.
25: What?
26: Aww. My love, what did happen?
25: Before I marry you, the TV where you promised, the fridge, car, where is it? Washing machine, car. Will I be using my hands to wash clothes in 2026?
26: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
25: So all those things don't already dey house?
26: Abba, since last month.
25: Ah, first off, continue the wedding.
27: Yay! Walk on up, talk together.
26: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. No

0: Say after me.
1: Okay.
0: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadose fi dùn tí o lè gbàdé rárá?
4: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
5: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
3: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
3: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
7: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
3: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
7: Mamadon ni.
3: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadon lónìí.
8: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
8: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
8: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé
12: 0707-484-3351.
13: But now monkey will jump past the eye, they quick see.
14: Don't call me auntie.
13: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
15: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
16: Oh, no.

0: fún mi lómi jẹ́ ń dà á yà. Naturopath Kẹ́mi Lumpsum tún ti dórí afẹ́fẹ́. Fẹ́rẹ́díò yẹn ṣàdàbà. Kò tí ì débẹ̀.
1: Awọ ló.
0: Dayuwa.
2: O tún ti kalẹ̀ ńlẹ̀ yóò. Lumpsum bá wa látẹ́gùn. Ètò tí ń tani lólobó nípa àlera onípo òjìpo. Kálá bí o lè bára wa tó pọ̀. Kálé wa mẹ́díkálì fìtà ń bóyá tìrì gbẹdẹmukẹ o. Kálé wa kándọ̀. Ó yá o ní gbogbo ọjọ́ tí ò ṣe ọjọ́ ṣẹ́gun látago mẹ́fà bọ̀ ságo méje àṣálẹ̀ o. Láfi mọ́ gbọ́ nípa tó lera wa o. Lẹ́nu Naturopath Kẹ́mi Lumpsum ládàbà. Akupọ́jọ́rìsì tó mojú ewé àtẹ̀gbọ́n ìmọ̀ ìgbà lóde láti fi ṣèwòsàn nílẹ̀ yóò. Ó mọ̀mọ̀ dé o. Kẹ́mi Lumpsum mọ̀mọ̀ gbóhùn sókè.
3: Tó bá ti ń di wípé ẹ̀jẹ̀ ò dé apá kan nínú àgọ́ ara wa, ibi tí wàhálà ti máa ń dìde.
0: Lumpsum app awa ọ̀nàdàbà ẹ̀fẹ̀.
2: Ìdojúkọ Ondo State Court ni wọ́n wà nígboro Àkúrẹ́ mọ́ lọ́bẹ̀ lọ́gbà wòsàn ní wìtìwìtì.
4: Tó ẹ kúrò lẹ́ẹ̀kákiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ní Àkúrẹ́ Olóyè Mẹ́kún. Ẹ ti mọ̀ wípé tó ibi abáǹgbé là ń ṣe Àkúrẹ́ ó san mí, Àkúrẹ́ ó san ìyá wa, Àkúrẹ́ san gbogbo àwa tó jẹ́ wípé tó tá à ń gbé ní Àkúrẹ́ Akéré Òkú délé o. Erédìrè tó jẹ́ pé ní gbogbo ìgbà la mọ̀ gbé sàdánkátà òṣùbà ńlá ràbàǹdẹ̀ fún ìlú Àkúrẹ́. Àkúrẹ́ ò ní bàjẹ́ o, àdẹ̀kú òmúra ilé funta ti kábíyèsí tó ń bọ̀ lọ́nà. Tẹ́ ẹ bá ti ń gbọ́, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Lumpsum Natural Clinic Naturopath Kẹ́mi Lumpsum fúnra wọn gan wọn tiẹ̀ ti ń sọ kó tó di pé àwọnú ètò yìí pé tó olú ọmọ ibi tá a bá gbé là ń ṣe o. Ẹ bá wà kí kábíyèsí Imperial Majesty Ọba Ládé Lúsì Ògúnládé wípé tó àti gbogbo ọmọ bíbí Àkúrẹ́ pé àkú múra ọdún ilé fún ta. Fẹ́mi Ògúndàìsí lorúkọ tèmi a. Àtúndé lọ́sẹ̀ yìí lórí àkọ́tún ètò Lumpsum Alpha àti iléeṣẹ́ Lumpsum Natural Clinic number 26 Ayégúnlẹ̀ Street tó wà nítòsí High Court. Títì tó dojúkọ High Court yẹn gangan ẹ wọ́ bẹ́ẹ̀ ibẹ̀ lọ́lọ́run fi wá kalẹ̀ sí. Akọni obìnrin ajọ́bẹ̀ẹ́bí ni a ti bẹ̀rẹ̀ tọ́pìkì kan lọ́sẹ̀ tó kọjá tó jẹ́ pé tó ẹni tí ò bá gbọ́ tọ̀sẹ̀ tó kọjá àánú ẹ̀ ó ṣe mí ìyá wa.
5: Ẹ ṣe olótù, mo kí gbogbo àwọn tí wọ́n ti fi kalẹ̀ sí láti gbọ́ ètò wa, pàápàá jùlọ àwọn tó jẹ́ wípé wọn ò kì í pàjẹ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ṣé àlàáfíà ni mo bá yín? Gẹ́gẹ́ bí olótú ètò ṣe sọ, àti mú àkòrí kan wá ní ìjẹ́jọ tó dálé lórí àìsàn rọpárọsẹ̀. A fi bèrè ìbéèrè ní àkòrí yẹn pé could you have a stroke without your awareness? Ǹjẹ́ ó ṣe é ṣe kí èèyàn kó ní àìsàn rọpárọsẹ̀ without the person knowing?
4: Kó má ì tí ì mọ̀.
5: Ó ṣe é ṣe. Ṣùgbọ́n fún gbogbo àwọn èèyàn a máa ń wò wípé rọpárọsẹ̀ máa ń bẹ̀rẹ̀ lójijì lóòótọ́ ni, ṣùgbọ́n ṣáájú òjijì yẹn àwọn àmì àti máa ṣẹlẹ̀ nínú àgọ́ ara. So ní ìjẹ́jọ a sọ ìtumọ̀ àìsàn tí a mọ̀ sí ìṣàn ẹ̀jẹ̀ ọpọlọ tí àwọn kan máa ń pè ní rọpárọsẹ̀. A sọ àwọn nǹkan tó máa ń ṣokùnfà, a dẹ̀ sọ all the illustration we use fast as an example tá a máa fi mọ̀ wípé lágbájá ó ti ní àìsàn rọpárọsẹ̀. Mo tiẹ̀ tún wá sọ jálẹ̀ wípé ó jẹ́ ọwọ́ ọ̀tún ló àfẹ́tì o, ó jẹ́ apá òsì ni o, kó má ti ṣẹlẹ̀ ni, àtapá ọ̀tún àtapá òsì. Kò sẹ́ni tó máa gbàdúrà kí àìsàn rọpárọsẹ̀ pé kó wá ṣẹlẹ̀ sí òun. So ní ti èní, we want to look at the warning signs, àwọn àmì tí a máa rí tá a máa fi mọ̀ wípé kì í ṣe wípé ó ń ṣẹlẹ̀ in form of shock, ó kàn lè wáyé lójijì, ṣùgbọ́n àwọn nǹkan kan ti máa ṣẹlẹ̀ nínú àgọ́ ara. So we'll be looking at àwọn àmì lọ́lọ́kanòjọ̀kan, then the preventive measure. Báwo la ṣe lè prevent ẹ̀? Báwo la ṣe lè gbé ìgbé ayé wa tí àìsàn tí a mọ̀ sí rọpárọsẹ̀ yìí tí ò ní fi ṣẹlẹ̀ sí wa? A sọ ní ìjẹ́jọ ó ń ṣe ọ̀dọ́, ó dẹ̀ ń ṣe àgbàlagbà. So tá a bá gbọ́ àkòrí pé rọpárọsẹ̀, mi ìfẹ́ ká ni wípé àwọn arúgbó ló ń ṣe, kì í ṣe àìsàn.

0: Taraba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kiyin ekale asiku ise oni. Iroyin asale re lati le ise adaba 88.9 FM akure. Saju. Egba nko to wa ninu iroyin ohun. Ikọ Amọ̀tẹ́kùn dóòlà àwọn ènìyàn méjì kúrò lákọlò ajínigbé nínú igbó kan nípínlẹ̀ Ondo ènìyàn kan dolóògbé. Ohun èlò ìdìbò tó jẹ́ ẹlẹgẹ́ kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Agbábọ́ọ̀lù fún ikọ̀ Katsina United kan dolóògbé lákòókò tí wọ́n ń gbaradì fún ìbẹ̀rẹ̀ sáà. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́.
2: Ìròyìn kalẹ̀ àdàbà 88.9 FM la ń gbọ́.
1: Àjọ 80,000 Islamic Foundation mọ̀ ti wá mọ̀rọ̀lá dé báyìí bí wọ́n ti ṣe jẹ́kọ̀ọ́ di mímọ̀ fún gómìnà Ayédàtiwá láti rí wípé àwọn mùsùlùmí ní aṣojú, wọ́n sì rí wípé wọ́n ní dọ́gbandọ́gba nínú ìṣèjọba rẹ̀. Alága fún àjọ ọ̀hún Alhaji Abdulrauf Lagbaji ló pe ìpè ọ̀hún lákòókò ìpàdé oníròyìn tó wáyé láti lè fi sàmì ayẹyẹ ogún ọdún ìdásílẹ̀ ẹgbẹ́ náà. Lagbaji ló wàrọ̀ gómìnà Lucky Ayédàtiwá láti kẹnu orí ọ̀fẹ́ dọ́gbandọ́gba fún àwọn ènìyàn láìrú ẹ̀sìn oníkálukú wọn. Lágbàjì ló ti wá rọwọ́ ẹ̀bẹ̀ sí gómìnà láti tètè yanjú ọ̀rọ̀ omíyalé eléyìí tó ti ń gba ìgboro káàkiri nípínlẹ̀ Ondo. Ó jẹ́ kò di mímọ́ wípé àjọ náà yóò tẹ̀síwájú láti mọ́ ṣe àtìlẹ́yìn fáwọn ìlú tírú ọ̀ràn bẹ́ẹ̀ bá ń kùn àtàwọn tí wọn ò bá lágbára tó láìro ọ̀rọ̀ kọ́rọ̀ tó lè mọ̀ jáde wá. Agbára ńlá ló tún ti kún àtúnyànsípò ààrẹ Bọ́lá Tinubu báyìí. Bẹ́gbẹ́ àwọn aláàbò ara nípínlẹ̀ Ondo ti ṣe jẹ́wọ́ rẹ̀ wípé òun gan lodù tó hù lójú ọpọ́ àwọn fọ̀fún, àwọn sì ti ṣetán láti ṣàtìlẹ́yìn fún àwọn aṣojú fún ẹgbẹ́ àwọn aláàbò ara ọ̀hún níjọba ìbílẹ̀ 18 tó so ìpínlẹ̀ Ondo ró. Ni wọ́n jọ péjọpọ̀ nílùú Àkúrẹ́ tí wọ́n sì fọwọ́ sí wípé ààrẹ Bọ́lá Tinubu gangan òun ni àwọn yóò tún ṣe àtìlẹ́yìn fún nínú ìdìbò gbogbogbò ọdún 2027. Àpọ̀lọpọ̀ àwọn aláàbò ara ọ̀hún bíi Ọ̀gbẹ́ni Abímbọ́lá Olúṣẹ́gun àti Fáṣekè Adéyẹmí ẹni tó bá iléeṣẹ́ àdàbà FM sọ̀rọ̀ ni wọ́n ṣàlàyé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí eléyìí tó kọmọlòpọ̀bọ́ àti wípé ìṣèjọba ààrẹ Tinubu ó ní kò fi ọwọ́ rọ́ àwọn aláàbò ara ọ̀hún sẹ́yìn. Bákan náà alága ìgbìmọ̀ àjọ tó ń bójútó ìgbáyégbádùn àwọn aláàbò ara nípínlẹ̀ Ondo ọmọbabìnrin Fọláṣadé Àríṣe ló wá jẹ́kọ̀ọ́ di mímọ́ wípé èròǹgbà àti ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu náà ń ló dá lórí àwọn òtítọ́ ààrẹ Bọ́lá Tinubu tó fi ń lògbà rẹ̀ pàápàá jùlọ bó ti ṣe ń rí sí ọ̀rọ̀.

àgbẹ̀ náà ẹwẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún tó jẹ́ obìnrin ńlọ́dọ̀lógbé ní ó kù díẹ̀ káwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ń kàn wọ́n lára àwọn tọ́rọ̀ náà kàn ni wọ́n dóòlà kúrò nínú igbó kan lágbègbè òkè igbó lójú ọ̀nà ondo tó lọ sí ifẹ̀ nínú iṣẹ́ kan eléyìí tó ṣàkóónú ikọ̀ àmọ̀tẹ́kùn àtàwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ míì ẹni tó jẹ́ adarí ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ ondo adétúnjì adeleye ló wá fọ̀rọ̀ náà léde lákòókò tó ń ṣàfilédè ojú àwọn afurasí mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lásùn mọ́ tàbí lọ́wọ́ nínú ọ̀ràn ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ọ̀kan lára àwọn tí wọ́n dóòlà ọ̀hún adétan adédayọ̀ ló wá jẹ́ kó di mímọ́ wípé ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún tá a wà yìí òun làwọn ajínigbé ọ̀hún pa àkànnàmọ́ bí àṣàgbọ́ máa di ẹgùọ̀ lákòókò tó ń ṣiṣẹ́ nínú oko òun o àti wípé àwọn ẹbí òun kò san owó kankan kó tó di pò ń gba ìtúsílẹ̀ ẹwẹ́ alága ìjọba ìbílẹ̀ ilẹ̀ olújì òkè igbó adébóyè adébárè ló wá gbóríyìn fún ikọ̀ àmọ̀tẹ́kùn àtàwọn ẹ̀ṣọ́ aláàbòyókù fún ohun bó ti ṣe dá sí ọ̀rọ̀ náà ní kánkànkán adébárè wá rọ àwọn olùgbé agbègbè náà láti mọ́ ṣe bẹ̀rù tàbí fààyè gbà pé kí àwọn ajínigbé náà mọ́ dẹrù bà wọ́n ó ní kẹ́nikẹ́ni má ṣe ta dúkìá rẹ̀ láti san owó ìbọ̀bẹ́ fáwọn ajínigbé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ondo ti tẹ ọmọkùnrin ọmọ ọdún 22 kan eléyìí tí wọ́n ní ó jẹ́ jàgùdà paálé adékóló moríwọ́gbò ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ ògúnmọ́lá olúṣọlá pẹ̀lú ìbọn àti àwọn ọta àbọn lọ́wọ́ rẹ̀ nílùú ọ̀wọ̀ ojúnà ọ̀wọ̀ eléyìí tó moríwọ́ ute ń lọ́wọ́ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ondo ẹ̀ka rẹ̀ tó ń bójútó ọ̀rọ̀ àwọn ajínigbé ń ló ti tẹ̀ lákòókò tí wọ́n ń ṣètò dúró kí n yọ̀ wò iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún jẹ́ kó di mímọ́ wípé àwọn gba ìbọn pélébé ẹlẹ́rù máa tọ̀kan lọ́wọ́ ẹ̀ àti àwọn ọta àbọn eléyìí tó níye alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ondo àbáyọ̀mí jimoh jẹ́ kó di mímọ́ wípé afurasí náà ló ti wà lákọlò báyìí níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún láti lè mọ ibi tí ìbọn náà tó ti wá àti wípé bóyá ó láṣọ mú papọ̀ pẹ̀lú àwọn ìdígunjalè kan tó ń ṣẹlẹ̀ lágbègbè náà ìjínigbé àtàwọn ọ̀ràn mìíràn bíi rẹ̀ wọ́n jẹ́ kó di mímọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó ní yóò tẹ̀síwájú láti mọ ṣiṣẹ́ rẹ̀ bí ayára bíi olójú àṣà àti wípé ètò dúró kí n yọ̀wò wọn ó ní yóò wà rótótó sí jù báyìí lọ pàápàá jùlọ láwọn òpópónà mọ́rọsẹ̀ láti lè ṣe àdámọ̀ àwọn agbègbè tó léwu alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wá jáwé akẹ́wọ́ fáwọn agbébọn dàlúrò wípé ńṣe ni kò ní kálukú wọn tọwọ́ ọmọbọ̀sọ torí iléeṣẹ́ ọlọ́pàá kò ní wọ́n láàbọ̀ fún kálukú wọn ìbẹ̀rùbojo ló sọlẹ̀ sílùú iléṣà nípínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ ìṣẹ́gun lẹ́yìn tí àwọn gidigbanko olóṣèlú kan tí wọ́n ṣe ìkọlù sáwọn olùṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC níbi tí èèyàn méjì tí wọ́n ti ṣeléṣe táwọn èèyàn méjì sì gbọ̀nà ọ̀run lọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 7:00 òwúrọ̀ lágbègbè ìgbògi nílùú iléṣà nígbà táwọn olùṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n péjọpọ̀ ṣáájú àṣekágbá ìpolongo ìta gbangba wọn àwọn tí wọ́n ṣe ìkọlù náà nínú ìròyìn ni wọ́n ní gágá dìgògò pẹ̀lú ìbọn yàn kínkì eléyìí tí wọ́n dàbò àwọn ènìyàn tó wà lágbègbè náà àwọn ènìyàn méjì olórí kóyọ̀ nínú àwọn ènìyàn tó farakọta nígbàtí ènìyàn méjì táwọn sì dolóògbé láì yọ ẹni tó jẹ́ adarí fún ẹgbẹ́ àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú APC nílùú iléṣà sílẹ̀ ẹni tó ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ àjọ elétò ìdìbò lẹ́yẹ inec ti fi léde wípé àwọn ìlú ẹlẹgẹ fún ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ sátidé ló ti gúnlẹ̀ sípínlẹ̀ ọ̀sùn báyìí àjọ ọ̀hún jẹ́ kó di mímọ́ wípé àwọn yóò ṣe àfàyọ àwọn òṣìṣẹ́ tí wọn yóò lò fún ètò ìdìbò náà nínú àjọ agùnbánirọ̀ ilẹ̀ yìí ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún àjọ inec adédayọ̀ òkétọ́lá ló fọ̀rọ̀ náà léde lákòókò tó ń sọ̀rọ̀ nípa ìgbáradì wọn ṣáájú ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ náà òkétọ́lá jẹ́ kó di mímọ́ wípé àwọn èlò tí kìí ṣe ẹlẹgẹ àtàwọn òṣìṣẹ́ ni wọn yóò bẹ̀rẹ̀ sí ni lọ sí ibùdó ìforúkọsílẹ̀ ìyẹn lọ́jọ́bọ̀ nígbàtí àwọn èlò ètò ìdìbò tó jẹ́ ẹlẹgẹ láì yọ bébà ìdìbò àti ẹ̀rọ bífàsì sílẹ̀ ó ní wọn yóò kúrò ní báńkì àpapọ̀ lẹ́yìn lọ sí ìjọba ìbílẹ̀ tó ní kálukú wọn ó ti ṣiṣẹ́ ìyẹn lọ́jọ́ sátidé ṣáájú ètò ìdìbò náà 2,000,073 àwọn ènìyàn ni wọ́n forúkọ sílẹ̀ láti kópa nínú ètò ìdìbò ọ̀hún kò dín ní 25,310 àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ló ti gúnlẹ̀ báyìí sípínlẹ̀ ọ̀sùn ṣáájú ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ sátidé

0: awolu solu dero pese.
1: Fọ́nrán yìí lákọ̀tún ẹ̀kan sí wa ní www.adaba889.fm tàbí kẹ́ ẹ ṣàkálẹ̀ àdàbà fm app ní google play store. Bákan náà lẹ́lẹ́ bá wa dọ̀rẹ́ ní www.facebook.com/adaba889. Adaba 889 fm láwà lójú òpó Instagram àtàlágbélébo Twitter wa. Adaba fm tv látàgbọ̀mọ́lẹ̀ sí lójú òpó YouTube. Bẹ́yìn bá wá ní ròyìn kan tẹ́ ẹ fẹ́ fi tó wa létí. Ẹ tẹ́ àtẹ̀ jíṣẹ́ ránṣẹ́ sí wa ní newsroom at adaba 889.fm. Abo ìjòkè ìgbénu ṣàìròyìn ń tẹ̀ síwájú. Ó lé ní 2,000 àwọn ènìyàn ló ti dolóògbé báyìí látàrí ọ̀ràn ẹ̀bólà lórílẹ̀-èdè Congo ní àti bí ọjọ́ mélòó kan tó tún ti jáde lakọ báyìí. Àwọn òṣìṣẹ́ elétò ìlera jẹ́ kò di mímọ̀ wípé 2,011 àwọn ènìyàn ń ló ti gbèkuru jẹ báyìí lọ́wọ́ ẹ̀bólà. Nínú àwọn 4,300 àwọn ènìyàn tí wọ́n ti kẹ́fín ọ̀rọ̀ náà lára wọn. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n kéde rẹ̀ nínú oṣù karùn-ún ọdún yìí ń ló bẹ̀rẹ̀ lẹ́kùn ìlà oòrùn àríwá ìtúrè kó tó di wípé orí tọrọ kan fọn kalẹ̀ sí agbègbè tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ láìyọ àríwá Kivu sílẹ̀. Mínísítà tó rí sọ̀rọ̀ ètò ìlera Samuel Roga Kamba jákòdì mímọ̀ wípé ọ̀ràn náà ó ní kò tíì dé ibi tó lé góńgó, ṣùgbọ́n àwa aláṣẹ ò ní wọ́n ń gbèrò láti rí wípé wọ́n pa náà níbi oṣù mélòó kan sákòókò yìí. Ọ̀rọ̀ náà ń ló ti di wọ́lùkọlù látàrí ọ̀ràn tó ń kojú ètò ààbò lágbègbè ọ̀hún àti bí àwọn gidi ganko agbébọ̀dàlúru bí wọ́n ti ṣe dambarú àwọn ìjọba ìbílẹ̀ àwọn ìlú kọ̀ọ̀kan síra wọn. Ẹ̀wẹ̀ àjọ elétò ìlera àgbáyé WHO ń ló ti dábàá báyìí wípé bóyá kí wọ́n ṣàmúlò kòkòrò abẹ́rẹ́ àjẹsára ẹ̀bólà eléyìí tí wọ́n lò ṣáájú bóyá ó ṣe é ṣe kó pín wọ ọ̀ràn náà. Lágbọ̀n ìròyìn àwọn amúlùúdùn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ni Patience Ozokwo, ẹni táwọn ènìyàn mọ̀ sí Mama G, ló ti ní òun gbàgbọ́ wípé Ọlọ́run fún òun ní ẹ̀bùn pàtàkì ni láti máa ṣe àwọn iṣẹ́ eléyìí tólétólé. Ozokwo ló jẹ́ kó ló fọ̀rọ̀ náà léde lákòókò ìfọ̀rọ̀jẹ̀wọ̀ kan lójú òpó ayélujára pẹ̀lú eléré pa orí òpó ni Kata Ife lọ́jọ́ Ajé. Òṣèré ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé òun kórira àìsí ìdájọ́ òdodo, òun sì kórira ogun tàbí wàhálà, ṣùgbọ́n àwọn iṣẹ́ tó ń sábà máa ń ṣe nínú sinimá ó ní àwọn iṣẹ́ tó bá le láti lè jẹ́ káwọn ènìyàn mọ̀ wípé èrè burúkú olómọ ń tẹ̀lé ìwà bí. Ó ṣàlàyé ẹ wípé bóun ti máa ń ṣe gẹ́gẹ́ bí ìyá ìka nínú àwọn sinimá náà ń ló máa ń ṣàmúlò rẹ láti lè fi kọ́ àwọn ènìyàn láti máa gbé ìgbé ayé alálàáfíà pẹ̀láwọn míì. Ikọ̀ agbábọ́ọ̀lù Katsina United ń ló ti kéde wípé ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà wọlé Ọ̀zọ̀ Chinedu ló mọ̀ ti dolóògbé báyìí lákòókò ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ tí wọ́n máa ń gba ṣáájú kísà tó bẹ̀rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun. Ọ̀zọ̀ níròyìn jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe léṣe lákòókò tí wọ́n ń gbá bọ́ọ̀lù pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Niger Tornadoes, ìyẹn ni pápá ìṣeré Muhammadu Dikko tó wà ní Katsina. Agbábọ́ọ̀lù ọ̀hún òun ni wọ́n tètè gbé lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú, ṣùgbọ́n tẹ́lẹ̀mí pàpà gbà á. Ọ̀zọ̀ ọ̀hún ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Katsina United nínú ikọ̀ agbábọ́ọ̀lù Kano Pillars, ẹni tó sì ń gbáradì láti gba sáà tuntun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tuntun rẹ̀ ọ̀hún. Ikọ̀ agbábọ́ọ̀lù Katsina United ló ti wá fi ìbánikẹ́dùn wọn báyìí sọ́wọ́ sí mọ̀lẹ́bí agbábọ́ọ̀lù ọ̀hún. Wọ́n sì gbàdúrà pé Kọ́lọ́hun ọba kó fún àwọn ẹbí rẹ̀ ní okun láti lè jẹyànrí àkókò tó le náà. Tọ́ èyí là á fi mọ́ ṣe ẹnu dídéédé síbi lórí ìròyìn wa àṣálẹ̀ fún tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Ọlásùnkànmí ìlújọba nlólóòtú ròyìn Adébóyè Galani lorúkọ tèmi mo kiyin. Ó ran ayọ̀ lásùn o, àní jẹun tí ò tẹ́wa lọ́rùn ó dàrọ̀ o.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó tiẹ̀

0: wọ́n tún bẹ̀rẹ̀ mi ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà kókò mánigbàgbé.
0: Wọ́n tún bẹ̀rẹ̀ mi ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà kókò mánigbàgbé.
3: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

Faith International Bible Church. Jọ t'Ọlọrun gbé kalẹ̀ láti bomirin ọkàn tó ń gbé ayé ń gbẹ. Super Faith International Bible Church. Jọ t'Ọlọrun rántayé láti paná poró pọ̀ fún àpégún ìdílé àti ìṣòro ayé ènìyàn run. Super Faith International Bible Church. Jọ tá a gbé kalẹ̀ nínú májẹ̀mú Ọlọ́run láti ọ̀run wá. Fún ìmúdàgbà sókè ẹlẹ́mì àti lára gbogbo ọmọ Ọlọ́run. Lótìtọ́ l'Ọlọ́run gbanilani tún ni sílẹ̀ ṣàwòtán ayé ni. Bí àwọn ìpàdé àdúrà lágbára ńlá tá a là kalẹ̀ wọ̀nyí. Faith Clinic ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án àárọ̀. Àdúrà bá sọ kún mọ́. Ní gbogbo last Friday of every month by 10 PM. Gbádùn jayọ Jésù nípe. Nínú ìpàdé àdúrà 1-2-3. Ní gbogbo oṣù láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́. Sí ọjọ́ ìsinmi wo gbẹ̀yìn láago méje àárọ̀. Ọ̀rọ̀ àwọn ẹni àmì ru Ọlọ́run t'Ọlọ́run ń lò ni. Pastor Abiodun Ajayi. Evangelist Tunde Alamu. Pastor Mrs. Fola Sade Ọlọ́run Sọlá. Nígbà tí bàbá wa Prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yìí yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ibi àwọn ìpàdé àdúrà lágbára òní ìjọ Deeper Faith International Bible Church tó wà ní number 40 Ajaka Street opposite Mande College ìlú Ọ̀wọ́. Gbogbo ẹ̀ wọ́ síbi àwọn ìpàdé àdúrà tá a là kalẹ̀ yìí. Àlàáfíà ni fún ọ.

0: ti pẹ́ ti gbogbo yín ti ń gbọ́ ìtò yìí tí sì ń ṣayé yín lóore. Prophet Biodun Ọlọ́run Sọlá Bàbá It Is Well ni Olúwa máa ń lò fún wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Bàbá ń bẹ ń bí digbídigbí fún sí agbára rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run ti fún wọn ní àṣẹ àti agbára rẹ̀ láti máa túdè jáde gbogbo ènìyàn kúrò lẹ́ni ẹ̀tọ́ lórí ọ̀fẹ́ àti gbọ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àṣírí Olúwa ń bẹ lára àwọn wòlíì rẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan lókọ̀ gbogbo àwọn ìgbìmọ̀ àjọ Debafet International Bible Church tó wà ní Àjàká ní Opposite Mode College. Àdúpẹ́ o fún àṣeyọrí agbára àwọn ètò tí wáyé nínú ilé ìjọsìn yìí. Nọ́mbà tẹ́ ó pe bàbá sí lálẹ́ ìmọ̀gbàgbé 08036716651 àti 08273846131 08036716651 àti 08273846131 òní nọ́mbà tẹ́ fi bọ́ wa sọ̀rọ̀. Ìdóhùn àti olókọ̀ mi jẹ́ pẹ̀lú eléyìí ni mo fi ń kí bàbá káàbọ̀ sórí ètò títa lẹ́yìn.
1: Ògo ni fún Ọlọ́run ló kí ọrún. Ògo ni fún Ọlọ́run ayérayé, ògo ni fún Ọlọ́run alágbára. Ẹni tí gbogbo ipa àti agbára ń bẹ ní ìkáwọ́ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àtìlẹyìn, fún orí ọ̀fẹ́ rẹ̀ ńlá, èyí tó fi wá wa rí, èyí tó fi hàn fún wa. Fún ìfẹ́ ńlá rẹ̀ lórí wa, ògo, ògo, ògo, ògo, ògo ni fún arúgbó ọjọ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá, mo gbà ní àdúrà fún yín àjọdélé ológo. Lórúkọ Jésù Kristi a ní sí àsinu ìlérí àti ìfẹ́ Ọlọ́run Elédùmarè yóò wá sí ìmúṣẹ ní gbogbo ọ̀nà nínú ayé ẹni kọ̀ọ̀kan wa lórúkọ Jésù Kristi ti Nasareti. Àánú Ọlọ́run á dẹ̀ máa pọ̀ sí lórí ayé ẹni kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Mo kí wa wípé àkó àjálẹ̀ good evening everybody. Ojú òní tiwa aláàánú ni Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ àti àkókò ló ń ṣàánú fún àwọn tó fẹ́ ṣe àánú fún lórúkọ Jésù. Ní ti àṣálẹ̀ ìwà tó rí àánú gbà, ìwọ àti ìdílé rẹ, ìdáwọ́lé rẹ, ẹ rí àánú gbà. Bẹ́ẹ̀ lolúwa wí àlàáfíà ni. Ẹ jẹ́ kí a gba àdúrà. Olórí ọ̀fẹ́ ńlá dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Orí ọ̀fẹ́ ni mo rí gbà. Orí ọ̀fẹ́ ni àwọn èèyàn wọ̀nyí náà rí gbà láti máa tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run yìí. A dúpẹ́ nítorí pé ohun tí ọ̀rọ̀ rẹ lẹ́yìn, ọ̀rọ̀ rẹ dẹ̀ jẹ́ agbára ńlá. Èyí tó ń ṣe àwọn ilẹ̀kùn tó ń wo ẹgbẹgbẹ̀rún onírúurú àìsànsàn. Ọ̀rọ̀ rẹ jẹ́ ọ̀rọ̀ ìgbédìde, ó jẹ́ ọ̀rọ̀ àánú, ó jẹ́ ọ̀rọ̀ ìwòsàn. A dúpẹ́ fún agbára ọ̀rọ̀ rẹ, Olúwa ẹ gbọ́ pé wa. Ní àṣálẹ́ yìí, ẹ̀mí mímọ́, ẹ fún wa ní ìrètí, ẹ mú kí ìrètí wà. Ìrètí ọjọ́ pípẹ́ wa, ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ. Ògo ni fún orúkọ rẹ. Ẹ ṣe Olúwa Jésù Kristi Olúwa wa. Àmì àmì àmì ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá níbikíbi tó bá kẹ́ ti máa lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Àkó àjálẹ̀ àdúrà òní ṣe tiwa tì. Orí ọ̀fẹ́ Ọlọ́run á dẹ̀ máa pọ̀ sí lórí wa, lórí ayé wa. In the name of Father, Son and Holy Spirit yóò dára fún wa. In the name of Jesus. Àlàáfíà ni, àlàáfíà ni. Ẹ gbọ́ mẹ̀yàn Ọlọ́run. Bíbélì fi yé wa wípé ó ní tí Olúwa nílé àti ẹkùn rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sí inú rẹ̀, tó tẹ̀dó sí orí rẹ̀. Ìjọ mọ̀ wípé Ọlọ́run ló mú ẹ tẹ̀dó sí orí ilé ayé. Bí Ọlọ́run ò bá ṣètò rẹ̀, a lè bí ọ. Bí Ọlọ́run ò bá ṣètò rẹ̀ bẹ́ẹ̀, a lè bí ọ sínú ayé tàbí sínú ìdílé tí a bí ọ sí. Ìjọ mọ̀ pé Ọlọ́run

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
5: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.

fún mọ́mí ní ọlọ́run jẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ ṣèyí kìí ayé akóredé lára àbádẹ́yìn bẹ́ẹ̀ bá bá ẹ kẹ́.

0: sẹ́ńtì lágbára àdúrà. Sọ́ńtì kún fẹ́yẹ kún lọ lọ́yẹ ní ìṣòro tó ń bọ̀ bẹ́ẹ̀ dá síra. Ẹ̀sìn lóhùn tó ń ṣe nílẹ̀-ẹ̀jọ̀ ara. Ẹni tó wà dẹ́gà àtàwọn tó ti wà lókè tí wọ́n fẹ́ jábọ́. Obìnrin tó wà ibùdó kù ayọ̀. Àtàwọn tó wojú ọlọ́run fún ọmọ bíbí. Tó ṣe máa gbogbo àwọn tá a fẹ́ kọ́ náà lágbàgbà fún ìṣàwọ̀ ìlú òyìnbó. Ẹni ládùá wọn ò gbà ó ní bó ṣe ṣe o. Ṣé igi ayé akọrin ní ẹkùn sí? Pé ìmọ̀ràn pàtàkì àti ìrànlọ́wọ́ àdúrà tó ní kìmí. Ilé àdúrà láti ṣe igi ayé akọrin ní ọ̀nà ìmọ̀lẹ̀ ní ká máa bọ̀. Ó wà ní nọmba 3 ìfẹ́lẹ́rẹ́ sùjò gbogbo gbòòrò àdéhùnká wọ̀ ṣáájú Èkìtì. Ẹ tún lè gbèsè orí aago 00 34 33 15 99 tàbí 00 22 83 40 29. Ṣé igi ayé akọrin nínú sọ wípé Ọlọ́run kájú gbogbo ìṣòro rẹ o. Allahu Akbar.
1: Ẹ káàbọ̀ padà. Ire wa mi wa ńlá pa kò rí ètò tòní. Lórí ètò yín ètò wa ní táàpì ní ọ̀nà ìmọ̀lẹ̀. Ẹ gbọ́ àdísì àwọn bàbá mọ́nimọ́ni ni. Wọ́n ní àtòjú àtẹ̀rùn ní kán mọ́ létí ẹ̀. Tó bá gbà bẹ́ẹ̀ ọ̀rẹ́, njẹ́ ò mọ̀ pé gbogbo ìgbà ló yẹ kó o máa rí ààyè tiẹ̀ náà lò. Gbogbo àsìkò ló yẹ ká yóò mọ.

0: tifio kan re dani orere kan a se je ti e to je pe bi to ba wa nbe gan na la yo ti ma fi re wa wa sibe oju kan ka se bo na ni kan ka oju kere na ni kukun sere oju ko lokurukuru lokurukuru ti saye ti e you know Mommy, that e ku kin jara kas ojojumo lo ye ko re tutu mo wole to wa to ba mo gbogbo gba lo ye ki awon nkan tutu tutu o ma wole to wa to ba ti jase a to du atenu ile alakaki gbe be gege lo ye ki irin ajo aye re ori ko mo fi gba kan tawo na ko wo re o mo fi gba kan kan isale apo ko ma taraka ko tori jeri mu ko ko le nuran ko ro ko bobe ni nuran da ni ko si se un gbogbo lai ni ni lara kan
1: ore o si o wa fa lo
0: o tu gba bi won ti wi ni wọ́n ní ọ̀nà òní dí gágá dí gàgà kí a di orí àbáwọ́mọ́ lànà débi ẹyin tí ẹ̀ tí ẹ náà lè rí bẹ́ẹ̀ kì í ṣàdìyẹ nìkan kò jẹ́ wípé gbogbo ọ̀nà àti àsìkò oní olóore àti aláàánú yóò mọ wọ rí yóò mọ lànà débi tó bá wà àṣírí ńlá ni èyí ni tí kì í mú ebi tó fi ń pawọ́ rí wọn dalẹ́ àṣírí ìkọ̀kọ̀ ni tí kì í jẹ́ kébi ó pọ̀ ni wàràkà dọ̀sán àṣírí ìṣẹ̀ǹbáyé ni ó sì ń bẹ tí kì í jẹ́ kébi ó pa lárìn káàdù ó da ìwọ rẹ̀ stop ṣe bẹ́ẹ̀ má sùn tẹ́tẹ́rẹ́ ni mò ń sọ̀rọ̀ fún ẹ o gbẹ́sẹ̀ sókè gbé bọ́ọ̀dì pàápàá gba mú ọ̀tọ́bà ojúlówó àṣírí gangan ni kó wá kó sì rí díẹ̀ kí wọn náà kó o bá lè bẹ́gbẹ́ pé ni o nítorí ẹni tí ò bá mú bí ẹgbẹ́ rẹ̀ ti là yóò kàn sáré kú dànùdànù òun ni mo fi ń sọ fún ẹ pé ọgbọ́n bẹ èèyàn sì wà ọgbọ́n bẹ èèyàn kù sí àyíbì kan àwọn èèyàn tán ní ìdí àṣírí ńlá èyí ni tí ń sọ ní ìdí pẹ́sì láwùjọ dání àbí wo ti ẹ̀ mọ̀ ni pé a kì í fewé kéwé joyè lẹ́yìn àkókò dúdú wù mí pupa wù mí ó náà ní í ṣe ti ìwéré ń jẹjẹ ọ̀rẹ́ ìrìn àjò wà tó lè lò tó lè rìn tó fi jẹ́ pé gbogbo ohun tó bá gbé dání báyìí ẹ́ yóò mọ ta wàràwàrà ń bí ọjà ó fi jẹ́ pé ibi ọ̀gbágbá tiẹ̀ bá gbọ́jà sí ibẹ̀ náà nìkan lẹ́yìn kóòtù mọ́ náà
1: kí ló ṣẹlẹ̀ láàyè
0: tó sì jẹ́ pé iṣẹ́ àti ìwà rẹ nìkan òun náà la yóò mọ fẹ́ tí wọ́n sì mọ ṣàfẹ́rí rẹ̀ ó jẹ́ pé tó o bá tí ì dáwùjọ àwùjọ ò tí ì ní dùn ọ̀rọ̀ rẹ̀ á wá di bá òrígun a ò gbúdọ̀ ṣẹ́ bọ́ báwòrán àkàlà ò gbúdọ̀ ṣòro báwòrán dídára ilé ìwé ẹnìkan kì í rú gbàjẹ́ wọlé o wọ́n ní gbani ẹranko nu gbó ṣùgbọ́n bálẹ́ bá.

0: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.
1: Wa alaikum salam.
0: Ọpẹ ni fun Ọlọ́run. Ọba ọgá àgbà. Ọba tó gbogbo ètò. Ẹnìkan ò leto ètò bí Ọlọ́run. Ọba ètò l'Ọlọ́run. Ẹwo bi tó to àárọ̀ sí, ẹwo bi tó to ọ̀sán sí. Bákan náà ló to alẹ́ sáyé ẹ̀ kò yí padà. Ọlọ́run ọba yìí náà lọ́ba tí ń lo àṣẹ. Àṣẹ tó sì fún ṣé òyà yọ ọkọ oṣù ọkọ àjẹ́dá ń lò lọ́wọ́ yìí. Oòrùn ẹ̀ la fi ń ṣaṣọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwọ́ tó ń gbọ́rọ̀ mi lénìí. Ó ṣe é ṣe náà tíwọ náà bá nígbàgbọ́ sọ̀rọ̀ Ọlọ́run wọ́n fi re wọ orí. Lẹ́nu ibi tí ọdún yìí dé náà báyìí. Tí ó tuntun wọ́n tuntun ọtún lọ ọtún da fìrí yìí lọ. Ìwọ náà wá solution sọ̀rọ̀ ara rẹ̀. Bó o bá dákẹ́ tara rẹ̀ ó bọ̀ dákẹ́. Kò sí nǹkan tí ń gbà ju àdúrà lọ. Àdúrà ní gba agbára ò kì í gba. Bó ti gbọ́ mi náà lénìí tètè yá tají ní torí pé ó ń sùn ó ti ń sùn lọ báyìí. Màmá jẹ sùn lọ o màmá jẹ sùn lọ o.
2: Níjọ́ tádùrà mi ò gbà màmá jẹ sùn lọ.
0: Ó má sùn lọ. Má bá ẹni kan láti ẹni ti bà tí à. Kádíjú kálá ni gbígbàdúrà máa ń dé báyìí hàn. Ṣé kí yáyà Akóredé Sáójìlì tu Yorùbá lógo ní wáàsí Èkìtì State? Ó wu Ọlọ́run ló ń gbé ni ga ìdákan ò lè ṣe. Gbogbo ìwọ náà tó ń gbọ́rọ̀ mi wà láì ẹ̀mí Ọlọ́run ní sọ̀rọ̀ lára mi. Ó wu Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Tó o bá ti nígbàgbọ́ sọ Ọlọ́run tó gbà pé bí ó ti ń gbọ́rọ̀ mi pé ẹ̀mí Ọlọ́run ní sọ̀rọ̀ lára mi wà láì gbígbàdúrà Ọlọ́run fi dá Ọlọ́lá. Wàhálà ti ń dé báyìí. Àwọn ẹlẹ́yẹ ti ń dà ọ́ láàmú yìí. Àwọn àjẹ́ ti ń dà ọ́ láàmú yìí. Ogun ìdílé ti ń dà ọ́ láàmú yìí. Agbára Ọlọ́run ka láti bọ́ ka kó o kó rojú tú ọ̀rọ̀ ara rẹ̀ kó rẹ̀ kó kan fi re wọ orí. Ìjákulẹ̀ Promise and Faith tó ń bá káàkiri ìwọ àǹtí ìwọ ọ̀gá. Gbogbo application tó ń kọ káàkiri tí wọ́n kan tán kì í fún ọ níṣẹ́ tán fún ọ níṣẹ́ tán tán tẹ̀ rí ọ rárá tán fẹ́ rí ọ yìí. Ọ̀nà ó là fún ọ. Ọ̀nà ó là fún ọ lógo tọ́lọ́run. Ìwọ máa bọ̀. Pé nọ́mbà tí wọ́n fẹ́ pè fún ọ máa bọ̀ lógo tọ́lọ́run. Adó Èkìtì mo wà ní òpópógbòrò Adéhùn Carwash nọ́mbà 3 fẹ́lẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni mo wà Ṣéèkì Yáyà Akóredé ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ world wide. Wọ́n lọ wò mí lórí Facebook, wọ́n lọ wò mí lórí WhatsApp. Wà á dẹ̀ rí pé Ọlọ́run ti ṣe nǹkan tí ó ṣe. Wàláì dáadáa ló sì ṣe fún mi. Fáàmọ́bìnrin Mọ́tàlọ́ Bùkà Fáàrí. Gbogbo ẹyin tẹ́ ń gbọ́rọ̀ mi níṣì látẹ̀ni lọ ọ̀rọ̀ yóò ní dàrú àlùbáríkà láì níbẹ̀ ọ̀nà ó sì là fún ẹnìkankan yín ṣùgbọ́n àná rọ bí ká rọbìlẹ̀
2: ìṣàjọ. Rọbìlẹ̀ ìṣàjọ ya sí fún wàsálàmù alẹ́ mùsùlùmí ṣẹlẹ́nu alhamdulilayi rọbìlẹ̀ alamí.
0: Adó Èkìtì mo wà ní òpópó gbọ́rọ̀ Adéhùn Carwash. Tó bá ti ń bọ̀ máa pe nọ́mbà yìí tó ẹni wí àti tó bá gbà wọ adó tó bá ti bọ́ lẹ́nu mọ́tò pe nọ́mbà yìí. Àní kẹ́ gbé fún ọlọ́kadà wọ́n ti mọ ilé mi ní Adéhùn Carwash. Nọ́mbà 3 fẹ́lẹ́rẹ́ òpópó gbọ́rọ̀ Adéhùn Carwash mo wà ńbẹ̀. Ṣé ìyá yìí Akóredé ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́? Gbogbo ibikíbi tó bá ti ń bọ̀ sá máa pe nọ́mbà. Tó bá ti pe nọ́mbà tá a máa pè fún ọ yìí. Ìwọ máa pè á máa direct ẹ. O rí ti ẹ ṣe lẹ́nu tí ọtọ́ ọdún kù sí. Àlùbáríkà aláìnábì lọ́dọ̀ Ọlọ́run. Àṣẹ Ọlọ́run á lo. Kò sí májíìkì lọ́rọ̀ ti wà. Tó bá ti gbọ́rọ̀ tó létí ìgbà tó sì ní ọkàn gbígbà tó nígbàgbọ́ rẹ̀ lógo tó Ọlọ́run wọn náà ó jẹ èèyàn. Wọ́n sì fi rẹwọ́ rí wọ́n jẹ èèyàn gbogbo nǹkan tán wáyé wá sí ló sì ní rọrùn. Àlùbáríkà aláìnábì lọ́dọ̀ Ọlọ́run. Má ṣe aláwòlá kúwọ̀ta ilà abilà àlùlàsì. Ìrántí là ń ṣe fún yín o kó lè mọ bọ̀nà ọ̀nà tó gbé gbàdúrà ló ń ṣe kó ṣe yá lọ kó ṣe yá àyàṣẹ kó bá lè rojú tú ọ̀rọ̀ ara ìkan lè fi re wọ́ wá.
2: Má ṣe yàtàwí á máa làwù jùmọ̀lá fàlí àtàwí sí ilẹ̀ ìlàwù fi dàrí kí á jàmọ̀lá.
0: Ṣé kí á yà Akóredé Sáójìlì tú rí ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọ̀nà àmọ́lẹ̀ mi ni mò ń sọ̀rọ̀ fún yín ẹni tá à ń lébọ̀ tí ń lé ara iwájú ọ̀pọ̀ ogun sọmọ gàlẹ́gàlẹ́ iná ń jó oko tewétewé. Àgbàdá olóòṣè ó fi ṣe kálàmù àfi kòkó onímọ̀lẹ̀rẹ̀ kòkó tàdáwà. Kò sí nǹkan tó kọ́ lọ́hùn ọba àgúnlá Ọlọ́run. Alátiṣe ní màtiṣe ara súnmọ́ Ọlọ́run kó súnmọ́ àwọn ẹni Ọlọ́run kó bẹ Ọlọ́run fúnra ara rẹ̀ kó má lè mọ ẹ kó fi re wọ́ orí. Gbogbo iṣẹ́ tó bá ṣe kó lè lálùbáríkà. Ọ̀tọ̀ ni kéèyàn ṣe yá àlá ọ̀sọ̀ ni kéèyàn ṣe yá àyáṣẹ̀. Ọ̀tọ̀ ni kó dágun lọ́fúnra rẹ̀ pé tó gbogbo wa kò sẹ́ni tí ó kan. Aloba ma je ki yo kan wa.
2: Amen.
0: Awon kan gbadun na ba ti so yi na. Bo se je to on sise bi to on jeje liri na ki sara e. Ki je fake. Ama tama la wala kulubi wala semi wala busheki se wati.
2: Wala tu wala azaburi ali.
0: Baba finance nu wa su omo run opedo ni salama lo ani kinu won se be ani ro ni na lai ni. Awon kan soriire latara wa ti o lo nka o ke mi yeyan lo ti soriire to ti dide ta ti be olohun fun to olohun ti lana fun to ti ri se la ilaha illa allah muhammad rasulullah sallallahu alaihi wasallam ele na to kiye sara awon ti di olowo yi ta awon mo eniyan ti je ko meniyan re o je eyan yi e won na sadua le won lori kona re ba le la kan le fi re wo ori gbogbo eyan ma rire gba won bo ba de be won foju po re bo ba n wa se won ni jo orise bo ba da le se le won awon eyan ni ya be abi ise to n se to n do lo si na la won kan se tan fi n lowo yi eda ku tori olohun o le olohun soju eyan lori emi wa lara awon to olohun ra wa lori lede lati to sile lati pe ko ri ona abayo kan le ma fi le wori tori na nko asiko to edide le sheki aye akore de soju le tuju ro ko soko aje ado ekiti ni mo wa bo ba ti nbo aye mejo kin ja sa sheki aye akore de oko soko aje ona imole to ba ti nbo ma pe na bayi to anywhere to ba gba wo ado to ba ti bo le nu mo to pe na bayi ani ke gbe fun olokada won ti mo le mi ni ade nkan wash number 3 very o popo gbo ade nkan wash mo wa nbe se ri aye akore de oko soko aje wallahi de ko wa so don ko ka ba ma afita ni yan ro ba da oloku
2: wallahi
0: awa si baba nkan
2: inshallah opa ta olohun fun musa to fi pa se o lo fun se u ya yi to fi gbe siga lo fun se uyayi lo mi gbe siga
0: nkan ti olohun fun mi na ni mo fe gbe leyin lowo mo fe to isona mo ti fe ki e sasiyori na ba mi na lo bayi 08 34 33 15 99 lekan si 08 34 33 15 99 yen MTN number mi ni e ikeji number na lo bayi 08 22 83 40 29 lekan si 08 22 83 40 29 tabi 07 32 82 58 44 lekan si 07 32 82 58 44 te ba ti pe number yi logbo to lohun won fi re wo ri lodun yi okan re o si ba
1: o da laji e ja ya lo sibi ti ya nlo gangan loni ashiri nla free wa mi wa bawo lo se nsise gan ati pe ki lo nsise fun
0: e ri ashiri free wa mi ri tan so yi atodo olohun lo wa
2: mashallah
0: lo ti wa
1: atodo olohun
0: en to olohun ba fun ni lo fun yan
2: inshallah
1: en to olohun ba fun
0: beni
1: lo
0: le lo fun yan
1: olohun si fun gbogbo eyan
0: keke gbogbo eyan owo olohun lo gbele mi lowo kin sogun kin se ose ase olohun ni en tin ba ni to olohun ba ni ke fun ni fun
1: o tun loju en to olohun gan le tun ni
0: pe ah eni ti o ti o mo fura re tun gan ja labosi e me pe opolopo lo je pe ti to je pe aniyan re o da
1: e ba o le se wa mo gban ba dodo yan
0: lo o lotu imo olohun ni imo to olohun bu mi ni wallahi tallahi olohun lo se be ogun olohun ki se agbara mi na olohun lo se fun mi o be yan ba tin de waju to ba nkule be yan ti ma so pe nkan ba yin si o nkan ba yin si o ko digba ta wo tesbihu ko digba ta wo yanrin ilimo le ba tin nu ni to olohun gbe si mi nu ni ta si se to si ri be wallahi to ba tin ni gbagbo to le wa to de waju mi ba o ti bonu o ti bo lowo awon emi okuku o ri ti e se oro re o dayo tori na nko abati wo ba ti so bayi lo se nkan bayi lo se nkan bayi ni si o ona abayo re ni aso fo to ba ti le foju kan mi bayi nibi ti mo wa emi ni balogun ni wa se Ekiti state bo ba fe ma wa ba mi lekiti wa mo pe to awa ise afa ti baba nkan sheki aye akorede sauju le tuyuri oko so ko aje balogun ni wa se Ekiti state emi na mo n ba yin so logo to olohun ni sa ta wa yi a jo lo ni eyin na o ri gba yin lo nbe won fi re wa yin ri albaraka la nabi lodo olohun inshallah
2: fire wa miri oluwa fire wa miri ti ba ti ri se o ya yi fire wa miri abi fire wa miri o fire wa miri fire wa miri o fire wa miri o ti ba ti ri se o ya yi fire wa miri
0: ma se igbese kiaka ma slow jabara lewu tori na nko awon ara bi o ko kile o ma sula ila emi si wa gege bi eni tolohun gbe kale tolohun fun mi se ni to mo ti soro yi gbogbo en ten gboro mi adu ekiti ni mo wa bo ba ti nbo aye mejo kin ja sa se ki aye akurede oko so oko aje ona imole to ba ti nbo ma pe na bayi to anywhere to ba gba wo adu to ba ti bo le nu mo to pe na bayi ani ke gbe fun olokada won ti mo le mi ni adeun ka wash number 3 very real popo gbo adeun ka wash mo wa nbe se ri aye akurede oko so oko aje ori na nko olohun ire mi olojo fi wa mi ri
2: iwo na ma so wi pe ire mi a wa mi ri dada
0: beni
2: ire mi a wa mi ri dada ire oloku iko ja oloku ire mi a wa mi ri dada ire olosa iko ja olosa ire mi a wa mi ri dada to dede ba ti pe ti nu e ade ire mi a wa mi ri dada
0: ire re wo ori wallahi tala wallahi basado afon be ni ori awon te awon te risu awon iya re won jawo loro re tulas en ti o ba jawo nbe yo kan din yo won fi re wo ori won na tese e wo wa ba mi bi tin ba wa o ni je mi ni je o so nkan kan rara ti ti ma so na ba yo re fu sheki aye akurede seji di tun yuri oko so ko je worldwide ona lo soro fun yin olohun wa wala nabi lodo olohun gbogbo en te n gbo olohun jo se yin lati baraka
3: amen
0: olohun nabi lodo olohun atawale ta so fun yin olohun ba mo je kire o fo wa lori
3: amen
0: olohun nabi lodo olohun la ma sha Allah la quwata illa billah
1: o da na ati fi han iwo omo eniyan e tin se alaafia re o ati wole ogo wa ku sowo re iwo na ko gbiyanju eh kaye le fi re wa o wa o eh titi di ojo se tun bo ta tun ma gbadun eto ona imole daada oruko mi o yi pada akin olumuyiwa akirelere nle mi je o digba
4: beni bori bakun alabela pe odo bakun irun we la kesi oro ilera eni ki so ta dirimole la fi gbadun tele ni to mona baba ngana to pe yan mo si baba kerewa ohun abinibi yato seni to loko nitori ise idile wa ni mo fi mo ti fun tede we atebo lati fi se itoju eda akoko ibere to ye ka ma bere ni pe ki lo nse mi gan ki lo nto sokunfa ko to kan onawo la gba se itoju e nkan ototo o le ma se ni ka si ma ri apere to jora won le o fi gbodo lo ogun ete lati fi wo lapalapa ise iwadi wa lori ewe atebo lo je amo pataki ayewo ka sayewo fun ni ka si mona ato yato si pe ka le ewe atebo ile Ghana ka lo ti le Yoruba opo orilede ni mo ti se iwadi kikun lori ewe atebo won ati ona ta n gba lo lati fi se itoju omo niyan opo pataki lara isoro te da n doju ko nla n reti ere igbeyawo ka se igbeyawo odun mesan odun mewo odun mejo ka ma reti ere igbeyawo lopo igba won le ma di ebi e lobirin lori ti o si ye kori be ko so ti o le fa o e kero banisoro ni sile na 0816412277 0816412277 Adojuko Continental Guest House ni lu akure ni mo wa ebere baba ngana baba kere wa aisan balupo nse akoba pupo fomo okunrin be lo nse akoba pomo obirin bi aisan ibalupo ba pe lara okunrin o le mu ko ma le se dede pelu ololufe re o le ma ni agbara lati seto emo o le mu ki ato le tabi ki ato san bi oro ba wa ri bayi ewi ategbo la lo boro ba wa ri bayi ewi ategbo nbe ti yo mu gogo pada bo sipo ta o si dupe lowo olorun be bi aisan ibalopo yi ba pe lara obirin o le fa kinu o ma dede robirin ki nkan alejo ma se dede tabi ki awo re o ma change obirin ba wa nse akiesi pe inu dede wu to ba ya yo si tun lo sile abo ti di pe nkan yi kiri ni sale enu obirin to le fa ara tita abi ara yiyun wi pe o le whatsapp abile ni $2 o tun whatsapp abo ni be eyan ba ti dede to lo ki duro baba ngana baba kere wa wa ladoju ko Continental Guest House akure epe 0816412277 081 64 122 777. Bo ba ti di pe aye ni ja ka ma mi loke nile ki ko bo sile ka ye ni o dede ja pe oro fi amojuto eni badake tarari abadake keda odori ibusun ka ti su o deke elomi awa lori ibusun wakati meji wakati meta ko ti ni rorunsun belomi ibasun o le ji loru se eyo to emerin e marun iṣan ara lo gbe eje yi kara ti o si gbodo ni isoro ko ma di pe ibade nfaniso ailerin ibusun kan si keje ta o ti ma dawo tebadi iṣan ara ba ti wa nse akoba fun ni debi pe apako ese kan se wojo lo tenu ti nwo segbe toro fe ma jagere lenu mo baba ngana baba kere wa wa fun wa ni sepe ladojuko continental guest house akure e ma pe 081 64 122 777 ohun tin je omokunrin lohun to nbe ni sale a ki fowo yepere mu eru obirin ti won pe won ki fe le won kuro ni de eru eni o lo fi je pe bi wo okunrin ba tin ri pe light e ti bere re aya re ti bere si ni ja pipipi iwo wa se tan obirin re npe so ti tan niyan tete moju to ara re o eru wo ni de eru eleru ewi ategbo nbe ti yo fo gbogbo gedegede do ti ara danu tara re yo si da saka ti won o le tokunrin wa kodile leri itiju ni o ki nkan agbara omo okunrin o kere jojo ori re lo o lona ta won baba wa ngba moju to

0: Àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadon lónìí.
1: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye, the quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron.
2: Yes, sir.
1: Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
3: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
4: Gbogbo ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Ondo, ìlera lóògùn ọ̀rọ̀, ìmọ́tótó àyíká ló lè dènà àìsàn tí ń gbé ní ṣálẹ̀ tí ń gbowó lọ́wọ́ ẹni. Lára àwọn àìsàn yìí níbà ọ̀rẹ́ rẹ̀ tá a mọ̀ sí Lassa Fever jẹ́, tí wàá di ìjìnlẹ̀ sì fi hàn pé bí eku tó ní kòkòrò Lassa bá lè ṣẹ̀yọ́ sóhun tẹnu oúnjẹ, èyí lè jẹ́ kí irú ẹni tó jẹ oúnjẹ bẹ́ẹ̀ ó fara káàsà àìsàn náà. Tí irú ẹni bẹ́ẹ̀ bá tún fara kan ẹlòmíì, yóò tún ràn án. Ọ̀nà kan gbòógì láti dabọ̀ àjàkálẹ̀ àìsàn ibà Lassa ni láti pẹ̀gbímọ́ lọ́nà tó tọ́. Gbogbo pàǹtí, oúnjẹ àjẹkù, ike tàbí ọ̀rá omi tó fi mọ́ gbogbo nǹkan àlòkù ni káṣe lọ́jọ̀ síbi táwọn ọkọ̀ kọ́lẹ̀ kódọ̀ tí ìjọba ti lè kó wọn nílànà akọ́ṣẹmọṣẹ́. Èyí nìkan kọ́ o. Gbogbo egbò tó wà láyìíká ẹnikágé kó má ṣe jẹ́ bí ìsáde fún eku, kó má sì ṣe di ibùdó ìdalẹ̀ sí tí kò gbórí ọ̀fẹ́ ìjọba. Ẹ jẹ́ ká kóraró nípa mímọ sá gàárì láfú tàbí kúkúrú sórí sá láì bójútó. Ó léwu púpọ̀ nípa wíwà nílera pípé láfi lè gbádùn ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká lè bọ́ lọ́wọ́ àìsàn Lassa Fever. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Kọmíṣánná fọ́rọ̀ ìlera nípínlẹ̀ Ondo, Dókítà Banji Ajaka.

0: ìjẹ́ bá rúgbó ẹni bá sọ ni má lọ mọ́ là á pè é.
1: Èyí yìí ni ẹbí jẹ́gẹ́dẹ́ bùnmi gbọ́
0: tí mo fi ń pariwo ìpapòdà bàbá wa.
1: Superior Evangelist David Akinlabi
0: jẹ́gẹ́dẹ́
1: akíkanjú
0: ọ̀kan gbòógì nínú ọmọ wọn Ladọ Ekiti.
1: Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ni wọ́n ń ṣe lédè lẹ́yìn bàbá.
0: Wọ́n ní ká sọ fara alé ká sọ fara oko pé
1: ọjọ́ kíní àtọjọ́ kejì
0: oṣù kẹwàá
1: ni kutukù òwú ti bẹ̀bẹ̀ ó bẹ̀ẹ́.
0: Ìwò yá Ladọ.
1: Ẹ jẹ́ ká lọ ṣayẹyẹ ìkẹyìn fún bàbá tó jẹ tó fọ́mọ jẹ.
0: Àti wípé ẹni ọmọ sin
1: ebóun ló bímọ.
0: Bíṣu ó ṣe ṣu tọ́bẹ̀ ó bẹ̀ẹ́.
1: Á tún máa bùn yín gbọ́.
0: Àti bí pàtó
1: tá ti ṣayẹyẹ náà.
0: Àwọn ẹbí àtàwọn.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mami, ṣe a lè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi?
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
4: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.

0: tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀.

0: mímọ́. Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
4: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
3: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
4: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí ẹ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
3: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
4: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
3: Èló ni àwọn solar system yìí.
4: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
3: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù.
4: Bẹ́ẹ̀ni.
3: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
3: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
4: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
3: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
4: Bẹ́ẹ̀ni.
3: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
4: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
3: Láìṣe náà nẹ́pà.
4: Ara o.
3: Lọ́dọ̀ yín báyìí.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
3: Ẹn tó bá nídìí solar freezer.
4: Bẹ́ẹ̀ni.
3: Ó wà lọ́dọ̀ yín.
4: Ó wà nílé iṣẹ́ wa
3: mi. Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe délé iṣẹ́ yín?
4: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV.

0: Yellow Building to wa ni ifegbekegbe UBA Bank ni Ajilosun ni Ado Ekiti ni ilu Oya Ekiti awa ni Signal Strength Office District 6 Omodowa Street ni idojuko afin baba wa Oloye of Oye Kingdom ni ifegbekegbe ti anti ito wa ni Akure wa ni Signal Strength House 123 DSTV Go TV Yellow Building Old Hospital Road Oba Osupa Way ni ilu Akure to ba je pe osinle tabi ijokale yin gba wole ile keta si Olukayode roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na bayi Signal Strength House won kun ni oda yellow to ba je pe nepa le yin fe gba wole te ba si koja Aquinas College Gate siwaju die e ma koja siwaju die eyin e kan soda ke wo awo osi yin ke to kan Olukayode roundabout ile keta ke to kan Olukayode roundabout te ba ti soda e ti ma ri yellow building yen go see building e ti ma ri be gangan la fi kale si ni ilu awo awa ni DSTV Go TV office to wa ni adjacent Parajashin House legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo office wa to wa ni Ikare wa ni DSTV office Aframes Plaza Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Ikare Akoko
1: ero ibani soro tawon eyan le pe si nko
0: ero ibani soro wa ni 081 01 01 04 04 28 28 04
1: ya tun mule kan si
0: 081 01 01 01 04 04 28 28 04 04
1: asiko re ti to lati je gbadun to po repete ma je ka nfa ni eleyi o fu oru
2: wepa
1: signal send nigeria limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tutu yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye egbedemuke ti bere ni le ise signal strength nigeria limited bo bambari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal strength nigeria limited kanfani o to tenubepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo Aframes plaza legbe polaris bank ikari akoko falaye epe 081 01 04 2804
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkàn kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rìn a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
4: Lẹ́dùmarì mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún ta mo ṣẹ̀ okokoko oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré okokoko èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀ kí lè ṣe mi Lẹ́dùmarì ṣàánú mi.
5: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
4: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn lọ́dún tó kọjá okokoko mi jóná gudugudu tọdún yìí pàápàá tún wá lékè ńkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ̀.
5: Ọ̀rẹ́ wa ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata ati bebe lo.
4: Iwo tun ti gbe ti edenu oja re. O ma pariwo ikore ikore lododun. Bo ti so nduta na ni. Bo ti so lesi na nu. O tun ti gbe ede loni abi. Iwo oye daruko ikore ikore n gbogbo banti e. Ah ah. Ikore lododun. Enle o baba ikore, ikore ko. Isoji ni. Ara nkan gaza o. Ma je nkan ra temi mo o.
5: Jen tun aja esi ba ba ti fi ikore fe koko gbogbo ere oko to wa labere ni yo tun ma janfa ni ikore
4: mo ti gbo gbogbo n to wi o ore mi ṣugbọn ni o gan le mi gan o ti ri ikore ra bayi kemi na le bo lowo a ikore oko
5: ah ikore wa ni gbogbo ibi ti won tin ta ojulowo ogun korikori
4: o da o jen dan wo kemi na o gbianju e tori danwo bayi olobi okere
5: itowo la ma didun obe danwo loni ko ri pe rere ni oluwa
4: ase lo to lowe awon agba to ni eni koko e baye olomo lo daju daju be yo ba si mo bi egbe ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
5: baba beji ore mi se o ti ri pe ikore peregide o fi gboro jeka idi niyi tawon ajo labdak fi lo nte gba
2: eko wa ninu itakuro so ore meji yen won ri pe won so nkankan ti won so pe emi ki se ore edabeyan kan ore edabeyan kan ni ore ti o rire ti o ni fo ore ire han ara e ore ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba ti nlo ke le kere oko yin e lo ra ikore leyin ni gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo kori kori ati kokorira ere la mo je o ani sasidanu
3: irorun nla de fun gbogbo eyin agbe oni koko oni tomato ati ata agbe oni kokumba akende gbegbon ogun korikori ikore o le won o ba won o gba towo won se ti lo ogun ikore ri eyin te ti lo ri egba e lo lo wo ke pada wa royin okan korikori de ise bi

0: Bá kí ni o ti rí sí lẹ́tà tí arákùnrin yìí
1: kọ. Olódùmarè ọba kó ràn wá lọ́wọ́ gbogbo nǹkan gbogbo tá a máa ń sọ nígbà míì tó bá tún dọjọ́ mẹ́jẹ ní bá tún gbọ́ omi ẹnu a tún ya ènìyàn lérí nǹkan tó a tún kọjá dé. A rí àbúrò yìí bẹ́ẹ̀ ni tí ò mọ oore. A rí mọ̀ pé nǹkan tí àbúrò ṣe pé kò dára rárá àti rárá ni pé nǹkan tí ò dára pé kò ní orúkọ méjì. Nígbà tí ọmọ ìyá méje bá ń ṣe irú ara wọn bẹ́ẹ̀ kí ni ká sọ fún ọmọ ọba tàbí kí ni ká sọ lójú ẹlòmíì tó tẹ̀ jẹ́ alága tani tí ènìyàn ò tiẹ̀
2: bá tán.
1: Nígbà tó jẹ́ pé olódùmarè ọba ti bùkún àbúrò yìí tí ẹ̀gbọ́n náà dẹ̀ ti jẹ́ ẹni tó jẹ́ pé ó wà ní ipò titẹ̀yìn kò sí nǹkan tó ni àbúrò yìí lára pé kó dá sí ẹ̀gbọ́n yìí olódùmarè ọba kó ràn wá lọ́wọ́. Ọ̀run mi lọ ní àtẹ̀tẹ̀dáyé kò kan ti àgbà ó ní ẹni tí orí bá ti san ó nù ló jẹ́ bàbá ó nù ló défá fún ogun dá èyí tó fẹ́ lọ làlà tó fẹ́ lọ borí ògbè mọ́lẹ̀ pé bóyá ẹ̀gbọ́n lówó ju àbúrò àbí àbúrò lówó ju ẹ̀gbọ́n kì í ṣe pé bóyá pé ènìyàn jẹ́ ọlẹ́ni bí kì í ṣe pé bóyá ó jẹ́ iṣẹ́ orí. Ọ̀run ni gbogbo nǹkan tí ènìyàn pín ọ̀run ni gbogbo ẹ ti wá eléyìí tá a tẹ̀ ń ṣe nílé ayé ni pé ìgbà tí wọ́n sọ pé ènìyàn ti ṣe practic ènìyàn tẹ̀ wá ṣe tíọ́rì ẹ̀ lásán ní nílé ayé ni gbogbo ẹ wá túmọ̀ ló wá túmọ̀ sí ń bẹ̀. Ọ̀run mi lọ ní ìrí tí ayé rí ó ní kì í ṣe àìmọ̀ wàíwù ó nù ló dé fá fún ọlọ́kànràn èyí tó fẹ́ lọ tẹ òfin ní fá ọlọ́kànràn ló fẹ́ lọ tẹ òfin ní fá ṣùgbọ́n wọ́n ti sọ fún ọlọ́kànràn pé ẹni tó fẹ́ lọ tẹ̀ ní fá yìí ó pé kò sí ọgbọ́n tó lè gbọ́n kò sí ìmọ̀ràn tó lè mọ̀ ó pé òun láàlà ẹ̀ pé a lówó jù ẹ lọ nílé ayé ni so ọlọ́kànràn tó ti bẹ́ẹ̀ sọ pé òun lè tẹ òfin ní fá mọ́ ó wá tẹ òfin ní fá àsèyìn wá àsèyìn bọ̀ òfin ló tún padà la ọlọ́kànràn tó wá sọ́dà ènìyàn ní ayé irú nǹkan tó tẹ̀lé sí ọmọkùnrin tẹ̀gbọ́n-tàbúrò yìí ó máa ń tẹ̀lé bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá lágbájá yìí ò mọ nǹkan ṣe ni àbí pé kò jára mọ́ṣẹ́ ni tàbí ẹ̀hún ló mórí ara ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ni ènìyàn fi ń ṣe.
2: Tó sì jẹ́ pé ó ti ní tẹ́lẹ̀ rí kẹ́gbọ́n tó dé.
1: Bẹ́ẹ̀ ni ọ̀run mi lọ ní òtúrú pọ́n la ìwòrì lágàn ó ní ara ilé ẹni ní ṣe ni ó ní àwọn ló dé fá fún tínkó èyí tó fẹ́ lọ tẹfá lọ̀dọ̀ gbẹ́nà wọ́n ní ìwọ tí ń kó o wọ́n ní kó rúbọ kó o túbọ̀ o ìwọ lámà padà la gbẹ́nà o ẹni tó ṣáà tí ń ṣe fá tó ti lé lógún ọdún tó ti lé lọ́gbọ̀n ọdún kó tó lè sọ pé òun tẹ ènìyàn ní fá yẹn ó yẹ kí wọ́n mọ̀ pé kì í ṣe pé bóyá kò mọ fá àbí pé kò ní ṣe ni ṣùgbọ́n àkọsílẹ̀ òun ni àbọ̀ wá bá kó olódùmarè ọba ràn wá lọ́wọ́. Ọ̀run la tún tẹ̀síwájú nínú ẹsẹ̀ ifá kan ó ní gbádùn ní ìṣàwo wọn lóde ẹ̀gbá ó ní ìpẹ̀sì tẹ́ẹ́rẹ́ ní ìṣàwo wọn lóde òwú ó ní àṣọdúnmọ́dún ní ìṣàwo ìjẹ̀bú mòrí agada ó ní àwọn ọ̀hìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ní kọ́fá lọ́dọ̀ ọ̀run mi là lóòótọ́ ìgbà tó wọ́n kọ́fá lọ́dọ̀ ọ̀run mi là yẹn ọ̀run mi là á rí ṣe dáadáa ṣùgbọ́n kété táwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ti kúrò tóníkálukú ti gbádùn lọ sóde ẹ̀gbá tó fẹ́ lọ tẹ̀dó síbẹ̀ tí ìpẹ̀sí ti lọ sóde òwú tó fẹ́ lọ tẹ̀dó síbẹ̀ tí àṣọdúnmọ́dún ti lọ sí òde ìjẹ̀bú tó fẹ́ lọ tẹ̀dó síbẹ̀ gbogbo ọmọ ṣe tẹ̀dó síbẹ̀ ó wá jẹ́ pé ọ̀run mi lò tún wá kò tún rí ṣe mọ́ bó ṣe yẹ kọ́ ọ̀run mi là rí ṣe ẹ kúkú mọ̀ pé ojú òkè mọ́ kẹnu máa bèrè oúnjẹ òṣìṣẹ́ ni òṣìṣẹ́ ni tó bá ti tásìkò ikú á bèrè ẹ̀tọ́ ti tiẹ̀ gbọ̀gbà tó ìdàbẹ́ ni pé ọ̀run mi là pé iṣẹ́ tó ń ṣe pé kò jẹ́ iṣẹ́ ọ̀run la dẹni tó ń lọ gbó tó lọ wá gíìtà tó báyìí ti wá gíìtà gíìtà ọ̀run la báyìí ti wá tà yín ọ̀run lọ̀run mi là ai ma láti rówó jẹ tá fi bọ́ ọmọ tá fi bọ́ ìyàwó ẹ kúkú mọ̀ kí rí báyìí tó jẹ́ pé ẹni tó báyìí tí ń tagi báyìí lolówó torí àwọn yorùbá tó bá jẹ́ pé olówó ni ní ayé àtijọ́ irú òwe tí mo fẹ́ pààyàn ò ní jáde pé ìṣẹ́ ni mú ni jó nídìí òde tó bá ṣe ni tó wọ̀n sọ pé ọlọ́rọ̀ ni mú ni jó nídìí òde ṣùgbọ́n òwe yẹn ti bọ́ sí òwe àfìsẹ́yìn báyìí o lójú òde láwá túmọ̀ sí báyìí so ibi tọ̀run láti lọ wá igi ní gbádó tó ń kọjá lọ ló ti rí ọ̀run mi là pé ọ̀dà pé ọ̀run mi là lélẹ̀ ìpẹ̀sì ni pé kì í ṣe ọ̀run mi là pé ló bá ṣe ọ̀run mi là ní ṣe kí lọ wá débi tá a ti máa wá igi tà gbogbo wọn wá wo wọn wá rìn padà sẹ́yìn pé ara bàbá se iwo nu pe lo ohun la ni pe ohun ni ohun lo tun mo won mo e kuku mo pe ya o da lara igba to wo ti de si owo won onikaluku ti yi won ti e won ti yi pada ile to sanra ti sanra ile to ndudu ti dudu ile to pupa pupa e gan fa ni mora iwo lo ohun lo ni e ijo mo lohun mo ile ni pe ohun ni gba

0: ma ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lè fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Kẹlòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan mi ó dẹ ní bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọ̀ ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Àlàáfíà ara wo ní ibi fi abia
4: olùdó. Líbẹ̀ máa fọwọ́ kọ.
5: ADABA.

0: mo fẹ́ jowó yín ni mo fi ń bèrè pé ṣé bàbá lára wà bí ò wá ká nípa gbówó lé ní Akínyẹmí.
1: Lọ́nà tí táwọn dára lálẹ́.
0: Pàpà síbẹ̀ náà.
1: Pàpà síbẹ̀ sí yẹt.
0: Òkèlè onílù ọbẹ̀ kó mọ̀ gbé nǹkan.
1: Mo fẹ́ gbé ní mo kí níbi kẹ́tẹ́kẹ́tẹ́ gbọ́ alálẹ́ fọ ìmọ̀bínú. Kọ́ ti ṣẹlẹ̀ káàkiri ni a sí mi kan mọ́bì kan a ṣí mi kan sílẹ̀.
0: Ìbò tó ṣe ẹ̀
1: kiri. Odò lè ṣe mi mọ́bì kan.
0: Mo sọ fún ọmọ ní ìbò ti wọ Ọlọ́run ló ń ṣọlá. Òjò ń rọ̀ ní Ìlara Town. Ká fi town sí.
1: Ìlara City. Ìlara DC.
0: Ewo ni gbéra ga.
1: Ọdẹ àti mò ń lo òjò rọ̀ lọ́wọ́ bá gé dé fàájì.
0: Kí ló
1: kò bá kí ni? Ọjọ́ ìpọ́n ọmọba ọlọ́run lérò òjò ẹ ṣe ẹja ẹ ṣe èèyàn ní.
0: Mo rò pé ẹlẹ́rìn rọ òjò tẹ́yàn bá ṣe patí. Tí ò bá wá jú bá yín ẹlẹ́ máa rọ òjò pa.
1: Òjò yọ̀ pa ṣe bí patí kà jọjọ fẹ́ ṣe papọ̀ ni.
0: Olúmọ̀fẹ́mi Ògúndàìsí mo ti dé mi ò dá wa ẹ ti gbọ́ òun Akínyẹmí Michael.
1: Bẹ́ẹ̀ni.
0: Lágbára Ọlọ́run ẹ gbádùn wa bí òyìnbó.
1: Ọjọ́ gbádùn tí.
0: Láti sùn wá mi. Ẹ gbádùn wa bí gàǹbarí.
1: O ṣe gbádùn góró kó gbó kákáká.
0: Ẹ gbádùn wa bí obìnrin oníṣekúṣe. Bó ṣe ń ṣe kí ni?
1: Kò ṣe gbádùn rìn àjò rẹ̀.
0: Nígbà tí.
1: Ní ọkọ̀ rẹ̀ bá ní mo sì lé. Bẹ̀lá mórí sọ́run.
0: A tún fọrin irú orin ìwọ ni gan.
1: Ayé odò òmìnira o.
0: Yé!
1: Nínú ilé yìí odò òmìnira tó ga.
0: Pé ó fírì
1: nìyẹn.
0: Ṣùgbọ́n ọjọ́ tó wọ pálábẹ́ ẹ̀ bá máa ṣe.
1: Ṣé ẹ̀jọ̀ pálábẹ́ ẹ̀ nìkan láti ṣe ọjọ́ tí ọgọ́rùn rẹ̀ bá tàn ségi.
0: A ní mo dominira o lálẹ́ òní o mo dominira tó ga. Ṣùgbọ́n ọjọ́ tí ìjàmbá máa ṣọlẹ̀.
1: Olúlé àtàjí.
0: Tí dádì á dé. Tí ọ̀la ni dádì ló máa dé o. Mítì tí dádì lọ àbí ìfẹ́ǹtì tí dádì lọ.
1: Àgbà tó dádì bàjẹ́ sọ́sẹ̀ òkè.
0: Ó padà dádì ó padà sílé. A ẹ̀jẹ̀ ṣe báyìí ọ̀rọ̀ kún bí ilé ní ọ̀rọ̀ dé ọmọ mi ìlú títì. Ẹ ti mọ̀ wípé tó tá a bá ti dé fàájì ló dé tá a bá ti dé ìdùnnú ló dé torí ìrònú ò sí lọ́rọ̀ tíá.
1: Bẹ́ẹ̀ni a ti gbé ìtìlẹ̀ wákàtí kan yìí o.
0: Torí a lówó oògùn hypertension kò sí lọ́rọ̀ ilé ti kún o. Ó kàn kún náà gbogbo yín já kí wọ́n join together gbogbo yín rà kí pátápátá àti ọmọ òkú ọ̀run àtọmọ àlàyé.
1: Àtọkù ayé.
0: Torí mo rí ọmọ òkú ọ̀run kan bẹ́ẹ̀. Gbogbo yín pátápátá là kí wípé tó ẹ̀ kàlẹ́. Akínyẹmí.
1: Ẹ dáhùn.
0: Ibi tá a ti bẹ̀rẹ̀ ètò ọ̀tá lẹ́yìn. Ọ̀dọ̀ àgbà olórin kan náà ni tó jẹ́ wípé ó ń ṣe ọjọ́ ìbí.

0: Okay. Ẹti mẹnti mo n sọ King Dr. Saheed Oṣùpáni kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gun sí ọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ dí ọ̀dọ̀ ní iṣu bàbá bàbá tá a bá kúrò mẹ́ ká dí ọ̀dọ̀ mọ́dá general naturopath Kemi Lovesam. Ẹ jáde bí méjèèjì ẹ ka lẹ́nu ilé yìí lórúkọ Akinyemi Michael tí òjò tó pa bàtà ẹ̀
1: dọmọdọmọ etí rẹ mọ
0: tó tún pa gángan ẹ̀ tó tún wá pa ìlú wo ló tún kù yẹn
1: dọmọdọmọ tẹ
0: lára bàtà lórúkọ Akinyemi Michael tí òjò pa bàtà ẹ̀ tó pa dọmọdọmọ etí ẹ̀ tó tún wá pa gángan ẹ̀ ẹ jáde ní kejì à ń bọ̀.
2: Ó má ti dáraba ó kárí ayé o.
3: Ní iṣu dáraba ó gbọ́nà tún yọ.
4: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀ jínsẹ̀n ṣínú. Pantan joggers, wrist watches, awọ̀kà, senator dressing, resource control ní iṣu. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹ̀rẹ̀gẹ̀dà síbi gbẹ̀rẹ̀gẹ̀dà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kó tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọ lẹ́yọ tàbí dọ́sìn-dọ́sìn. 08030452-0455 ní iṣu abibata kókó ká.
5: Salamu alaikum jama'an Hausawa. Lobsam Natural Clinic ta yana number 26 Angon Ayegun ne gaban babbar Kotun Akure suka kawo mana wannan sakon cewa lafiya dukiya ce. Ziyarcin asibitin Lobsam don duba lafiyan jiki. A asibitin Lobsam zaka samu samfuri halitta kamar garlic, green pepper powder, ginger, apple cider oil. Suna da NGOyi da yana bincika jikin mutum. Ana bada shawara a asibitin Lobsam game da abin da za a ci, za a sha. Yana da muhimmanci. Asibitin Lobsam yana da dakin gwaje-gwaje wato laboratory services, acupuncture, suna da marun ma'aikata kullun suke aiki. A ziyarci asibitin Lobsam a bincike jiki. Asibitin Lobsam yana number 26 Angon Ayegunle gaban bubarin kotun Akure. Ana iya buga musu waya akan 0800 3787 7 8 0800 3787 7 8.
6: Ọlọ́jọ́ bí èmi ò rí kẹ́dúró ká kọlé àkọlé má lè yẹ òun ìṣèjọ́.
0: A bẹ̀rẹ̀ lórí ọlọ́jọ́ bí tẹ̀ ń gbọ́ yìí kí ń Dr. Saheed Oṣùpá lorúkọ ẹ̀. Ọ̀pọ̀ ló ń pè é, wọ́n ń pè é ní agbárí orin Akinyemi o, àwọn kan ń pè é ní Mr. Music gan, àwọn kan ń pè é ní Jackie, àwọn kan ń pè é ní Tupac of Music. Olúfimọ àkọ́kọ́ fúnra ẹ tẹ́ ẹ bá ń wò wá lórí Facebook Live tẹ́lẹ̀, tẹ́ ẹ bá rí wa àti tún padà dé. Akinyemi
1: ọjà tíntín ni.
0: Ó já tíntín. Bó ṣe já tíntín yẹn, àwa náà a mú kíní ni, a só tíntín, a ti só tíntín. Ẹ padà bẹ̀, torí abiyamọ ò ní gbóhùn ọmọ ẹ̀ kó mọ́ ta ti wèrè, ìyẹn tí ò bá jẹ́ ọmọ tó stubborn. Pé má lọ bẹ̀ yẹn o.
1: Ọmọ ẹ̀ dàbí yamọ gan-an stubborn.
0: Tọ́mọ bá ti stubborn, abiyamọ náà bá stubborn. Ọlọ́jọ́ mi, orúkọ tí ìyá àti bàbá sọ Saheed Akorede Okunola. Ìyá àti bàbá sọ 7th August 1969. Ọjọ́ keje oṣù kẹjọ ọdún 1969 ni wọ́n bí ẹ̀wà gbọ́ o. Àdúgbò Ajégúnlẹ̀ nílùú Èkó náà bí sí. Ṣùgbọ́n ọmọ bíbí Ìbàdàn ni Ajégúnlẹ̀ yìí òun pẹ̀lú àwọn olórin bíi Daddy Shoki, Daddy Fresh àti bàbá Fry ọ̀nà jọ ṣe kékeré dàgbà Lajégúnlẹ̀ tán pè ní Jungle City. Ìgbà tí Sadidan P ó bẹ̀rẹ̀ iléèwé, ó lọ sí iléèwé tán pè ní St. Mary Children's School ní ibi tán pè ní Àbúkúrú lẹ́gbẹ̀ẹ́ Boundary ní Ajégúnlẹ̀. Ní ti kọ́lẹ́jì ó lọ Àmúwò Ọ̀dọ́fin High School. Gbogbo ẹ̀ nílùú Èkó ni. Ẹ wá máa gbọ́ o, ọ̀pọ̀ mọ̀ wò pé ṣé Saheed Oṣùpá kàwé ṣá. Ṣé ká já wọn tán?
1: Já já wọn sí.
0: Àbí kárọ̀ ajá wọn fẹ́rẹ́fẹ́.
1: Já wọn sí àti já primary àti já secondary.
0: Ká já university. Saheed.

0: ọdún wo gangan ni Saheed Òṣùpá bẹ̀rẹ̀ sí ni kọrin. Ọyá ẹ̀jẹ̀ ǹjà yín tán ọdún 1983 ló bẹ̀rẹ̀ sí ni kọrin lójú pálí. Bó tilẹ̀ jẹ́ pé ó ti ń kópa nínú àwọn eré àdúgbò tẹ́lẹ̀ tó jẹ́ pé tó ń ṣe competition. Ṣùgbọ́n ẹ wá gbọ́ 1983 ló bẹ̀rẹ̀ tó mú ṣe orin lójú pálí. Ìgbà tí Dr. Sikiru Ayinde Barrister àti General Kolinti Àyìnlá tán jẹ́ aṣíwájú àwọn onífuji. Ṣáájú àkókò yìí olùfimọ́ ti ń kópa gẹ́gẹ́ bí mo sọ fún yín. Àbí ṣé wọ́n ti gbàgbé? Wọ́n gbàgbé. Ọmọ ọdún 13 years gangan ni Saridan Papa wa tó ti ṣe kíni tó ti ń kọrin káàkiri. Ẹ wá gbọ́ o, àṣẹ Akinyami o.
1: Ẹ dáhùn.
0: Oròmọdì yẹn tí ó di àkùkọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Àṣà òun pé kékeré. Wọ́n máa wo rẹ́kọ̀dù kan báyìí. Rẹ́kọ̀dù àkọ́kọ́ tó gbé jáde ló pè ní. Àbí ká fi bèrè ìbéèrè lọ́wọ́ àwọn ará ilé.
1: Olólùfẹ́ Saheed Òṣùpá pọ̀ àgbà.
0: Wọ́n àgbà. Ókè rẹ́kọ̀dù ẹ̀ àkọ́kọ́ ló pè ní Fuji Fadisco. Ṣé ẹ rántí? Fuji Fadisco. Ọdún wo ni? Òkè ọdún 1992. Ṣùgbọ́n eléyìí ta ló gbé jáde ńgbà náà? Alaska Films and Records ló gbé jáde. Ṣùgbọ́n eléyìí tó tan ìràwọ̀ ẹ̀ gangan òun ló pè ní Master Blaster.
1: Master Blaster.
0: Eléyìí tó tún wá fọbalẹ̀ ló pè ní London Daylight. Ẹ wá mọ̀ wo Akinyami o.
1: Ẹ dáhùn.
0: Òṣùpá ó ṣe nǹkan tẹ́nìkan ò ṣeré ní agbolé orin. Ó bèrè pé kí ló ṣe?
1: Kò ṣe.
0: Aba lara. O le lo Eko.
1: Kí máa yà ṣe l'Eko? Kí máa mọ̀ ní Eko lálẹ̀ mẹ́fẹ̀ bí lálẹ̀?
0: Wọ́n sì sí ẹ ní torí wọ́n ní ko tó bá ti wo ilé mẹ́ta. Wọ́n á gbowó lọ́wọ́ ẹ o. Wọ́n á lò ti wo 20. Ìwọ náà wà á ní o. Wà á ní mẹ́ta lówó. Ẹjọ́ ẹgbowó mẹ́ta lọ́wọ́ mi ò wo ju ilé mẹ́ta.
1: Ọlá Adarí Jẹ̀ṣẹ̀.
0: Akinyami o.
1: Mẹ gbádùn rẹ.
0: Baba Kodri Baba Sulia tó ń forin sọ ìtàn àdáyébá lọ́lọ́wọ́ ọba mi gbà fún débi pé ẹni tó dá orin Fuji sílẹ̀ gangan kó tó jáde láyé. Dr. Sikiru Ayinde Barrister ó endorse ẹ̀ ó jáwé oyè lé lórí pé òun gangan ni ọba Fuji. Ẹja gbé ìpolówó méjì. Àdé ọ̀dọ̀ Adidas tó fẹ́ ṣe ìwúyè. Ẹwọ́ elégiri ìlógbé ní Fáàkì Èkìtì. Tàbá kúrò mẹ́ àgbẹ̀ endorsement tí tó mogun ṣe fún ètò ìgbóyà ẹ̀kalẹ́ àbẹ́ ẹ̀ ti sùn.
1: Ẹ̀ tí lè sùn.
0: Ó dẹ̀yìn ètò.
2: Ọ̀pọ̀ ni o mọ̀ pé àlejò lówó tó bá yà sọ́dọ̀ ẹ̀ bí sọ̀kan mọ́lẹ̀. Ó yánilé iṣẹ́ ọba àwọn awórin tún rírọ. Adidas Fabrication and Allied Services Nigeria Limited. Àlùjọ̀nú ẹnjiníà tí ń fìrìn dábìrà ní ká ṣe pamọ́ air presser, fish dryer, crusher machine, hammer mill machine, maize sheller, sand mixer. Fáwọn tí ń po kọ̀ǹkéré búlọ́ọ̀kù àgàgà electric block making machine tí ń yé búlọ́ọ̀kù sílẹ̀ ní 100. Iṣẹ́ ti yàtọ̀. Ọ̀pọ̀n technology àti fabrication ti sún síwájú. Lẹ́yìn padà dé ẹnjiníà Adédayo Adékọ̀yà látorílẹ̀-èdè Germany. Ẹ wo pamọ́ digester machines, palm kernel cracking and separators, electric garri frying machine àti cassava grater machine. Ó ti pọ̀ tó ń lẹ̀ ẹ̀yìn ọlọ́dọọ́ ni. Ẹlẹgbẹ́jẹbẹ cooperative societies tẹ fẹ́ ṣe soap or paint mixer, expeller machine, garri presser machine àti electric vibrator. Ọ̀dọ̀ Adidas ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ni wọ́n ń rìn bí agbogbo ẹ̀. Adidas Fabrication wà ní Jẹ̀gẹ̀lẹ́, Alongado Road, Igoba, Àkúrẹ́. Telephone 003-473-3508. Website wọn ni www.adidasfabrication.com.

0: lórí ẹ̀ tọ́pẹ́ ọ̀ṣọ́ba àgbà òṣèré tíátà ó ṣe bẹ́ẹ̀ ó ti dágbére fáyé ẹ̀ka lẹ́nu létẹ́ ti ń gbọ́ mi ìyàwó ilé yìí ò ní kú o ọkọ ilé yìí gan ò ní kú àwọn ọmọ tó yẹ kó sẹ̀yìn dèyìn lọ́jọ́ ogbó wọn ní fiyínlẹ̀ sáyé lọ lórúkọ mi àti lórúkọ akíyemi michael from the deputy capital
1: tobi
0: torí mo rò pé wàá sọ pé ó ti yá ni.
1: ara àkọlé deputy capital lè ni.
0: wọn lè fún yín torí ẹ tí ní mọṣú ẹ tí lọ́gbà ẹ̀wọ̀n.
1: kété kan bá ti fún àwọn náà oge tó ń kó èrò nǹkan bá ti fún àwọn ọba kèrò aláti bí kété kan ẹwẹ́.
0: níbo
1: pọ̀ ọmọ yẹn.
0: èmi lábàá yìí kò yàn wá sọ́gbà ẹ̀wọ̀n yìí.
1: bàbá kò yàn wá sọ́gbà ẹ̀wọ̀n bàbá kò yàn wá sí mọ́ṣúárì yìí.
0: ajẹ́ pé kọ́ máa fún yín ní deputy capital. ẹ jẹ́ pé àwọn wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ òbí ló ń sọ pé private university ló mú ọkọ ọmọ wọn lọ ṣùgbọ́n pé owó ibẹ̀ pé ó gara mo láyọ̀ láti sọ fún yín pé eléyìí tó wù ẹ̀ tó ṣe kíni.
1: kọ́ ọ̀dùnmọ́ náà bá lè.
0: ó yá ẹ máa wọlé bọ̀. ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ní ìkànnì rédíò yìí tẹ́ ẹ bá ní ọmọ tẹ́ ẹ bá lọ́mọ tó tó àkókò fún láti wọlé ìwé yunifásitì mo láyọ̀ láti wí fún ọ wípé tó àlejò pàtàkì ìtajọ́ wà nínú iṣẹ́ rédíò yìí wọ́n sọ̀rọ̀ tí ó ṣe yín láǹfààní kí ni orúkọ yín.
2: orúkọ mi ni ọ̀gbẹ́ni babatunde adejorin.
0: iléèwé wo lẹ ń ṣe aṣojú fún.
2: mo jẹ́ aṣojú iléèwé westland university iwo.
0: kí ló gbé yín wá.
2: ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga sí university ti ọdún 2026 2027 academic section òun ló gbé mi wá. admission requirement wà leléyìí o level results nínú two sittings leader waec neco gc tàbí naptep lagba wọlé. ẹnikẹ́ni tó bá gba 150 and above ní èsì jamb tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí ló ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. fún gbogbo àwọn tó fẹ́ darapọ̀ mọ́ direct entry wa gbogbo àwọn tó ní ijmb jupep diploma tàbí higher diploma pátápátá ló lè darapọ̀ mọ́ iléèwé westland fún direct entry admission.
0: kí ni ìyàtọ̀ tó wà láàrin westland university àtàwọn tó kù.
2: ìyàtọ̀ tó pọ̀ ló wà àkọ́kọ́ owó iléèwé westland university kò gani rárá ní ìrántí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí 50% scholarship wà fún gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá nítorí pé ètò tí olùdásílẹ̀ wọn ti ṣe kalẹ̀ nìyẹn ètò náà ṣì ń lọ lọ́wọ́ lọ́dọọdún. ìdí nìyí tó yẹ pé ọmọ tó yẹ kó san 500,000 lówó school 250,000 ló máa san. ìdí kejì gbogbo ọmọ wa pátápátá ló ní àǹfààní láti jẹ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ ìjọba níbikíbi tó wù kó ti wá ààyè wà fún ọ ní westland university. a ní àwọn ètò lóríṣiríṣi tí a ti là kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó lè mú kí ẹ̀kọ́ wọn kó yanrantí kó dẹ̀ yege ní ilé ẹ̀kọ́ westland university.
0: kí ni àwọn courses tí students lè ṣe lọ́dọ̀ yín.
2: àwọn courses tí nuc dẹ̀ ti fi òǹtẹ̀ lò díẹ̀ nínú wọn nìyí ní department a ní college of health science. àwọn courses tó wà lọ́ndà college of health science jẹ́ bsc nursing a ní bsc public health a ní bsc medical laboratory ní college of national and applied science a ní bsc biology a ní bsc chemistry a ní bsc geology a ní bsc computer science a ní bsc software engineering ní faculty àti college of social and management sciences a ní bsc accounting a ní bsc business administration a ní bsc political science a ní bsc international relations a ní bsc economics a ní bsc mass communication àti bẹ́ẹ̀ lọ.
0: ǹjẹ́ westland university ní àpúrúbà ìjọba.
2: bẹ́ẹ̀ ni atọ́kùn gbogbo àwọn courses wa pátápátá ni nuc àti ìjọba orílẹ̀-èdè nàìjíríà fi òǹtẹ̀ lò. gbogbo àwọn tó bá fẹ́ wo àwọn courses tá à ń ṣe pátápátá wọ́n lè lọ sórí wẹ́bsáìtì wa tó jẹ́ www.westland.edu.ng www.westland.edu.ng.
0: báwo ni owó school fees ṣe rọrùn tó lọ́dọ̀ yín.
2: owó iléèwé wa kò gani rárá infact owó ìdákọ̀ọ́mù ni gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú pé gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá ló ní àǹfààní láti jàǹfààní 50% scholarship gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí tó ti fi lélẹ̀. ètò yẹn náà la ṣe ń tẹ̀lé gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá tó bá darapọ̀ mọ́ westland university ló ní àǹfààní yálà àwọn tó ti mú westland university gẹ́gẹ́ bí first choice ni tàbí àwọn tó fẹ́ ṣe darapọ̀ mọ́ wa tó fẹ́ ṣe change of institution ní àǹfààní wà fún. wọ́n lè lọ sí CBT center tàbí cafe wọ́n lè lọ change institution wọn sí westland university iwo owo ileiwe wa ko ga ni rara rara rara rara
3: nibo ni Westland University wa
2: Westland University wa ni kilometer 2 iwo ejigbo road adenike ajoke estate iwara iwo osun state Nigeria
3: kini awon certificate mi ta tun le gba ni Westland University
2: yato si degree courses ti anse awon courses miran to ito po repete lo wa ni Westland idi ni ta fi ni ti gbogbo awon akeko kon lo sori website wa www.westland.edu.ng anse diploma courses anse a level courses anse awon courses lori sirisi
3: telephone number yin ko
2: 070-8050-6961 tabi 081-40-14-8452

0: Top Care of Shoba. December 2, 1985. No be. Aki
1: Emil. Madam.
0: E yon kan fi 1,000 naira ranse. Oni ko fi ra kadi.
1: Omo dupe lonu.
0: Ese Super Arts ni ore mi deji Oloni Luyi.
1: Abadada.
0: Omo bibi asin ni Ikole Ekiti.
1: O se o itan ton lu de akere yo ra ton lore o.
0: Ami, ami, ami. Emi ko lo fun o. Mi o si ninu oga ta ni ko fun yan ni nkan. Ta pa mara. Se o ti ri. Elo lo ko sibe.
1: 1,000.
0: So ta ba pari eto aki emi
1: e dohun
0: to pe osoba to jade laye December 2 1985 no bi okay o lo primary o lo secondary o gba be lo si Olabisi Onabanjo University Lagoewo yi o kawe gboye degree nibe theater gan ko lo fi bere ise o wa lara awon to njo sinu video orin oh get here.
1: O ye mi ba ni.
0: Tan ba sori tan.
1: O le ba sere tan.
0: O ti get here awon video yen. O ti korin fun opopolopo awon olorin ti ma daruko won. Ami o ti jo si video won. Sugbon igba to de odo Laide Bakare oni theater. O korin igba kan to je ko jo sinu orin e ibi to ti wo se theater ni. O ti korin fun awon olorin bi Olumenten Pasuma Adewale Ayuba o ti jo ninu video won. Jan wa kuro nbe iru iku lo pa odun 2023 lo ti sakiyesi pe funra e lo so pe oni aisan jejere omo ton pe ni breast cancer o se operation ti awon ara ilu si da owo jo fun nipase Foluke Daramola August 2025 lo pada si di se theater leyin gba tara e ya tan ko te pe o jade laye lojo Wednesday to koja yi mo se nbo oro wa lori e kale abe ti sun e ti le sun o deyin
2: Ṣayẹ Ọpẹyẹmí Block Industry Blocks tó le koko bí òkúta tí kì í gbọ̀n yẹriyẹri. Ṣayẹ Ọpẹyẹmí Blocks ó jábọ̀ kò fọ́ kábíyèsí o.
3: Ẹ̀kárí láyẹ̀ yìí mọ̀dé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Ṣayẹ Ọpẹyẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdáńkátà fún. Ẹ́ńjì ló ń pò ó. Tá a tún mìíràn sí ẹ̀. Táwa dúró déédéé. Gbé kó jù sílẹ̀. Dìbí ló dúró. Kókókó ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kọ̀rọ̀ sí sáìtì yín tàbí ibikíbi tẹ bá fẹ́. Ẹ wo pàṣẹ omi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú-iléeṣẹ́ wa Ṣayẹ Ọpẹyẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School Òkèbẹ́dọ̀ Quarters Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 0806303151 tàbí 0806335095. Ṣayẹ Ọpẹyẹmí Blocks ara ọ̀tọ̀ ni.
4: Àsùmọ́ kí ló ṣọkọ ẹ̀.
5: Ó dàbí pé epo petrol ló tán bẹ́ẹ̀. Mo ṣe lóko kọ́tọ́ ni tepo ti yá tán. Ọ̀rọ̀ àwọn ilé epo yìí ti sún mi. Bẹ́ẹ̀ ọ̀wọ́n gógó ni tí mítà wọn ò tún pé.
4: Mo jẹ́ lọ máa rà ní ilé epo Waylight Oil and Gas.
5: Ṣé kìí ṣe ilé epo Waylight Oil and Gas tó wà ní ìdojúkọ Abatio Sango Adoro?
4: Bẹ́ẹ̀ni, tinta petrol, cooking gas àti kerosene tọ́pọ̀ òrira mọ́ ń gbòòrò. Mítà wọn pé pérépéré.
5: Àwọn dírẹ́bà kan ti sọ fún mi tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. Èmi ni ò gbọ́, ṣùgbọ́n mo ti gbọ́.
4: Ó yá ní Waylight Oil and Gas tí ń tepo 24 hours tọ̀sán tòru bẹ́ẹ̀ ni supermarket wọn kún fọ́fọ́ fún wine lóríṣiríṣi ọtí alágolo tó tutù dódódó beverages provisions creams baby food ògbẹ́yìn pẹ̀lú bírẹ́dì òjọ́ tí ń gbóná fẹlifẹli àpò ráìsì oúnjẹ size by size títí kan sẹ̀mó yàrépo ṣe fàájì kó o tún fọ mọ́tò ẹ ní modern car wash tó wà ńbẹ̀ ẹ̀yin taxi driver ọlọ́kadà awakọ̀ ijù ìta ògbólú ìkẹ́rẹ́ Adó Èkìtì Waylight Oil and Gas tó dojúkọ Sango Abatio Àkúrẹ́ Adoro Lodu telephone 003

0: olówó kéré kó mọ́ọ̀gì wọlé àáké káàbọ̀ náà ni ara àwọn èèyàn wa náà ni àbọ̀sẹ̀dẹ́sẹ̀ kọ́dún sì wà lórí àtẹ̀gùn yèyé bọ́ bá ṣẹyẹ iná ò tí ì sùn torí ó mọ̀ pé òun á ṣí gèètì. ok akínyẹmí o
1: dáhùn
0: ó lè jẹ́ pé tọ́pẹ́ ọ̀ṣọ́ba ò tí ì bímọ tó fi jáde láyé ọ̀dọ̀ olùṣọ́ ìjọ aláṣọ funfun kan tí wọn ò ní dárúkọ ló ń gbé gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó olùṣọ́ yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí tọ́pẹ́ jáde láyé pé kódà ó ló ń gbé ọjà èmi ò mọ tán ń pè lọ́jà bóyá ọjà ọba ni
1: o
0: àbí ọjà ìsìnkà.

0: Ṣé gbòógì ìbílẹ̀? Tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamation. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamation. Láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062 6253 0916062 6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guiding.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àárẹ̀ kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
4: Live it, my father.
5: ADABA
4: 89 Adaba.

ẹṣẹ tó sẹ ó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: Batuta
1: keep people gradually.
0: People that are facing constant setback. Constant setback.
1: Don't forget.
0: They have been massive healing. Mass healing. Gbogbo aláìsàn tó bá yín wọlé ètò yìí. Ẹni tí ò lè rìn tẹ́lẹ̀. Ẹ lomi fún. Ó ti ní kí n lọ ṣe dídá ara. Fún àwọn olókùn. Àwọn tó ń bẹ Lábújá. Wọ́n lè jẹ́rìsí. Bẹ́ẹ̀ ni sà. Mo wọnú májẹ̀mú. Ikú ìsìnkú àti àjíǹde. Gbogbo ẹ̀yin tí wọ́n jẹ rọ́nà lọ. Ẹ gbá ọ̀nà. Ẹgbẹ́ ògo tuntun sọ pé ayé mi gbọ́
1: Olúwa
0: wọnú ògo
1: tuntun.
0: There are people that are facing unusual dryness.
1: Àwọn kan bí gbẹ tí
0: òun máa sá tagadabara. Some people are frustrated. They are the junction of confusion. Ètò yẹ̀ yín lẹ ní
1: báyìí.
0: Má sun ẹkún mọ́.
1: O
0: ni wọ́n wí. Má sun ẹkún mọ́. O lẹ́yìn
1: Lẹ́kọ̀ọ́.
0: O ńlá ń disẹ́ kò láàárọ̀
1: yìí.
0: Ìṣẹ́yà mo náwó sí ọ. Obìnrin ìdá sàmí méje agbára sọ́ni di kòrò fún kó gbiná lára. Ami. Ayayaya agadaza. Ẹgbọ́n tó ní kí n sọ. Ogun promise and fail.
1: Yeah, battle of faith promises.
0: Tó ti di ẹ̀jẹ̀ rẹ̀. Ó ṣẹ̀wọ̀lẹ̀. Jẹ̀nsẹ́rẹ́ pèdè lè jáde. Gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tó lọ ń bá mi gbé dìde lọ́wọ́. Ẹnì kankan nu yín. Kò ní kú lójijì. Ẹni kú
1: lójijì.
0: Ẹni kú lójijì.
2: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Taiwo Adébárẹ láti ìlú Ṣùbà. So testimony mi lọ báyìí. Nígbà tí dádì fi wá ní last year, mo wá ní ọmọ kan ní Germany, that's my third born. Ọmọ yẹn ti wá ń ṣe ìwé, ó fẹ́ gba ìwé. First time, second time, third time. Fó ṣe ní first time kò gbá. Mo wá dé bíbá yìí, mo wá rí dádì. Dádì ní picture ẹ̀dà, mo ní picture lélẹ̀. Wọ́n bá mi praise picture yẹn. The fifth time tó máa ṣe báyìí, wọ́n kàn gbé wẹ̀yẹ̀ lé lọ́wọ́ ni. Ẹ bá mi yin Olúwa lógo.
3: Thank you, Jesus.
2: The second ẹ̀rí mi ni pé nílùú Ṣùbà yìí, nígbà tí mo dé, njọ́ tí mo bá ìpè bàbá pàdé, mo ní bàbá, mo ní ìpè yìí, ó tọ́ọ̀ṣì mi. Mo ní mo fẹ́ kọjá lọ sí ìlú Àbújá. Ìpè bàbá dẹ̀ mú mi padà wá sí ìlú Àbújá. Nígbà tí mo dé ìlú Àbújá, wọ́n ní kò sí ilé tí mo fẹ́ dúró sí, wọ́n ní kí n lọ hang out. Mo wá gbọ́ pé sọ pé bàbá ní chọ́ọ̀chì níbí báyìí ní area wà, wọ́n sà sọ bẹ́ẹ̀, wọ́n sà mú mi wá. Ìgbà tí mo wá débí báyìí, mo wá sọ fún Ọlọ́run bàbá mi nínú Olúwa pé sẹ́ ilé ibi tí wọ́n ti fi bú mi yìí, mo fẹ́ kí ìwo Olúwa kí o jẹ́ wa agbára, kí o dojú tì wọ́n. Irú ilé náà tó jẹ́ tó tansẹ́ni ilé náà ni ní kó o ṣe fún mi. Mo ní láì ṣe fún mi o, èmi àti pé bàbá yìí alájọṣepọ̀.
3: Wàhálà wa, ìjà máa wà.
2: Mo níjà wà, mo là máa lájọṣepọ̀ ni. Láti ìgbà yẹn báyìí, mo join iṣẹ́ tí mo fẹ́ ṣe inú ọ́chọ́ọ̀chì ni. Mo ń ṣe everything. Mo ní ṣe iléeṣẹ́ Ọlọ́run àdá fún mi ní Ṣùbà. By the grace of God, Ọlọ́run dẹ̀ ra ilé tó tan sùn lẹ́yẹ. Ọlọ́run dẹ̀ ra fún mi ní last month. Praise the Lord.
3: Ẹ wá nù. Ṣé ẹ gbalé ni abẹ ra lé?
2: Mo ra lé ní njọ́ tí máa ra lé ₦400 ló wà lọ́wọ́ mi, ₦200 méjì. Njọ́ kejì tá a ṣe ìsìn tán ní ká dáwọ́
3: simenti.
2: Bẹ́ẹ̀ni èmi àti ìyá mi nínú Olúwa. Mo wá jókòó níwájú tẹ̀. Mo ní jẹ́ ń lọ kí mọ̀ mi olówó. Mo bá débẹ̀ àbánsọ̀rọ̀ bá ní àmọ́ mi olówó ní Ṣùbà iṣẹ́. Mo fẹ́ fi sábà mi sínú àdúrà. Mo fẹ́ kọ́ Ọlọ́run ra. Ọlọ́run bá mi bàbá ọtọ́rítì. Mo fẹ́ kó ra lé fún mi ní Ṣùbà yìí. Bàbá ìyá mi ní wọ́n filé kan lọ àwọn
3: ọmọdéyà.
2: Bẹ́ẹ̀ni ìyá iye olówó. Mo ní wọ́n filé wọn ní
3: fẹ́ẹ́ fi.
2: Mo ní kí n já lọ. Iye olówó ní ṣé mo ní anointing oil lọ́wọ́. Mo ní lọ́wọ́. Ó ní yẹ kí orí òkè ogun nǹkan mo lówó àlọ́wọ́ mi. Ó lọ́ mi authority nǹkan mo lówó à ń bẹ́. Ó ní kí n gbé pàdé òní ibẹ̀ lọ́la. Àbá gbé pàdé pàtà débẹ̀.
3: Ẹyin méjèèjì.
2: Àti ń price ilé yẹ. Ẹni yẹn jókòó níta. Mami olówó ni wo. A fẹ́ lọ sọ ọ̀rọ̀ family matter. Bá a ṣe débẹ̀ gbogbo kìíní yẹ mu kó síta. Mami olówó okòó gbèsè wá kó fi àná tiẹ̀. Ó ní kílẹ̀ ìwọ wẹ ní wọ́ọ̀dì mọ́. Àwa ni ká ara lẹ́yìn. Ilé ìkọ́ mọ́ wẹ ní wọ́ọ̀dì mọ́. Àwa ni ká ara lẹ́yìn.
3: Wàhálà ìyanu ní wíìkì.